ẹ̀rí mọ́dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágìlú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

0: àwọn ìyá tá tara wọn jáde wọn ṣàlàyé àwọn ẹgbọn àbúrò àwọn ẹgbọn iye kan uncles tí sẹlẹ yẹn sojú wọn wọn ṣàlàyé o lè mọ dà sí alójú dáadáa
1: ìwọ lọlọrun gbogbo òpin ayé o
0: bẹ ọjọ àwáyé
1: tèmi lọgùn àìdìbà
0: ọjọ ayọ ni o
1: ìwọ bá mi yin ọlọrun kò kí agbára
0: ẹgbọn wẹ abẹ ọjọ tẹdá ọba rìnrìn àjò
1: ìwọ lọlọrun gbogbo òpin ayé o
0: méjì ni ó jẹ
1: ó ṣe mí lọgùn àìdìbà
0: fẹ tí bá ń padà tó bá ṣe dáadáa
1: agbára bàbá ọlọwẹ
0: tó wà láyé dáadáa
1: ẹjẹ wà á bá wa yọ
0: tó rìnrìn àjò ayé dáadáa
1: wà á gbẹgbẹ
0: ọbẹ bí ṣe ọbára ṣe
1: òkun jẹ lórí àtọ
0: ọba yìí kan ṣe ọbọ rẹ ṣe alábàṣiṣẹ́pọ̀ nǹkan alábàárìnrìn àjò gbogbo wọn lọ bá ṣe bóyá lẹ mọ̀ pé iṣẹ́ tó gògò kọ́ lọ́jọ́ ayé rẹ̀ iṣẹ́ mẹkáníìkì ni automobile mechanic.
1: ọpẹlọpẹ ti sùn lára mi o.
0: ọ̀dàyè kan olórí ọ̀fẹ́ àti ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ olómi ẹ̀rọ tìpínlẹ̀ èkó lagos state water corporation. ẹ̀bùn lérí orí ṣe fún taiwo azan. ìjìrẹ́.
1: torí náà ẹ má gbógun.
0: ẹ̀bùn kí mo wí lérí oníṣe fún taiwo azan.
1: tìmí rárá ni ò ṣe gbógun tì. gbogbo ẹni bá gbógun tì ní
0: mi. nígbà tó yá gbogbo bí ṣe ń ṣiṣẹ́ mẹ́kọ̀ rẹ̀. Ẹ ń fara mọ́ iṣẹ́ rí oníṣe.
1: Gbogbo
0: tó yàtọ̀ tó lórí ọ̀fẹ́ àti máa bá àjọ olómi ẹ̀rọ ìpínlẹ̀ Èkó ṣiṣẹ́ bí ṣe ń lọ ọbẹ̀ iṣẹ́ àtún fara mọ́ rí oníṣe. Ẹ pọn ní ó sì wú lọ́pọ̀lọpọ̀. Ó sì jìyà aṣẹ́ lọ ṣe fún lórí ọ̀fẹ́ níwọ̀nba ọjọ́rọ̀ rẹ̀.
1: Aṣọ ni wọ́n ń bọ̀ bá a jẹ aṣọ bá.
0: Títí tó fi wá lórí ọ̀fẹ́.
1: Mo ní bọ́lọ́dẹ ọba kú ọjọ́ dẹ̀ rẹ̀ gbọ́dọ̀ ń bẹ̀.
0: Ọwá ọwá lórí ọ̀fẹ́ ọwá láàmì ọ̀la kandiṣẹ́.
1: Ọlọ́wọ́
0: mọ̀. But when you see the composure of Fenton pe ni Alhaji Taiwo Azan on the stage play. Ẹ̀wọ̀n kí n.
1: Àwọn òṣèkú wọn ẹlẹ́dì.
0: Èkìní tá a bá ń sọ pọ̀ ọmọkùnrin ó dúró tán.
1: Torí ká ní lóde òtún ká bá nílé lé. Ẹ̀yin ọmọ.
0: Tí ọba sọ̀rọ̀ akẹ́n. Ẹ rí tí ọba sọ̀rọ̀ nírẹ̀lẹ̀ ẹ rí lára ẹ̀.
1: Ẹ má fọ.
0: Gbogbo ń tá a pè ní tẹ̀yìn fi ṣeré oníṣe ni fi ṣe. His body gesture. Ẹ rí tí wọ́n sì máa fi dá ní tẹ́pẹ̀ ni good actor mọ̀ nìyẹn.
1: Sọ̀rọ̀
0: gẹ̀. Their body gesture will go along with the script. It will go along with their speech. Ìgbà ayé lọ fẹ́ràn ògògò. Arákùnrin tá à ń wí ọ lẹ́ràn ọ̀fẹ́ lápò. Àtọ́ a bá ń pè gbéra ńlẹ̀ ẹja ṣe dáadáa láwùjọ ẹlòmíì kan rò pé akáki ẹmí kan gbé tó kalẹ̀ ni kí kan ṣètò lásán mẹ́sẹ̀jì ni.
1: Ogun ayé ogun ènìyàn ogun ayé ogun ènìyàn.
0: Àwọn díẹ̀ ni ó yé.
1: Ó kẹ́ wọ́n mọ̀lẹ̀ kí
0: ni. Ọ̀pọ̀ ni olóyè rẹ̀.
1: Ogun ayé.
0: Kí yẹn kojú mọ́.
1: Ọlọ́rin ogun ti.
0: Ẹ wọ ajé. Ẹjẹ ìsúwájú gbéra ńlẹ̀ lẹ́tọ̀ mọ̀dékùnrin ọlọ́run yọ̀ǹda kinní kan fún mi o orí ọ̀fẹ́ ni o ìbí náà sì take it for granted kí mo wí orí ọ̀fẹ́ ni mi wà á kí n take it for granted. Orí mi máa gbé tó kalẹ̀.

0: ìkúnlẹ̀ mẹ́rin ni ìyá tó bí ní. Ìkúnlẹ̀ mẹ́rin nínú àwọn tó ní ìyá tó bí ní ìbejì gbogbo wọn. Nìkan náà ni the only surviving twins.
1: Inú mi dàbí òtítọ́, mo bá ti rí
0: bó. Ọba ẹlẹ́wẹ̀ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Christ Church tó wà ńlá ro.
1: Ó bára rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀.
0: Lọ́lé ẹ̀wẹ̀ ilé ẹ̀kọ́ girama Gaskia College tó wà Lẹ́kọ̀ọ́ for secondary school education. Ṣùgbọ́n kò lórí ọ̀fẹ́ àti parí. Torí pé kò sí ìrànlọ́wọ́. Alhaji Taiwo Azan. Ilé ẹ̀kọ́ secondary school tó lọ yẹn girama kò láǹfààní àti parí. Ìpè níjà ọ̀rọ̀ owó. Ibẹ̀ lọ́wọ́ àdàgbà lọ sí Technical College. He worked as an automobile mechanic at the Water Corporation for about 13 years. Ọdún 1981 gangan. Ní gẹ́rẹ́ bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ mechanic rẹ̀. Náà ni mo sọ fún yín pé talent ti ń bẹnu rẹ̀ tá a gbé sínú. Jó sinmi kò jó sùn.
1: Ó wà níbẹ̀. Nínú mi dàbí
0: bò. Àmọ́ ń gbọ́dọ̀ ọdún 1994.
1: Bá ti rí bò.
0: Iṣẹ́ tí ń ṣe gẹ́gẹ́ bíi automobile mechanic pẹ̀lú Water Corporation ìlú Èkó. Ń pa ẹ̀bùn yẹn, ohun àtẹ̀bùn yẹn jọ ń fa. Kò yẹ yín. Ó fi iṣẹ́ yẹn lẹ̀ pátápátá. Iṣẹ́ tí ń ṣe ni Water Corporation. Yẹn nílùú Èkó. Ó wá darapọ̀ mọ́ wá faramọ́ eré oníṣe ní sàn-án.
1: Iyọ̀ Edumare, bàbá o, bàbá o.
0: Abiola Rele ni pé ń gbóni, ìgbà wo ni wọ́n náà parí ìrìn àjò.

0: ni ojo mode olore kilo kan yo be wa tomo re wo awon yo lodun mare toro nto je lope lope lo fun ni alafia omo wo di arukiri won ma gbe wa digba aditu oro oba bi to joko le maye je fe kore olorun ni ogba be gbogbo ile pariwo go awa ni baba to to gbagba sun loye olorun mi ni je pastor fuke ye mo ni baba labiya mo ni mo nje batare lari pele re lari filare lari koni je pin wa tomo re lose yi o eto ati ipinu okuku lori wa ko gbe wa lokan mo eyi ti oluwa fe se loju nitori ko sibi ti eto okuku ti bori eto olorun ri nitori okuta ki se gbe ogulu tu omi oku ki se gbe omi baluwe David ki se gbe Goliath omo Israel ki se gbe omo Amori Mose ki se gbe Farao woli eleja ki se gbe woli Bali mama Olorun ki se gbe enikeni iwo na wo ero Nebukadnesari ni lati gbe Daniel sinu wo kinihun sugbon eto Olorun ni pe ti Daniel ba ti debe ko won ati kinun kan di ore apapandodo eto awon egbe Joseph ni pe ki jo ko segbe sugbon eto Olorun ni pe ko de Egypt ko lo joba eto kuku ni pe ki Esther ko so mo odo sugbon eto Olorun ni pe lati be ko di iyawo kabiyesi lafin eto eniyan ni pe ki Jesus ma le ri owo ori san sugbon baba mu owo jade lenu eja toro mi ba ti yi opo die die jo tewo o nitori Jeremiah 29:11 wi pe ero Olorun ti o ni ero alafia ero Olorun ti o ni ero ibukun ero Olorun ti o ni ero igbega ero Olorun ti o ni ero aseyori ero Olorun ti o ni pe ko do lowo ero Olorun ti o ni pe ko do loro ero Olorun ti o ni pe ka pa iwe igbese ya ero Olorun ti o ni pe ko di afuni ero Olorun ti o ni pe o de ni ibukun ero Olorun ti o ni pe ko je won mo ero Olorun ti o ni pe ko mo se fun oje ero Olorun ti o ni pe ko mo re o laluyo ero Olorun ti o ni pe ko ri mo ni logba ero Olorun ti o ni pe ki visa yen bo si were ero Olorun ti o ni pe ki contract yen bo si ero Olorun ti o ni pe ko bo njoba ero Olorun ti o ni pe wa ma winni ero Olorun ti o ni pe o gbodo toro ero Olorun ti o ni pe wa ma mo wo nu owo ero Olorun ti o ni pe aisan le da ojo ko ero Olorun ti o ni pe wa bori ni bi gbogbo ero Olorun ti o ni pe idunu ma pade ayo re alekun oro lose yi o ye ma gbeyin lori ile agbara ki se ko boju weyin ogun aye wa tomo re oni ri mo lai oni toro wo de le olodi etekete lati ba oje lodo olore o baje loni o iwaju iwaju lo pa ibi ti re si iwaju lo ma lo lose yi afire wa ni ri ko ni china le re lose yi tomo tomo oro iwa tomo re oni di su atanyanyan lose yi o igbagbo eniyan ni agbara re o ya gbagbara lose yi o ayo ni so po oju ti o lori omo re lose yi ikoko bere oni folose yi o gbogbo eyin te ti lowo ri te lo mo oluwa da yin pada soke o ya olorun bukun yi o oluwa so yin di nila oni fi eri jamala lose yi oni taba ko ma wo be kiri lose yi o oni di ayawo mari san lose yi o o de o ti e wa ni yawo rara tani eleyi oni toro tomo tomo wa fowo deun rere se oni dara si olorun lose yi o oni diri okuku ko ni diri igbese fun olose yi o oni deyin omo eleyinu lose yi o asiri pepe ki tu asiri re oni tu tomo tomo lose yi tani eleyi ki lekeji o gbo eri re ose yi no jade o owo kekere o gbo bukata mo owo yanturu yo wole lose yi o ye gboju lowo ogo omo re pada lose yi o ni pomi si ajade apere won ni fi oro ajalode omo re lose yi o baba mi ato baba mo pe nikan ni baba yo re lowo tomo tomo nilu ta jo wa ye sami ko dele loruko je ajo ma meke ni abi ya mo lose yi ona owo ire ibuku yo la fun wa tomo re o ise re ma di aye folodumare omo alade re oni wa owo ti lose yi o oju alaanu mole si olose yi o giga giga la bojo ire ra bata yo wole si otomo tomo o ani ti oni bi lo ko ni domo re duro atubota ko ni ka mo re mo kona lose yi o omo re oni tule agbo lose yi o osure wa je popo sisi nile omo re o aye oju ojo rere sodo family yin lose yi aye oni foju le customer mo lara o tami eleyi wa jere lose yi o erin ko ni fe won ni fe ri gbe re re lose yi o atoro lowo olorun ki popo lose yi wa ri re gba o Matthew 7:7 mo ba bere wa ri gba Philippe ori keji ese kokandilogun lose yi wa di e lobukun fun olua yo pese ni kikun fun o omo to bo egbegberun eniyan ni Matthew Magluka jo ko ni gbagbe re aye re ko yo nu shop yen lose yi o koda ye orun o sinu shop yen lose lọ́sẹ̀ yìí. Kẹ́ ẹ máa ta wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀. Genesis 30:43 ó yẹ gbá ìbùkún Jacob lọ́sẹ̀ yìí o. Ìbùkún yanturu ó wọnú ilé yín wa. Ọba tó bùkún Abraham yóò bùkún ẹbí yín o. Ẹ̀yin ọkùnrin iṣẹ́ yín máa gbèrú lọ́sẹ̀ yìí. Ẹ̀yin màmá yẹn àtàjèrè ni o. Lórí ọmọ ìnáwó ìbànújẹ́ kò ní yọ fún yín. Ọlọ́run tó bùkún Joseph kò ní gbàgbére o. Tàbí wàá kọ́lé yẹn wàá kọ́ lọbẹ̀ nínú ọdún yìí. Deuteronomy 31:6 lọ́sẹ̀ yìí owó rẹ̀ máa dé. Lọ́nà Ọlọ́run kò ní yẹ lórí ìwà àtọmọ rẹ lọ́sẹ̀ yìí. Sàmì eléyìí agbègbè rẹ̀ máa dín ńlá o. Iṣẹ́ ọkọ rẹ̀ máa dìde. Iṣẹ́ ọmọ rẹ̀ á dìde. Màmá iṣẹ́ ìwọga á dìde. Wàárẹ̀ ni tọ́jú rẹ̀. Wàárẹ̀ ni ṣàánú rẹ̀. Ìgbẹ́kẹ̀lé rẹ nínú Ọlọ́run kò ní yẹ o. Owó dé, ìré dé, ayọ̀ dé, ìgbéga dé. Ọ̀sẹ̀ yìí irè òbítíbitì ó wọnú ilé yín wá. Oore tẹ́ ẹ̀ fọkànsí ó yẹ gbà nú ilé yẹn. Ó kéde gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pẹ̀lú ìlú àgọ́ ara mi ó yá ọ̀rọ̀ rẹ dayọ̀ lọ́sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ó ní bẹ́ẹ̀dì àṣẹyí jàmọ́dú o. Gbogbo olóyún ẹ bímọ láyọ̀. Ó ní bìsí ọláyọ̀ kó sọ nínú rẹ. Gbogbo ẹ̀yin tí iṣẹ́ yín ò lọ déédé iṣẹ́ rẹ á lọ déédé lọ́sẹ̀ yìí. Jésù Olúwa ẹ̀rí ẹjọ́ kan tó ṣe gbòógì ni kó o sáré bá mi gbé sí.
1: Mo dúpẹ́ fún Ọlọ́run fún oore tó ṣe fún àwọn ọmọ mi. Wọ́n ti ń kọ́lé yẹn tipẹ́tipẹ́. Ìkejì iṣẹ́ ẹ̀ra rẹ̀. Ìtọ́jú kọ́lé tipẹ́tipẹ́ yẹn, ó kọ́lé yẹn ní ìjọ Sunday.
2: Ọmọ yín kan lé.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Tó bá jẹ́ pé ọmọ rẹ̀ máa kọ́lé ṣàmì, ọmọ rẹ̀ á kọ́lé lójú ẹ̀.
1: Ẹ̀gbọ́n tó ṣe ẹ̀ra tiẹ̀. Ìjọ Sunday ó kọ́lé lẹ́bù.
2: Èèyàn mélòó ni gbogbo ọmọ ẹ̀ máa sóríire lójú ẹ̀. Ìkíní kan lé, ìkejì ń kọ́ dé ní tẹ̀lé. Àwọn ìròyìn ayọ̀ tí mo fẹ́ máa gbọ́ lọ́jọ́ Sunday leléyìí. Gbogbo ọmọ tó dára ìwọ tó ṣàmì ìjáde ká lọ máa ṣeré.
0: Gbogbo ènìyàn ti mọ̀ wípé every Tuesday la máa ń ṣe program nílùú Kọ́lá. Tó bá ti ń bọ̀ wá mú ọ̀sán méjì wá. Èmi máa mú ẹyọ kan wá tí mo máa pín fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́. Ìsìn ìtọ́lá jẹ́ ìsìn ìkórè. A ti wà ní àkókò ìkórè. A fẹ́ bẹ̀rẹ̀ sí máa kórè àwọn àjọ àdúrà tá a ti dá. A fẹ́ bọ́ sí àkókò ìsìn àdúrà wa. Ẹ̀sà tí ènìyàn bá ti bọ́ sí àkókò ìsìn àdúrà. A rí wípé àdúrà tó ti ń gbà láti ọjọ́ ìwẹ́rẹ́ ló máa dáhùn. A rí wípé ohun tó ti ṣe láti ọjọ́ tí ò mú ẹ̀sìn wá wẹ́rẹ́ ló máa mú ẹ̀sìn wá. A rí wípé gbogbo eré tó ti sá láti ọjọ́ ìwípé kọ́ ọwọ́ nǹkan lè tẹ́ tí ọwọ́ òun ò dẹ̀ tẹ́. Wẹ́rẹ́ báyìí lọ́wọ́ rẹ̀ yóò dẹ̀ máa tẹ́. Nítorí kí ni orí torí pé ó ti wà ní àkókò ìsìn àdúrà. Ẹ̀sẹ̀ jẹ́jọ kẹ́jọ àdúrà wa ní ọ̀la. A ti gbìyànjú nínú àdúrà ẹ̀sìn lókùwákùwá yìí. Bá a sọ fún gbogbo abí ọmọ tí ò rí rédíò ògbọ́ láàárọ̀ yìí. Wípé ìsìn kọ́lá ọ̀la ò ṣe é fi ṣeré o. Bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni ò wá rí re gbà. Torí pé ní díẹ̀ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ènìyàn jákèjádò ló máa dá ọrẹ lẹ́ni. Ọrẹ yìí náà la máa fi ń sílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun. Bá ṣe ń dá lórí dáàdì mọ́mì láà máa da lórí àwọn ọmọ. Ọrẹ ti tòní mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run bá ṣe bùkún ọ tó. Ìwọ jẹ́ àrí wípé o dá sí ọrẹ ti tòní. Kò sí iye tó lè fi ránṣẹ́ o. O ní wálẹ̀ láéláé. Ìsọjí September 16 ti dé tán. Ìsọjí ọjọ́ mẹ́ta péré. Ọ̀sẹ̀ méjì péré lókùn tá a fi máa wọnú ìsọjí Èkó. Ìsọjí tó fẹ́ bí ìyanu tí ò ṣe é kà. Màmá ó nílò kan kúrò ní ilé fún ìsọjí eléyìí o. Nítorí ìròyìn tó àfojúbà. A pe àkòrí ìpàdé yìí ní èmi ò ní mọ bójì ọmọ. Àìsàn iná sí ìsọjí yìí gbé dání. Ó kọjá ohun tí ojú lásán lè rí. Àwọn tí wọ́n ní ojú ẹ̀mí ní ó mọ nǹkan tí mò ń sọ báyìí. Àìsàn ibẹ̀ máa rọ́kò nígbẹ̀sẹ̀. Nítorí ìyanu tí Jésù ti ṣèlérí gbogbo èèyàn ló fẹ́ kópa ńbẹ̀. Gbogbo àwọn tó ti ń tẹ̀lé ìpè yìí fún ìgbà díẹ̀ báyìí. Ni wọ́n mọ̀ wípé a máa ń gbàwé 21 days nínú ọdún. Ṣé o wá rí ìsọjí ọjọ́ mẹ́ta ibẹ̀ láti bẹ̀rẹ̀ àwẹ̀ wà? Máa ń tù fún ènìyàn 20,000 àti òróró àbíyanmu fún ènìyàn 20,000. Gbogbo rẹ̀ náà dẹ̀ ní kí n pín ní ọ̀fẹ́ níbẹ̀. Tó o bá ti dé ìlú agẹ́gẹ́ gbogbo ènìyàn ló mọ àmọ́ open ground. Ọlọ́run bàbá alábìyamọ o.
3: Ààyè ló wà.
4: Hello, hello, prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fàkẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ.

0: gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàrin. Ó inú mi dùn nítorí ohun tí Olúwa fi sí mi lẹ́nu. Àyànfẹ́, mo bì ọ́ rí i dájú wípé o gbọ́ ohun tí Olúwa rán mi sí ọ láàrin. Mo tún sọ lẹ́ẹ̀kan sí, inú mi dùn láti wà níwájú ẹ̀yin ọmọ Ọlọ́run, ìyẹn ní àárọ̀ yìí. Ẹ̀gbọ́n o, gbogbo ẹni tí a kà yẹ fún ìrìn àjò yìí, ẹ wá gbọ́ ohun tí Olúwa rán mi, pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín tẹ́ ẹ máa gbóhùn mi lélẹ̀. Kí tó lọ́run tó Olúwa rán mi, mo fẹ́ sáré gbàdúrà fún ọ lẹ́ẹ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí a ti fi sí mi lọ́kàn. Mo wí tàṣẹ́tàṣẹ́ ní àárọ̀ ọjọ́ ajé yìí, gbogbo ẹni tó gbó mi ní àárọ̀ kùtùkùtù ọjọ́ ajé yìí, mo sọ bí násìrì, gbogbo májẹ̀mú tó pọ́n ọ lójú, májẹ̀mú tí ò jẹ́ rọ́rọ̀ sọ, májẹ̀mú tí ò jẹ́ kó lè sọ̀rọ̀, májẹ̀mú tí ò jẹ́ kó lè fọ̀hùn níbi tó yẹ kó ti sọ̀rọ̀, bí o bá ṣàmì májẹ̀mú yẹn parẹ́ lónìí,
1: amen.
0: Májẹ̀mú yẹn parẹ́ lónìí,
1: amen.
0: Májẹ̀mú yẹn parẹ́ lónìí,
1: amen.
0: Lónìí la tu ọ lẹ̀,
1: amen.
0: Lónìí la tu ọ sílẹ̀,
1: amen.
0: Ogun ọjọ́ pípẹ́ ó dòfò lónìí,
1: amen.
0: Ayé rẹ̀ gba òmìnira,
1: amen.
0: Bẹ́ẹ̀ ló máa rí,
1: amen.
0: Kò ní yí padà,
1: amen.
0: Jésù Olúwa wa,
1: amen, amen, amen.
0: Bí mo ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ Monday nìyẹn, mo bí bẹ́ẹ̀ náà ní ṣeṣe, màá fẹ́ sọ àwọn nǹkan kan fún ọ nínú ohun tí Olúwa fi yé mi. Ọ̀rọ̀ òní ọmọ ilé tí ń jẹ o, mo bí ìran àti ọ̀tá rẹ̀, ìran àti ọ̀tá rẹ̀. Bí mi ò bá ní orí ọ̀fẹ́ láti parí ẹ̀ lónìí, tó bá di Monday tó tún bọ̀, màá tún lọ nínú ẹ̀, ìran àti ọ̀tá rẹ̀. Ẹ gbọ́, ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí. Wọ́n á máa pe àwọn ènìyàn kan ní ológo, wọ́n á dẹ̀ máa pe àwọn ènìyàn kan ní olófo. Àṣírí ló gbọ́ lẹ́nu mi láàárọ̀ yìí, kò sí ológo ènìyàn láyé yìí, bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí olófo. Kí ni wọ́n ń pè ní ògo kan? Ẹ̀sà kìí ṣe ohun téèyàn lè fojú rí. Ẹ̀sà kí ni wọ́n ń pè ní ògo? Ẹ wo bí kìí ṣe ohun tí èèyàn lè fi ọwọ́ kan. Tí wọ́n bá sọ pé ọ̀tọ̀ ló gòrùn, ọ̀tọ̀ ní ògo òṣùpá, ohun tí wọ́n ń sọ òun ni wípé òòrùn á máa tan ìmọ́lẹ̀ fúnni lọ́sàn-án, ìmọ́lẹ̀ tí òòrùn tàn fúnni ní ọ̀sán, òun ni ògo òòrùn. Ẹ wo bí òṣùpá a máa mọ́lẹ̀ ní òru, ìmọ́lẹ̀ tí òṣùpá mọ́lẹ̀ ní òru yẹn gangan, òun ni wọ́n ń pè ní ògo. Ògo fúnra rẹ̀ ò ṣe é gbámú, ògo ò ṣe é dámọ̀, ẹ̀sà ògo ò ṣe é fọwọ́ kàn. Ògo gbòlògo ti wá, ta ló ń pè náà ògo, ta ló ń pèsè ògo, ta ló fúnni lógo. Màá sọ àwọn nǹkan kan mo fẹ́ kó o fọkàn sí. Ẹ kíyèsí eléyìí, gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́, ìdí tí mo ṣe ń sọ fún ọ báyìí láàárọ̀ yìí, ó leléyìí o. Wo bí Olúwa rán mi sí ọ, ògo àti ọ̀tá rẹ̀. Kò sí ológo, bẹ́ẹ̀ ni kò sí olófo. Àwọn tí wọ́n ń pè ní ológo, màá sọ fún ọ láàárọ̀ yìí, ẹ̀sà gbogbo yín tẹ́ wà nílé mi bá a ti bí ọ. Ìwọ tó jẹ́ wípé márùn-ún ni yín lọ́dọ̀ ìyá tó bí yín, ẹ̀yin márààrún. O, mo fẹ́ mẹni tó jólógo, o dẹ̀ fẹ́ mẹni tó jólófo. Mo bí ìyá yín ò bí ológo, bẹ́ẹ̀ ni kò bí olófo. Èmi mo sọ bẹ́ẹ̀, ohun tó bí màá sọ fún ọ láàárọ̀ yìí. Kẹ̀nàzà dálé kàbáyàdá, wo bí ní ibi tó ti jáde, o fẹ́ mẹni tó jẹ́ ológo àbí olófo? Kò sí ológo, bẹ́ẹ̀ ni kò sí olófo. Ohun kẹyọ kan ló ń fi níyàn gẹ́gẹ́ bí ológo, ìkẹyọ kan ló ń fi níyàn gẹ́gẹ́ bí olófo. Ẹ̀gbọ́n mi láàárọ̀ yìí, ìran ló máa ń fi níyàn gẹ́gẹ́ bí ológo. Ẹni tí ó bá ní ìran kódà tí ìran ò bá ṣe fún wa sọ pé ológun ọmọ ni o ṣùgbọ́n ògo rẹ̀ kò fúnná ṣùgbọ́n ògo rẹ̀ kò wá sí ìmúṣẹ torí pé ayé gbọ́rọ̀ ìran rẹ̀ lẹ́nu rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ó bẹ̀rẹ̀ kò parí ẹ̀ ẹ sá ẹni tí a bá rí láyé yìí tó rìn bèrèbèrè tí ò ní ògo ẹjẹ́ sọ irú ènìyàn bẹ́ẹ̀ fún yín òun lẹni tí ò níran dàbí gbọ́ kò sí irú owó tó lè ní láyé yìí kò sí irú mọ́tò tó lè kójọ èè sí irú ọmọ tó lè bí àyànfẹ́ ẹni tó rán mi ní ìsọfún ọ wo bí ìyẹn ò pè ọ ní ológo bàmí gbọ́ o ìyẹn ò pè ọ ní ológo èèyàn lè ní kó má tó jọ kó dẹ̀ jẹ́ olófo ẹ̀sà ènìyàn lè má nílé lórí kó dẹ̀ jẹ́ ológo èyí tó jẹ́ á mọ̀ pé ológo ni ọ́ ó ní ìran rẹ̀ bí ò bá ti sí ìran ẹ̀sà ẹ má sọ̀rọ̀ ògo ìran tá a fún òòrùn ni pé kó tanná fún ọmọ ènìyàn ní ọ̀sán ìran òṣùpá ni pé kó tan ìmọ́lẹ̀ fún ọmọ ènìyàn ní alẹ́ òṣùpá dúró tí ìran rẹ̀ kẹ̀nàbà rúàbà sádàlíà ẹgbọ́n mi sà òṣùpá dúró tí ìran rẹ̀ ó sì múra sí gan lẹ̀nàbà rúàbà ha kò sí tó ń bẹ láyé tí ò ní ìran torí pé ó gbogbo la dá fún ìdí kan àbí ìkejì ìdí tá a ṣe dá ọ ó ní ìran rẹ ìwọ ló wà ìwọ ló yẹ̀wò ẹnikẹ́ni ò ní sọ fún ọ ẹnikẹ́ni ò ní gbélé ọ lọ́wọ́ wọn kì í ta ògo fún yàn wọn kì í bá ní wá ògo ẹ̀sà ènìyàn kì í gbàdúrà fún ògo ìran ni wọ́n ń pè ní ògo tí ògo rẹ bá búyọ òní ayé ó sọ pé ológun ọmọ ayé sì rí ògo rẹ bẹ́ẹ̀ ni kamaza dalẹ́ akaba ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi láàárọ̀ ìdí tí mo ṣe ń sọ ilé ìfún ọ torí mo fẹ́ kó mọ̀ ní tí wọ́n ń pè ní ìran ni ìran lágbára débi pé òun nìkan ni tí a fún ènìyàn nígbà tá a dá ènìyàn a dá aṣọ sí i lára ẹ̀sà kò sẹ́ni tá a bí pẹ̀lú bàtà èmi ò rí èèyàn kankan tá a bí tí gíláàsì ń bẹ lójú rẹ̀ gọ́gù tó gbé wá sí ayé ló kò sẹ́ni kankan tá a bí láyé yìí tó jẹ́ pé nígbà tó ń bọ̀ kọ́kọ́rọ́ mọ́tò ó mú dání wáyé dè ló ohun ẹyọ kan òun la mú dání nígbà tá à ń bọ̀ láti òde ọ̀run òun náà ni ìran wa ẹ̀sà ìran wa òun la mú dání òbí nígbà tí alẹ́ ádámù jáde nínú ọgbà òun gan fẹnu ara rẹ̀ sọ pé òun wà ní ìhòhò bíbélì dẹ́ jẹ́ kó yé wa pé wọn jẹ́ kí ádámù àti éfà wọn jẹ́ kán padà sínú ọgbà mọ́ nínú ọgbà tó jẹ́ pé gbogbo tí wọ́n nílò láyé ló ń bẹ nínú ẹ̀ wọn jẹ́ kán padà sínú ẹ̀ mọ́ o ṣùgbọ́n olúwa mọ̀ pé wọ́n lè survive nítorí òun dà kankan mọ́ wọn òun náà ní ìran nítorí pé òun dà kankan mọ́ wọn òun náà ni wọ́n ń pè ní ìran nígbà tó dá ènìyàn tán ó sọ fún ènìyàn pé lọ́mọ gbilẹ̀ kó jọba lórí òkò àti gbogbo tó ń bẹ lórí ilẹ̀ yìí kó mọ̀ ṣèkáwọ́ rẹ̀ ìran ènìyàn nìyẹn ohun kan tí olúwa fún ènìyàn nìyẹn ẹ̀sà olúwa ni bí ọ́ láàárọ̀ yìí kí ni ìran rẹ̀ àyànfẹ́ olúwa ni bí ọ́ kí ni ìran rẹ̀ nàìjíríà kò bá ti dà ju báyìí lọ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa tí wọ́n bá gbé ìran wa kàbádé lábàrámàsà ẹbí léèrè pé kó tó joyè èyí tá a fún níbo ló kọ ìran rẹ̀ sí ìran kì í ṣe tí ènìyàn lè fẹnu sọ lásán tá a bá bìyàn pé kí ni ìran rẹ̀ tó bá ń fẹnu sọ fún wa ẹ sọ fún pé èmi mo sọ bẹ́ẹ̀ kò ní ìran ìwé abákúkú orí kejì ẹsẹ̀ kejì ó ní kọ ìran náà sí ara wàhálà ìdánpè ní wàhálà ní tábìlẹ́tì pákó tí wọ́n fi ń kọ kan ní ayé àtijọ́ kọ ìran náà sí ara ìwé ẹnikẹ́ni tó bá ń kọjá yóò mọ̀ rí ẹnikẹ́ni tó bá gbé ìran yẹn dání yóò lè sáré eléyìí túmọ̀ sí wípé ti enikeni ba so fun wa pe owo ni ran eni o gbe wa ni bolo ko si nigba ta wo ti si nbe ni odun 2010 mo ko bi ran ipe mi o ti ri odun 2015 ni mo ko oruko ministry mi le mo si so akoko da akoko se mo ko gbogbo awon eni akoko ti o ba mi sise ti mi o ti e mo pe o le ba mi debe esa sugbon mo gbe ran mi kiri ni ojo kan mo wo mo wa rere mi o ti bere church mo ti koruko awon osale esa mo ti koruko HOD le awon ore mi ti won gbagbo ninu iran mi awon mo se bi pe awon ni wo je osa awon ni wo je HOD oluwa ninu ko le ri be won le mo won le gbo iran re lenu re sugba agbara wo le gbe lati tele olorun adama sadalia kahaba bi joseph na ti se bi pe awon egbo won support o pelu ilohun so nigba to na ko iran re o foruko awon egbo re si rubeli ni o je bayi o foruko won si juda ma je bayi o koruko won leyan kankan oluwa ni irohun o le ri be ko se se be wa gbo mi idi ti mo se so fun o ni pe iran re o gbodo wa ni akosile bo ba so fun agbo niran interview mo niye bo ba so fun yin pe to ba je pe opo ninu awon ti won dari wa ni ilu yi won ku fun iran ilu yi ko ba tu ti da ju bayi lo e bere lowo re ko to joye ye imbo lo ko iran re si nigba to fe di alaga imbo lo ko iran re si odun wo lo ti ko igba wo lo ti le iran na eyin kan gbọ mi laaro yi mo so tase tase bi won ba je ori ami se laaro yi loruko baba oma ati ememema iran yo se fun olaye
1: amen
0: iran ma se fun olaye
1: amen
0: iran se fun olaye
1: amen
0: iran se fun olaye
1: amen
0: iran se fun olaye
1: amen
0: iran ma se fun olaye
1: amen
0: agbara ti mu iranse agbara to ma mu iranse tori awon kan ni iran agbara ile wo ti o se agbara to ma mu iranse bi o ba same loruko jesu agbara na ko ba le o
1: amen
0: agbara ye ba le o
1: amen
0: agbara ye ba le o
1: amen
0: mo mo pe ko le si akoko fun mi lati pari ti mo bere iloni sugbon je nkan mo debi ti mo fe mo de ayan fe gbo o tori re ni adani waye se ran mi laaro yi o ni so fun o ni pe bo ba ti gbe iran dide o san ju eni to ti ku lo kadama sadali kaba tugbo ti mo so ye lekan si ti iran ko ba ti jade lati owo re o san ka ma bi o ju po waye lo esa eni to waye ti o bi omo ki se ni ta le pe ni agan.

padà wá àtó jíǹde àti òjíǹde ọ̀rọ̀ rẹ̀ kò kúrò ńlẹ̀ o lọ́rọ̀ àwọn ọlọ́run jésù ti kú ó ti lé ní ẹgbẹ̀rún méjì ọdún ṣùgbọ́n síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kò kúrò ńlẹ̀ nígbà tí jésù ń lọ ìyá tó bí jésù ó sunkún jésù wá kọjú sí ìyá rẹ̀ ó pe ìyá rẹ̀ ní ẹ̀yin ọmọbìnrin jerusalem ìyá rẹ̀ ló bá wí o ẹ mọ́ sunkún fún mi ẹ sunkún fún ara yín torí tó bá jẹ́ ní ti tèmi ni mo ti wáyé o dẹ̀ ti lè pa adana sadali akaba ó ní ẹ mọ́ sunkún fún mi ẹ sunkún fún ara yín torí tí wọ́n bá ṣe lé fún igi tútù àṣé ìran nìkan ló jẹ́ kéèyàn jẹ́ igi tútù tí ò bá ti sí ìran gbà mí gbọ́ o igi gbígbẹ ó ní ènìyàn ọlọ́run àwọn ọlọ́run ẹ̀sà olúwa rán mi sí ọ kí ni ìran rẹ ìjọ tí ẹ ti gbé ìran sókè ìjọ tí ẹ ti kọ́ lẹ̀ ohun tó fẹ́ gbà láyé wá wo bí tí n tó fẹ́ gbà yẹ tó kọ́ lẹ̀ yẹn tí ò bá tú ayé ṣe àbí kó ní ipa kan tó fi gbé ayé sókè mo láyọ̀ láti sọ fún ọ pé kìí ṣe ìran ẹ̀sà ẹni tó ní ìran tó kọ́kọ́ sọ igi di síà ìran ló gbé dání o ẹni tó ní ìran tó sọ ìmọ́lẹ̀ jáde nínú òkùnkùn tó jáde mọ́ tanná kí iná tàn tó jáde mọ́ rí iná ẹ̀sà ìran ló ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹni tó kọ́kọ́ gbé ọkọ̀ òfurufú dìde tí gbogbo ayé sì rí tó fò lókè ìran ni ẹni tó ṣe ògùn èyí tó ń ṣiṣẹ́ fún ẹ̀fọ́rí tí gbogbo ayé ń lò dọ́la ìran ló gbé dìde torí lẹ́yìn ìgbà tó kú ayé sì ń jẹun tó ṣe é lẹ̀ ohun tí mo ń sọ nìyẹn ohun tí ó gbé sílẹ̀

láì mọ iye ọjọ́ ṣùgbọ́n tí mo mọ̀ tó dá mi lójú ni wípé akúrẹ̀tẹ̀ ni aládùá tí ò bá ní ìran tí ènìyàn bá jẹ́ aládùá tí ìran ò sí lọ́wọ́ rẹ̀ ẹ̀sọ́ fún pé èmi ni mo sọ bẹ́ẹ̀ akúrẹ̀tẹ̀ ni kò sí àkókò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ike òfìfo ẹ mú ike òfìfo yín jáde mo fẹ́ gbàdúà mo sì fẹ́ kẹ́ ẹ máa ṣàmì sí mú ike òfìfo rẹ jáde a fẹ́ gbàdúà sí ẹ gbọ́ mi ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí ẹ lè má béèrè pé kí ni ike òfìfo ẹ sà olúwa ní ọmọ kó o tó gbéra máa lórí òkè sọ fún gbogbo ènìyàn kí wọ́n gẹ̀ẹ́tì ike omi ẹyọ kan tébù wọ́tà kan kánra ni kìí ṣe pé wọ́n rọmi sínú ẹ̀ kánra àwọn nìkan jà fúnra wọn kán wá gba gbogbo omi tó ń bẹ nínú ẹ̀ lò wọn ò ní fi ṣe nǹkan kan wọn á kàn da omi yẹn sọnù wọn á wá dé padà ike yẹn ti di òfìfo òun ni wọn fi máa gbàdúà fún odidi ogójì ọjọ́ ó lé méjì olúwa ní ká máa béèrè pé ẹ̀mí òfìfo jáde nínú mi olúwa wá ní ọmọ sọ fún wọn kó tó pé ogójì ọjọ́ lé méjì kí wọ́n wá gbogbo ọ̀nà kí wọ́n rí 2000 sínú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé láàrin 42 days yẹn wá gbogbo ọ̀nà kó lè rí 2000 sínú ike yẹn wá 1000 méjì tó bá ní 500 mẹ́rin kò lè ṣiṣẹ́ wá 1000 méjì ló fi sínú ẹ̀ wá sì dé ike yẹn pa òbí o lè sokùn mọ owó yẹn kó tó fi sínú ẹ̀ ó sì lè fi sínú ẹ̀ lásán bẹ́ẹ̀ kò ra robo torí àti yọ padà

wọn dẹ̀ ma juwọ́ wọn ma dágbére wọn ma juwọ́ wọn ma dágbére fòfò ní ìgbà náà màá ti instruct yín pé kí gbogbo ènìyàn yọ owó yẹn jáde nínú ike yẹn ike lásán ni wọn lẹ̀ sí orí pẹpẹ yẹn olúwa sọ pé ọmọ ìwọ wà gorí pẹpẹ yẹn fún ìgbà àkọ́kọ́ wà á dọ̀bálẹ̀ sáàrin ẹ̀ wà á wá ma sọ pé lo má jẹ̀mú ogójì ọjọ́ ó lé méjì gba òfo kò nínú ayé wa gba òfo kò nínú iṣẹ́ wa ẹ̀sà mo rọ̀ yín ẹ̀rí pẹ́ ṣe bẹ́ẹ̀ ẹja sáré gbàdúrà sí ó dáa bí mo ṣe ṣàlàyé yẹn nítorí àwọn tí ò mọ̀ pa ẹ̀ ẹja sáré gbà olúwa ní kí n gbàdúrà sí mo wí ìtàṣẹ́tàṣẹ́ ẹ̀ bá na ike yẹn sókè gbogbo ẹni tó mú ike òfìfo dání ìwọ ni mò ń bá wì nínú májẹ̀mú òfo tí wọ́n tà ọ́ sí pẹ̀lú àṣẹ inú májẹ̀mú tí mo wà lónìí ayé rẹ̀ jáde ń bẹ̀ lónìí ayé rẹ̀ jáde ń bẹ̀ lónìí ayé rẹ̀ jáde ń bẹ̀ inú májẹ̀mú òfìfo èyí tó tayé rẹ̀ sí kadaru mazagabalo ege mesodelebaya ayé rẹ̀ jáde ń bẹ̀ ayé rẹ̀ jáde ń bẹ̀ gba òmìnira gba òmìnira gba òmìnira ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa mo fẹ́ bẹ̀ ní ẹ̀bẹ̀ kan rí i dájú pé ìwọ náà ní orí ọ̀fẹ́ láti wà ní orílẹ̀ àánú ní ọjọ́ tọ́sí ní òní sọjú bẹ́ẹ̀ lọ gbogbo ẹni tó fẹ́ pè fún ẹ̀bì àdúà àbí ìjúwe nọ́mbà yìí lẹ ó máa pè sí 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

0: Adjoke.
1: Oh God, you don't look at him. Oh God, bow for him. Bow for him. Bow for him. Bow for him. Oh God, you don't look at him. Oh God, my jobber. Oh God, my jobber. How my blood? Yes, oh God. He's on a bow of me. Lord, do me the civil. I should be the civil. Do. Should you do me the civil? Very good. But she will not do that. I bet that she will do. Oh God, I give him. Oh no, God, don't. Oh God, don't. That is, I God, don't know about you. Yes, so she never do a follow for your civil. So ti buti o ya fi owo si mo se ma ni ko fi owo si mi owo yo le yo o ko tun lo nigba mi o so ti fiti bayin olu agba o fa wa ene kan gbo mi ayo ni jawa o gbo ni jawa ida mo ni jobo isoro ni wa nipa gbogbo to ti pa wa la ko tele o fi desi mo ni o fi desi abe si ni ba ti se awon na gbo da in the name of Jesus ene kan ni ka lo soro oruko mi ni woli I O ajilori atamatasi ile se ran se Christ atile crusader CAC atamatasi Jọlọ ba gbe ibu joko agbara anu re kale si Oluwo to wa lona to geje gbeda ninu Ibadan bai Oluwa ni ki so gbogbo awon tan ni ipenija gbogbo won to ni ipenija keta bi ekeji sumo mi bai Oluwa ni ki kede gbogbo awon to ni ipenija lori amubo amubo oko ni o amubo ire ni o amubo owo ni o amubo ise ni o amubo ofisa ile oyibo ni o amubo ni mo so o Oluwa ni gbogbo awon to ba ba ipenija keta bi ekeji pade lori oro amubo báyìí ni ẹ̀mí ọlọ́run sọ fún mi pé kí n kéde fún gbogbo wọn ẹ gbọ́ ẹ gbogbo ẹni tó wà ní sango ọ̀tà kan máa gbọ́ mi báyìí gbogbo ẹni tó wà ní sango ọ̀tà pátápátá ẹ̀mí àwọn wòlíì sọ wípé ohun tí wọ́n pè ní àmúgbọ́ ọ̀kan pàtàkì ní tán fi ja èèyàn lógun ohun tán fi ja ògo èèyàn lógun tí wọ́n fi pe ológo ní olófo nìyẹn nígbà tó bá ṣe léyìí tí ò láṣeyọrí tí ó ṣe tọ̀hún tí ò bọ́ sí ayé abẹ́rẹ́ sí pé ní olófo olúwa ní gbogbo ẹni tí nǹkan báyẹn ń bàjá oh my god oluwa ni kan lo geti ohun ti won pe ni ewuro ewuro kekere ni o ewuro kekere ni ben ewuro kekere ben le na woli so pe ka gbe igbese yi oluwa ni laarin ojo meje won mo wi pe adura gba ohun to ma get eyan bi ya kan ti ewuro ni kan ni oluwa lu fe wo onu awon idile ti ase ti nbaja ohun fe wo onu igbeyawo ti ase ti ohun fe wo onu aye ti ase ti nbaja ora leyin ojo monday o so gbo ota gbogbo to ba ni agbegbe so lagos state patapata lọ́dún gbogbo agbègbè ogun state bó bá ti ń gbọ́ mi báyìí sango ọ̀tà la máa wà ó máa ní agbára jù ẹ̀mí ọ̀hún lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ̀wọ́n sà àmúbọ̀ kì í ṣe ohun tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ ti ńlá ló ń dé àmúbọ̀ ire àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má àmúbọ̀ kò dẹ̀ ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ pé kò wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí tírítírí bus stop ní àlìṣìbá ní sango ọ̀tà ní his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí ilé ìròyìn yẹn ní oyà kúrò bẹ́ẹ̀ ni mo sọ lónìí a máa ṣe àṣelọ́rí a máa ṣe àṣelọ́rí ìdánimọ̀ fífẹ́ 14:6-38 ó ní àti ní ọdún kọkànlá ní oṣù búlù tí í ṣe oṣù kẹjọ ni ilé náà parí jálẹ̀jálẹ̀ pẹ̀lú gbogbo ìpín rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo èyí tí ó yẹ ó sì fi ọdún méje kọ máa wo ilé náà ó parí pátápátá nínú oṣù ẹ̀kẹjọ ẹ̀gbọ́n yẹn ó wá parí ẹ̀ ní oṣù àṣeyọrí oṣù èkeje àwọn máa ń pe èyí ní perfection wọ́n dẹ̀ tún máa ń pe ní beginning of a new thing gbọ́ mi ó máa rá káká ẹ̀tàn báyà oṣù kẹjọ yẹn la wà á máa kọ́ àṣeyọrí bẹ́ẹ̀ olúwa sọ̀rọ̀ kan fún mi níjẹta mo sọ́lá mi náà ogun burúkú ni ogun àìlèkọ́ lè yọrí olúwa ní ti ń gbàdúrà fọ ní gbogbo bí tó ti ń gbàmí gbogbo ẹni kó àkọ́pá ti ilé ìwọ mọ̀ bá wí gbogbo ẹni ralẹ̀ tí ò lè yọrí ìwọ ni mọ̀ bá sọ̀rọ̀ gbogbo ẹni dọ́wọ́ lé nǹkan sí nǹkan yìí ò lè yọrí báyìí lọ́wọ́ ọlọ́run àwọn ọmọ ogun ní kí n ní o gbọ́ ọ̀rọ̀ olúwa ó yá ká lọ ṣe àṣẹ oni wipe oṣù ìsọtẹlẹ pọ̀ ń bẹ́lẹ̀ ni ọlọ́gbọ́n oṣù ìsọtẹlẹ pọ̀ ń bẹ́lẹ̀ pọ̀ ń bẹ́lẹ̀ ni oṣù tí ó wípé a máa sọtẹlẹ báyìí ni mo bẹ̀ sọtẹlẹ orúkọ náà gbogbo gbogbo tá a ti fìyà wá táàrí lórúkọ jésù orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ a máa sàbẹ̀wò oní sẹkáráyà inú wẹ sẹkáráyà sákàlàráyà orí èkìní oní ní oṣù kẹjọ ní ọdún kejì náírà ọ̀sìn ní ọ̀rọ̀ ti ta ba ki le gbo pe oro oluwa to ni wa iso fere lu jebe yen ti olorun fe fara ru eyan lati soro sita ni ma nso ma nso ba dodo wuli iwo ko lo so to ba wa to de mi ma ti ma gbe nu wuli so pe bayi ni bayi bayi a de ti ran mi si ogun ni ti ti re akaka e ta boria ka mama yi aye so pe wa pada so kun lori omo yi oluwa de ni ki so fo ekun re ton lori omo ekun re ton lori omo ekun re ton lori omo ekun re ton lori omo in the name of Jesus ala ka tun na ma ma yi contract on land yo o ma gba se gan o ma gba se ju awon ebe lo won ti se asasi kan ti e bayi je bi wi pe o ti e wa ri se gba mo ka lo ri se gba nikan ni ibada ibe se ti wa nwole emi la de ran si o gbugbu agbara to ni o lara aba ti so pe yo seruku ni aba ti so pe ko ni rona abayo ni aba to ni ko ni je eniyan lo agbara yan in the name of God mo mo na mo omi yan ko won sara le omi ti mo ni ko fo si ti mo ni ko fi yo si won si ara le won sara le so pe ma ara je jeun in the name of Jesus ti je lo ju baba tin be leyin wa tin alagba ti gbogbo ti aiku aisa ibakuda olorun gbogbo gba olorun gba gbogbo olorun ti ran ni ise ti pe yi ti ah ọjọ́ rẹ̀ sókè wàá tó tó ògùn sóńkọ mọ oyá ó jésù olúwa wa mẹ́ẹ̀kọ́ wa tẹ̀lé rẹ̀ bá tẹ̀lé bá nígbó sọ fi ọwọ́ rẹ̀ bí olókùn rẹ̀ máa wo jésù lórí jágbe nígbó wá kàn wú ọ̀kan kan ó lè dídí ó lè lájú wọ́n á sọ pé ọlọ́run ọjọ́ òbí ò ọlọ́run ọjọ́ gbogbo ọlọ́run tó lè so gbogbo ọlọ́run tó gbogbo rọrùn fún láti ṣe ọlọ́run tó ní àṣẹ ọlọ́run tó mú rírí tinú àìrí ọlọ́run tó ń ṣe ìyanu ìwọ́n ní gbọ́dọ̀ wá lónìí wọ́n á jẹ́ra ànúgbà jẹ́ra jẹjẹrun jẹ́ra ọ̀nà àbáyọ méjì ń jìyà máa ìyá yìí ti tó o ògo omi tó ra mọ́ mi lọ́wọ́ tí ó wá mi rí padà jẹ́ rí ògo omi ta jẹ́ rí rè mi gbà jẹ́ rí bá ti ṣe ọlọ́run gbà míì kúrò nínú oko ìṣẹ́ tí mo wà àti nínú oko ìdààmú tí mo wà wọ́n àti ṣe lórí ọ̀rọ̀ mi kẹ́mi náà jókòó pẹ̀lú àwọn èèyàn gidi kí n jókòó pẹ̀lú àwọn ẹni yìí kí n kúrò nínú àbùkù kẹ́mi náà dẹni ẹ̀yẹ wọ́n náà là fún mi kẹ́mi náà rówó mọ́ kí àdọ́wọ́ lé mi kó bẹ̀rẹ̀ sí múre wá káwọn èèyàn tó wò mí bí olóṣì tó wò mí bí ẹni ìyà tó padà wò mí bí ẹni rè bẹ́ẹ̀ ni kò já torí ọ̀sẹ̀ yìí a ṣe ṣe fún mi jésù olúwa wa gbogbo omi yẹn sára rẹ ó yà kún lẹsẹ̀ méjèèjì báyìí dọ̀wọ́ rẹ délẹ̀ tuntun lọ́wọ́ délẹ̀ wàá kẹ̀kẹ́ mímọ́ mímọ́ mímọ́ sórí ọlọ́run gbogbo báwọn ángẹ́lì ṣe ń ké nìyẹn ìwọ́n fún aláìlọ́ kàwé ẹ̀ wà á rí bó ń ṣe ń ké mímọ́ mímọ́ sí olúwa ọlọ́run àwọn ọmọ ogun ọba tó ní àṣẹ ayé àtọ̀run ó yá ó sọ pé mímọ́ sórí ọlọ́run àwọn ọmọ ogun. Gbogbo obi tó ti ń gbọ́ mi lákòókò ò ní jìyà mọ́. Màmá yìí àwọn tó péjọ tán retí ọjọ́ ìbànújà rẹ̀ lórí ọmọ ìmọ̀ wọn da sọ. Dádì ẹ̀ tẹ́wọ́ síwájú ogun àgbàná tó gba yín jàyàn ogun yẹn ṣẹ́. Olùgbọ́ mi lákòókò orúkọ mi ni wòlíì I O Ajílórí Àtàmátàsí iléeṣẹ́ ìránṣẹ́ Christ Artillery Crusaders CAC Àtàmátàsí tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àánú rẹ̀ agbára àṣẹ rẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó gé tiẹ̀ gbẹ́dá nílùú Ìbàdàn. Ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi ẹ̀rù ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ pé ibi agbára ibùdó tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ní ibùdó àṣẹ oògùn bẹ̀rí àbí oògùn bẹ̀rí bí àwọn tó ti wà. Ibi tí àwọn márìdì alágbá ìsẹ́lì ti ṣiṣẹ́ ìyanu ojúkorojú ibi tí àwọn tó fẹ́ gba visa tó ń kù tó ti ń lọ ń bẹ lọ́run tí kò sì pẹ́ tí ọlọ́run fi dá wọn lò ibi tí ẹni tó ń wojú olúwa fọmọtáyé ti ń pè lájò tó ti da ikùn rẹ̀ délẹ̀ tó dẹ̀ dìde tí ọlọ́run ò jẹ́ kó mú ọdún yẹn jẹ ibi tí aláìsàn dẹ̀ ń gùn tó jẹ́ wípé bó ṣe ń gun bẹ̀ báyìí àìsàn rẹ̀ dẹ̀ jábọ́ síbẹ̀ ibi àṣẹ ó wà nìbàdàn olúwo lọ́nà tó lè tiẹ̀ gbẹ́dà ni ibẹ̀ láti rán mi wá bá ọ báyìí lolúwa ni kí n wí fún ọ ọjọ́ ìdààmú rẹ̀ tán mo lọ́jọ́ ìṣòro yẹn tán kìkì tó o bá gbàgbọ́ ni o ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jọ ọmọ ọlọ́run àti àwọn tó gborúkọ mímọ́ rẹ̀ gbọ́ ò ní jìyà mọ́ ní jìyà mọ́ màmá yìí nísìsiyìí ni bá mi pe àwọn èèyàn pé kán gbọ́ mi bàbá ẹgbọ́ eléyìí sà ṣẹ́rí àti gbadé ìkórìtà wípé a fẹ́ gbàdúrà mọ́ bẹ́ẹ̀ni sà àti ìkórìtà pé à ń gbàdúrà láìní ìrètí à ń sọ̀rọ̀ láìní ìrètí ìfẹ́t ẹlòmíì tún retí nínú àìní ìrètí ọmọ ṣe o ibi ayé bá oníkálukú dé náà rè ni ìgbàgbọ́ ti dé bí ẹ̀tàn ẹ̀tàn dídí onìkan bá mi sọ ní ẹta ó ní pé yéèsì tí wò ní ìmọ̀ nígbà tó ti káàkiri kí èsì lè sí kankan nígbà tó ti gbìyànjú tí orí kan mú bọ̀ ń bẹ́ gbà yẹn ló sọ wípé àdúrà ò gbà mọ́ bọ́ sọ ogun tó sọ aládùúrà rẹ dọ̀lẹ́ ogun tó sọ onígbàgbọ́ rẹ ló fo ogun tí ò jẹ́ kọ́ lẹ́yìn ogun yẹn ṣẹ́ ẹni mò ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ènìyàn listen to me gbàrà tí gbàgbọ́ rẹ bá ti sọnù ó ti sọ gbogbo nǹkan nù pátápátá ṣẹ́rí tí gbàgbọ́ bá ti sọnù ikú ló máa ń tẹ̀lé ṣẹ́rí kú tà sọnù ikú ògo wà ikú iṣẹ́ wà tíjẹ́ yẹn máa kú ikú ọ̀gá tó gbèyàn jọ máa kú bí ká ń gbọ́n bá yẹn ikú ìwò máa wà tí ó gbèyàn adé ṣòfò ó rà káàkà bá ikú òní jẹ́ tiẹ̀. mo máa ń sára tí ń sọ̀rọ̀ ògo kẹ́sọ̀ ní sálọ̀ nínú ẹ̀fọ́ sàmẹ̀ nínú ẹ̀fọ́ sàmẹ̀ yẹn ní ṣàkàkọ́ yẹn ni ẹ lọ wo ìyàwó fíyàsì o ó ti lù sóòpù pátápátá sọ ìwé ẹ̀yìn tẹ̀lú sóòpù bíi tiẹ̀ lára mi sí ọ̀sẹ̀ yìí dẹ̀ máa yàtọ̀ máa sọ ìdí ẹ̀kọ́ ẹ̀ obìnrin yẹn wò wọ́n ni à nígbà tó gbọ́ pé ọ̀bọ ọkọ̀ ẹ̀ kú tó gbọ́ pé ọkọ̀ ẹ̀ àti kejì ọkọ̀ ti kú wọ́n ní òbí tẹ̀yẹ ni pé ọmọ mú ní oyún ló wà wọ́n ní ojú ẹ̀sọ́ dẹ̀ bí máa kó ṣe bí báyìí wọ́n ní ní àá mi ò mọ tó ṣẹlẹ̀ sí ẹ̀ mi ò mọ bó ṣe ṣẹlẹ̀ mi ò mọ̀nà tó gbà ṣẹlẹ̀ èmi bá ń ṣẹlẹ̀ wàhálì ṣe bí ìdánimọ̀ jíjẹ ẹkún ẹ̀mí wípé wọ́n gbé àpótí ẹ̀rí lọ ọkọ̀ kú bàbá ọkọ̀ kú ó jẹ́ para ẹ̀ torí bẹ́ẹ̀ ó kàn mí ó sì kù sílẹ̀ màmá torí kéèsì tó le bẹ́ẹ̀ ló ṣe rán mi sí ọ o ní láti kú o ní láti jẹ́ kí n kàtán mẹ́ lọ́wọ́ o ní láti kú sínú ìṣòro tó wà olú nígbàtí adéṣàpápẹ́sì ó ní pé àwọn fúlíṣì ti gbé àkóso ẹ̀rọ ọlọ́run wọ́n sì mú láti ẹbí ní zeriwa sí asidodu asidodu yẹn òun ilé dragon wà wọ́n mú láti lọ́wọ́ gbé àkóso ẹ̀rọ ọwọ́ wọn ẹbí ní zeri ni wọ́n ti gbà nígbàtí wọ́n wá mọ iyì wòlíì tí wọ́n mọ ibi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ kì ń sọ̀rọ̀ àǹfà ẹnu gba ẹnu ò lè ṣe kì ń sọ̀rọ̀ ẹkún ẹlòmí ẹkún ló máa wọ̀ mo jẹ́ ìdíkẹ́ máa sunkún obìnrin kan wá sọ̀rọ̀ mi sọ́tẹ̀ sìnkún ẹkún ló bú sí ìyá ọkọ ni ó ti bá sọ̀rọ̀ jákòó jẹ́ òṣèlú àtàwọn iwájú ìyá àti ẹ̀gẹ́jọ lónìí lólógún fẹ́rẹ́ báyìí ìyá àti ẹ̀gẹ́jọ ló sọ pé kò ní bímọ ilé ọkọ tó wà nígbà tó bẹ̀rẹ̀ máa wá jà olófin jẹ́ pé ọjọ́ wòlíì tó bá máa lọ jẹ́ wòlíì tí ẹ̀mí mọ́ bá ṣiṣẹ́ kì í ṣe lé tètè máa bí ẹ pé kí ló bá wá òkè tí wòlíì tó bá ti jẹ́ wòlíì ni o tó bá jẹ́ wòlíì ni o mi sọ pé pastor mi sọ pé evangelist mi sọ pé teacher o mi sọ pé yàtọ̀ oṣù kan tó bá jẹ́ wòlíì ni bọ́ bá ti jẹ́ wájú ẹ̀ tó ń gbẹ̀dú àfọ̀ ní ojú ẹsẹ̀ náà ni ó máa sọ pé ìṣòro báyìí lomi ìṣòro báyìí gan-an ló bá pàdé nínú ìrìn àjò ibi tó gùn rẹ̀ gbà wálé ohun tó máa lọ ṣe sí leléyìí tọ́ bá dẹ̀ ti gbàgbé ogún ṣẹ́ nìyẹn ẹ̀ lè jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ mo gbẹ̀ fún ogún rẹ̀ máa ìdàní mọ̀ jù bẹ́ẹ̀ ẹ wo ọmọ ṣẹ́ ni pé ogún dìde sí wọn nígbà tá a déwèé fún ọ̀sán mẹ́fẹ́ sẹ́fún fún sẹ́fún sẹ́fún sẹ́fún ó ní àwọn fúlíṣì gbọ́ pé àwọn ọmọ ṣẹ́ lè péjọ sí mísà àwọn ìdílé fúlíṣì kò kẹ́tọ́ ẹ̀ṣẹ́ lọ nígbà tá àwọn ọmọ ẹ̀rù ń bẹ̀ lé ọ̀rọ̀ márèjẹ kò sí oríṣiríṣi obìnrin tọkọ rẹ ogún tẹ̀sí ló kó palẹ̀ mọ́ kó lé ẹ̀rù ń bẹ̀ lórí iṣẹ́ tó ṣe kọ́ńtàkì tó gbà yẹn ó ti di gbèsè òtún ẹ̀mọ́ bóyá fẹ́ yanjú ẹ̀ ẹ̀rù ń bẹ̀ lé ọ̀rọ̀ òfíìsà yẹn torí pé o ti lọ ṣe gbàgbọ́ láì mọ̀ọ́ ìgbà wọn fẹ́ ẹ̀rù ń bẹ̀ lórí ọmọ rẹ tó fẹ́ lò tàbí tó jẹ́ kó ti gbàdúrà gbàdúrà tí ògbà tó ti wá gbà pẹ́ bọ́ òde gbàmọ́ ohun tó ń dẹrù bẹ́ẹ̀ òkú jẹ́ sí orúkọ jẹ́ lámúra ọmọ ọlọ́run ti wà lẹ́nu iṣẹ́ kí ni wọ́n wá sí ọwọ́ gbọ́ o ó náà mọ́ sílẹ̀ sí fún sọ́mọ́ ẹ̀ pé má ṣe dákẹ́ àti má ṣe pé olúwa ọlọ́run wà fún wa yóò sì gbà wá lọ́wọ́ fún yín sí ẹ̀hán ó ń tẹ̀ lọ́dọ̀ ẹ̀ débẹ̀

0: wọn ni wájú israeli gbogbo ẹni tó ní ọlá tó ń dẹ láàmú wọn máa pàdé kúrò jìjì ìdẹ̀mí mọ̀ jíjọ lọ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní fọ́sẹ̀lẹ̀ sẹ́pà sẹ́pà yẹn tọ́ bá mu ní vásẹ̀ lẹ́wù wọn náà mọ́ṣẹ́ sí jáde kúrò nífà wọ́n sì lé àwọn filistini wọ́n sì pa wọn tí wọ́n fi di abẹ bẹ́ táàrì ní vásẹ̀ kò ní sẹ́mẹ̀ sí mokuta kan ó sì gbé kalẹ̀ ní abẹ́rẹ́ méjì ní vásẹ̀ yìí ó sì pé orúkọ bẹ̀ ní ebenezeri ẹbí dé nínú tuntun wá pa ọ́fà wọn ọ̀tá tó ń ní ọ ọ̀tá yìí má ṣubú torí pé ìjẹ́ nínú jíjẹ láàmúra èmi náà rán sí ọ jẹ́ kí n sọ ìdí pàtàkì mẹ́ta tí mo fi mọ̀ wípé bípọ́ tó gbọ́ mi ogun rẹ̀ máa ṣe nọ́mbà wà èmi yìí tó bẹ̀rẹ̀ sí gbọ́ mi ọjọ́ oṣù kẹjọ la wà sẹ́ni oṣù kẹjọ yìí oṣù tó ní agbára nífà oṣù májàmú ìpè mi gẹ́gẹ́ láwọ̀ yìí oṣù ẹ̀kẹjọ òun náà kan náà ni oṣù tí mo gbọ́ májẹ̀mú ìpè ní ọgọ́ fìtì oṣù ẹ̀kẹjọ yìí ni oṣù tí a fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ fúnra lẹ́yìn ọjọ́ monde o sógun ọ̀tà gbogbo tó bá ní agbègbè sí lagos state pátápátá lọ́dún gbogbo agbègbè ogun state bó bá ti ń gbọ́ mi báyìí sógun ọ̀tà la máa wà ó máa ní agbára jù ẹ̀mí òun lè fẹ́ ṣe ìtúsílẹ̀ tó lágbára ẹ wo sà àmúbọ̀ kì í ṣe tó gbọ́dọ̀ wà ní ayé ènìyàn olórí àṣẹ ti ńlá ló ń dé àmúbọ̀ ire ha àmúbọ̀ ọmọ àmúbọ̀ ọkọ̀ tó bá ti rí pé òun má mú bọ́kọ̀ dẹ̀ ń ṣe àṣetì lọ gẹ̀ẹ́tì ewúro bẹ́ẹ̀ ni sà ẹ̀fọ́ ewúro bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kó wá gẹ̀ẹ́tì ẹyin adìyẹ kan ìbáṣà greek ìbáṣẹ ni wọ tètè dé sí 33 bus stop ní àlìṣìbá ní sangwater ní his glory hall yẹn ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo tí wọ́n pè ní matrix ilé kan ló la ilé epo matrix àti his glory hall orí mẹ́rin obìnrin ni oyà kúrò tó bá jẹ́ pẹ̀lú ìyànà pàjá ló ti ń bọ̀ ẹ o ọkọ̀ tó bá ti gbẹ kan wọ́ ọkọ̀ ifọ̀ ní kò wọ̀ ìkẹjọ ẹ̀ sí 33 bus stop ká kọ́kọ́ wà ní sí àjọ kágbègbèsẹ̀ ìṣẹ́gun ojú ẹsẹ̀ ọ̀nà àbáyọ sẹ́yìn gbogbo ẹni tí àjọ bá dànù ẹni tí wọ́n ta lọ́fà lágọ̀ọ́ ara gbogbo ẹni tágẹ́tì sí ní gbèsè pátápátá gbogbo àwọn tó jẹ́ pé iṣẹ́ kan dàrú mọ́ lọ́wọ́ àwọn tó ń là àlákàlà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní kí ọwọ́ ayé ló ṣiṣẹ́ òbí yìí tètè dé dandan ni kò lẹ́rìí àwọn kan náà sọ ẹ̀rí o.
1: Orúkọ mi jẹ́ Bọ́lá Adéṣínà ìbúrọ̀ ọ̀bẹ̀lẹ̀ Adékúta ni mo wà ọ̀bẹ̀kúta ní ìwà ní àgókò ní ìwà sí ìbàyìí rí ọ̀dọ̀tí ní tó kọjá ìnà wá sí ìbàyìí orí ọ̀rọ̀ ọmọ mi kan tí mo ṣe wá wà ń báyìí jáde wá pé prayer kò jáde kò lè ṣe prayer yẹn mo ṣáà fún ìgbàgbọ́ wípé àjà yẹn kì í dá ní mo ṣe ní ìrẹ́ni tó fún mi ní 30,000 rè ọdẹ 20,000.
0: Alo mi ò rẹ́ni ṣe lóore rí wọn rẹ́ni ṣe láàánú rí wọn rẹ́ni fún lówó olúwa ní kí n kéde fún ọ̀tọ́ ọba gbàgbọ́ ní abẹ́ májẹ̀mú ìpè yìí torí mo wà ní àkókò ìdíjí ìpè mi lọ́wọ́ oṣù ìpè mi tó sọ́lẹ̀ tán owó millions ire ńlá ó máa rí ṣe àṣẹlẹ̀ ọmọ ẹ lóore rẹ́ni fún ìlówó gidi gbígbé amágbọ́rọ̀ rẹ̀ bọ̀ torí ọlọ́run ṣe káàkiri dáhùn sọ̀rọ̀ ìwọ ni kò ṣàgbàgbọ́ jágbọ́rọ̀ mọ̀mọ́ yìí kó bá ọ̀rọ̀ ìrẹ́lẹ̀ lẹ̀ tán ó yá jágbọ́ tán.
1: Ó yà á di tọ́kẹta yẹn mọ̀rọ̀ sójà àwọn èèyàn kọjá kọjá ẹbá mi rẹ̀ ta o ẹbá mi rẹ̀ da wọn ọ̀dẹ̀ àmì lóhùn ǹdẹ̀ mọ̀mí kan wo ni wọ́n ṣe padà bọ̀ ẹ wò mo fi ọlọ́run bẹ̀ ẹ má yẹ ká máa kọra tí wọ́n bá yàn sọ pé bá mi ra nǹkan tó wà báyìí rà ẹ má kọra mọ́ wọn wọ́n ṣe é mọ̀kàn wá jókòó sí mi ní gàmágàmà gàmágà tí mo lè jókòó sí mo ní jókòó ọkọ mi ó kàn lè jókòó ni ó bá ní à báwo lè ṣe ń ra ẹja tẹ́ kíra nígbà bẹ́ẹ̀ ti gbà sí ìgbà mímọ́ sí ìgbà sí pẹ́ mo nígbà kan ní fáìlì sa ìjọba ìsàndì nìyẹn ẹja yẹn mo máa rà ní 5-2-5 kìíní kan ó bá ní à ní ìsìn kan mo ní sọ 60,000 ó bá ní à ó ṣe 60,000 yẹn ó lè lọ máa ń jẹ lórí ẹ̀tẹ̀ mo nígbà kan máa ń jẹ 5,000 lórí fáìlì rẹ bí ẹ̀ntó sọ̀rọ̀ ẹ̀sọ̀ tọ́ mo ní à mo ní ìsìn mo ní àrètè ti kọjá bí 2,000 lọ ó ní à gbàmágbàmà ṣé ẹ máa ń rí owó fún wa mo ní ìyòwò mo ní máa ń gbọ́ lọ́wọ́ ps ni ó ní à ó ní gàmá tó máa fún yín lówó ńkọ́ mo ní kò sí wàhálà ọkọ mi ó bá ní gàmá ó ní ẹ̀dìdẹ̀ gbẹ́bọ́dì ni àwọn àdàbà ní à ó fún òṣìṣẹ́ ẹ̀dì èṣù lẹ̀ nínú àdìdẹ ọba gbẹ́bọ́dì ni ó ṣàlùkò kò tẹ́wọ́ ní à gàmá yẹ ti tú yín kẹ́ni tú ni o mùrẹ̀ ti tú mi ó ní ẹ̀tẹ́wọ́ mùrẹ̀ ó bá tún lẹ́kún fún mi 1 bay 60,000 mobile 100 ó bá tún lẹ́kún mi pọ̀ sí 20,000 ó jẹ́ 90,000 inú mi dùn
2: lọ́kùn yín
1: bẹ́ẹ̀ ni sà
2: ní
1: ìbọ̀wọ́ rí rárá rárá
2: ó jáde sí ọrẹ́ mi
1: bẹ́ẹ̀ ni sà
2: ọwọ́ jáde bọ̀ rẹ̀
1: mo jà ọwọ́ rẹ̀ ṣe pé àyẹn lẹ́nu náà mo ṣe pé àyẹn bẹ́ẹ̀ ni sà wọ́n ní ìgbàgbọ́ wípé n kọ́ sọ́dọ̀ ọmọ mi tí mo bá ní níbàyí lórúkọ jésù ó máa di ṣíṣe
0: ọ̀rọ̀ ó jẹ́ ń gbọ́ mi bá ọ̀rọ̀ ẹ máa yanjú ọ̀rọ̀ ayé ẹ máa yanjú ọ̀rọ̀ ọmọ ẹ máa yanjú ìrìnàjò ẹ máa yanjú ó máa padà lẹ́rìí ìwọ ni kó má jẹ́ kí àìgbàgbọ́ bá ṣe jẹ́ o wọ́n ti tẹ̀ ń tẹ̀ o wọ́n ti fi rẹ́ẹ̀sì tẹ o ti lọ òfolobọ́ wọ́n ti pàdó àtẹ o lọ orí kankan mú bọ̀ wọ́n ti fẹ́ẹ̀kì ẹ o ti wọ́n so òfẹ́ lọ bí ẹdú ọmọ torí pé o ti pàdé wòlíì rẹ ni ṣẹlẹ́jọ́ tó o bá ti pàdé wòlíì rẹ ni solution dé èmi tó rẹ́ sí ẹ nìyí tó o bá wá wà lẹ́rì ìgbẹ́dẹ̀ máa ṣẹ́ ìdánimọ̀ jíjọ ṣẹ́ fún èèyàn mẹ́fà lórí ọ̀fẹ́ láti pè mí kí nǹkan sọ́kẹ́lẹ̀ ṣayé wọn kí n sọ bí tógun wọn ti bẹ̀rẹ̀ n tó wà nídìí ogun àti bẹ́sẹ̀ sọmọ gbé torí tó o bá dọ́dọ̀ wòlíì kò yẹ kó ṣe sọ pé ìkàn báyìí lógún ló ń ṣe ẹni mọ́ ló gbúdọ̀ gbẹnu wòlíì tó wá ṣe ogun ẹ àti bẹ́sẹ̀ tó máa gbé bí a jọ pàdé tó o jẹ́ kí ẹ̀mí mọ́ ko tu gbogbo asiri ogun aye re fun o ni lati so nkan kan mo to ma ki ha
3: ko ti so ko ni ni mo da su ro mo kan lati ilu iwo ni alaye mo dupe lowo olorun olorun atamota se ori pe tele tele ese mi o le bere bayi ti bere ki n yagbe ma na ro bayi ti ba fe to ma na ro ni tori pe se ni o ti ko le ngba ga mo tin gbo program yin te ba tin gbagbe mi o mo gba ma mo gba ma mo gba e mo so yi pe ngba ba di pe oya olorun atamota se fu o de san ma mo se lati oluwa mi ni san ma se tori pe won ma wo mi le pe ti ani eleyin so san fun mi ni san ma se sa ma wi de gba ngba mo san wi mo san wi mo san wi ma ri pe ah eni ti le bere yagbe mo ri pe
0: Hallelujah!
3: That's what my mama Raugun. Mama Raugun, what do you say? Tin ba rin ran kan kan pe ma rogun mo ma se kan te pe e se won sa mo jami na mu ti o ti o sa wu ti o ta ma su ba ma mo ta se olorun ba ta mo ta se su sa ma sa ba olorun si wu se sa mo dupe lowo olorun
0: mo gba tu a loruko de won ku to ti se ko mi
3: de a de ko
0: a se ni mo ti so ogun ye o tu gbe ni ma mo ja lo se ni so ma su ma to wa bi to de ma to wa bi to de ba a ma ko loruko jesu ni e meta e ni mo le ka e je jesu le kan a lo olorun ta mo ta se oni so ma so ta mi la pa la

ẹgbẹ́ èèyàn méjì àkọ́kọ́ yẹn jẹ́ sọ ní àkàrà nọmbà káwọ ẹni méjì àkọ́kọ́ náà àkàrà nọmbà tó fi ọrẹ rúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májàmú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni ó yà

0: bẹ́ẹ̀sì gbogbo èèyàn ló gbọ́dọ̀ da ọrẹ lẹ́nu bó ṣe lágbára tó ni kò ṣe ṣepo yàtọ̀ sí àwọn tó fẹ́ gba ọrẹ májẹ̀mú tó jẹ́ ẹgbẹ̀rún méjì àti àwọn tó fẹ́ san ọrẹ ìdìjú tí ọlọ́run bá mi sọ nípa ẹ̀ ìyẹn 8,000 ṣùgbọ́n gbogbo èèyàn láìpẹ́ nìkan ló gbọ́dọ̀ da ọrẹ lẹ́nu orí àánú ti fẹ́ ṣiṣẹ́ fún ọ lórí oṣù yìí yàtọ̀ pátápátá kì í ṣe yẹn nìkan oṣù pé mi tí ọlọ́run pè mí oṣù tí abíyá tó bí mi oṣù ká fi orí òkè àkọ́kọ́ lélẹ̀ mo tẹ fẹ gbọdọ pé èèyàn méje nínú àwọn tó fi ọrẹ sọkọ ti lé mi ọyà kọ nọmba náà sílẹ
1: 070
0: àtàní kí ló jẹ́ pé èèyàn kó jèrè ayé kó sọ ẹ̀mí a ní sọjọ́ bọ́ lọ́nà ọdẹ ànúgbà jésù lolúwa.
2: Olórun yóò tún rántí májẹ̀mú ẹ̀ tó bá wù yìí. Ayo àti lórí àtàmátà ti dà. Ó ti máa ń ṣe lọ́dọọdún nìyẹn. Covenant calling anniversary and thanksgiving. Jọ ní ń bọ̀. Olúwa sì fún mi pé ẹ̀yin ò tún yóò yóò kìí tábẹ́ tó. Ẹ padà sí ìyàwó. Ẹ̀mí ìdúró fẹ́ lànà. Ẹ̀mí ojúbọ náà fẹ́ jáde kó láyé. Ẹ̀mí májẹ̀mú ìfẹ́ lójú Sunday 6 September. Látàgùn mẹ́wàá òwúrọ̀. Ọjọ́ yẹn la máa celebrate àyẹ̀ pẹ̀lú ìfàmì yẹn dá àwọn ènìyàn ńlá ọdún yẹn náà ni gbogbo èèyàn máa dá ìwé ìdìjú májẹ̀mú padà bá a sì máa mú èso níwájú pẹpẹ ọpọ àti olóhùn aláàyè àtàwọn olórin ẹ̀mí ló ń bọ̀ prọfẹtẹ gò pẹ̀lú prọfẹtẹ àìkò àjùlọ yàtàmátà sí màbá àti màbá ẹ̀rí aláàyè wọn ò máa fi májẹ̀mú ìpèkò dájú sọ tẹ́lẹ̀ lọ́jọ́ Sunday 6 September 2026 látàgùn mẹ́wàá òwúrọ̀ láti wòrò tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun olú ẹgbẹ́ dá ni ẹ máa bọ̀ ẹ bèrè ibùdó agbára àánú bẹ̀

ẹ kàárọ̀ ọbẹ̀ lásìkò jùmọ̀ ní àkójọpọ̀ ìròyìn ìta àgbáyé lòdì sí ti ìbọ̀yìn láti kọ́mìtì lágẹ̀lú 96.7 òkè tó ga ju àwọn òkè lọ martini salau lóníròyìn ṣùgbọ́n ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó eléyìí tó ń bẹ̀ nínú ìròyìn ọ̀hún. ìyàwó ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ni ó ti fún àjọ eléyìí tí ó ń rí sí

ìgbóràwọ́ fáwọn ilé ẹ̀kọ́ ní bílíọ̀nù ₦20.20 náírà gẹ́gẹ́ owó ìrànwọ́ fún ilé ìyáwé kàwé ilé tí wọ́n ti patì. Tó jẹ́ akọ̀wé ìjọba nígbà kan rí lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ṣàlàyé pé iléeṣẹ́ ìjọba náà ni wọ́n tètè kọ̀ láti fi ojú hàn àwọn ẹ̀ka ilé tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ ilé tó jẹ́ ti òfegè. Orílẹ̀-èdè olómìnira ti Congo náà ló ti wọ àdéhùn báyìí pẹ̀lú ikọ̀ agbógun tí tó tún jẹ́ ti M23 nípa bí wọ́n ṣe jọ fi ọ̀rọ̀ wọ́rọ̀ àti pè fún àlàáfíà. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Man City náà ló ti ṣàlàyé báyìí pé àwọn ṣetán láti ra Buhari ẹni tó jẹ́ ọ̀jìnì agbábọ́ọ̀lù agbárin gbùngbùn ní owó eléyìí tó tó £84 million ní báyìí ẹgbọ́rin ọ̀hún lẹ́kùnrin rẹ̀. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ti ṣàlàyé báyìí pé ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Olúrẹ̀mí Tinubu náà ni ó ti gbé owó kalẹ̀ ilé tó tó bíi ₦20.20 million ilé tó jẹ́ bí owó rẹ̀ láti fi ṣe àtìlẹ́yìn fún àjọ ilé tó jẹ́ àjọ tó yánilówó fún ìwé kíkà Tet Fund. Bẹ́ẹ̀ náà ló jẹ́ pé wọ́n fẹ́ fi owó ọ̀hún láti fi tún ibùdó ìyáwé kàwé ilé ìtòjà tó orílẹ̀-èdè wa Nàìjíríà àti oúnbẹ ní olúlulẹ̀ wa nílùú Abuja. Ẹni tí ń ṣe mínísítà fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ẹni tí ń ṣe ọ̀mọ̀wé Tunji Alausa ọ̀nà ni ó sọ̀rọ̀ di mímọ̀ lánàá ti ṣe ọjọ́ ìsinmi níbi tí ó ti ń ṣàlàyé wípé àwọn ibùdó ìyáwé kàwé ọ̀hún òun náà ló jẹ́ pé wọ́n ti patì tó sì nílò àwọn àtúnṣe eléyìí tí ó lóòrìn. Níbẹ̀ náà ló jẹ́ pé ìyáwé kàwé ọ̀hún òun náà ni wọ́n kọ́ ní ọjọ́ 29th, 2006 tó ṣe pé láti ìgbà náà náà ni wọ́n ti pátì láti bí ọdún méjì nígbà tó tó 2008 ní báyìí ló wá jẹ́ pé láti ìgbà tí wọ́n ti pátì tó ti tó bí ọdún bíi 2020 òun náà ni Aláwùsá wá ṣàlàyé pé ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu òun náà ni ó ti wò báyìí láti di pé wọ́n jí yàrá ìyàwé kàwé ọ̀hún láti jí dìde òní gbọ̀ngàn láhùn òun náà ló jẹ́ pé jẹ́ ibi tó jẹ́ ti ìgbàlódé tó sì jẹ́ pé àwọn ìyáwé kàwé lóríṣiríṣi lọ́lọ́kọ̀ọ̀kan náà ló wà ńbẹ̀ tó sì jẹ́ ti ìgbàlódé. Níbẹ̀ náà ni wọ́n ti wá lu sẹ́nítọ̀ Olúrẹ̀mí Lọ́gbẹ̀nu pẹ̀lú ìrànwọ́ eléyìí tí ó ṣe fún irúfẹ́ àkànṣe iṣẹ́ ọ̀hún. Tó jẹ́ olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC Peter Obi náà ni ó ti bẹnu àtẹ́ lu ìwà ìṣekúpani eléyìí tí ó ti wá gbogbo ní apá àárín gbogbo ti àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ló ti ṣe ìkìlọ̀ wípé kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó ṣe àmójútó rẹ̀ kí orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ibùdó ìṣekúpani eléyìí tí yóò sì máa tàbùkù orílẹ̀-èdè wa Nàìjíríà lágbàáyé. Ó sọ̀rọ̀ di mímọ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Hẹ́tìẹ̀ lánàá ti ṣe ọjọ́ ìsinmi nípa ìṣekúpani eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ ti Benue, Plateau àti Niger. Níbẹ̀ ló tẹ̀wájú náà ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn ìṣekúpani ọ̀hún náà ló jẹ́ pé àwọn tí wọn kò rọ́wọ́ rí tí wọn kò sì ní àǹfààní láti dóòlà ẹ̀mí wọn òun náà ni ikú ọ̀hún náà ni ó fọwọ́ bà. Wàá sọ di mímọ̀ báyìí pé kí orílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n wá ojútùú sí i kó tó di pé irúfẹ́ ìṣekúpani ọ̀hún náà ló ṣe é ṣe kó padà di ogun tó sì jẹ́ pé bí wọn kò bá rí pé wọ́n tẹ́rì pátápátá ó ṣe é ṣe kó orílẹ̀-èdè wa Nàìjíríà di ibùdó ogun. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà rí ní ìpínlẹ̀ ti Anambra náà ni ọ̀rọ̀ ìjọba ìpè láti jẹ́ kí ètò ààbò kí ó dúró dọ̀yìn kí wọ́n sì jẹ́ kí àwọn ọ̀tẹlẹ̀múyẹ̀ eléyìí tí yóò lè jẹ́ kí ètò ààbò kí ó tún lè rú gọ́gọ́ sí kí wọ́n pọ̀ ní yanturu. Wàá sọ fún ìjọba wípé kí wọ́n ṣe àmójútó ẹ̀mí àti dúkìá àwọn èèyàn yálà láti mọ ilé ètò ìdìbò káàkiri. Ẹ
ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gòkè Adéburúyè òun náà ni ó ti nàka àlébù sí ìṣàkóso ìlẹ́tọ̀ ọba lóde àti ọwọ́ ìṣàkóso eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa Nàìjíríà bẹ́ẹ̀ náà ló ṣàlàyé wípé àjọ amúnimọ́dá ìlẹ́tọ̀ oríṣi àti àwọn ọ̀wà ọ̀daràn mìíràn ICPC òun náà ló jẹ́ pé ó ní ẹ̀ka eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ìjọba ààrẹ eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ti ilẹ̀ òkèèrè eléyìí tí ó jẹ́ pé wọ́n gbé kalẹ̀ ní òfegè níbẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ó fi ojú hàn gbangba pé kùdìẹ̀kudiẹ náà ló ń bẹ nínú ìṣàkóso yìí ó tẹ̀ wájú ní ọ̀rọ̀ rẹ̀ pé ẹni tó jẹ́ olùṣàkóso fún àjọ àwọn tó jẹ́ Adéníyí Matthew òun náà ló jẹ́ pé ó jẹ́ òfegè tó sì tún ní lẹ́tà ìyannisípò látọwọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Adéburúyè tẹ̀ wájú pé irúfẹ́ ìṣàkóso wo òun náà ni yóò fún èèyàn ní lẹ́tà ìbọ́sóyè tó sì jẹ́ pé ó tún ní owó eléyìí tí wọ́n pè àmọ́ fún nínú ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní pé irúfẹ́ ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ìgbésẹ̀ eléyìí tó jẹ́ ìdójútini tí ó sì fi ojú hàn irúfẹ́ ìṣàkóso eléyìí tí ó bẹ lóde níbẹ̀ náà ló ṣàlàyé wípé àwọn ọ́fíìsì eléyìí tó jẹ́ ti ọ̀gá àgbà pátápátá fún àwọn òṣìṣẹ́ ààrẹ àti àwọn ẹ̀ka iléeṣẹ́ ààrẹ mìíràn náà ló yẹ kó ti fojú rẹ hàn tẹ́lẹ̀ kí ó tó di pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ó ti wá rọ iléeṣẹ́ ààrẹ láti pé wọ́n gbé àwọn àkànṣe òfin kankanlẹ̀ eléyìí tí yóò mọ kojú ọ̀rọ̀ sí ẹnikẹ́ni eléyìí tó bá wu irú ìwà ìbàjẹ́ ọ̀hún. Ìròyìn tilẹ̀ òkèèrè. Ìjọba orílẹ̀-èdè olómìnira ti Congo àti Rwanda òun náà ni wọ́n ti ṣàlàyé báyìí pé ikọ̀ eléyìí tó jẹ́ ti M23 òun náà ni wọ́n ti ní àdéhùn pẹ̀lú láti jẹ́ kí ogun sinmi nínú ìfọ̀rọ̀wérọ̀ eléyìí tó jẹ́ lọ́jọ́ márùn-ún tó wáyé ní orílẹ̀-èdè ti Switzerland òun náà ló jẹ́ pé àwọn ọ̀rọ̀ òun náà ni wọ́n ti ń jáde síta láti mójútó bógun yóò ṣe sinmi láàrin orílẹ̀-èdè méjèèjì orílẹ̀-èdè Amẹ́ríkà náà ni wọ́n dá sí ọ̀rọ̀ ọ̀hún tó sì jẹ́ pé àwọn igun ilé tí ọ̀rọ̀ tó kàn bákan náà òun náà ni wọ́n péjọ bíríkòtò láti wá ojútùú sí ogun ilé tó ń lọ láàrin àwọn méjèèjì àdéhùn òun náà ló ti wá wá báyìí láti dá àwọn tó ń bẹ ní akátá ìjọba sílẹ̀ ilé tó jẹ́ ti ikọ̀ ọmọ ogun ti M23 nínú àdéhùn ilé tí wọ́n ní tẹ́lẹ̀ náà ló jẹ́ pé àwọn ìjọba orílẹ̀-èdè bí olómìnira ti Congo Qatar Amẹ́ríkà àti olómìnira ti Togo àti àgbáríjọpọ̀ ti ilẹ̀ Áfíríkà náà ni wọ́n péjọpọ̀ tí wọ́n sì ṣe ìpàdé ọ̀hún ní orílẹ̀-èdè ti Switzerland. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Man City náà ni wọ́n ti ṣetán báyìí láti tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú agbábọ́ọ̀lù léje ẹni ọdún 22 èrè tí ó ń gbà ní gbogbo Ayub Buhadi ṣàlàyé síta báyìí pé wọ́n tọwọ́ bọ àdéhùn tuntun pẹ̀lú rẹ̀ pẹ̀lú 111,000 owó pọ́ùn tó jẹ́ pé yóò ní àfilé bíi 4,042,000 owó pọ́ùn bákan náà. Ṣe èyí láti fi ṣe ìṣepọ̀rọ̀pọ̀ fún Rodri eléyìí tí ó darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè ti Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona. Nígbà náà ló jẹ́ pé akọ́nimọ̀gbọ́ ọ̀hún ti ṣàlàyé wípé àwọn gbé agbábọ́ọ̀lù ọ̀hún láti rí pé ó ṣe ìṣepọ̀rọ̀pọ̀ fún agbárin gbogbo wọn Rodri eléyìí tó ti takọ́sọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Barcelona. Wọ́n ní àkójọpọ̀ ìròyìn ta àgbáyé fún ti òwúrọ̀ ti tòní fún ọ̀kanjọ́kọ́ ìròyìn ẹlẹ́ẹ̀kan sí wa lórí ìtàkùn ta àgbáyé wa pẹ̀lú tọ̀nà www.lagelufm.com abikẹ́dẹ́rẹ́pọ̀ mọ́ orí ìkànnì ìbánidọ́rẹ̀ ti x wa pẹ̀lú tọ̀nà lagelufm96.7 bákan náà lórí ti facebook wa pẹ̀lú lagelufm96.7 tunde ọ̀làwọ̀ lóòótọ́ ìròyìn pẹ̀lú ìrànlọ́wọ́ ìbùkún olúwa ọ̀làgùnjù martini salau ló ti ń ròyìn kété tí n bá ti kúrò lórí ìròyìn òun náà nìgbéra ńlẹ̀ yóò mọ̀ tẹ̀wájú ẹ má kúrò ń bẹ́ ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.

0: ẹni wa nínú ṣòro bí jacobu ó ń wà ọlọ́run sì fa hàn ó sì ṣèlé ìbùkún fún ẹni nínú ìwé ìfihàn orúkọ kan lé ní ogún ìgbì gbogbo àgbáyé ayé ń bọ̀ láìpẹ́ nígbà tó pé a ó rí ọ̀run tuntun àti ayé tuntun tí ó sọ̀kalẹ̀ ẹnikẹ́ni tó bá fayẹ́ fún jésù nísìnyìí òun ni a kọ́ fún wípé ní ìwé revelation chapter 21 verse 4 ọlọ́run yóò nu omijé sọnù nígbà tó bá ń ṣe nǹkan wọ̀nyí ẹ kúrò náà kó wà bẹ́ẹ̀ nítorí nǹkọ́ fayẹ́ fún jésù ní àkókò èkó tó pẹ́jù fún ọ jésù ń bọ̀ láìpẹ́. Bí tí mo wàásù yìí ni pastor Olúṣẹ́gun láti níjọ Christ Centered Ministry of Church of God tẹ̀mí sí aago wọ̀nyí 08134600454 tàbí 08023521991 gbàdúrà wípé gbogbo òjìkíjì tó ń tà ní àyíká yín lórúkọ jésù kìsì láti ìṣẹ́jú lọ mo gbàdúrà iná ìmọ́ òpànà gbogbo òjì tó ń tà ní àyíká láti ìsinmi mo pa láṣẹ ya gbọ́ ìwọ òjì dákẹ́ lórúkọ jésù kìsì ó ti rí bẹ̀ láì àtìlálá amen.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọ̀rọ̀ ìgbàlà tí ẹ ti gbọ́ yìí ẹ ó máa bá wa pàdé ní déédéé àsìkò yìí ní gbogbo ọjọ́ mẹ́jọ láwọn kò kan náà fún ìmọ̀ràn ìtọ́ni àti ìrànlọ́wọ́ àdúrà ẹ ní àǹfààní láti pe àbá olúwa sí orí aago yìí 08023521991 lẹ́ẹ̀kan sí 08023521991 àlàáfíà.
2: Second and third Wednesday only say la malicot program awon eka ajo wa gbogbo nbe ni omi edio apata ajawele legbele alaga oni tipa odu ona elewe ni white house eko bedo ni le adegbite alafara ni le bolude gbogbo e ninu le ijosin wa ni Christ Center Ministry of the Church of God opposite Samuel Village Station eyin grama molete nibadan akoko eto wa lori radio lagele 96.7 ni gbogbo ojo monday ni 6:50 a.m. si ago meje e ma ba wa pade jesu loluwa.

0: ara sọ́ ya nígbà tí wọ́n gbọ́ jẹ́ kọmọ látẹnu top striker
1: Lagilu FM.

0: ya kama kira wa gudada we gbogbo bi te ti lover ni lati ma gba ikani ikani lagelu re lagelu 96.7 fm oke gajo kele wala balole ni le ibadan o ya je kama leto royen re daraya ni ti buto ro agba nla aye lo lede wa nigeria ni ipinle oyo ati ni esegugu ni adupe fọlọrun oba anu o eleyi to so ala layo ati alaafia lati opin ose akede ti wa dori pada sori eto laro teni ope ni foruko re eyin ni foruko re alhamdulillah kezira baka na leni eni gaga lojo kerin le logun o iyen ninu osu gejo odun 2026 gbogbo adawale kaluku wa lo ma yori sere gbogbo pe pata la ma ranu olodun gba o lilo bibo wa o ni bi araye nu a o de ni baraye fo won ti ija imu wa olodun o ni fi si bi to nira ba ga na gbogbo awon to wa ni dubule ze papapata o le jenu le o tabi ko je le iwosan ni olodun oba anu lo ba iwosan amu yin laada eza yin ba ile vidide emi ni gogo mo wa lori eto laran teni dolapo akidapo o gani mi fi da wa ti o ma je ke lo ba ti ma gba dada ni bibi ka egri agba nlaye tun di omo olawo lolotu eto ale swagosi niye o alalom za loruko temi di top striker ele to gallant gan ba ti wa n gba ti labi omo egbalapa bi omo afeti ko gẹgẹ bi omo eko lagbodo yin be yen o ni gbagbo po ma ba yin lara mu gẹgẹ bi omo abadan ni oya goke ka jo goke gẹgẹ bi omo oke ogun si waju ohun gbogbo the bless nigeria oluwa gobu golede wa naija o ati gbogbo eti to n gbo ikani mo gede se ma je niyan tori ki se eyan olohun oba ni oya papa gbe je bere lati nu idije fi eye agbaye ele ti o ma gbinẹ ara ba ti dinu osu ti nbo inu osu kesan ta nwo lokan yi idije fi eye agbaye tawon oje we tojo ri won be labi ogun odun to je ti obirin ni o FIFA under 20 women's world cup o le de Poland ni o ma gba lejo se fe gbo iko super falcon ti a ana lava ni lati yanyo lo sinu idije fi eye agbaye nti won kodo di pe rogbodiyan lotun lo si oda gbogbo nkan ru ma o lede wa nigeria lowo aba so ni gba awon bolu alafese gba ile itoku ju gbogbo e lo ni bi oro dedu oyi iko super falcon ti o kopa sugba o eni gangan eni gangan oni buba igbaradi won ma je sisi iyan ni olede poland gangan o na won si buba igbaradi si o poland na ni won si buba igbaradi si awon agba ball iko ti super falcon ze won ma bale bage so lede poland leni agba ti kusu ti olede poland agba be won pago si ipago yo bere leni won si wa ni ipago e o ti aje wi pe genet semeya agbowo waju bi ko super falcon ze eleti ko benfica ti an ti sign lati bi ojo bi melo kan ohun ti siwaju won debe latana emo olede portugal ohun wa ogan ara wo train wole nti eni lowo kan o ti wa ni olede poland bayi bayi bayi bayi awon akegbe re yoku won da po mo leni igbaradi o bere labi oluko ni oluko ni moses aduko eleti nko won sodi e wa ma gbo o won ma wa ni ibe yen titi titi ti o video ojo keta ninu osu kesan e ma gba gbe ojo karun ninu osu kesan igangan ona ni idije yama lanfa ni ati gbina ya iko ti super falcon ifi gagbaga won akoko awon atolede spain ni o spain ni won jo wa ni isori bakan na olede new caledonia ati olede china awon merin ti jo wa ni isori niyan sugba first match iko ti super falcon awon ati olede spain ni bi nkan se ri niyan labebe yen o oya gbagbagba lati be yen as we dey go onrugbobo ti n ba so pe onrugbobo inu ajo nff ni ti nrugbo e n gba ba ri bi jomelo kan eyin daba ri jomeji jometa jomerin kan n ti nrugbo be ninu ajo nff yo rugbo jade won dedere awon kan ru latowo eyin awon kan ru legbe an kan ti mu kuma ti ponpo lowo lowo waju gbe eru jade si akopo si alowo nbi o ti lo ogbokori ogbokori a ogbokori to ba gbokori yan ba ni won re ru igbo aha yan ba ru gbo ta ba lo je yan ba re degbe loko e koku ma ka da ko gbogbo e lo te kan mo ru an kan mo ru lateyin lategbe eyin kan wa wa nibi ti o gba jade e ti degbe okete abi oyari eh an kan wa wa nibi ti an won an kan se mo pe bi an ti ru yen oya bo kede abena to ba wa nbe oni ko ni lo na bi an ti ru ibi ti o ti gbo pe an ti ru ibe ni o ma sabo an kan ti a ko igi kada lo pe baba ti jade si an bayi o ti jade o ti se ebo o di gbagba igba iwo to ba lo mo lowo to ba gbo odo e to ba lo mo lowo ntoju re ori o lo fe to be won ti nru gbo ba o nru gbo ba nu ajo nff e gbo labare ngba ba ri jo meji jo meta tori nkan kan se se ko sele o se se ki won tu igbimo ika o se se ki won tu igbimo ajo nff ki won o tu ka eni ki lo sele e sa je omo rugbo bo ba hun bo kan ni nkan ja yin si ni won nkan kan lo labele ṣugbọn eje o debito lapere ka wo boya bo lo lafse gba lo lede wa Nigeria boya akoko re ti atunto to gbangban ti o deba boya akoko re ti atunto to gbangban ti o deba e mo so bi an se seto dibo fun yin in ti so e ma worin won so bi an se seto dibo fun yin bi gba mo menu ba di oke ori eto kan ti won gbe mi wa nle se wa lojo toze ni mo ti menu ba bi an se seto dibo e ma wori won gbe yin debe na lori ibi won de tun se bi iroyin jade e ma pe na jaspotainment blog na wa bi te ti le ka won iroyin ti o wa bias rara authentic confirm apart rindin na jaspotainment blog ibe yen na e ka ile ita fita ni kopepope yi o ti de ka kiri o ti taka le taka ko koda se fe gbo nibi to tade lapo oke oya awon kan tun translate news yen si Hausa ko le yi awon ta nba wi won tun translate e si Hausa bo se janu Niger Sportsman blog jasi e ma wori jasi e to bi jayi pe gbogbo nta ba nso nbi ta ba nso lodo Yoruba a tun se ni gesi ko le debi tin lo gangan ko le debi aran gangan gesi yan wa ma jade ni Niger Sportsman blog ibe ni won ti ka oni je igbe agbo nti nwi ni won ma gbo nbe bo ba gbo Yoruba o gbo English bo si gbo English won tun tu sausa o gbo se le ni gbo ni da joba ra wa po a ni dake enu wo ni gbofo o ya lati be yen gbagba ka se we go again la ro yi awon eyan bi melo kan o tun gbo pe o *347*1004*2# ni o si gbe ode be ma po ogbo o laaro yi owo tun ti wa nle tawon eyan o tun gbenu si 50 50k lati bere abo sori 100k from there abo sori 150,000 naira a paju ese si 200,000 naira owo eyan ba 200k laaro Monday odo benu o ma je agbo o si nbe bo se ma je gegan niyan baba nso ni party se laaro yi ma wa gbo o code yan lo ni serere nwerere bayi iwo ni ko mo gora re aaro yi lokan wo na sugba aaro yi tokan yen lo fe mo dagun la ma relent iwo na kuku ngbo testimony lojojuma igba ti o ba kanyan bayi o sese ke yan fe mo kurewe si okan iru ojo yen lo mo kurewe si okan iru ojo yen ni oni ka owo to po me lowo iwo lo oni gora re lo oni wura re ran ona wo lo fi ni gbora re ran lo ma duro lori gbe bo wa ba la ran lo ni o tori gbe ijo te eyan ba je bayi o sese ki rewe si oko ma ba yan ma wura re ran ma gora re ma relent *347*1004*2# ni o gbe ode be laaro yi okan mi so pe wo lo je lari wo en iwo ton so pe se mi so le je mi sa iwo gangan lokan laaro yi gban aro yi do fe ma dagun aye oni fi rete mi sapinle so ri bi a se ta kaose bi o ba yi o pe number 020-1330-6194 tabi o chat won lori WhatsApp number o si le pe won WhatsApp call na 090-260-2614. Bó se jẹ́ nìyẹn lápá abẹ yẹn o ẹ ká mọ̀ dé ìnà pẹ́nu pé wọ́n wọ́n ṣàlàyé bí wọ́n ṣe play ẹ̀fọ́ mọ́ pàdé mi lẹ́sìn ògbèjì máa sọ fún mi pé ọmọ bí wọ́n ṣe ta káàṣẹ nọ́mbà tó pè mo ti pè fún ọ̀hún o òye gbágbá àgbàgá sún ọwọ́ iwájú ẹ jẹ́ mọ́ kí ẹ̀gbọ́n mi dáadáa ọlọ́jọ́ bí ànánú o my brother ọ̀gbẹ́ni akin pẹ̀lú àlàbí akin ọlá nìyẹn o triple a tó léde nàìjíríà ọ̀gbẹ́ni akin pẹ̀lú àlàbí akin ọlá ẹ̀gbọ́n mi dáadáa ni ẹ torí pé ẹ̀gbọ́n ọ̀rẹ́ ni ẹ̀gbọ́n èèyàn náà ni wọ́n tẹ̀sí èèyàn pọ̀ pé fojú tẹ́ḿbẹ́lú wa gbogbo bí tí wọ́n bá ti rí abẹ́ ìyẹn máa ń pọ́n wọn lé pé sọ wípé ọ̀rẹ́ àbúrò àwọn màlọ́mọkùnrin yìí kódà ẹ̀yin ọ̀kẹ́rú ọlọ́run rí ọlọ́run ọba ń ṣe yín ní àgbà dáadáa ẹ pẹ́ dàgbà ẹ dògbò lágbára lọ́wọ́ ọlọ́run gbogbo àdáwọlé yín pátápátá ní ọmọ yọrí sí eré o ẹ ní sẹ́kù ẹ ní fojú sunkún yín ẹ̀yin náà ní fojú sunkún ọmọ ẹ̀ ní fojú sunkún aya ẹ ní fojú sunkún àwọn àbúrò yín ẹ náà sì ní fojú sunkún yín náà ilé tó kù tẹ́ lónú gbèsè ayé yín lágbára lọ́wọ́ ọlọ́run ẹ ní lónú nira happy birthday to you my brother long life and prosperity mr king pẹ̀lú àlàbí akínọlá triple a tó léde nàìjíríà gbẹ́mi dáadáa mr adétayọ abiodun akínọlá triple a gbogbo united kingdom triple a di méjì ìkan ti naija ìkan ti uk ọ̀gbẹ́ni adétayọ abiodun akínọlá triple a gbogbo united kingdom nìyẹn o èébà rìbà up gunners yo ọlọ́fà àgẹ́ o ẹ̀kú ìnáwó àná ti ẹ̀gbọ́n ọlọ́run ó wà pẹ̀lú wa bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn ó yá pápápá láti bẹ̀. ojú ọjà rè káàrọ̀ ojú ọjà kó tó ayálà ó ṣèyí tán ẹ jẹ́ àrùn ojú ọjà ká lọ pa àgádé o ká wo àwọn èsì ìfi gẹ́gbẹ́ga tó wáyé lópin ọ̀sẹ̀ gbọ́ mi dáadáa ìwọ ní dúdà lónìí sáwóró nílùú ìlú tí ò ní sáwóró kì í sẹ̀lú wá sáwóró nílùú mọ́ mi sáwóró yìí mọ́ ọ̀ ń dẹ́rù bá wọn kan mọ́ jẹ́ kí àwọn kan ó forí ẹ̀rọ ayélujára lẹ̀ o mọ́ jẹ́ kí wọn kan ó pa rédíò o àmì kì ó ń bàtà àǹkò àwọn. wàhálà ẹ jẹ́ àròjọ ọjà ká lọ pa àkàdé lónìí ikọ̀ chelsea ti ń bínú lọ́wọ́ wọ́n júwe ara wọn fún gbogbo àgbà ńlá ayé ẹ jẹ́ àròjọ ọjà kádé ẹ kó kalẹ̀.
1: wọ́n ti bẹ̀rẹ̀ fún olùṣọ́lá ìmọ̀ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí i nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún ọlọ́run abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfin ṣíde látọjọ́ Monday August 31st prophet Olúfẹ́mi Òní mọ̀mọ́ wòlí obìnrin Mary Alárápẹ́ prophet Mayo Wáfẹ̀yíjì pastor Emi Adéọ̀sùn evangelist Dr. Bọ́sí Adéìwà evangelist Kẹ́hìndé Akínwálé lady evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi brothers ni yóò mọ pẹ̀lú bàbá olùgbàlejò prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ nípàdé àdúrà yóò mọ wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgo mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi táwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀ ọjọ́ Friday ni press night àkòrí ni olúwa wọlé wá sàn ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣèkágbá nínú ìjọ Christ Apostolic Church ibùdó ìyanu district headquarter tó wà ní Molusi street end Molete Nìbàdàn 081-3501-0191 olúwa ọlọ́run prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára ayé rẹ̀ sì ní wà bákan náà mọ́ lórúkọ Jésù.
1: Service PL I Care Foundation ló ń lọ gun tatata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tolúwa dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lóra wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ojọ́ kan ságo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Service PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Service PL I Care Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ mọ bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú ń rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti ràánú gbà láì sí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọdé ni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ní ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanú shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
2: 070-101-522-55
1: ojúlọba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Mọ̀mí ni mo mi náà tún la màmá kú oríire.
4: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sílé Hajj 2027. Ìtẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú mọ̀kádà mbàásùnà Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah Dìsẹ́mbà, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ mọ̀kádà mbàásùnà Hajj Umrah Service ti pe àmọ́ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makkah àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ mukadam basuna hajj umrah service ìrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣẹ láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí shop number 1 Ọlọ́yà shopping complex ọjà bòde nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí torí 08034075325 àti 08123331119 mukadam basuna hajj umrah service fún ìgbẹ́kẹ̀lé ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mi.
5: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bífù àti classic. Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe.

0: wàhálà
1: méjì sódò ní kò city tó ń bọ̀ láti relegation
2: méjì sódò
0: méjì sódò àbí fíìmù ọlọ́mọ ìjà sẹ́rìn àní kó wà rẹ̀ láti fẹsẹ̀ sí méjì sódò fi àjẹkọ man united tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ̀ ni ikọ̀ fún àmọ́ àti ikọ̀ chelsea ni bí nǹkan ṣe jẹ́ nìyẹn.
2: ok kó tó lọ ọ̀dà àyálà rẹ̀ gbẹ́lù lọ.

ọwọ́ mi rèé o ọwọ́ mi rèé funfun nana o mi ò mọ̀ ń pa rẹ̀ rárá wọ́n tì mí ni o gbọ́ mi dáadáa mickey mickey oníbàjà agbára máa ń yú ní gbogbo òdì kan alhaji abdulrahman akórèdé òjìnà akórèdé òríjìnà aláṣẹ àìrísòtẹ́ nìyẹn ọ̀túnba rose wíọ̀kẹ́ owó ọ̀kẹ́ jọgbọ̀jọgbọ̀ bákan náà sọlá ọládé púpọ̀ ẹpẹ̀lẹ́ ẹkọ́ àtẹ̀mọ́ra ẹbírú ẹ bá kù níwájú ọlọ́run ọba wa ṣe mọ bẹ́ẹ̀ o ẹ bó ṣe jẹ́nu ṣùgbọ́n mo nígbàgbọ́ pé man u sì máa dìde béèyàn bá ṣubú lọ́jọ́ sátidé ó lè dijọ́ monday kọ padà dìde ẹ má fọ́ ó yẹ gbàgbọ́ orílẹ̀-èdè spain kò tó di páàrọ̀ ojú ọjà ẹjẹ́ mélòó yìí wá ikọ̀ atletico madrid ìfi gẹgbẹ́ga wọn kojú ikọ̀ villarreal lóòótọ́ àmì ayò méjì wọn gbá ṣùgbọ́n ọfẹ́ mú lọ̀bọ̀lọ̀bọ̀ dání díẹ̀ o torí pé agbọ́wọ́ iwájú wọn julian alvarez ẹ mọ̀ yìí pé kò tí ì gbá bọ́ọ̀lù rárá ìgbà àkọ́kọ́ tí ó gbá bọ́ọ̀lù òun náà ni kojú ikọ̀ villarreal tí wọ́n ti gbá méjì kò sì start game ọ̀hún ọ wọlé ní ìṣẹ́jú 64 minutes ni ṣùgbọ́n tó wà ń bẹ̀ ní pé jẹ́jẹ́ mọ̀ pé bí agbábọ́ọ̀lù ìṣẹ̀fẹ́ wọlé nígbà tí wọ́n ti kọ́kọ́ karúkọ gba àwọn tó wà ń bẹ́ǹchì làwọn olólùfẹ́ ti kọ́kọ́ ní wọ́n ti kọ́kọ́ ń bu wọ́n ti ń bu nígbà tó tún wá fẹ́ tó tún jọ́ọ̀gì tó múra láti wọlé bẹ́ẹ̀ wọ́n ń bu ni wọ́n pé bí olóòkólọ ìgbà tí olọ́ kílóòsè ẹlẹgbẹ mọ ni o. wọlé làwọn olólùfẹ́ bá tún pariwo gbogbo ìṣẹ́jú tó lò lórí pápá julian alvarez kò gbádùn ilé ayé ara rẹ o torí pé bọ́ bá ti fi bọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ báyìí èébù wọ́n ń bu desfadivat pé ikọ̀ atletico madrid wọ́n fẹ́ borí ìfigagbá gàtí villarreal ń lékè wọn lọ́wọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ wọ́n padà gbá àmì ayò méjì o

0: padà látọjú ọjà. Ìkànnì lájẹlúre lágẹlú 96.7 FM òkè gajòkè ló falafẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn jẹ́ kẹ́ mọ̀ lè tòrò yin eré ìdárayá. Ó dùn gbẹgbẹ nǹkan sí báyìí bá sì ń darapọ̀ mọ́ wẹ́lẹ́ wò wá 500 níbi kíbi káàkiri àgbálá ayé lọ́kàn ní ìbánidọ́rẹ̀. Facebook ìkànnì lágẹlú 96.7 FM jẹ́ kẹ́ mọ̀ fanfami lórí Facebook. Bákan náà lórí TikTok @topstriker100. Ẹ ṣe mórí láìkì bí ẹ ṣe ń gbé ẹ ń tẹ pìràpìràpìrà. Ok, ikọ̀ Tottenham Hotspur. Wọ́n ti fọnú o, wọ́n ti fọnú oko o, wọ́n ti fi ẹnu ọ̀rọ̀ jóná, wọ́n ti forí oko sọ̀ọ́dún pẹ̀lú kan Mansire láti gbé Omar Mahmoud pẹ̀lú àdéhùn alágbàsìn ni o. Àdéhùn alágbàsìn ni wọ́n gbé pẹ̀lú àdéhùn wípé bọ́bá ṣe dáadáa lọ́ndà àwọn condition kan. Wọ́n mandatory ẹ̀ pé ikọ̀ Tottenham ó san £50 million wọ́n bá di sáà tí ń bọ̀ bọ̀ on some conditions ni o. Lórí àwọn condition kọ̀ọ̀kan ìyẹn tí ikọ̀ tí Mahmoud bá meet up pẹ̀lú àwọn condition kan ó bá di òpin sáà tí ń bọ̀ ikọ̀ tí Man City ó gba £50 million ìyẹn lọ́wọ́ ikọ̀ Tottenham. Yóò ṣe medical lénìí, yóò ṣe medical lénìí. Bákan náà ikọ̀ Man City náà ti fẹnu ọ̀rọ̀ jóná o pẹ̀lú ikọ̀ Lille £81.4 million gangan lójúlówó owó ṣùgbọ́n àwọn àfikún ìyẹn £4.3 million àfikún àjẹmọ́nú lọ́jẹ́ kó yàn máa lọ bí £85.7 million ilé tí wọ́n san fún ikọ̀ Lille lórí ti Ayub Buhadi yóò ṣe medical rẹ̀ ìyẹn náà lénìí òun ò ṣe medical lénìí fún ikọ̀ ti Manchester City ìyẹn náà ti lọ bẹ́yẹn o. Bákan náà Carlos Baleba €70 million ó jẹ́ pé £65 million gangan £70 million járe ó jẹ́ pé £65 million gangan lójúlówó owó àjẹmọ́nú ìyẹn bonus add-on òní £5 million o. Òun náà òun tiẹ̀ ti ṣe medical tiẹ̀ lánàá wọ́n máa kéde ẹ̀ lénìí officially gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ikọ̀ Manchester United. A bá ń sọ nípa Carlos Baleba ó dé pẹ̀lẹ́bà ọlọ́fà gan Baleba tó dé pẹ̀lẹ́bà ẹ bá ń bẹ̀ gan gidi o. Baleba ó dé pẹ̀lẹ́bà ẹ bá ń bẹ̀ ẹlẹ́ẹ̀fẹ́ tó bẹ̀. Akójúmọ̀ ọ̀gbẹ́ni Tìjani olóko dáná.
1: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ gbẹ̀yìn ara rẹ̀.
0: Bákan náà ọ̀gbẹ́ni Ayọ̀túnde Ọlátẹ́jú.
2: Akójúmọ̀ atọ́kùn akójúmọ̀ gbẹ̀rẹ̀.
0: Ọ̀gbẹ́ni Wàṣíù aláṣẹ àti olùdarí ẹ̀rọ Wàṣíù káàkiri àgbáńlá ayé CEO ni o wọ́n débẹ̀ ẹ̀ka àwọn ara ilé.
3: Orúkọ tèmi ní Abdulwasim Ọmọdé Yusuf Akunrin Yorùbá Kílẹ̀ pọ̀ mọ́kẹ́ ìtọ́ káàkiri àgbáńlá ayé papọ̀ bẹ̀rẹ̀ sọ tuntun gbogbo rẹ́tẹ́sẹ̀ kúrẹ́ ní ọlọ́run pé kárí wa abúrọ̀sẹ̀ yẹn lọ́nà ìjọ kan orílẹ̀-èdè nàìjíríà lọ́nà ìjọba jù àwọn arábágí ní Makin
0: ọmọ
3: Supporters Club
0: International. All right, pápá nítorí àkókò wa ká mọ̀ bá dènà pẹ́nu ẹ jẹ́ ká lọ sínú sọ́rí ọ̀rọ̀ Atletico ẹ jẹ́ àgbà bí Atletico wọlé àwọn olólùfẹ́ ikọ̀ Atletico Madrid wọ́n mọ̀ wọ́n ń pariwo èébú wọ́n ń bu èébú lọ́tún lọ́sì ìyẹn fún agbábọ́ọ̀lù yẹn Julian Alvarez ọ̀rọ̀ ti rí bó ṣe lóun ó rí ikọ̀ yìí lọ́kọ̀ tí wọn ò fẹ́ kọ́ lọ yìí àwọn olólùfẹ́ rè tí wọ́n ti ń yọsù tètè sí ta ló máa lose.
2: Lápọ̀dọ̀ tèmi ta báwo mi lè sọ pé ikọ̀ agbábọ́ọ̀lù yìí àwọn ni wọ́n á pàdánù agbábọ́ọ̀lù látàrí pé ta bá sọ pé agbábọ́ọ̀lù tó ṣe kàn án tó dẹ̀ jẹ́ pé nǹkan tí agbábọ́ọ̀lù tí wọ́n lè tọ́ka sí pé ilé agbábọ́ọ̀lù ni mo rò pé Julian Alvarez agbábọ́ọ̀lù gidi ni mo rò pé nǹkan tó dá ìjọ̀gbọ́n yìí lẹ̀ jùjú kò ju wípé inú ikọ̀ agbábọ́ọ̀lù tọmọ yìí gangan sọ pé àfojúsùn tó fẹ́ lọ
0: tó
2: dẹ̀ fẹ́ force transfer yẹn láti
0: lọ fa wàhálà
2: òun gangan ni ìṣòro
0: tó ń táwọn olólùfẹ́ ń ṣe yìí
2: taba wo dada sẹ́dí olólùfẹ́ àwọn ọmọ mo jẹ́ rí so tó bá tí agbábọ́ọ̀lù kan bá ṣe nǹkan tó dáa jù nísìn tó dìde tó pàtẹ́wọ́ fún tó bá ti lè ṣe single mistake tó ti ní í ṣe pẹ̀lú pé bí a bí ọ̀tá mọ́ kò sí
0: ní wọ́n rí pẹ̀lú tí ń jẹ pẹ̀lú ọ̀tá wọn
2: so wọn ò ní ro gbogbo nǹkan tó ti ṣe
0: ọ̀sẹ̀lẹ̀ láwọn Michael Owen náà
2: gbogbo yẹn wọn tiẹ̀ ní wọn ò ní ro rárárárárá ohun tó ń ṣẹlẹ̀ ní ìmẹ́lẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn ibẹ̀ ni ọ̀pọ̀lọ wọn máa ṣe sí pé kò yẹ kó o ṣe báyìí bọ̀ wọn ò ní wo pé nǹkan tó ti ṣe fáwọn so èmi rò pé inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó fẹ́ lọ darapọ̀ mọ́ ohun gangan ló fún àwọn olólùfẹ́ yẹn ní problem so tá bá
0: sọ pé this guy dey supply granite o náà ni Mr. Daniel ẹ ti supply abulẹ̀ sowo àti granite àti
2: yẹn ní àwọn méjì
4: so emi ro pe iko egba gba ball yen lo ma lose lo to awon na ni
0: oda but osiwala osiwala
3: atoko ta ba wi lapo emi ro pe ma jagun si me ko si bi ti iru eke ti sele
0: like ololufe won foro wa oluko ni lenu o iyen Diego Simon Diego Simon ni pe ajomo iko ni pe TV gbagbaga tan ba ti fun final whistle mo ki ololufe mo wo dressing room lo Diego Simon so be o ni ajomo awon alakoso iko ni pe won so fun Julian Alvarez
3: won ma ru ololufe ti won
0: ni pe tan ba ti fun final whistle mo ba won ki awon ololufe o
3: sa wole
0: mo wole lo nti e o ni pe opolopo le ma riri pe agbofoju di won won ni awon ajomo awon niyan
3: emi ro pe ta ba soro pa awon alakoso balakoso si si na won sin sin ti won tori pa na importance agba bo ni pe o si le nlo fa won mo ololufe ololufe o fe mo pe to ba ti le kokoko tabuku flag yen pe o
0: ani sesike sesike manchi ni canada
3: so to ba ti wo pe ah o ti ro mo ri pe awon oda to o fe lo bi kan won fe mo ru ikun
0: o tu wa jama li lo bi wala
3: bi wala o wa jama li lo odo bi orogun pois tava wone le lori le space a ri pe bi an meta na la ma ru pun na ja ceiling so meji gangan ni patak bogi bo iketa ti ma la won la rin na ni atletico lenu bi odun mewa sin so lati a so pe o fe lo be ta won ti a so pe mo lo be ebi bayi ni o to ta ku mo le pe afojisun ti e lati ojo emi ro pe ibi ti Julian Alvarez ti ku fun na ni pe boyo fura re no mo pe ru ko Barcelona le wa to ka lo ba mo o se se ko ti fi si ara close e pe ai ba mo o ti Barcelona ba wa o abi Madrid ba wa o e yonda make lo
0: soro
3: tori ro esele si Gibrens ngba yen ta fe gbo ta gbo na lo lejo ni gbe gbe won jare re
0: o le lo Liverpool
3: lo be se o le lo Liverpool
0: lati Man U
3: direct to Liverpool ko se
0: lati Liverpool direct to Man U
3: o le lo
0: Michael Owen gan to lo Madrid o wa pada wa
3: o to dota
0: won yo ku on legend
3: si legend won so gbogbo won kan yi even ti ba ko to to to se to wa loan ni Atletico to pada lo darapo ma Madrid later ota won ni dola won fe gbo pe o se dada lodo won ri so mi ro ko nkan yi yo ri be ololufe o de ni le foju re wu
0: ki lokan
3: mo ja gbo gbogbo n ta so pe iba lo iba fi binu lo mo ba ma pade mo to ba duro nu oko e ko le gbadun are
0: nibi to nkan
3: nibi to nkan dedue mi to le
0: mu lota already
3: won ti sodo to already ni to le mu yi pada die even Antoine Griezmann to long journey to pada wa ko gbadun te ku so sisi gan ti last year lo sese right fe ye pada die
0: latara
3: awon go important goal tin score to se dada so laporo temi ro pe agbabolu on lo ti kokun te ba ti fe lo si roko Atletico njo mi tan pon na la fojuso pe ala awon opile pon fe lo Barcelona ko ma summer clause pe aiba ma tan ba wa ma lo bi bayo
0: Alhaji Prince Aki pelu lati United Kingdom bo ti je pe awon ti lead we niyan lead we asora sugbon baba wa ni UK bayi of gonazo abawo wa la
5: ta ba ni ka wo ta won ololufe se emi o ya ba won ololufe se aye se ko so ololufe mi o kin ni jersey player mi ju ti jersey player to ba ni fe lo
0: to ba ni fe si lo
5: o le ba ni jersey koke ko ba ni bo jersey Julian Alvarez yo ni
0: Tony
5: so ino ma bi pe ki wa ni anfani pe mo kowo ra jersey player iko egbe agbabolu wa ti o ni lo
0: o ti wo nbe ti
5: to so
0: at least o ma tin lo bi odun meta
5: ra nkan pe any every season mo so to ba fe ra jersey player tan ba te jersey tun su jade ko ni ra jersey player mi ju Julian Alvarez lo so ijo ti player yen ba

0: 0821 254 5914 56.
1: Ilé ń tọ́jú mà sí pé bí wọ́n bá gba yín dòwò pọ̀ wọ́n lè fọkànbalẹ̀ ni.
0: Kí wọ́n fọkànbalẹ̀ ni.
1: Yálà wọ́n kọ ni o, wọ́n tún tà lọ́jọ́ iwájú
0: ni o. O ní mo ṣe ṣàlàyé pé ilẹ̀ tá a bá rà lẹ́ni. Èrè ńlá ni tó bá dọ̀la.
1: Kọ́dà lálẹ́.
0: Yàtọ̀ sí yẹn gan bẹ́yẹn rà láàárọ̀ tó bá dalẹ̀ tó fẹ́ tún ta kò ní tàbí
1: èèyàn. Ìtumọ̀ ń sọ náà nìyẹn.
0: Gbogbo àwọn tó bá wá fẹ́ ra ọjà láàárọ̀ yìí mo sọ pé ilẹ̀kùn wa ti wà ń ṣíṣí báyìí báyìí wọ́n lè máa lọ sọ́fíìsì wa. Owó tó wà lọ́wọ́ ẹyẹn irú eléyìí tẹ́lẹ̀ fẹ́ ṣe láàárọ̀ ìpẹ́ nìkan ó láǹfààní 200,000 bẹ́yẹn bá rírú àǹfààní 200,000 tó bá dẹ́pọ́sìtì ẹ̀ ó ti kúrò lẹ́gbẹ́ àwọn tí ò nílẹ̀ nìyẹn.
1: Ẹ ń gba díẹ̀ díẹ̀.
0: Àǹfààní sọ díẹ̀ díẹ̀ wà. O ní mo fi sáré lọ sórí eléyìí tẹ́ sọ pé kẹ́nìkan gba 200,000
1: báyìí. Wọ́n gbà
0: abẹ́nìkan bẹ́ẹ̀ lé tí gbọ́ mi báyìí nísìn 200,000 bẹ lọ́wọ́ ẹ̀ 400,000 bẹ lọ́wọ́ ẹ̀ ìwọ kan gbéra bó ṣe ń gbọ́ mi ìwọ náà gbìyànjú yẹn là lónìí tó bá di lọ́la wà á wá yìn mí wà á kí mi pé mo ṣe o.
1: Bó ṣe jẹ́ lẹ́sẹ̀ gbọ́ yẹn o láti iléeṣẹ́
0: Wooden Bike Homes.
1: Tọ́ bó ṣe jẹ́ lẹ́sẹ̀ gbọ́ yẹn. Ẹyin bó bá fẹ́ bá wọn dòwò pọ̀ dé ọ́fíìsì wọn tí a sọ yẹn àbí o pe nọ́mbà eléyìí tí wọ́n fi lórí ẹ̀rọ yẹn bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn. Controversial newscaster ó ti wà ń bè é ìjàngbọ̀n oníròyìn títí Láyọ̀ Akínsọlá àti Aláyọ̀ Olúwaṣínà Ìmọ̀lẹ̀. Ìmọ̀lẹ̀
2: ọ̀dáyàn
1: wọ́n yìí débẹ̀
2: ìmọ̀lẹ̀ sàkúlárosì
1: ìmọ̀lẹ̀
2: táwọn èèyàn máa pẹ́ lẹ̀ ìmọ̀lẹ̀
3: ọkọ̀ máa ń pẹ́ bẹ̀ lẹ̀ ní
2: owó ìmọ̀lẹ̀
3: ẹni bá bá ní owó abẹ̀ ọ̀hún tọrẹ ẹ̀ ní o.
1: Wà á ra ilẹ̀ éékà kan 6 plus wà á ra 700,000 lọ́ba di gbàdàgbà orí wo fún ọlẹ́ éékà mẹ́rin.
3: Ní
1: sẹ́tìmá
2: owó yẹn tó wá wà nílẹ̀ ó kàn kọ́ ọ lọ ni.
3: Ó lọ́ra ń jẹ ráàdì
2: láàrin ọ̀sẹ̀ méjì wọ́n ti kàn.
3: Lọ́ba sẹ́fọlẹ̀ torútorú tí wọ́n ta náà bẹ̀.
1: Wọ́n ni wọ́n ta náà kan ni.
3: Ọ̀nà ọ̀fẹ́ tó bẹ̀.
1: Ẹ bá ti dé láti ilé èbó mi ti ń gbé sí
3: mi. Ọ̀bẹ́ ìwò àbó ti dé bẹ̀.
2: Lóde ń sọ fáwọn ọ̀rẹ́ pé tó bá wa kí mi ní December wàá gbà nǹkan tí mo rì mọ́ Ìbàdàn lórí sakura.
1: Débẹ̀ o.
3: Wọ́n débẹ̀ wọn ìdébẹ̀ o.
1: Ẹnìkan á parọ́ fún ọ pé ó mọ̀ yànjẹ tẹ́rí àti.
3: Ta ló mọ̀?
2: Bàbá bíbí kan ọ̀dọ́ náà.
3: Bọ́ọ̀mọ kọmíṣánná.
2: Bàbá alágbájá gan. La ní kó sì máa kó máa dákò ẹ̀gẹ́ ń bẹ́ orí àwọn ẹ̀gẹ́ rẹ̀ kò éwu. Ọwọ́ ìjọba èdè bẹ́ẹ̀ ni.
3: Ẹlòmíì tó ra rẹ̀ tí wọ́n gbin àgbàdo wọ́n gbin ẹ̀gẹ́ bẹ̀ náà ni ẹjọ́ ẹ má bínú àti fẹ́ bẹ̀rẹ̀ ilé kíkọ́ ńsìn àfún yín lówó gbogbo ń tẹ́ gbìn kì í ṣe ìjọba o nígbà gbogbo owó tó gbin
2: o owó èsì
3: àjọ nìyẹn o
2: ojú ọ̀nà yìí
1: orí gbin ẹ̀gẹ́ àtàgbàdo sórí ilẹ̀ ìjọba ta ló fún ọ láṣẹ
3: ó fi katakata gírèdì àgbàdo
1: ọ̀hún àlọ ọ̀pọ̀lọpọ̀ rẹ wa
3: lọ́pẹ̀ wa
2: bí wọ́n bá mú ilé kúrò mẹ́ mélòó mélòó wa àtàgbàdo
3: àtẹ̀gẹ́
1: ìyẹn lọ́rọ̀
2: o tiẹ̀ ní sọ fún yẹn kò sì kò nílò pé wọ́n kọ́kọ́ ń fà
1: lásìkí kan akú ojúmọ jàre
2: ojúmọ aláyọ nìkan lọ ṣe fún ọ
1: adẹkùn sinmi àná
2: ó jàre ọpọ ẹ láṣẹ láyé
1: lágbára lọwọ ọlọrun àní faranú kú
2: àmì àmì o
1: lílọ bíbọ wa ò sì ní bí aráyé
3: nù àmì àmì
1: ìwọkọ yìí níbi ọrọ dédúró yìí ètò ìpolongo òbò ti bẹrẹ
2: ọbẹrẹ
1: nu máa ń tó ń ṣe. Bàbá ọ̀nàrẹ́bù lọ sọ pé ọjẹ́ máa ń tó ń ṣe.
3: Ọjẹ́
1: máa ń tó ń ṣe. Sẹ́fẹ́ gbọ́.
3: Tó bá kóbọ̀ àdàlẹ́ ọlọ́ tó ń sáré kiri títì tó dùn rẹ́ ràn.
1: Ní tí mo fẹ́ sọ yìí kéè ṣe pé o. Gbogbo wa lájọ mọ̀ bẹ abẹ́rẹ́ tí ìpolongo yìí bẹ̀rẹ̀. Gbogbo wa kọ́ ní ìgbò òsì.
2: Wàlá.
1: N tó bá gbọ́ ọmọ òpè lè máa ń ṣe pé
2: ọ̀rọ̀ kan ó kú ò láyé nítorí ẹ̀
1: ọ̀rọ̀ kan wà láàmọ́
2: ó wà láyé bí aláìsí
1: bẹ́ẹ̀ tí o sì ní rántí wọn
2: mọ́ ìjọba tí wọ́n torí ẹ̀ kádà kókú mọ̀ bóde tí ó fi wọlé tí ó fi parí ìjọba
1: irú wọn ò ní ìjọba ìrìn àjò ìṣẹ́mọ̀ ẹ̀ òun ò lè mọ̀ ń gbà tí ò lóko òun ò lè mọ̀ gbé.

0: kọjọ ọlàyé onípòjípò títí ń darapọ̀ mọ́ ìpàdé àdúrà tí máa ń wáyé lọ́dọọdún nínú ìjọ the gospel of christ church evangelical òkè ìyanu tí wọ́n sì ń sọ ẹ̀rí bí jésù ti ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ìpàdé ìpàgọ́ holy ghost convention àkòrí restoration of glory ìtàpadà ògo john chapter 2 verse 25 léyìí tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ monday 24th títí di wednesday 26th ìṣọjí àgbà ìyanu ní déédé aago mẹ́rin ìrọ̀lẹ́ ọjọ́ thursday 27th títí di friday 28th ìṣòru aago mọ́kànlá àṣálẹ́ tó bá wà lọ́jọ́ sunday 30th of august 2026 láwùjọ péjọpọ̀ táwùjọ yìí ọlọ́run nínú ìjọ DGCCE òkè ìyanu tó wà ní ajínde 2 first avenue before vizo pure water liberty academy ìbàdàn ẹ máa bọ̀ wá pàdé jésù nínú ayé àwọn ìránṣẹ́ rẹ̀ bàbá wa nínú olúwa prophet moses afolabi jp yóò máa gba gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run tó kù lálejò prophet emmanuel odeyemi prophet wumi jesu yinka prophet abraham ayọ̀fẹ́ prophet adeyemi prophet jasper olukitibi minister adewumi abosede ọmọ ara DGCCE glorious choir yóò máa gba àwọn akọrin ẹ̀mí tó kù lálejò nínú ìpàdé àdúrà yìí ajé rẹ yóò yí padà sí rere.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: 7.
1: Bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́rọ̀ bí kọ́kọ́ yọkọ́tọ́ bala fi ọ̀ bá sí kọ̀dá àbí sọ́wọ́ dá ní àìrọ̀rùnsùn ara títa ságun ságun kéèyàn mẹ́ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá torí wọ́n máa wòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ katalẹsẹ̀ wọ́n máa kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ máa mọ̀ kó ti bọ́ kéèyàn máa rù máa gbẹ ọ̀pọ̀ ló ti lóríṣiríṣi òògùn ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà báyọ̀ ọ̀nà àbáyọ ti wà báyìí o kàn sí iléeṣẹ́ tónítóní Aba Healthcare kòkòrò inú ẹ̀jẹ̀ ọ̀rá inú ẹ̀jẹ̀ pajápajá àyà jíjá jẹ̀díjẹ̀dí àìlèmí dáadáa ìdákọ̀lẹ̀ kọ́mọkùnrin ọmọ lè ṣe déédé ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ aromaleegun ìgbésẹ̀ kánmánkíá ní pàtàkì kátẹ̀tẹ̀ gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé kò sẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dalámú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyẹ̀ o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé bàbá Lam Adésínà gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 080-3371-5988
2: ó ní ẹ wá mọ̀ ó tulẹ̀ kó jìnà tó ṣùgbọ́n ilé ìmọ̀ ìgbàlódé muslim model school tó jìnà àyíká wa ló wà nílùú ìbàdàn marini school ọlọ́jẹ̀ àtàbárò ní fẹ́lẹ̀lẹ̀ sókà ń bàdàn ẹ̀yin náà wò gbórówó pọ́pọ̀lọpọ̀ ọmọṣẹ́ ya ganfẹ́ kalẹ̀ tí wọ́n ń wà érí láwùjọ wa nígbà tí ò sí mọ ọlọ́run àlá nínú ẹ̀kọ́ wọn ni àti kékeré láti pé kan roko kọmọ ọmọ yàyàkuyà marini schools ni kó ti fọkọmọsílẹ̀ fún ẹ̀kọ́ àkọ́yé marini nursery primary and secondary schools gbogbo òbí tọ́lá máa ń bẹ̀ ọ̀ká bámọ̀ wọ́n ti standard muslim school ohun èlò ẹ̀kọ́ ìgbàlódé kún bẹ̀ kẹ́kẹ́ modern science laboratory ẹnìkan kọ̀ǹpútà kan ni kí mọ̀ ó lè tètè kó ságbárí akẹ́kọ̀ọ́ fully equipped library àyíká tó dùn wò yàrá àkàwé tí ò fún gádígádí àyè islamic lesson fún tọmọdé tàgbàlagbà ọkọ̀ tó dápé ń bẹ tó ń kọ́mọ lọ́kọ́mọbọ̀ bọ́mọ bá kẹ́kọ̀ọ́ jáde ní marini school ìfọ̀kànbalẹ̀ ó wà kóbi lọ́jọ́ iwájú máa lọ tààrà sí marini school ọlọ́jẹ̀ àtàbárò new fẹ́lẹ̀lẹ̀ sókà ìbàdàn telephone 090-3863-7741 tàbí 090-7867-9631 marini schools mọ̀mọ́débẹ̀ sanwó kọ́mọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kọ́mọ́kọ́bọ́.
3: Aláṣepẹ́ ìpàdé àdúrà lóṣù mẹ́ta fún ọ̀sẹ̀ mẹ́ta ní ọjọ́ mẹ́ta tún wọlé ní oṣù kẹsàn-án fún ọdún 2026 nínú ìjọwà Christ Apostolic Church City of Joy àfin ìyanu of Kotola Filling Station ẹlẹ́rẹ̀rọ awososo àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ tó kẹyìn nínú oṣù kẹjọ sí Wednesday ọjọ́ kejì nínú oṣù kẹsàn-án fún ọ̀sẹ̀ àkọ́kọ́ Monday ọjọ́ keje sí Wednesday ọjọ́ kẹsàn-án tí ìṣọ́ra aláṣepẹ́ yóò sì wáyé ní Friday ọjọ́ kọkànlá fún ọ̀sẹ̀ kejì Monday ọjọ́ kẹrìnlá sí

0: oṣù tuntun lè wà lọ́wọ́. Gbogbo ọjọ́ Tuesday ni àkànṣe àdúrà máa ń wà fún àwọn tó wojú olúwa fún ọmọ ní aago méje àbọ̀ àárọ̀. The hand of great goodness and mercy, ọwọ́ ire àti àánú ńlá ni Ọlọ́run fẹ́ náà sí ọ́. Bí ó ti máa lo wòlíì rẹ̀, Prophet A.A. Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé, Pastor Abraham Ayọ̀fẹ́, Pastor Esu Akisaya àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Síbi ọjọ́ Central Choir, bàbá from Gospel Cream, Lady Evangelist Adeyemo Charlotte àti Lady Evangelist Jesu Pemi ni Olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ orin. Ìgbìmọ̀ ìpàdé aláṣepé ni olùgbàlejò, Prophet A.A. Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé ni olùgbàlejò àgbà. Má gbàgbé o, ìpàdé aláṣepé September yóò bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ tó kẹ́yìn ní August. Nínú rẹ̀, ọwọ́ ire àti àánú Olúwa yóò kààyè rẹ̀.
1: Wọ́n ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

gbẹkẹlẹ ìdánilẹkọ ìlanilọyẹ ìmọràn àti ìrànlọwọ lórí bá ṣe bọlọwọ ìṣètò tá ò sọrọ bá mi tá ò ní lo mọ láíláí báwo la ṣe dènà rẹ lórí díje àti mímu wọnyí àtọkọlọpọ ìṣítí tó ń ti ìlanilọyẹ ló máa wáyé ní àgbàlá ìwòsàn prayer center nílùú ìbàdàn bẹrẹ láti aago mẹwàá àárọ fún ìwádìí tàbí ìbéèrè ẹ máa pè sórí nọmbà yìí

tẹ́lẹ̀ ìdánilẹ́kọ̀ ìlanilọ́yẹ̀ ìmọ̀ràn àti ìrànlọ́wọ́ lórí bá ṣe bọ́ lọ́wọ́ ìṣètò tá ò sọ̀rọ̀ bá mi tá ò rí lomọ́ láíláí báwo la ṣe dènà rẹ̀ lórí jíjẹ àti mímu wọ̀nyí àtọkọlọpọ̀ ìṣítí tó ń ti ìlanilọ́yẹ̀ ló máa wáyé ní àgbàlá ìwòsàn prayer center nílùú ìbàdàn bẹ̀rẹ̀ látàgọ mẹ́wàá àárọ̀ fún ìwádìí tàbí ìbéèrè ẹ máa pè sórí nọ́mbà yìí 08140 40 25 32

0: ọrẹ.
1: Afaimọ ko ma jamu ami ti mo nroye e.
0: Ninu ago ara mi yi ni o han mi le mo.
1: Kara o ma ta mi bi pe mu fomi atapara.
0: Ara n ja mi je.
1: Nko ma rin tabi bu mi je kaakiri ara.
0: Ara o ma yun mi.
1: Baba n bari e ni ti pajapaja.
0: To ma mu mi lọwọ atẹsẹ.
1: Sugbọn
0: iro lo n pa.
1: Mi o ni ba won kuku owowo.
0: Tori pe alagemo yi kun kekere o se iwo.
1: Ọrẹ o je gbenu e dake.
0: Sọrọ fọ wa leleyi abi aare ara to n ba oja.
1: Ṣe wo ogo nipa bi ansi capsule ni.
0: Egbogi to je ohun ni gbogbo eyan lo.
1: To ba n di pe ara n ta ni.
0: Ara n yun ni.
1: Ara n ja ni je.
0: Nkan rin tabi bu ni je kaakiri ara.
1: Tabi pajapaja to mu ni lọwọ atẹsẹ.
0: BNC capsule o wa kaakiri bi ti won ti n ta ojulowo oogun jakejado ilu Ibadan.
1: BNC capsule wa ni Danax pharmacy Adamasinga,
0: Tanimola pharmacy Okeado,
1: Aslam pharmacy Mokola roundabout,
0: Boste pharmacy
1: Apata,
0: Solution pharmacy Agbeni.
1: BNC capsule wa nilu Isẹyin,
0: Oyo,
1: Ikire,
0: Iwo,
1: Ede
0: ati nilu Ogbomoso.
1: Tabi number 30
0: Adekoya house,
1: Anfani road roundabout,
0: Ring road Ibadan.
1: Ile ise Temitayo Trade America Nigeria Limited lo n se BNC capsule jade.
0: Lati mo gangan ibi te ti le ri BNC capsule ra ladugbo yin,
1: e pe 08103369434.
2: Wọ́n ti nẹ́ni bá rántí àná ni ó lè mọ yòóní òun náà ni ó lè ṣoore lẹ́dọ̀ọ́lá náà ni kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sẹnitọ rashidi adéwọlú àkànmú ládọjà arùsà kínní fínkì ààrẹ bọ́lá ahmed tinubu fa ìgbàgbé orí ìbàdàn tàná tó jẹ́ wọn mọyì ìbàdàn tòní náà ló sì jẹ́ wọn mọ sáré orí òun gbéga fọ́lá ìbàdàn nípa fífi ọ̀nà oníbejì oníkankéré másọ̀sẹ̀ láti ìbàdàn sílùú ìjẹ̀bú òde lọ́lẹ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sẹnitọ rashidi adéwọlú àkànmú ládọjà arùsà kínní wá ń ké sí gbogbo olóko lẹ́ẹ̀kan lẹ̀ ìbàdàn pé kájọ wá pàdé mínísítà fẹ́tọ̀ iṣẹ́ òde sẹnitọ engineer david umar con ní gbàgede legacy estate nídìí ayọ̀rẹ́ lọ́pọ̀pọ̀nà ìbàdàn síjẹ̀bú òde láago mọ́kànlá àárọ̀ lọ́jọ́ ajé monday 24th august lọ́jọ́ 24th oṣù kẹjọ tá a wà yìí olùbàdàn wá ń ṣe ládùúrà pé oore ìgbéga àti lọ síwájú ìbàdàn kò ní ṣẹ̀yìn gbogbo wa o àṣé edumare.
3: Hey, ọpẹ ọkọ ọdún pákó ìjọ CAC Prayerland olóńdé Ìbàdàn akẹwà kọrin yìí kọrin ọgbẹ ó tàjọdún ọgbọ ọdún ìgbà mọtọrù wa bàbá wa kò ní yìí nǹkan ọmọjú wa bàbá white ẹwà kájọ tí pẹpẹ ọgbẹ lọjọ ìsinmi sunday ọgbẹjọ oṣù kẹjọ 2026 pẹlú àkòrí àjọdún èmi ti yàn ọ láti jẹ wòlíì fáwọn orílẹ̀-èdè ìsọjí agbára kò ṣe ti ló máa kọkọ gbìnàyà lọjọ ajé monday august 24 títí lọjọ thursday august 27 látàgọ márùn ìrọ̀lẹ́ lọ́jọ́ kan

0: yóò kó eré oṣù tuntun lé wa lọ́wọ́. Gbogbo ọjọ́ Tuesday ni àkànṣe àdúrà máa ń wà fún àwọn tó wojú olúwa fún ọmọ ní aago méje àbárọ̀. The hand of great goodness and mercy, ọwọ́ ire àti àánú ńlá ni Ọlọ́run fẹ́ náà sí ọ́. Bí ó ti máa lo wòlíì rẹ̀, Prophet AA Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé, Pastor Abraham Ayọ̀fẹ́, Pastor Esu Akisaya àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Síbi ọjọ́ Central Choir, Bàbá Fọ́n Gospel Cream, Lady Evangelist Adéyẹmọ Charlotte àti Lady Evangelist Jésù Pémi ni Olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ orin. Ìgbìmọ̀ ìpàdé aláṣepé ni olùgbàlejò, Prophet AA Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé ni olùgbàlejò àgbà. Má gbàgbé o, ìpàdé aláṣepé September yóò bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ tó kẹ́yìn ní August. Nínú rẹ̀, ọwọ́ ire àti àánú ńlá Olúwa yóò kààyè rẹ̀.
1: Ladilu FM 96.7.

0: lọ́wọ́ tá a bá wá rántí tá a bá gbàgbé tá a bá ti rántí dáadáa ẹja tó rọra wa létí o wọ́n ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress òun náà ni wọ́n ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà lọ́dún 2027 àwọn gbọ́dọ̀ gbé àwọn ìgbìmọ̀ kalẹ̀ eléyìí tí ó ṣe ètò ìpolongo ìbò pàápàá jùlọ fún ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà fún ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 níbẹ̀ ni wọ́n ti yan alága láti ọ̀dọ̀ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹni tí í ṣe igbákejì ààrẹ Kashim Shettima ni yóò di alága àti alága kejì fún ẹgbẹ́ òṣèlú APC Natawayo Wada fún igbákejì rẹ̀ wọ́n ní Yari òun náà ni alábòjútó àgbà fún ìgbìmọ̀ ìpolongo ìbò ọ̀hún nígbàtí ẹni tí í ṣe gómìnà fún ìpínlẹ̀ Imo wọ́n dárúkọ rẹ̀ náà Hope Uzodinma gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ yìí tí wọ́n sì sọ wípé gbogbo wọn ni wọ́n ti ké sí o wípé àyà ti bẹ́lẹ̀ ó bí aré o iṣẹ́ ti wá bẹ̀rẹ̀ báyìí lógidì fún gbogbo wọn o láti ṣe nínú ẹgbẹ́ òṣèlú APC fún ètò ìpolongo ìbò eléyìí tí wọ́n ṣe o fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC àmọ́ igbákejì olùdíje dúpọ̀ ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà ìnáyẹn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Nàìjíríà Democratic Congress Rabi Kwankwaso ó pe Yari ó ní tètè ronú sí dáadáa kó o tó tẹ́wọ́ gbapò lọ́wọ́ ẹgbẹ́ òṣèlú APC kọ́lọ́ mọ́dì ó bu ọ lọ́wọ́ o.
1: Alákòóso kan fún ikọ̀ òṣèlú eléyìí tí ó ń ṣe àtìlẹ́yìn fún Peter Obi Obedient General Worldwide Team Ọ̀gbẹ́ni Ikenna Azumchine ó ní ó mọ̀ ti sọ̀rọ̀ wípé bí àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹ̀yà Igbo ní ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà sì sọ̀rọ̀ àwọn di àbàtà tó ta kété tó lòun ò bódò ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ṣe tó ní ohun ọ̀bátan yìí ò pé èyí ó jẹ́ ń tí ó léwu fún gbogbo àwọn èèyàn ilẹ̀ Igbo lápapọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde látẹnu Azumchine ó pé ọ̀rọ̀ tó ń sọ sétí àwọn èèyàn ní ìlú Nibo eléyìí tó wà ní agbègbè ìjọba ìbílẹ̀ gúúsù ọka ní ìpínlẹ̀ Anambra lásìkò ìrìn àjò àbẹ̀wò kan eléyìí tí ó mú kókó àwọn èròjọ ní ẹkùn ìlà oòrùn gúúsù láti rí pé wọ́n sa ìbòjọ fún ààrẹ Bọ́lá Tinubu ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún wípé ohun kan tó jẹ́ ọ̀nà àbáyọ gbòógì fún àwọn èèyàn tí wọ́n jẹ́ Igbo ní orílẹ̀-èdè yìí láti lè di ààrẹ kì í ṣe láti mọ gbógun ti ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu bí kò ṣe láti rí pé wọ́n darapọ̀ mọ́ ìṣàkóso rẹ̀ wọ́n sì ṣe àtìlẹ́yìn tó gbọ̀ngbọ̀n fún un ìkàn òṣèlú ọ̀hún ló sọ di mímọ̀ pé fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn inú ẹgbẹ́ òṣèlú alátakò ń lòun wà tó ń sì mọ bu ẹnu àtẹ́ lu àwọn onírúurú ètò eléyìí tí ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ń ṣe òní ṣùgbọ́n inú òun dùn báyìí wípé ààrẹ Bọ́lá Tinubu ló ti tẹ́tí gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀tẹ́ eléyìí tí àwọn ọmọ sọ sí àwọn ìṣàkóso rẹ̀ tó sì jẹ́ pé gbogbo ibi tí ẹnu ti ń kun ìṣàkóso ẹ̀ òun ló ti yí padà bìrí títí ń ṣe àwọn àtúnṣe míì lórí àwọn onírúurú àwọn àlàkalẹ̀ ètò rẹ̀ báyìí ó sọ di mímọ̀ pé àwọn èèyàn ilẹ̀ Igbo ló jẹ́ pé bí àwọn náà bá kíyèsí wọ́n rí pé ìyànsípò alágbára ó ti pọ̀ eléyìí tí àwọn ti rí nínú ìṣàkóso ọ̀hún bẹ́ẹ̀ ló sì jẹ́ pé iṣẹ́ àkànṣe tọgbọ̀ngbọ́n ti ń wáyé ní ẹkùn náà àti pé òun fẹ́ o kí gbogbo àwọn èèyàn ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ láti tún díje wọlé padà fún ààrẹ Bọ́lá Tinubu lẹ́ẹ̀kejì ó ní torí pé eléyìí òun náà ni yóò ran àwọn èèyàn ẹkùn èyàn àwọn èèyàn ẹ̀yà Igbo lápapọ̀ lọ́wọ́ láti lè jẹ́ kí àwọn náà kí wọn pé àwọn ó di ààrẹ ní ọjọ́ iwájú ó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń ṣe àtẹnumọ́ rẹ̀ ó ní bí gbogbo àwọn èèyàn Igbo bí wọ́n ṣe pọ̀ tó lórílẹ̀-èdè Nàìjíríà ó pé wọn ò ní agbára o láti sọ èyíkéyìí nínú àwọn ọmọ wọn di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà èyí ló mú kóun máa sọ fún wọn pé ohun tí wọ́n nílò láti ṣe báyìí ni ṣíṣe àṣepọ̀ eléyìí tó gúnmọ́ pẹ̀lú àwọn èèyàn ní àwọn ẹkùn míì lórílẹ̀-èdè Nàìjíríà kí àlá wọn kó lè wá sí ìmúṣẹ.
0: Tó ẹni tí í ṣe olùdíje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ni ipinle ogun dokita oladipo adebutu ona lo ma ti ke si gbogbo awon eya ijebu bi pe ha egbe oselu progressive congress efi ibo le won jina jina to ba di asiko eto dibo lodun 2027 o adebutu lo pe ipe yi o ni bi iside ipologo ebo fun egbe oselu pdp saju eto dibo ti o bo lona lodun 2027 si atileyin fun eni ti se oludije lo sile igbimo asofin le wa nigeria soju ekun idibo ogun east abdulhamid femi omo tayo eni to ti fi igba kan dije omo legbimo asofin ile wa nigeria o lo salaye fun awon eyan ijebu pe etisun be ba ti sun eja ji yin o loju orun yin o tori e ti hanun bayi o se igbagbe nsele to sele ni ipinle osun eleyi ti won fi ibo le egbe oselu apc tefetefe won fi ibo le won danu be na ni ke ti sese o ni ipinle ogun o nigba to ba di asiko eto edibo gan tori pe awon eyan ti dekun atileyin fun egbe oselu apc awon eyan ni eh oni a se won ma oro melo lohun o so to won fi mo paro oni e tun wo lori oro oye oba abuja le ti ijebu ode oni se ti ri pe won lanfani ati mu eni kankan wi pe ah e wo eni ti o je kabiyesi re ti won ti towo bo lo loju awon ijoba na won si ti owo bo loju se wa ri eje ko tun so fun yin dada o ke le gbo ti won ba ele mu omo oye ti o ye ki won mu lasiko ti a n soro re yi koni jo te kan o won ni gba fun won pepe bi ti wu ko mo o na la won si si yin leti pe eto ijoba lasiko yi o ti yato si eto ijoba ti won ba bo lati eyin wa o won ni egbe oselu pdp mo duwo tan mo ni to duwo gidigba ti won fi owo ti eni kankan lara pinpin bi ti wu ko mo nipe je afara ti yin won ni bi eto ipologun ebo mu lati ri eni to na fe dije dupo gege bi igba keji oludije sipo gomina iyun ale aja yemi sowumi kolapo won ni gbogbo won ni won joko bayi ti won si lanfani ati mo gbo nti adebutu so ti gbogbo mo egbe oselu pdp na ti won si wa nbe won ni te ba ti ri logo ninu ibi ewe edibo ti won gbele yin lowo egbe oselu pdp won pe meji koko meta eyo kan soso na ni bi won se se nipinle osun fun gbogbo egbe oselu apc be na ni kai na se ele won kabakaba ewo be ba ti fi bo le won danu a je pe egbe oselu pdp ona ni lowo nu re o
1: loju iwe keta the guardian igbese kan eleyi ti egbe oselu all progressives congress apc igbe lati se agbekale igbimo ipolongo ibo are fun ti eto idibo apapo odun 2027 oni o ti mu oniruuru awon ero wa latodo awon eyan nile yi ba won kan se nbu enu atelu oni awon kan ni won gbe oriyin fun igbe

àti tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333

0: Emi iya afin Olubayo alias iya Biola ti mo je asoju gbogbo elepo pupa apinle Oyo emi pelu Folasade Ajala oju oja ni awai mo fe ke ma ba mi gbo eto oju oja e ma gbo o
1: oju oja apamowo atajiri oja
2: pada sori eto ta pe ni oju oja ni tolu on lo gbe wa jade lekan to fi orin ile to se daada to fi gba anidi ko to di pe apolowo ojo ka bi keji oya alele ka koja lo sinu oja to ra lo sinu oja o an fi asiko yi pe gbogbo eyin te je oloja ni eyin te sese bere oja abi eyin ti oja yin ti wa si pepe te wa fe ki aye mo te wa fe ka mo bo ti se nlo gan lori awon oja yin e wa si kan ni lagiru 96.7 fm oke gajoke eyin salaye ba se le doju oja yen abi ka pe Folasade Ajala sori ero bare ni soro ti 08100617416 eso wole kan si 08100617416 ko ba ni legend no ade ma de be na ni eyi gan lo sun ade oja kan ele ta lo to je pe ni lowo lowo bayi won na oja yen lowo a de wa ninu oja yen oja bo wa ni ojo hun enu onifan lati gbo pon hun oya e je ka koja lo sinu oja yen ka lo wo awon kan ti won ta gan na nibo de ni oja yen wa awon toro gan won salaye tolu ayade ba mowo ma je keti awon eyan idike oya ni so ni be
3: e ka ro sa o
4: e ka ro
3: ki loruko yin
4: o ko Latif Sola lawa
3: ti e je
4: dale
3: laja ya mo ti bo loja
4: pe ro lo
3: ko si o
4: ko si ro
3: lo ni je ko si
4: ro la
3: bo la mo taja ti awon raja yin
4: won lo ya won were were o si ko ro kan ku le ni si je ni ka ro ku na ni bo lo le so oja na si se die die die ba se fe be na ro se se
3: mori pe titi oloda o gba wa ju odo yin koja se ko sa si onun tori gbogbo kada gbogbo oko ni lo ni nbo bo la won oloja yin bo ni won se se nipa oju ona yi o papa ti awon bi to ba fe phone to ba fe wa raja bo ni se eto
4: gbogbo e to ro yen wa pe to ra wa awon la mo to se ba wa ko se awon ni moto yen pe ko ma
3: ka ni won fe mo se ga loja ni sin se bi kankan wa ti o je ibi ta se gbe bi eto
4: because wa gbo wa awon la ni to le gbo wa gbogbo e to wa ka ko ka ko le lo
3: lo lo ba je na pa lo lo lo ki oruko yin le kan si sa
4: Latif Lawa Shola
3: pa lowo lo oja oni ba je
4: mi re lo
3: pele sa ise ta wa ni nikan ni lagelu 96.7 fm oke gajoke to ba ti da siko oju oja bayi lati ma wonu oja lo awo kutu ta wa yi ati wa nu oja kan oja si mu wa nu e yi o je oja tutun tutun ile ti won sese dale ladugo obi si won ti da sile to je pe to je baba loja yo ma salaye oya e je ki gbo ohun lenu baba loja gan ni tarata ki won salaye oro fun wa nibo loja yi wa ki oruko oja yi igba wo ni won si da sile gbogbo ipata lela nfani ati mo laaro akojumo baba wa e ka ro
4: akojumo akojumo mo oruko temi ni mufta oladi meje ti mo je baba loja ajaye amadu anajere ajaye amadu wakajaye ni oruko ti oja yi nje a se da oja yi sile o ti lo kosu meta bayi ti a se ri awon alata elewedu elefo elelubo oniga gbogbo oloja pata ti se na oja yi je ojo marun marun ni a fi na oja yi ni anajere ajaye amadu wakajaye ibadan olohun ni je baje
3: ami o lagbara lowo olohun ba ko ni baje baba wa yi ni baba loja bi
4: beni
3: ta ba bere kini nkan to na yan gan lati so wi pe won da oja sile baba fe da oja tuntun sile bo na ti se nse igbese wo ni won gbe
4: lari pe o ma na yan na ni pe o ma na yan ni wa la die iyo de rin
3: se bo ti se ri se mo wi pe ni ru pe le oyo ti a wa wa yi e mo wi pe a ni baba loja in general a ni iya loja na a ni awon ti won di awon akoso oja mu iyen ni gbogbo oja ni ipinle Oyo ati ni ilu Ibadan ati kakiri awon ilu eleyi to wa ni ipinle Oyo awon ti won je adari fun oja loke emi o so awon ti ki se ni ipinle Oyo o amo ni ru ipinle Oyo abi ni ru ilu Ibadan nje won mo pe oja kan to je oja Najere o wa
5: ládùúgbò kan tí wọ́n ń pè ní Wákàjáyé.
4: Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ti àtìlẹyìn Anábìwá mọ̀ọ́mọ̀, kò sí ẹni tí ó mọ̀. Bàbá wa tó jẹ́ olórí ọjà ní ìlú Ẹgbẹ́dá Àdìó, tó jẹ́ pé àwọn ni wọ́n fẹ́ ja bàbá ní ọjà, àti bàbá wa Alhaji YK Abbas, gbogbo òun jẹ́nẹ́ra pátá ní Ọ̀yọ́ State. Bàbá lọ́jà mọ́nà tán ni àti ìyá lọ́jà, bàbá lọ́jà olódó àti ìyá lọ́jà olódó àti Ẹgbẹ́dá Jẹ́nẹ́rálì. Kò sí ẹni tí ó mọ̀ wípé ọjà Ànájèrè Ajayi Ahmadu Wákàjáyé wà.
5: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kásà sọ pé nǹkan tí ẹnu ń jẹ ló kúnnú ọjà yìí o.
4: Bẹ́ẹ̀ni, pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹ̀ pátápátá ló wà.
5: Bó wa ni ṣé wàá rọjú ṣá?
4: Pẹ̀lú ògo ló rọjú, ó sì rọrùn. Àwọn èèyàn wa ò fẹ́ ara ní ẹnì kankan wa, wọ́n á dẹ̀ gbé owó lé ọjà. Rárá bó ṣe wú ọmọ
5: pẹ̀lú ọdún
4: olóko ni wọ́n sì fi ní
5: àtà. Ó túmọ̀ sí wípé irú àwọn èèyàn tó wà lágbègbè bí wọn ò nílò láṣẹ̀ṣẹ̀ tó máa lọ gbóró lọ gbóró.
4: Bẹ́ẹ̀ni gbogbo ẹni tó wà gbogbo àgbèríko Wákàjáyé even dédé yànnà church òun kálukú wa náà wọ́n bá wa wá nájà ń bí báyìí. Torí àwọn wípé n tí àwọn lọ rà ní olódó, táwọn lọ rà ní Ẹrùnmú, táwọn rà ní Ìwò, àbáwọn rà ní Oyèdèjì náà ni àwọn rà ń bí báyìí. Òun kálukú wọn náà ni wọ́n wá sí báyìí láti wá wọn rà.
5: Bó o ní ṣe kò sí wàhálà kankan nínú ọjà?
4: Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́ba, Ọlọ́run ò sí wàhálà. Láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ tá a ti ná, kò sí wàhálà, kò sí ìdààmú, kò sí fòrò kankan.
5: Ṣé àwọn tí wọ́n jẹ́ òǹtajà, ṣé wọ́n gbọ́ra wọn yé?
4: Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́ba, ẹnu àwa gan kan, ẹnu ara wọn náà kára wọn. Kò sí nǹkan kan, kò sí wàhálà, kò sí dàrúdàpọ̀ kankan. Òun kálukú lọ ní ètòletò àti lálàáfíà tó bó ṣe tọ́ àti bó ṣe yẹ.
5: Tọ́ bá bẹ̀rẹ̀ ọjà yìí, tẹ́ ẹ péjọ márùn-ún ni wọ́n ń ná yìí. Bí aago mélòó wá ni wọ́n kúrò ní ọjà?
4: Tí wọ́n bá bẹ̀rẹ̀ láti àárọ̀, a rí àwọn tó ń di aago márùn-ún, tí wọ́n ń di aago mẹ́fà. Bó bá ṣe pín wọn sí ni òun kálukú ṣe ń lọ sí. Àárín tó ń di aago márùn-ún di aago mẹ́fà.
5: Bó o ní sọ́jà ṣá ń ya ṣá?
4: À ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o. Sẹ́fún bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́, Ọlọ́sìn bá wa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà, Ọlọ́run gbà fún wa.
5: Kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ lọ. Kí ni orúkọ yín lẹ́kàn sí?
4: Orúkọ tèmi ni Mufta Oladimeji, bàbá lọ́jà Wákàjáyé.
5: Lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹ máa ta o.
4: Àmì àṣẹ.
5: Láṣẹ Èdèmàrè. À ń tẹ̀síwájú lórí ètò eléyìí tá a wá pè ní ojú ọjà. Kò ní bàjẹ́ fẹ́ nìkan kan, ẹ ṣeun tẹ̀ ń bọ̀ wá. Ẹ ǹlẹ́ ìyá wa, kó ojúmọ́ ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ máa o.
5: Kí ni orúkọ yín?
6: Orúkọ mi ni Ìyáàfin Alímọ́ta Aríjẹ.
5: Nínú ọjà bó la wà yín?
6: Ànájèrè Wákàjáyé.
5: Wákàjáyé. Èmi rí ntẹ̀ ń tà, mo fẹ́ kẹ́ ẹ sọ fáwọn ará ilé ntẹ̀ ń tà.
6: Èlò là ń tà o.
5: Mo sì rí gbogbo ẹ̀ ló wá pọ́n rẹ̀.
6: Ọkùn ọ̀fà yìí.
5: Ṣé ó pọ́n bẹ́ẹ̀ ni àbí wọ́n fi nǹkan ṣe tó fi pọ́n bẹ́ẹ̀?
6: Àwọn fi nǹkan kan ṣe bá a ṣe rà tó pọ́n wẹ́ẹ̀nu.
5: Irọ́ ni.
6: Wàhálà ọpọ́n wẹ̀ ni àpò kọ̀ọ̀kan láàbù.
5: Mi gbọ́.
6: Àpò kọ̀ọ̀kan láàbù.
5: Àmọ́ àpò kọ̀ọ̀kan kọ́ ni tàtà ṣe yìí o.
6: Àpò kan ni o.
5: Irọ́ ni.
6: Àpò kọ̀ọ̀kan láàbù.
5: Wẹ́ẹ̀. Kéèyàn yá a máa rà rẹ lé
6: ni o. A máa ṣe
5: bẹ́ẹ̀ ni.
6: Atarodo ti wa ni.
5: Ti wa gangan lele.
6: Bẹ́ẹ̀ni.
5: Tó ń ta dáadáa.
6: Bẹ́ẹ̀ni.
5: Ó dàbí pé èló ti ń rọlẹ̀ díẹ̀ díẹ̀.
6: Ó ti ń rọlẹ̀ díẹ̀ díẹ̀ o.
5: A dúpẹ́ lọ́wọ́ náà.
6: Wàhálà ká máa ṣe bẹ́ẹ̀ ni.
5: Èyí tà tà ṣe tó pọ́n wẹ̀ ráyì.
6: Ká máa ṣe bẹ́ẹ̀ ni.
5: Káàdì bá wà náà tó wà ń bí
6: wa. Ká máa ṣe bẹ́ẹ̀ bó ṣe wù
5: ú.
6: Ó máa bọ̀ Wákàjáyé o. Wákàjáyé Ànájèrè.
5: A máa tà.
6: Àmì.
5: Ṣùgbọ́n ilé ìtẹ́ ilé lọ́lá pọ̀ kọ̀ọ̀kan. Ṣé kò gba mẹ́fà àpò márùn-ún?
6: Ọgbà.
5: Irọ́ ni.
6: Ọgbà mẹ́ta 500.
5: Ọgbà mẹ́ta 500.
6: Bẹ́ẹ̀ni.
5: Àyẹn dà.
6: Bẹ́ẹ̀ni.
5: Bẹ́ẹ̀ni. Lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ máa tà.
6: Àmì o.
5: Láṣẹ Èdèmàrè.
6: Àmì.
5: Kí ni orúkọ yín lẹ́kàn sí?
6: Orúkọ mi ni Ìyáàfin Alímọ́ta Aríjẹ.
5: Nínú ọjà bo.
6: Nínú ọjà Wákàjáyé Abẹ́ẹ́dún.
5: Kò ní bàjẹ́ o.
0: Èmi Ìyáàfin Olúbáyọ̀ alias Ìyá Abiola tí mo jẹ́ aṣojú gbogbo elépo pupa ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi pẹ̀lú Fọlásadé Àjàlá ojú ọjà ni a wà yìí. Mo fẹ́ kẹ́ ẹ máa bá mi gbọ́ ètò ojú ọjà, ẹ máa gbọ́ o.
5: Ẹ lẹ́ ìyá wa o.
6: Bó o lè kó àkàrọ̀ máa ń
5: káàárọ̀ ṣe ẹ tà.
6: Àdúpẹ́ o.
5: Bó o lọ́jà.
6: Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
5: Kí ni orúkọ yín o?
6: Orúkọ mi ni Mrs. Àjọjẹ́ Ọláníyì.
5: Àjọjẹ́
6: Ọláníyì.
5: Apá lọ́wọ́ Ọlọ́run tó dáa lájọmọ́ ọjà.
6: Àmì àmì àmì.
5: Mo fẹ́ràn orúkọ yín. Ẹ jọ nú ọjà bó la wà yìí.
6: Ọjà Wákàjáyé ni.
5: Ọjà
6: Wákàjáyé ni o.
5: Èmi ti ní tẹ̀yìn ń tà, ṣùgbọ́n àwọn aráalé ò rí kílẹ̀ yìí ń tà.
6: Èlùbọ́ lè mi ń ta o, èlùbọ́ mọ̀ ń tà, àti pọ̀nmọ́, àti gààrí, gààrí ìwò wà ń bí o.
5: Ẹ ṣe kó gbogbo ẹ̀ papọ̀ bẹ́yẹn, báwo ló ṣe lè rọrùn?
6: Mo ní ẹjẹ́ àjọ máa jẹ́ gbogbo ẹ̀ náà lájọ máa jẹ. Àjọ máa jẹ gbogbo ẹ̀ papọ̀ ni.
5: Ẹ jẹ́ kí n bọ́ sórí gààrí ìwò yìí. Ó ń dàrú.
6: Gààrí ìwò rẹ̀ o. Ìlọra rẹ̀ o. Àpò mẹ́ta ni. Àpò mẹ́ta ni.
5: Ilé ìfẹ́ wọn o.
6: Àpò mẹ́ta kọ́ wọn.
5: Mo ṣe.
6: Kọ́ wọn. Níbo ayé gbé ni tayataya ni wọ́n fi gbé.
5: Ṣé àtúnfàyà gbé?
6: Àfàyà gbé o. Gbogbo ẹ̀ la fi ń gbé Wákàjáyé.
5: Bó ṣe rí.
6: Bó ṣe rí.
5: Ètò ni jálẹ̀jálẹ̀
6: kápẹ́. Àpò mẹ́ta ni àwọn ìdíyelé. Àwọn ìdíyelé
5: ga. Àgbà méjì àbọ̀.
6: Kò ṣeé tà bẹ́ẹ̀, àpò mẹ́ta ni. Ebe ẹ mọ̀ pé ó fi èso lọ́kùta.
5: Ẹ amọ̀. Ẹ ti lọ́ra yìí, bó o lẹ tabọ́.
6: Àpò méjì lòun. papọ̀ méjì lo àjòrò tá a mi sí sí ni gari tí a ṣe gari tí máa ṣe gbọ́dọ̀ tẹ́tẹ́ tí ó máa rọ̀.
3: mo rí wípé lùbọ́ funfun lélẹ́yìí ó dà pálá fọwọ́sá lélẹ́yìí.
6: àfọwọ́sá ni o olóòrùn kan sá ni olóòrùn kan ni.
3: kò wá sóòrùn ní ìsìn kúrò ní kò ní ṣe ní
6: mọ́. àwọn ti rapa máa ń lé ni.
3: irọ́ ni
6: àwọn ti rapa máa ń lé ni. nígbà tí mo sọ pé jí àjọ jẹ́ àwọn ẹ̀ta tí ọ̀dà lọ́jà wa
3: kájà.
6: kì í ṣe àwọn tẹrù ọba yìí àpò méjì àbọ̀ ni.
3: tí n kò tẹ́lẹ̀ àwọn tẹrù bá wà mí tẹ́mi tí mi ò lápò báyìí ní ìsìn kò ní í ṣe wá gbé.
6: àbáyín gbé àfọyín lápò tẹ́ fi wọ́n.
3: jálẹ̀ jálẹ̀ àwọn
6: ọ̀gá àpò méjì àbọ̀ ni àwọn ìdíyelé tààbà ní ìta ni.
3: pé wàá lọ gbàtí orí yá sọrọ yá
6: sọrọ. àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo ayé ń bá bá wa nájà wa sùn pèrò sí i
3: nínú ọjà bo
6: nínú ọjà wa kájà ayé
3: ẹ máa ta òpè o lágbára lọ́wọ́ lọ.
1: ojú ọjà àpamọ́wọ́ owó àtàjèrè ọjà.
2: ókè o bó ṣe lọ nìyẹn akọ́kọ́ kàn sí àwọn tí wọ́n jẹ́ alákòóso nínú ọjà ọ̀hún la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá ná ọjà yẹn. oríṣiríṣi àwọn nǹkan náà ni wọ́n kó kalẹ̀ ńbẹ̀ eléyìí tó jẹ́ nǹkan tí ẹnu ń jẹ èyí tẹ̀mí gbà nínú ọ̀rọ̀ ni wípé tí oúnjẹ bá ti kọ́kọ́ kúrò ní ìṣẹ́ ìṣẹ́ ti wúndì. yàtọ̀ fún pé ìṣẹ́ wá wúndì tí oúnjẹ bá tún ti wá kúrò ní ìṣẹ́ tó wá ń tẹ̀síwájú tá a wá ń rí oúnjẹ yẹn ìṣẹ́ máa kú pátápátá ni. ìyẹn ló fi jẹ́ pé gbogbo àwọn tó bá jẹ́ olókoòwò lórí ọ̀rọ̀ olóúnjẹ dé wọn ò lè pàdánù torí oúnjẹ kìí kùtà. bẹ́ẹ̀ náà láti tún fi àsìkò yí rọ gbogbo àwa eléyìí tí a fẹ́ mú iṣẹ́ àgbẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ pé ká tètè kò mọ́ kiní ọ̀hún kó ní bàjẹ́ fẹ́nìkan ọ̀kan wa ebi kò ní sọ̀rẹ́ wa lórílẹ̀‐èdè wa nàìjíríà. tẹ́ ẹ bá wá gbádùn ètò tá a pè lójú ọjà yìí dáadáa lọ́sẹ̀ yìí ẹ darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ọba níkànnì lágelu 96.7 FM òkè gájòkè tó jẹ́ bàbá bẹ̀ ibẹ̀ náà lẹ́tùn láǹfààní àti máa pàdé wa àwa máa fún yín tán ni tá a máa gbé yín débẹ̀ gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ àwọn nǹkan tẹ́ ẹ mọ̀ gbogbo ẹ̀ làá máa ṣàlàyé ṣe bẹ́ẹ̀ mọ bó ṣe ń lọ. kò ní í bàjẹ́ ọlọ́run ọba kò ní jẹ́ kíkiní ọ̀hún kó dàrú ẹ wá mọ́ gbàgbé o pé lọ́sàn-án lágbára lọ́wọ́ ọlọ́run láago kan gérégé níkànnì lágelu 96.7 FM òkè gájòkè yìí ibẹ̀ lẹ́ẹ̀tì máa pàdé mi Fọláṣadé Àjàlá tẹ́ ẹ mọ̀ sí Àbẹ̀kẹ́ àti Olúwaṣínà Aláyọ̀ Ògúnèdè tẹ́yìn mọ̀ sí Àlàní lórí ètò eléyìí tá a pè ní kí la rí gbọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ la máa ń rí nǹkan gbọ́ tiwa àwọn tá a dẹ̀ máa ń rí gbọ́ yẹn náà àwọn nǹkan tó máa ń mọ́pọlọ wá ni àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ilé wa ni kì í ṣe àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọ̀run tàbí nísàlẹ̀ ẹlẹ̀ àwọn nǹkan tá a lè jọ dá ọpọlọ jọ sí torí kálukú dẹ̀ máa mú tiẹ̀ ńbẹ̀ òun ló máa ń ṣẹlẹ̀ nínú ilé wa lọ́sàn yìí ní flat one tiwa lórí ètò kí la rí gbọ́ ó tún máa ṣe kíni ó máa kí gẹ́gẹ́ bí ọbẹ̀ àpọ̀n ni ó yá ẹ jẹ́ ká fi ìpàdé sọ̀sán àwa sí yín nígbà tá a bá pàdé lórí ètò yẹn ìgbà yẹn lẹ tún máa mọ̀ wípé ọlọ́run ọba tó ti dúró tì wá níkànnì lágelu yìí kò padà kò sì ní padà láéláé títí wá dìgbà náà mú kí wa o wípé ọjọ́ ajé òní eléyìí tí a mú lọ́jọ́ tòní yìí àrígbó ayọ̀ ni yóò jẹ́ tiwa o àmọ́ rírì yìí o pẹ̀ ń gbọ́ wa.
1: Lágelu FM 96.7

eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikanne yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun ti o mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilu ona miran ti o mu ki eto isuna re oru gogo si eyin gan leto yi wa fun ile ise Fictionary Eagles Global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogundo goji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re gbero si ona bayori ete atejise sip si ero banisoro yi 0802 089-9900 le kan si 0802-089-9900 ile ise Fictionary Eagles Global won kan yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowondo gbomi daada o nje le mo pe awon kan wa to je wi pe ona irorun la won fi pa owo sapo asun won lona to legit yato si wi pe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro laaye ara yin sip ni ete sori 0802 089 9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele kama ba wa sonu ka to sonu nile ise Fictionary Eagles Global fin si wa ni gbere ipako kan wa na ba le gbe nkan re se laye ta wa yi masun lori e te atejise sip sori 0802 089 9900 0802 089 9900 be se ngbo mi lori ikanni yi lowo lowo awon eniyan gbon 30 people akoko to ba te atejise SIP ni wa je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbianju te SIP sori 0802 089 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣóò náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi fún tòní ẹ má jẹ́ ó pẹ́jù kó tó di pé ẹ̀yin ló mọ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn gbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ sóríire Financial Empowerment Classes Success is Possible SIP

0: ayé
1: ẹgbọ́ ibo ni ayé ń lọ ọwọ́ ara ẹni láàfin tún wà ara ẹni ṣe làwọn òbí ẹ ṣe àwọn mo rò pé tó jẹ́ kó possible ni pé àti ìyá àti bàbá
2: ẹ ṣọrun
1: bàbá
2: yorùbá ò parọ́ wọ́n ní ìyá wọn ló máa ti sun wọn
1: ìyá wọn
2: ló máa ti sun wọn gbogbo ohun tọmọ bá ń dà lọ́pọ̀ ọgbà 85% ibẹ̀ ọwọ́ ìyá ẹ̀ ni ẹ ti béèrè
1: so tí màmá yóò bá
2: gbìyànjú ah tó ń gbè lẹ́yìn ọmọ ẹ̀ ṣùgbọ́n àdá ń bàkọ̀jẹ́ inú àdá ń dùn àdá ò mọ̀ pé ilé ara òun lòún wó
1: ẹ gbọ́ àbí ó ṣeé ṣe pé tí ìyá àti bàbá ò bá agree arákùnrin yẹn lè máa rí ohun tó ṣe yẹn ṣe bọ́ ẹ jẹ́ kí n gbọ́ opinion èèyàn bíi
2: méjì mẹ́ta méjì tó lásìkò
1: ẹ jẹ́ kí n gbọ́ opinion èèyàn bíi méjì 0912370 8675 tàbí +234814491006
3: ká fojú ọlọ́gbọ́n
1: ẹjìnlá ẹ̀lọ́ ma
3: ọláìdé adébáyọ̀ yálà rẹ̀ dùn ní
1: o ẹ kárọ̀ o
3: ojú òní fi ẹni dáhùn
1: àmì
3: tí ò bá sí tọwọ́ ìyá tòbí ń bẹ ìyá àti bàbá ń bẹ wọ́n lè rí ṣe o ìyá àgàgà ìyá àgàgà tí ò bá fọwọ́ sí wọn lè rí ṣe láéláé
1: o lè wọ́n
3: láyé àìnú mi dùn pẹ̀lú kí wọ́n ṣe wọ́n láṣẹ yọrí lórí wọn wọ́n yanjú
1: ẹ̀dẹ́ká wá sílé ọgbọ́n wo ni àwọn òbí lè lò láti tọ́ àwọn ọmọ tí
3: ó wà lára tèmi ọmọ ọmọtọ̀sọ̀ ọmọ àbúrò mi wọ́n fi 52 kínní kò lọ wọ́n fi kejì kò lọ wọ́n fi kẹta kò lọ wọ́n fi ibi iṣẹ́ kò gbò ó ọmọ ń tàṣe mọ̀ pé ó lẹ́lẹ́yìn bíi ìyìn àti lọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ ṣàlàyé fún wọn ọmọ yìí wà tí ń wú ni o kò jẹ́ ní ilé kò jẹ́ ní oko ọmọ tí ò wá lọ sùn tí ò lọ ibi iṣẹ́ bo lóbi bóyá ni ó ṣe kí ni ó dà kán yìí ọlọ́pàá ni agbórí ni bèrè bóyá iṣẹ́ wo ló fẹ́ kó dẹ̀ sọ fún wọn ní kó sáì wọ́n mú lọ ọ̀dọ̀ ọ̀gá tó fẹ́ alọ́bẹ̀ ọlọ́pàá tẹ̀lé wa débẹ̀ tó bá jẹ́ pa ago méje ló bá kú omi iṣẹ́ àwọn ọlọ́pàá ó ní kí wọ́n fóònù àwọn náà pé ó ti ń lọlé àwọn ti kílẹ̀ wọ́n sáì lọ́hùn ó ní ó sáì ó ṣe fírídọ́ọ̀mù àwọn ọlọ́pàá wá ká jọ ṣe fún ni ọmọ ni ló hàn yàwó mi ni òní gbà
1: ọmọ ọjọ́ yẹn ọmọ ọjọ́ tẹ́yìn rẹ̀ mo rò pé yóò ti ń tó àwọn ọdún mélòó tó fi ṣe freedom ọmọ ọjọ́ yẹn kí ni situation pẹ̀lú ẹ̀ báyìí.
3: ọmọ tó ti ṣèyàwó tó ti bímọ
1: luwa
3: o ó ti ṣe freedom
1: ṣẹ̀rí báyìí
3: ìdí ń gbádùn
1: àgbàrá òjò
3: kòlóhùn
2: onílẹ̀-èwo onílẹ̀-èwo ní gbà fún
1: omi ń pe bọ́mọ ṣe yà ó pọ̀ lọ́wọ́ òbí
2: púpọ̀ lọ́wọ́ òbí
1: ni wàláì ẹgbọ́n tí yàrá rẹ̀ sọ yẹn tí mo fẹ́ kó ṣẹlẹ̀ tí mo fẹ́ kí a fi kíní yẹn achieve láti achieve yẹn bàǹgbé mẹ́ta lẹ́ni
2: ká méjì mo ní méjì
1: mi.
4: hello sir
1: yes ma.
4: ẹ̀yin bàbá mi méjèèjì ìkúkúyà
2: nípa yín àmì ma
4: ẹ̀kúṣẹ́ sà ìkúṣẹ́ lájídé abẹ́fẹ̀dún látàkàtà
1: ìwọ́ kan ma.
4: ṣé ẹ rí ọwọ́ àwa ìyá òun ni tí ò bá sọwọ ìyá yẹn bẹ tí bàbá yẹn bá lóun fẹ gbé ìgbésẹ kan tí ìyá wà lẹyìn àwọn ọmọ kò ní ṣe é ṣe ibẹ ni ó sì máa sọ òun mọ iye ọjọ tóun fi gbóyún o òun mọ ìyá tóun jẹ o òun mọ ọrun tóun sùn o àwọn ọmọ yẹn tí wọn bí ilé ayé wọn ó ṣe ṣe dáadáa ká má sọ òjìkejì ọrọ nìyẹn torí pé ọwọ ìyá yẹn wà ń bẹ àwọn ọmọ yẹn àwọn á wà ṣe dáadáa àwọn náà ti mọ wípé yẹ kò yẹ kéèyàn ó ó sọ àṣà nù torí àṣà wa níbí báyìí a kì í tẹ ojú òbí wa mọ́lẹ̀ ṣùgbọ́n ibẹ̀ yẹn mo rọwọ́ gan tó bá jẹ́ wípé ó ṣeé ṣe gan ni wọ́n máa jẹ́ káwọn ọmọ wa build níbí báyìí wọ́n ṣe dáadáa kó tó di pé a kó wọn lọ sílẹ̀ ni ẹ pé ètò bàbá mi.
1: ẹ ṣe pọ ma.
4: ẹ sà láti gbé abọ́sẹ̀ látàkàn.
1: ẹ ṣe abọ́dúnrúkọ. so ti. Irú yẹn bá possible nítorí pé wọ́n wà ń lo òyìnbó ni kí ni òbí níbí lè ṣe yàtọ̀ sí ti màmá làrédò sọ yẹn tó lè fi rí àwọn ọmọ tó sọ́nà àwọn ọmọ tán ti yàwó ẹ̀.
2: ṣe rí kọmọ tó yàwó ẹ jẹ́ ká kíyèsí ìgbésẹ̀ ọmọ
1: láti ọdún mẹ́fà
2: tó bá ti ń lọ ọdún mẹ́jọ mẹ́sàn-án awon yo ti ma e ti mo ilana to fe to se wa ri ko to deja gbigbe ngba to nbe ntutu ni awon ni kaka to ba ti di gbigbe mo lowo ko ni se ka mo
1: yo run ni
2: se wa ri ita won ti ya yen wi yen olodun tun ba won se ni iberu tun si wa lokan omo yen ni omo be wi ogun be wi ogbon omo adota olodun ni ja ba won bi
1: be wi ogun
2: be fo ogbon
1: be fo ogbon
2: omo adota ni
1: omo adota ko ni gbo
2: ko ni gbo
1: ko yo kunrin de mo e se n ko be la mi
2: de de ya ja wo yo kunrin le
1: permission to
2: eh o ya o ya
1: eh hello
0: hello sir
1: ah oluwa mi o e seun dari
0: ba mi ni soye e ku shedu
1: yes sir
0: eh sir ida ta kon ni la ta mo yan
1: e ku opolo
0: si e seun sir se ri in to se pataki ni pe papa awon iya lopo gba e ri pe awa baba o ma so di eyan lile loju omo ni ṣùgbọ́n tó báwo bá ti wá rí bẹ́ẹ̀ yẹn kéèyàn pé ìyá náà ìpé wá ń bì sórí ọmọ yìí fáfà ni ààrẹ náà ó ní ọmọ kan ní àdúgbò wa sà ọmọ yìí ní ṣé ń gbọ́ mi
2: àgbọ́ yín
0: ní mítíìnì wọ́n sì pé ìyá rẹ̀ pé wá ń bì
1: ìgbà
0: tọmọ rẹ ń
1: pè
2: sá
0: pé ìwà tí ọmọ rẹ ń wù lélẹ̀ ìyá ló ń wò mọ́ ń pa ẹ̀ o ni gbogbo n tó bá fẹ́ fi dá wọn fi dá nígbà tí ìyá padà jáde ló bá ń pariwo káàkiri wípé wọn náà fẹ́ pa òun o ìyẹn ìyá tó sọ pé òun ò mọ̀ pọ́ mọ̀ òun wà burúkú yìí o tó di eyín tó ọwọ́ àwọn ìyá gangan ló wà fáǹfààní ara wọn ni tó bá ń bá ọmọ wí ẹ kú ètò.
1: ẹ ṣe pọ ẹlò
5: ẹlò ìṣòro èdè
1: olúwa ṣe. Olúwa ṣe
5: ẹ forúkọ mi nlẹ.
1: Mo rántí dọ́kan tá à ń sọ̀rọ̀ direct experience ẹ ṣí à pẹ̀lú mi a lo nǹkan kan sìn mo kàn wá fẹ́ kí ẹ bá mi fi ọ̀rọ̀ tá à ń sọ yẹn kẹ bá mi fi kòròbórè tẹ̀ ká fi compliment tá a ti ṣe
5: bẹ́ẹ̀. ẹ ṣe ẹ kú ètò ọlọ́run àwọn àbùkún
1: ṣe ń tẹ̀lé wa níbi tẹ̀ wá. Ṣé gbọ́ bí
5: itas? Mo ń drive níbọ̀ mo ń gbọ́ gbogbo bó ṣe ń lọ.
1: Ṣé
5: rí àwọn gbogbo àwọn tó bá ń gbọ́ rédíò ń sìn tán bá lọ opportunity láti bí èèyàn wọn sọ̀rọ̀. Bàbá mú ìdí ìbélò ọlọ́run tẹ́ bàbá yẹn sáré fẹ́ rí. Bàbá yẹn ṣe wáàsí kan gbà kan sójú gbogbo àwọn tó jókòó síbẹ̀ kòrò lẹ́kọ̀ọ́ nígbà tí bàbá yẹn ṣe wáàsí yẹn pé gbogbo àwọn tí wọ́n rò pé àwọn ń bímọ tó ń gbọ́mọ sá pamọ́ lọ bímọ sílùú òyìnbó pé wọn ò rọ́mọ bí.
1: Mo ń gbọ́ yín sà.
5: Ṣé ń gbọ́ nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nígbà tí bàbá yẹn sọ̀rọ̀ yẹn àwọn èèyàn ń rò pé bóyá bàbá yẹn ọmọ nǹkan tó ń sọ
1: ni. Wọ́n ń ṣe pé.
5: Ṣé ìdẹ́yàn bá bímọ sílùú òyìnbó yìí tí èèyàn mẹ́wàá bá bímọ sílùú òyìnbó yìí kì í ṣe èpè o bóyá bíi méjì péré tó lè jèrè ọmọ nínú mẹ́wàá yẹn. Tí èèyàn ò bá ti tètè gbégbèsè lásìkò tó yẹ kó gbé iwájú là ń wò àwẹ̀yìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí kọmọ mi sóríire kọmọ mi kí ni wọ́n ń pè ní ẹ̀kọ́ gan ṣé kéèyàn lọ skul kó mọ 1-2-3 lẹ́kọ́ ni. Ọ̀tọ̀ lẹ́kọ́ lé ọ̀tọ̀ lẹ́kọ́ ọ̀ta.
1: Ó dùn mí kúrè
2: torí àwọn ìdílé kan ń bọ̀ tọ́ ẹ pé wọ́n máa parun.
1: Tó máa parun.
2: Bẹ́ẹ̀ni.
1: Irú ìdílé wo.
2: Ẹ ṣe. Ẹni èèyàn bímọ méjì àwọn méjèèjì kan rí ìlú òyìnbó wọn lọ bímọ síbẹ̀. Ṣé àwọn kọ́ ọmọ yẹn tí ààyò bá sí láti kó wọn wálé láti kọ́ wọn táṣà òun bá ti jogún bá wọn wọn padà wálé mọ́.
1: Rẹ́ ń pé bàbá ti gba bí padà o. Bàbá ti gba bí padà o. Hello bàbá.
6: Hello court ni.
1: Yes mo rò bẹ́ẹ̀. Èmi kan ti ń gbìyànjú
6: àti. Kọ́lọ́hun kó jọ kó fi gbogbo wa lọ́kàn balẹ̀ tí ọmọ bá wà ta dàgbà ta kó lábẹ́ òbí wa ẹ̀kọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí kan bá sọnù nínú ẹ̀ àti mọ̀nà èèyàn ó tún dọjọ́ wájú ó dọjọ́ mi ọjọ́ rẹ̀.
1: ẹ
6: mọ̀ jẹ́ kí n sọ ò dá torí ẹja àfipamọ́ but ẹ jẹ́ ká kọ́gbọ́n lára ilé ìtẹ̀sọ yẹn ọjọ́ kan omo mi fe o fe o fe bugari o fe bugari o fe bugari
7: se ilu ebo na
6: be ni o fe o lo fe tori emi ni mo ah gari wa bi won bi oju so mo polo fe mu gari mo ba ni ko lo bu ko bo mi si ko o ti ri bi mo se mu pelu sugar pelu milk se lo mu lo bugari sinu bowl lo ba da butter si
7: butter bi bo
6: o wa yi butter papo mo gari mo ni
7: so ri mi ki ti butter si do temi ni
6: mo ni a kin se bele oni bo se fe niyan o de joko o de je nkan ibe bo de se je ton niyan
7: ah
6: o inu wa run mi pe kini tumo eleyi se o le se ru e na ibo lo ti gba ori pon fi butter je gari
7: eh
6: bene iyan o kan se ri awon mo wa ta n bi nsin bo se wa na ija na lo se wa n bi o
7: okay
6: bon opolopo awon obi nitori pe elomi ranju ko to bi mo tabe elomi je ya de ko to bi won won ti believe pe omode yan ba je ya bi ko gbodo ba wi
7: ko se
6: iro mo opolopo wa naija ni pe ah omo ti mo je ya bi omo mi e fi le o e ma ba fo kan okan lawon kini yen o ma nte ati lori sirisi awon obi to je pe ti omo o ba de ti wa gidi to do mo opolopo mo lu wa te pe teyan ba ti ri inu obi gan ma baje ni ko se pa oro lu oyibo an lati fopologbe ki o ti omo ba ti wa ni Nigeria ko mo wo otun yato so wo si ko to le filu yen le ti o ba je be teyan ba wa bi to bi mo si bi en to ba di bi mo si ilu yi ti o ba sora o ti ati ran diran e irin ajo won lo niyan laye won to pada sile mo
7: but esa se ri awa ti awa nbi ta nfo mo ranse si be yen a nri nti awon ti awon omo to wa nbe yen tan pa ni tu ti an ba nawo pada sile n lo de ka ma ro pe to awon omo ti ana ki won le make pon pon ti abi dollar dollar lohun ko ma di go
6: eh o na ni mo se so wi pe ojo waju owo la nwo ah wo kini se gbogbo nkan lowo ni aye ta do wa yi e do se gbogbo nkan lowo se ogogo to ku nsin se ko lowo lowo ni gbogbo nkan ko lowo awon asiko kan wa je pe oro enu lasan o wulo latodo omo so bi omo soro tutu fo bi e o ma fi obi lokan bale bi igba to ba lo ogun efori ni bo awon omo ilu yi pon le tomo ba fe gbe obi e jade pe mo fe toju mama mi mo fe dun ninu a gbe pe o fe gbe lo jeun ni boya bi ton tin ta chicken and chips abi nkankan tomo ba de ti ya ba ti be mo se wa nsin ti mi awon ba bi mo mama mi to ba fe wa sodo mi pelu yawo mi to do yibo mama mi o le wa kan la fe wa ba ko mo ton ba ti wa after 2 3 days won lo niyan aye o si
7: e awura won mo mama tin bi ton wa so mu gan be mi ti won
6: o ma je wi pe o ma je wi pe oko ati yawo o ma je pe iyawo gba be foko won ti do so oro won imo won ti so kan obirin lo control wa ni ilu yi
7: okay
6: nigba mo wa na ija ti mo jeun ton mo ma bo mi mo fe lo ma awon gbogbo awon to yi mi kan esa what are you trying to do o ti mo mi lara ni
7: okay
6: so olohun ni je a se omo bi olohun de ni je ka se omo ba wi se bi e ti so lorisirisi lori eto yin ati ri omo to pa ya e se Nigeria na ngbe se bi ilu yi na ni
7: okay
6: ko wo po lodo wa nbe yen olohun ni je ka se aye wa odun olohun de ni je ka se omo bi
7: amen ese
6: omo to ba ma fi wa lokan bale pelu irorun olohun a bi je ka bi to de ma gbeko to ma sin wa dojo ale
7: amen
6: ese gan eku eto
7: you welcome bro oja kon a lo soja ta ba wa toja de isale oro e ti mo wi hun me wa ni oro buruku to ntere eni ma wa fe ke gbo
8: Wagilu FM 96.7
9: Oya kujobe lati tu túbọ̀ mú kí èròǹgbà ìrètí ọ̀tún ìṣàkóso Tinubu fẹsẹ̀ múlẹ̀. Her Excellency Senator Olúrẹ̀mí Tinubu CON, obìnrin àkọ́kọ́ ní Nàìjíríà, yóò ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣe ìfilọ́lẹ̀ Tinubu Torchbearers ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀wẹ̀, Her Excellency Aya Igbákejì Ààrẹ Hajì Ànànà Ṣẹ̀tìmà, Dr. Alele Idẹlẹ, APC National Women Leader, tuntun jẹ agbátẹrù TTB ni ó kọ́ wọ̀rìn pẹ̀lú aya rẹ̀. Ọjọ́ Monday, August 31, 2026 yìí, láago mẹ́sàn àárọ̀ gẹ̀rẹ́gẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀yọ́ igun àwọn obìnrin ó gbàlejò Senator Olúrẹ̀mí Tinubu ní pápá ṣeré Liberty Stadium Òkè-Àdó Ìbàdàn. Ambassador Dr. Florence Ajimobi, TTB Matron, Oyo State. Colonel Gbenga Adegbola, PhD, TTB Patron, Oyo State. Dr. Felicia Adekemi Opatunde, Oyo State APC Women Leader. Engineer Dr. Sanusi, alatileyin TTB. Ati Alhaji Asofa Adeyemi Adetunji, TTB Oyo State Coordinator. Ni o tewo gba obirin akoko Nigeria si ipinle Oyo. Gbogbo ebi obirin APC Loki Ogun, Ogbomoso, Oyo, Ibarapa ati Ibadan. Eja fiti luti fun ki Olola julo. Senator Olúrẹ̀mí Tinubu kaabo si ipinle Oyo. Awo obirin iyo aye ni wa. APC Progress.

0: lójú adọ́kọ lójú adọ́kọ kú bí kò sì wà léwe léwe bí ojú òní gẹ̀rẹ̀ bí kò kẹja tó ẹ máa gbọ́ bàbá yìí kó owó rọ́gùn rọ́gùn ó sì mọ irú power bank tó fẹ́ ó ti ń dá owó ìjọ ó ti ń dá owó ìjọ tó wó fi pé ó wá lọ ṣáwà blame ẹ̀ pé kò lọ sí ṣọ́ọ̀bù ńlá ni ó ṣàkó owó yìí ó lọ ra power bank lọ́sẹ̀ tó kọjá ó sì ra bára inú rẹ̀ ń dùn pé ni tí mo fẹ́ náà mo rí ràímì ni tí mo fẹ́ mo rí ó lọ ra ràímì ló gbé kinní ọ̀hún kúndùn rọ̀ báyìí akọ wa bẹ̀rẹ̀ bóbu nẹ́pà ọmọ mùná wa mọ́ bóbu kinní kan ni tí mo gbé lọ kò sí òṣùtú fóònù ọ̀tún kú mọ́ kò nídìí kí n lọ ṣáàjì níta kan mọ́ ìrọ́ èyí tí mo gbé lọ ìkíní kúndùn rẹ̀ èyí tí ní fóònù ò lè kú mọ́ bàbá gbé ràímì ìdílé ó gbé power bank ìdílé ó ti bọ́ náà pé kó kọ́kọ́ ṣáàjì ẹ̀ fúùrù náà kó kọ́kọ́ ṣáàjì ẹ̀ fúùrù náà pé ní bá ti ṣáàjì ẹ̀ fúùrù pé tóun bá ti ṣáàjì ẹ̀ fúùrù lò tán ẹ sì ṣá ló bá kí kinní ìbọn nígbà tí ó fi tó 10-20 minutes
1: iná bá kú
0: ló bá charge fúùrù ó rọ charge fúùrù ní 100% kò sí ń bí pé ó charge fúùrù pé irú èyí mọ̀ ti dá mọ̀ tó ti ṣe tìgbàlódé tó ti yàtọ̀ sí ti jọ́hún ló bá ṣe tẹ́lẹ̀ ni bí wákàtí méjìlá lẹ́yìn ẹ̀ chájẹ̀ kó tó fúùlù tán òun bá ti bọná láàrin wákàtí bìbò láàrin 30 minutes
1: ni fóònù bá fúùrù ẹni chájẹ̀
0: bá ti wọ
1: power bank bá fúùrù bá 100%
0: wọ́n ní o mọ̀ lò fún bí ijọ́ mẹ́ta kó tó di pé àwọn lè lò fún bí ijọ́ mẹ́rin kó tó di pé yóò tún nídìí charging padà wọ́n bá kí fóònù bọ̀ gbà tí yóò ní pé nǹkan ò yọjú ta padà wọlé láti 100% kìíní bá tún já wá sí engineer sí bàbá bàbá ṣe ẹ lọ sórí ibi tí ó ti dà jù ni pé kẹrí wò lórí facebook ẹ lọ sórí facebook ẹ lọ sórí facebook lágelu fm 967 ẹ lọ sórí facebook ni bàbá bá ti bọ fóònù ló bá yan lọ kó yan lọ kó yan bọ n tó bá ó yà lẹnu
1: wà dàbí ṣàìṣe ẹni fẹsẹ sí
0: ọlọrun
1: kìíní wà dàbí ṣàìṣe ẹni fẹsẹ sí ọlọpàá
0: aláàmù ṣàìṣe ẹni
1: yan lọ kó yan lọ yan bọ
0: ìgbà tó yan lọ ìgbà tó yan padà dé 100% wá sí 25% wá wò pé kí a ní dídín ní ọpẹ bó nígbà ọ̀chájì nítorí ó chájì 12 hours ó chájì tán ní 30 minutes ó ṣàì mọ pé bí ẹni ó ṣẹlẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí lò ẹnu bàbá yẹn ló ṣe dojú ẹ lọ sórí facebook ẹ wo bàbá yẹn àbẹ èkìtì ló bá bẹ̀rẹ̀ ṣe engineering lórí ẹ ntí àbọ̀dé engineering rẹ̀ nítorí ni ẹja fi ṣe gbẹ́rẹ́ pàkọ́ o ẹja kọ́gbọ́n láti inú ẹ o please ẹja kọ́gbọ́n o.
2: ó ní ọ̀rá imo mi ò mọ̀ pé kì í ṣe ọ̀rá imo náà kọ sí àṣẹ ọ̀rá mi ò ọ̀rá mi ò náà kọ sí mo lè fọ́ ọ̀rá imo ni àìnídàá ọ̀rẹ́ ọ̀rá imo náà máa lè package dá sọ́ńkù ìgbà tí mo wá ṣáàjì ẹ̀ tó pé 100% ẹ̀rí báyọ̀ pé 100% tí mo kí fóònù bọ́ ọjà láti 100 padà sí 50 from 50 to 25 ọkàn kú ó ṣáàjì ẹ̀ ju 25 minutes tó wọn á dàrọ ẹ wọn á tú gẹ́gẹ́ bí an engineer tú pé at least I know more about computer wọn á ní mo fẹ́ wo nǹkan tó wà nínú ẹ wọn á ṣe ó ti ṣe báyìí.

0: Basa. Be yan lowo lora bi konko yokoto. Bala fi o basiko da. Abi so wa da ni. Airorun sun. Ara tita. Sa gun sa gun. Ke yan me dagba pupo ko ma rin ko geko ge. Ke yan ma le gba pa tese. Ki won ma gbe yan sega. Kori o ma oye. Ki nkan ma rin ninu ara. Ogbe nu. Ifunpa giga. Iseto. Katalese o ma kan yan gogo. Ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo. Ke yan ma ru ma gbe. Opo lo ti lori sirisi ogun. Sugbe ti o ro na abayo. Ona abayo ti wa bayi o. Kan si le se toni toni aba healthcare. Kokoro nu eje. Ora nu eje. Paja paja ya jija jeri jeri. Aile mi dada idakole. Ko ma kunu o ma le se dede. Ara ma gba pe pe pe. Aro ma legun. Igbese kan ma nkia ni pataki. Ka tete gbe igbese ni kia kia. Ke do wa. La para pa ni gbadun aye. O se ni tin be laye ti oni tin da lamu. Ero gba lo le nbe faye o. Lati ma bi arun sa pamo si. Kan si toni toni aba healthcare. Egbe le baba lam adesina. Gomina ipinle Oyo tele ni felele nbadan. E ka le se. Mu jo yin lola complete. Iwo road Ibadan. Telephone 08033715988. 08033715988. Enter tadu ale. Lama toni toni.
1: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2000 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management buyo sese pari ilewe girama tabo lendi nc HND A level to si fe wole pelu direct entry o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikanni ibanidore at WMOU Nigeria West Midlands Open University so afu ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ọlọ́run bàbá lọ́la.
3: Ìjọ CAC òkè àlàáfíà ẹfún zone fi àsìkò yìí kéde zona anniversary. Ọtí àjọ̀dún eléyìí tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìsọjí níbi tí gbogbo oníkòjípò tó ń kọ̀kùn tó ń bèèrè tó ń wá kiri yóò ti mọ̀ ní testimony nítorí Ọlọ́run ohun tuntun ti ṣetán láti ṣe ohun tuntun nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ó mọ̀ wáyé lọ́jọ́ Monday ọjọ́ Tuesday àtọjọ́ Wednesday 24th to 26th August ní déédéé àgógó 5 ìrọ̀lẹ́ níbi tá ó ti mọ̀ dáná àdúrà tó gbogbo ó sì mọ̀ ṣẹ́ Tọ́lọ́run ìpè wòlíì Akíntúndé ò mọ pẹ́ sí àdúrà fún gbogbo oníkòjípò látọwọ́ oníṣọ́jí Pastor Emmanuel Fọlọ́hunṣọ́ lọ́jọ́ Saturday 29th August gẹ́gẹ́ làjọ̀dún gbogbo ìsì yóò mọ wáyé nínú ìjọwà Christ Apostolic Church òkè àlàáfíà ẹfun zone ẹfun off Ọláògùn bus stop Old Ife Road Ìbàdàn ẹ̀gbọ́n kájọrí ìjànú Ọlọ́run kágbàdúrà kájọ fèsì àdúrà ṣe sátífíkẹ́ẹ̀tì àjọ̀dún Ọlọ́run ìpè wòlíì MO Akíntúndé lónìí sọ fún ọ wípé testimony ni tèmi tirẹ̀.
4: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
8: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK ẹ̀, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.
11: Àmọ́ tó yá ká lọ fàdúrà ìgbàpadà fáwọn ìsọ ayọ̀ wa nínú ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yẹn.
12: Ẹ̀pà

0: Congratulations, oh, it done happen. Golden Chance Lotto will celebrate you with millions of naira. As Naira the celebrate independence, make you too join body take celebrate. As you dey play Golden Vote morning game, you don't qualify to win over 125 million naira cash bonanza as independence gift. Now confirm, oh, and you fit stake multiple times, because the more way you stake, the more your chances to win millions of naira. Oh yeah, between now and September 27, make you fit play reach 200,000 naira, 100,000 naira or 50,000 naira. Make you enter one category, no dilemma. With any amount, go Golden Chance Lotto stand. Shop or play online for www.goldenchancelotto.com or for our USSD *7005#. Now only for MTN users, oh, play Golden Vogue. Make you scan the QR code on top your ticket or sticker poster. Whether your number drop or you no drop, the independence money gift still try that for you. Now for October 1st, we go do the draw. Terms and conditions, they will be.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápò ya. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akron Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ìlera lọ́rọ̀.
3: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́bà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fún àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣèbùba alára ẹ̀dá ló mú alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ní No. 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.

0: àwọn tó gbé mi wá sí orí ètò lónìí ló fẹ́ kí mo gbèsè tó gbé mi pátápátá kí wọ́n mú báírò wọn àti ìwé tí wọ́n fi kọ̀wé sílẹ̀ tàbí kí wọ́n mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kí wọ́n kọ nọ́mbà ìsílẹ̀ mi.
1: 08116443801 bẹ́ẹ̀kan sí 08116443801.
0: Ní báyìí n tó gbé mi wá sí orí ètò rèé gẹ́gẹ́ bí a ṣe ní ìmọ̀lára bí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ló ń kàwé jáde ó ń kàwé gboyè láì ní ìrètí iṣẹ́ kankan lórílẹ̀-èdè ojoojúmọ́ nìkan dẹ̀ ń wọ́n sí gbogbo ẹ̀bí orí ìjọba là ń dílé kí wọ́n làwa náà fẹ́ ṣe láti fi ran ìjọba lọ́wọ́ kókó ń tún gbé mi wá sí orí ètò náà nìyí. Thousands of people are graduating every year. They don't have job. Many are jobless. Some people even have job, but they can't feed their family with the job they have. A lot of people. Things are turning upside down in our country every time. What are we doing? What do you want to use to assist the government? For everything, we blame our government. I want every head that is hearing me, everybody that is hearing me, I want you to write this number down.
1: 08116443801. Bẹ́ẹ̀kan sí 08116443801.
0: Ọ̀pọ̀lọpọ̀ gan níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé iṣẹ́ wọn ò tó wọn jẹ. Ọ̀pọ̀lọpọ̀ náà ló sì tún níṣẹ́ lọ́wọ́ tí iṣẹ́ rẹ̀ tó jẹ ṣùgbọ́n tó ń gbèrò láti tẹ̀síwájú láti tún sún síwájú sí i. Àtẹ̀ntó oníṣẹ́ lọ́wọ́ àtẹ̀ntó oníṣẹ́ lọ́wọ́ ni àǹfààní yìí ló wà fún. Bẹ́ẹ̀ ni kí ni àǹfààní tí mo sọ̀rọ̀ nípa rẹ̀. This is an opportunity. We are bringing it to you at your doorstep. Just grab it. Once you lose this opportunity, you may never gain it again. That is the reason why you need to seize this opportunity. It is free. Gbogbo etí tó ń gbọ́ mi pátá, ẹ̀yin ẹ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín, ẹ tẹ ibi tẹ́ ń gbé àti orúkọ yín sí nọ́mbà tí mo ti jù síta lẹ́ẹ̀kan yẹn. Test your name and your location to the number.
1: 08116443801. Bẹ́ẹ̀kan sí 08116443801.
0: Text your name and your location to the number. Orúkọ yín àti ibi tẹ́ ń gbé ẹ fi ṣọwọ́ sí nọ́mbà yẹn. Ẹ ní àǹfààní láti wà lára èèyàn ọgbọ̀n àkọ́kọ́ ẹni tó bá alára àwọn tó bá tètè tẹ fi àtẹ̀jíṣẹ́ yẹn ṣọwọ́ ni o. Òótọ́ gbogbo àwọn tó bá fi àtẹ̀jíṣẹ́ ọ̀hún ṣọwọ́ ni ó ní àǹfààní tí mo fẹ́ jù síta. Ṣùgbọ́n ọgbọ̀n èèyàn tó bá kọ́kọ́ fi àtẹ̀jíṣẹ́ wọn ṣọwọ́ náà ni ó ní àǹfààní ní ọ̀fẹ́ ni. A fún yín ní nọ́mbà àti tíkẹ́ẹ̀tì tí ẹ fi wá jókòó láti wá gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ni. Bẹ́ẹ̀ ṣe kó owó jọ àní ẹ mówó wá. Ẹyin rẹ ni wọ́n pa bí wọ́n ṣe ń sọ náà nu àní ẹ mówó wá o. N tí ò bá sì ti ná yín lówó kò nílò pé kó tún náà yàn lẹ́jọ́. Bẹ́ẹ̀ ni ẹyin kan wá kẹ wá fi ti ara yín gbọ́. We are going to train you how you can gather money in this company, Own Your Life Enterprises Limited, and you have chance to speak with our boss, Ambassador Ayodele. Mo sì gbàdúrà wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wá dídùn òun náà ni ọ̀sánwóṣù. Ẹ ṣe ìdí tẹ́ fi wá lórí ètò náà nìyí.
2: Ẹ ṣe àdúpẹ́ àlejò wa kó tó di wípé a ó mọ tàtà pèsè lórí ètò lónìí. Nọ́mbà mo fẹ́ kẹ́ tó máa ń pè é lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn olùgbọ́ wa tí ó ń gbọ́ wa tí wọn ò tí mú báírò àti ìwé. Ẹ tún bá wa pè é lẹ́ẹ̀kan sí.
1: 08116443801. Lẹ́ẹ̀kan sí 08116443801.
2: Ó dàbọ̀.

0: tari gbọ́ leto lórí lagelu 96.7 FM ẹ máa bá wa ká lọ.
1: Lagelu FM 96.7.
2: Ọlọ́run òkè Bẹ́tẹ́lì.
3: Rírú omi ẹlẹ́ẹ̀kan lọ́dún ti rú lọ́wọ́lọ́wọ́ lórí òkè Bẹ́tẹ́lì. Ìpàdé àdúrà àti ìṣọ́-òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti rí iṣẹ́ ìyanu lójúkorojú. Àkòrí: Total deliverance from the power of darkness. Ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Éfésù orí kẹfà ẹsẹ̀ kejìlá. Àkókò àdúrà lójoojúmọ́ 9 AM to 12 PM, 3 PM to 6 PM, ìṣọ́-òru 11 PM to 3 AM. Níbo lórí òkè Bẹ́tẹ́lì wà? Ẹ wọ Adébáyọ̀ Ìdí Ayùrẹ́. Ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀. Aláàdọ́rin Along Ìdí Ayùrẹ́ Road, Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tìrẹ lójúkorojú. 28th Church Anniversary, September 13 ní olú ìyá ìjọ wa lórí ta challenge níbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gideoni Tanimọ̀ wo Èṣúpòfo JP olùgbàlejò. Pé bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́-òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan. Course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue, Ikeja, Nìbàdàn. A wà ní White House Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
5: Mọ̀mí ni mọ̀mí náà tún la màmá kúrò ní ilẹ̀.
6: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀rọ láti lọ sí ilé Hajj 2027. Ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ National Hajj Commission, ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ògbójọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadda Mbaazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀ díẹ̀, iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service ti pé àwọn ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makka àti Madina, oúnjẹ ilẹ̀ wa Yàrá ọ̀fẹ́ onígbàdégbà pé bábá iléeṣẹ́ Mukadda Mbaazuna Hajj Umrah Service rìnrìn àjò ìtọ́sọ́nà àti iṣẹ́ tó dára láṣe láti ìbẹ̀rẹ̀ títí dé ìparí iṣẹ́ ìrìn àjò yín. Ẹ yára wa forúkọ sílẹ̀ sí Shop No. 1 Ọlọ́yà Shopping Complex Ọjà Bodè nílùú Ìbàdàn. Ẹ pè wá lónìí sórí 08034075325 àti 08123331119. Mukadda Mbaazuna Hajj Umrah Service fún ìgbẹ́kẹ̀lé, ìtọ́jú àti ìrìn àjò dìde ilẹ̀ mímọ́.
7: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sú mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
8: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ilà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè é ń rè é.
7: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Lágelu 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashia.ng.
9: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń là láàní? Àbẹ́ ń ṣí ìrànràn.
7: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káṣíẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káṣíẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káṣíẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lú Káṣíẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti

àti tamato dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà. Eléyìí tó dúró re ni. Àbí eléyìí tó ti gorí odó. Tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò. Àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu. Tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín. Tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe. Tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀. Kẹ́ tó fi upgrade. Bó ṣe car, truck, bus, trailer. Ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083

Ẹ̀lú ọ̀rẹ́ mi, nǹkan tó tún sọ nìyẹn. Ó tún ní ọ̀sẹ̀ tó ń bọ̀, àbọ̀sẹ̀ tó ń bọ̀ lọ́run ló tiẹ̀ sọ ni. Ó ti sú mi wò ó tiẹ̀ jẹ́ ká kúrò ń bẹ̀. Jẹ́ ká kúrò àlàní mọ̀rú èèyàn tó jẹ́. Jẹ́ ká kúrò lọ́nà ọ̀dọ̀ tiẹ̀ pátápátá. Kí ni ká ṣe báyìí? Kí ni ká ṣe báyìí? Èmi dẹ̀ leléyìí. Ara mi, èmi ò mọ̀rú ara náà. Tí mo bá ti lóyún ọjọ́ kan báyìí ni nǹkan ó ti ṣẹlẹ̀. Gbogbo nǹkan ó ti yàtọ̀ lára mi. Jẹ́ ká gbé tiẹ̀ sí tẹ́gbẹ́ kan o, mi ò rò bó ṣe ń sọ̀rọ̀ gan o. Torí pé àjọ máa jọ gbogbo wa jọ máa jọ bára wa ń bi tá a retí ni o. Ṣé o mọ̀ pé mo sọ fún ẹ pé agbára mi ò gbé gbogbo kinní? Hello, mo ń gbé ẹ, kò sí tó ṣe nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ tèmi o, kò sí nǹkan tó ṣe nẹ́tíwọ́ọ̀kì ọ̀dọ̀ òde o, mo ń gbé ẹ o, ọ̀rẹ́ mi mo ń gbé ẹ, kò sí nǹkan tó ṣe nẹ́tíwọ́ọ̀kì tọ̀dọ̀ tèmi, mo ń gbé ẹ clearly. Mo ń ṣàlàyé fún ẹ wípé ṣé o mọ̀ wípé mo sọ fún ẹ pé mi ì lẹ́mìí gbogbo eléyìí, ìwọ náà ló dẹ̀ sọ pé kò ní sí problem, so kí ni ká ṣe báyìí? Torí problem ti wà, ṣé o ti mọyé ìgbà tó jẹ́? Kí ni ká ṣe báyìí? Tí mo dẹ̀ máa pe nọ́mbà yín gbà míì tí ò ní lọ, ẹ jẹ́ kájọ jẹ́ kó rí wá pé o, torí pé gbogbo àjọ̀dá gbogbo kinní ìlú ni ẹnì kankan ló máa ṣẹ̀ sí o, mo ń sọ o. Ok, kí lo ní ká ṣe? Wà tún wá rí mi lọ́la. Ó dáa, mo ti gbọ́. Aago mélòó ló máa wá? Ọ̀rẹ́ mi, Ọlọ́run má jẹ́ ò jẹ́ kájọ tẹ́pọ̀, àjọ máa tẹ́pọ̀ ni, mo ń sọ fún ẹ, kò sí wàhálà. Ó dáa, mo ń retí ẹ lọ́la. Ó dáa.

0: ọjọ́ mẹ́ta.
1: Kí ló wọ́ débi?
2: Kí ló fẹ́ kú? Bí mo ṣe wọlé sí mo rí pé òun gbọ́n.
1: Báwo ló ṣe mo bíbá? Kí ló wá ṣe ń gbà wo ló dé?
2: Àwọn ọmọlúàbí làwọn tó bí ẹ. Ọmọlúàbí ni wọ́n. So wọ́n jẹ́ kí n mọ̀ pé gbogbo èrè ẹ láyé kò lè kọjọ́ ọ̀dọ̀ abẹ̀bí. Ọ̀rẹ́ ẹ tí ó jẹ́ pé bẹ́ ẹ bá ṣe ń tó dà ẹ̀yin méjèèjì náà máa bá ń dẹ̀. Tí ó bá dà ẹ̀ ń pọ́ wọn ní òmọ́ náà ẹ̀yin méjèèjì náà lẹ́jọ́ wà níbi ọ̀rọ̀ yẹn. Ṣé kò oníkàtà ni?
1: Gbogbo ẹ̀ mo ti ẹ̀ ní. Gbogbo ẹ̀ mo ní.
2: Mo rí pé ojú ẹ̀ náà
1: ló
2: ṣe kùngbùnkùngbùn yìí.
1: Mo ní bàgán mo dẹ̀ tó ní gbogbo ẹ̀.
2: Bẹ́ẹ̀ni Abẹ̀kẹ́, kí ló wá dé, kí ló gbé ẹ dénú yàrá kan níbi nígbà tí o fi àwọn ọmọ ẹ sílẹ̀ láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ò lé ń sìn.
1: Kádàrá ni.
2: Kádàrá ló gbé ẹ débi.
1: Kádàrá ni.
2: Ló fi ilé ńlá sílẹ̀ náà yẹn.
1: Báwo ló ṣe débi gan? Báwo ló ṣe mọ bí gan? Báwo ló ṣe débi gan?
2: Abẹ̀kẹ́, kí ló ṣẹlẹ̀? Kí ló gbé ẹ débi? Mo ti gbọ́ díẹ̀ ń bẹ́ o. Bí mo ṣe ń wọlé bọ̀ ni mo ti ń gbọ́ ohun ẹ̀. Mo ti nawọ́ pé kí n wọnú rúùm yẹn. So ibi bákónì kékeré tó wà wájú rúùm ẹ̀ ni mo dúró sí. Mo fi sọ̀rọ̀ pé o gbé èèyàn mi. Mo ti ẹ̀kọ́ kan rò pé ọjọ́ wo ni ìyàwó mi di òjòlá. Mo létà ni mo wá understand ẹ̀ pé òun ló ń sọ nípa ẹ̀. Ọmọkùnrin yẹn. Abẹ̀kẹ́ lábẹ́ mi. Abẹ̀kẹ́ nínú ilé yìí.
1: Èṣù ni o.
2: O.
1: Èṣù ni o. Mo sì léṣù yìí débi pé kúrò padà lẹ́yìn mi sàtà.
2: Ṣé inú ilé ló ti wá fi pamọ́ ẹ ni?
1: Padà lẹ́yìn mi èṣù.
2: Inú ilé mi.
1: Ẹ wo Abẹ̀kẹ́ yìí.
2: Ẹ̀kan ṣoṣo tí ó tẹ́ẹ̀dẹ̀ jọ jáde tẹ́ẹ̀jọ pé ẹjọ da nǹkan pọ̀ náà nìyẹn.
1: Ìwọ ṣá máa wo mi. Ìwọ ṣá dakun ṣájọ kò yé mi mọ́ ni o.
2: Ọdún wo ló ti bẹ̀rẹ̀ sí rin irú ìrìn àjò yìí tèmi ò mọ̀nà?
1: Ọlọ́run má ṣe àjẹ́ ká sì nǹkan ṣe. Ọlọ́run má jẹ́ ká sì nǹkan ṣe. Ọlọ́run má yẹ ká bá èèyàn tí ò dá rìn. Mo dẹ̀ sọ fún ọ̀rẹ́ mi yẹn, mo sọ pé ó pé Àlàní máa tọ́jú mi o. Àlàní máa tọ́jú mi kì í fẹ́ kí àjẹ mi o. Lóòótọ́ àjọ ń gbàdúrà náà ni pé kọ́lọ́run ó ṣí ọ̀nà àbáyọ fún irú iṣẹ́ tí ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ tún pèsè fún yìí o. Pé lẹ́yìn ìgbà tó dẹ̀ ti rí iṣẹ́ yìí o. Ibi ò pa wá ìyà ò jẹ wá o.
2: Kí ló wá wa lọ síta?
1: Mo sọ fún èṣù mo ní kó padà lẹ́yìn. Mo ní èṣù padà lẹ́yìn mi. Èmi àti òjò dà gángan pọ̀. Ṣùgbọ́n ṣe wọ̀ pé téèyàn bá ti ní ọ̀rẹ́ tó jẹ́ pé bó wà tẹ̀sù ṣe jọ rírè níwà lókè.
2: Ìwọ náà wá sí
1: ilé tí a sọ. Mo dẹ̀ já mo ní àhesù ò lè ráyè bí. Àṣetáni mi ò fẹ́ rí ẹ̀.
2: Ṣetáni sá ti kọ́lé tó rántí fún àdápọ̀ èṣù àti ṣetáni sọ̀tọ̀tọ̀ ó ti yẹ. Bóyá tó bá Jésù bóyá ó máa níṣẹ́ tí ó ṣe inú ayé rẹ̀. Ṣùgbọ́n aláṣetáni yẹn.
1: Kó o wá wo bí Àlàní látọ̀dún tó ti fẹ́ mi jẹ́jẹ́ mi ni mò ń lọ. Jẹ́jẹ́ mi ni mò ń lọ o ṣùgbọ́n ìgbà tí mo wá lọ.
2: Egun mọ sẹnu jẹjẹ náà mutí ni.
1: Mo wá lọ kọjá yẹ mi. Lẹ́sìn ìbádé wá ò pé
2: Lọ́nà Abẹ̀kẹ́.
1: Mo ni mo fẹ́ gbélé ìgbà
2: bá. Ebi ló pa ẹ́ débẹ̀ ni.
1: Ilé lẹni
2: ẹ kọ́ fún ẹ ni àbí mọ́tò ló rà.
1: Ọlọ́mọyẹ ká dá aládanwó papọ̀ máa yé yàn. Ṣé ẹ rí i pé kéèyàn máa wo yẹn lókèrè ló dáa o.
2: Ṣo mọ̀ pé
1: kéèyàn máa wo yẹn lókèrè ló dáa o àti aládanwó ni ọmọkùnrin yẹn àti ọ̀rẹ́ mi yẹn náà.
2: Ṣo mọ̀ pé àǹtí ẹ wà àbúrò màmá ẹ àbí kẹ́hìn màmá ẹ. Ṣo mọ̀ pé òun ló ṣàlàyé gbogbo ìrìn àjò ẹ fún mi. Ó dẹ̀ ṣàlàyé fún mi wípé ìwọ gan ló tún kó nǹkan lé mi lọ.

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lára pé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnrọ̀lá kẹmi taiwo òkùnbí òkìkí dayo amos ọ̀pẹ́yẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi

0: bẹ́ẹ̀ ni pé in tó ń farú nǹkan báyìí kí wọ́n pera wọn jọ láde kíyèsí ẹ wo bíbẹ yẹn ní bóyá bí ọdún méjì mẹ́ta àbí mélòó sẹ́yìn lójì ìṣẹ̀lẹ̀ ó dà pásíkò àwẹ̀ tí ẹ lélẹ̀ ìyẹn ṣẹlẹ̀ lálẹ́ bákan náà ni ẹ so gbogbo àná lélẹ̀ ní bóyá bí aago mẹ́sàn-án àbí mẹ́wàá ló bẹ̀rẹ̀ ẹ so kíní yìí kán kíyèsí àbọ́jọ́ wo ni bóde sí jóná ná ẹ ibodè mọ́lẹ̀ tí ń bẹ̀ yẹn ọjọ́ ló sì jóná lélẹ̀ náà tún ṣẹlẹ̀ so ká máa kíyèsí ní ọjà nǹkan tó bá lè máa múná wá ká máa kíyèsí wa ní ṣòfò ẹ̀mí o àti ń ṣòfò dúkìá náà ẹkú ètò.
1: Àmì ẹ ṣe gan ni they tell Ogogo family sorry as we hear plenty plenty people wey follow go bury am for Ilaro inside Ogun State today and we dey pray may God Almighty rest in soul. But I still take this opportunity to tell us they beg our federal government them our government go to state government say ẹjọ́ mo bẹ̀yìn ìjọba ẹ dákun mo sì ń bẹ̀yìn lọ́wọ́lọ́wọ́ tí ó bá lè bá wa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ káwọn èèyàn túyáyá kọ́ jáde láti ṣe àyẹ̀wò cancer ọ̀fẹ́ àyẹ̀wò cancer yìí mo gbọ́ pé wọ́n gan mi ò ṣe é rí o but mo gbọ́ pé wọ́n at least tí àwọn bá lè rí opportunity láti ṣe àyẹ̀wò cancer jẹjẹrẹ ojú ara obìnrin àyẹ̀wò jẹjẹrẹ inú torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ní ulcer ó yẹ kí a lọ bẹ̀rẹ̀ sí ní ṣe àyẹ̀wò yìí nísìnyí torí mo gbọ́ pé ulcer yẹn ó ní level tó máa dé tó máa wá máa dì kókó dì kúkù láti wá di nǹkan tí ó ṣẹlẹ̀ sí ògógó yìí but ọlọ́run ò ní jẹ́ kí àrìmọ́ lágbára ọlọ́run kọ́dẹ̀ wá ṣe àyẹ̀wò kíní àwọn ọmọkùnrin àyẹ̀wò sétọ̀sétọ̀ jẹjẹrẹ sétọ̀sétọ̀ kọ́ bí wá yẹ wò lára àwọn ọkùnrin ìjọba mo bẹ̀ yín mo rọ̀ yín ẹbẹ ni mo bẹ mi ò ṣakọ ẹjọ́ Adékúnlé Adébáyọ̀ thank you lórí Facebook ariwo ọlá ọláyẹmí ọládùnní thank you lórí Facebook kápọ̀ ochuele thank you on Facebook ọláyẹmí ọlásùkò thank you on Facebook so government I dey beg una abeg make una try help us those of us wey no get money and do free checkup on top cancer for people so that everybody go know where it tanda put and know wetin to do in case of anything shele to avoid adige amama onishagwara obosi I thank all of una wey dey listen to us until gori tomorrow by the special grace of almighty god when we go carry tori repete come again on top una way we got Taye and Kenny they don't enter inside the studio here even though madam Esther did there they make noise when you know say news they go on I want invite them make they come greet on before I waka come out on top radio
2: you know say na English they do abi na pidgin
1: na everything that they do because una dey there they talk when una know say we dey do na true now na true now we dey do pro adupe
2: true
1: abẹ́ ẹ̀ di pé ti ẹ̀ bá ọ̀lẹ́ ṣe ẹ̀ bá mi ẹ̀ kí àwọn fámílì ògògó ní wàá ṣe wà hàn. Bọ́ọ̀lù tán ó yá kí àwọn tó fẹ́ kí.
2: Kí ni bọ̀dún sọ?
1: Kí ilẹ̀ Muke tó débí? Kébùkì ń dàn án láti rà pọ̀ àpò àchìá.
3: Kébùkì èyí tó ń sọ yẹn kò wọlé o.
1: Bùkì hangọ̀n àpò àchìá. Go and ask him what I said. Kí lẹ ní fáwọn èèyàn?
3: Ṣèbó gògò lẹ ní Aki.
2: Aki fámìlì Alhaji Taiwo Azran
3: ni Azran gbó. Ìyá rẹ̀ bí méjì lẹ́ẹ̀mẹrin kò wọ́n.
1: Yé bí méjì lẹ́ẹ̀mẹrin òun nìkan ló dúró.
3: Grandpa rẹ̀ náà ìbejì ni sọ Aki gbogbo ẹbí Ìlàró pàápàá jùlọ kábíyèsí olú tilẹ̀ Ìlàró tó jẹ́ pé ọba
2: Akẹ́hìnde
3: ọba ológun ilé ilé ìjìnlẹ̀ náà làwọn náà akọ aráfẹ́ràkù ọdún ajínà síra wọn lágbára ẹ̀
1: ẹ̀ ṣe kí lẹ mú wá fún àwọn èèyàn lẹ́nu kí tó
3: nìkan ẹ wo ẹ wo ń kọ.
1: Èmi náà rí
3: ẹ
1: fáwọn
3: Kuwait là ń lọ lónìí
2: Kuwait là ń lọ báyìí
3: ẹ má gbé kúrò lágẹrun náà ń pè bí 96.7 FM.
1: Ẹ wo kò sí ọ̀nà tí mo fẹ́ gbégbà mo ti ní wọn nìyẹn ẹ ṣáà máa wo mi
2: àrí ní ẹtí wọn
1: kò sí nǹkan tí mo fẹ́ ṣe
2: ẹ ọlọ́run.

ọmọ akọrin ètò travel with the twins ni ẹ mọ gbọ o pẹlú táyélolú àtọmọ kẹhìndé ọmọ ogun tóyè ìbàdàn nílé olúyọlé ọmọ fi tó o ṣeun ẹbọ ọmọ balógun ọdẹrin lọ nílẹ ìbàdàn oyin ladùn lórí ètò travel with the twins àkọkọ ọrú ẹ nílùú adúláwọ níbi tá a ti ń sọ̀rọ̀ travel and tourism where hospitality meet culture ni pẹ̀lú most famous swiss nínú african tourism ẹ jẹ́ ká wá rìnrìn àjò káàkiri ayé ká wá gbọ́ nípa ìrìn àjò àjọṣepọ̀ àṣà àti ìtàn wa ètò yìí ló jẹ́ mọ́ 5A's tó ń bẹ nínú travel essential látòrí accommodation tó fi accessibility attributes activities at attractions tó wà nínú tourism pátápátá ẹ mọ̀ bọ̀ wá darapọ̀ pẹ̀lú àwọn atọ́kùn yín ambassador taiwo àti kẹ́hìndé ọmọ ogun tóyè the most famous twins in african tourism nù a ní ẹ mọ̀ lọ síbi kankan ẹ mọ̀ yín kúrò níbẹ̀ rárá ẹ mọ̀ gbọ́ wọn travel with the twins èmi ọmọ yín olólùfẹ́.

0: gbogbo abiamo lo ma soro eri e.
1: Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunun ko opeyan. Bi Naija se nsajoyo odun ominira. Darapo mawo olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kan tan. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le tala imoye igba. Bo se ta to. Be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lo tarata si eyike Golden Chance Lotto Stand Kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift they grant for you ofin atilana wa o ayo yi o wa fe ni odun mejidinlogun soke o ya latasiko yi this September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira Make you enter zone category. Golden Chance Lotto Loni. Irina Oni Bawa. Lodun Ominira.
3: Mo ti bere. Fun o le se alai ma pani lerin lakoko apejopo itakuroso ri la molebi ni. O ti eda, o ti gbogbo won ni fesi ni mo nse. O na ni ami idanimo mi ti se Maggi Native Jollof Rice. Itowo ekan lasan, are kan ko si leyin e.
4: Maggi star ta se latara e wa soya, alubosa adu chili ati konofuru.
3: Onje ale ti dele, e ma bo jeje tabi ke ma wa rara.
4: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto. Yo si tu so akoko na da koko o ma ni gbagbe.
5: Maggi so good together.
6: Oya, njobe. Lati tubo mu ki erungba ireti otun isakoso Tinubu fese mule Her Excellency Senator Olurenmi Tinubu CON obirin akoko ni Nigeria yo se abewo si ipinle Oyo lati se ifilole Tinubu Touch Bearer Sekati ipinle Oyo ewe Her Excellency Aya Igbekeji Are Haji Anana Shetima Dr. Alile Idele APC National Women Leader tutun je agbateru TTB ni o ko wori pelu aya re ojo Monday August 31 2026 yi laago mesan aro gerege ni egbe oselu APC ipinle Oyo igun awon obirin o gbalejo Senator Olurenmi Tinubu ni papa Sere Liberty Stadium Okeado Ibadan Ambassador Dr. Florence Ajimobi TTB Matron Oyo State Colonel Gbenga Adegbola PhD TTB Patron Oyo State Dr. Felicia Adekemi Opatunde Oyo State APC Women Leader Engineer Dr. Sanusi Alatileyin TTB Ati Alaja Sofa Adeyemi Adetunji TTB Oyo State Coordinator Ni o tewo gba obirin akoko Nigeria si ipinle Oyo gbogbo ebi obirin APC Loki Ogun Ogbomoso Oyo Ibarapa ti Ibadan Eja fitilu ti fun ki olola julo Senator Olurenmi Tinubu kaabo si ipinle Oyo awo obirin iyo aye ni APC Progress.
7: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
8: Ẹyin tèmi báwo ni o ṣe wá.
9: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
10: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
11: Babatunde Ajayi lorúkọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́
7: ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ láò ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
12: 08071124000 08071124000
7: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
13: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu opo makamuso. Lagelu FM kakaki ilese agbon safefe tin farere idunun fun gbogbo loja to nta. Imule gugu ni so. Wonyan wonyan secret mi dungbe.
1: owó
14: fún gbogbo ẹni tó lóye tó dàmọ̀
1: síbẹ̀ yìí náà ń gbọ́
14: ṣé bẹ́ẹ̀ ríṣẹ́ rẹ̀ nígboro
1: àfàì báwọn dòwò pọ̀
14: láì ro gbùrùkáwò
15: owó nìkan ló lè ṣe o
14: mada hotel lagolo fm 96.7 gbagbo gbajù gbajà gbagi oko wọn ti gba ayẹra bàtà ńlẹ̀ yìí láwùjọ iléeṣẹ́ tó ń gbòòrùn sáfẹ́fẹ́ tó ń mọ̀jà sẹ̀kúlú ọjà tí ó tà gbéra ńlẹ̀ darapọ̀ kọjá wa gbogbo ara lagolo fm 96.7 ìkí wà láyé àlùbáríkà polówó ọjà ń bẹ̀ kẹrin ọpẹ kẹ
16: mọ̀mìnì mọ́mìnà tún la màmá kúrò ní ilẹ̀
17: Assalamu alaikum fún gbogbo Mùsùlùmí òdodo tí ń jẹ̀ rán láti lọ sí Hajj 2027 ní tẹ̀lé àti ìlànà ìjọba Saudi Arabia àti àjọ Mission Hajj Commission. Ọjọ́ tí ìforúkọsílẹ̀ Hajj 2027 tí ó wá sópin ni ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún 2026. Pẹ̀lú Mukadda Mbazuna Hajj Umrah Service, wọ́n tún ti ń ṣe ètò Umrah olóṣooṣù, Umrah December, Umrah Ramadan 2027. Nísan díẹ̀díẹ̀, iléeṣẹ́ Mukadda Mbazuna Hajj Umrah Service ti pé a mọ ibùgbé tó súnmọ́ Masjid al-Haram, Makka àti Madina, oúnjẹ ilẹ̀ wa. Yara ofe onigbadegba pe baba ile ise mukaddam basuna haja umrah service rin ajo itosona ati ise to dara lase lati ibere titi de ipari ise rin ajo yin eyara wa foruko sile si shop number 1 oloya shopping complex oja bode nilu ibadan e pe wa loni tori 08034075325 ati 08123331119 mukaddam basuna haja umrah service fun igbekele itoju ati rin ajo dide ile mi
18: Baba, akọrin lataaro ni. O ti sun mi igbogan la nlo bole mu mi lo.
19: Arakunrin, fọkan balẹ. Ọnu ati laare ni mo fe fi han e. O ya wo, o re.
18: Takashi pẹlu edegbeta naira 500 naira lori splash 105.5 FM pẹlu code e *347*1004*#. Lori Lagelu 96.7 FM *347*1004*2#. Tabi loju opo website www.cashier.ng.
20: Bodajide, bodajide, ki lo sele, ki le nso loju orun yi, se nla la ni, abe nsi ranran.
18: Mo sese ji ni, o dabi eni wipe ala ni. Koda, ala to dara ni. Mo rira mi gege bi okan lara awon to gba owo lodo Cashier. Mo wa la ojo pipe re wa si imuse, pelu Cashier. Iwo na le je olubori ninu osu kejo yi. Ma se je ki anfani ikokoja re o. Je ki osu kejo yi je osu ikore lopo janturu fun o. Pelu Cashier. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tètè oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu Cashier. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa.

0: Yes, I do well along. Kasha ma dupe na ni. Eyan ale ye awon lesese na ni. Alejo wa tin ba soro nipa ilu Dubai. A je soro pe ka to lo taja ma ni a ma ti awon oro kan si won lenu. Ta ba soro ni pe Dubai, how easy? Ba oni lati le gba visa Dubai, so ronu. Ah, visa Kuwait.
1: Wait, so ati kuro ni.
0: Iba te ti kuro lati Dubai bayi, e ti wa Kuwait bayi. So ati se gba visa Kuwait. Bo lo se ronu. That's really Nigeria.
2: Okay. Visa.
0: Okay. To be lo shishe lo.
2: Under 7 days, 10 days.
0: Okay. Agba visa. Okay. Okay. So bi re yin bayi to e je ile ise yin ati kini e ti ba won yan se visa lori
1: e. E je ka wa ti bi wo, e je ka wa wo social life
2: Dubai
1: ati Kuwait. Ki ya to lo anbe. E gan ni ha.
0: Are you in Kuwait?
2: Are you in Dubai? Do Kuwait? Because only bar, don't you want it? Only free amenities, stay only tea, enjoy and like. Hotel, only go be in hotel. Only rent anything, but need Dubai, need Kuwait. Kusin koton jebe.
0: Oba do don wo.
2: Only don wo kusanti. Only zabo parent hotel, tam parent. Just walk.
0: Oko shishe.
2: Oko lo si beach.
0: Okay, taban soro nipa awon ise wo lo wa wa ni orile Kuwait bi awon skill job lo wa tawon yan le se abi tawon yan le fi sise bi awon bi mechanic okay
2: mechanic then mansion
0: awon o
2: ti awon bi bricklayer
0: okay
2: then awon awon to man se scaffolding
0: okay
2: awon so wa then burger maker
0: okay
2: coffee maker
0: okay
2: so we share you know
0: ebo gbugbo awon ise te kale yi bricklayer mechanic eyin o se awon ise yi e de nrowo
2: to wi pe
0: ile ise yin lohun
1: so e je ka wa wo na n to ba je pe non skilled people to je pe kon je pe won ko se mechanic se anfani na wa fa won na
2: anfani wa fun won ma se cleaning job
1: okay
2: ma se assistant chef
1: okay
2: o ma se general helper
1: okay
2: so those are the jobs to available for
1: e je ka wo economy now how is it like the economy Kuwait si Nigeria kini value Kuwait dinner si Nigeria naira
0: owo ngara po
2: o
0: won po
2: o ye se die
0: won naira si elu bi
1: Nigeria naira ju ti Kuwait lo bi
2: Nigeria
1: naira ju Kuwait
2: no dinner okay. One dinner o ju ti Nigeria
1: bi elu na ma je run
2: so
0: o ni na mole
2: 4,535
0: Lo juta America, lo juta UK, lo juta pounds.
2: The highest currency in the world.
0: Yeah, it's one of it's the highest.
2: Highest currency in the world.
0: So ibi aye ni lo Kuwait ni pa wo yen o se die abi.
2: O se die o.
0: A sa dupe lo Olorun abi. Mr. Kilani. A dupe ti wa.
1: Yes.
0: Okay. So ta ba nsoro nipa ke ja ya lo bi ounje. Aunje wo la won Kuwait ni den mo tun ma ba bere eja soro to nje na onje awon onje ni
2: onje to nje nbe na oju kubus the rice
0: okay
2: the chicken
0: okay
2: onje to nje nbe na kubus and rice kubus and rice no onje won be that was it
0: okay se lu Kuwait won gba eyan laye lati ni PR
2: what do you mean by PR
0: permanent residency
2: no ko si permanent resident but just to ba as most of them to wa nbe awon to gbe ise wa ni
0: okay
2: so ma fa employment visa 3 years then wa de lo le
0: wa ma renew
2: e wa pada ma de ma renew e fun
0: contract
1: to ba nbo le
0: so
1: kon se pe to ba nbo le yen kini anfani to wa nbe se le ise na lo ma gbe won to ba fe wale fun vacation
2: e o depend on complete in banba sese
0: okay
2: o depend elomi awon kan de wa ma ra ticket fun awon awon kan de wa 50-50
0: okay
2: so mo se ri
0: okay yes eh te tin da papo mo ni ganu ti Facebook ti lagilu here mo tin ki o Bolaji Jams won ki wa non ni Okoye Emeka won ni good evening sir from Apata thank you so much Adebayo Timileyin ti money awon non ki wa non ni awon yan ki wa ni ganu ti Facebook ti lagilu Mr. K Rasaki Lani, Timitope, Razak, Rashid, Lalitua. No, nothing about so Nipa really the Kuwait to the Pay Ibella wanting Shisha. Ibe no gbe won kan ma nwa orile Nigeria ni won tin ba won yan na tun se irin ajo
1: lo se je ka wa ti bi wo ka wo igbaye gbadun ni Kuwait by it ni ko fi be si much social life in there is a kind of religious country
2: then
1: ko si pe o la won social life ti o si nbe
0: ba won social life ti yin nbe
2: where as for me mi ti ba won gbe dada mi ti mo bo se nu ti ba ti ibi se nu
0: lati bise sinu ile inu ile si bise be se man gba route yen
2: be because ko se ntimi fe lo ba se ni ko sa ke to wa mo Nigeria ma stress o ma take time ati pe bi ta mo Nigeria wa o da bi lati wu ba do si mai si o bi ko
1: okay
2: da wa
0: okay
2: so emo emi to ti ma ti mi lati aro ti mi ti de se ma se lo so ko si ori ofe yin
0: awon ilu mi na wa ni orile Kuwait to je awon national mi to je pe awon owo le ti ni ifarakira pelu lagun awon orile de to wa ni be na bi awon
2: Egypt awon Nigeria Sri Lanka Nepal awon Uganda and Kenya
0: Saudi Arabia na to do sumo ra awon na
2: awon to se
0: e sa won to wa nwa nbe sa won to si
2: awon ta nbe olohun ni
0: o da na nbe olohun 1 naira to 4000 plus
1: so eje ka wa wo bawo ni eto abo ni ilu yen
2: security o
0: be tight gan
2: tight o le misbehave o fe wo to ba misbehave na ma yen sha camera ba ni wa ni everywhere so o le misbehave o de ni photo ni mo
1: o le ya photo bo se we
2: o le ya photo be o le ya photo
0: anywhere
2: shots wa there are rules o ma so pe ko ma ya photo be you
1: okay
2: so we dey go kon ya ye so continue so pa ni
1: okay
0: yes eh ale o na le tin gbo oro Kuwait na la nso ni Asia na ni alejo wa tin ba pekelu ati soro iri won ni orile de Kuwait ba so currency won pe lara won currency to je number 1 ni gbogbo agbalaye Kuwait wa nbe o me ma ja tan 1 to 10 won to o ma na wa nbe abi o ma na owo e na gbera
2: o
0: na gbera se mo eyin o ti de o ma ori
2: mo sise me ni o ma
0: okay Kuwait to yin 4000 plus
1: eje ka wa wo bi bawo ni won se sanwo si fun awon eyan to nsise ni Kuwait eje ka kan wo on an average non-skill person to kan je pe boyo nse ni supermarket to kila awon iru awon ise won nse ni supermarket abi cleaning iru awon john to oja ni abi bawo
2: awon to nsise ni security wa
1: okay
2: security ni wa under 120
1: okay 120
2: maximum
0: won be
2: salary maximum
1: okay
2: to ba se overtime
1: okay
2: ni
1: okay
2: you understand ni awon to nse cleaning the 100k okay. Salary to mo
1: okay
2: 100k e ma ti ma yo wonje
1: okay so be average won ni o ma fin jo ni be
2: o le manage 20k
1: okay then for a month ato
2: then
1: ato
2: then manage then ninu e na wa ara e wa ara data ko si free data
1: ko si free data ni ko si free data
2: o le bi
1: ko kin si free wifi akiri
2: ko si free wifi
1: because
2: the
1: security wa won
2: le ko si
1: wifi
2: ọkàn e balẹ̀
1: pe ko si giri kan
2: so far to ba ti ni civil engine lowo
1: yen
2: we igbelu o free you can go anywhere
0: so lori dede Kuwait by kini eyin papa julo kile e gbadun ju te we pe pe mo ti an sise nbi o si fokan mi balẹ de lori dede Kuwait te kan we pe e like nkan te bara yin be si
2: well o bi set memory mi
0: bo lo se reset memory
2: opo to ba je pe Naija ni wa it is misbehave
1: so discipline one lose any discipline
0: o kan le share anyhow
2: le share anyhow
0: ade boss won ni o si internet
1: ko si no
0: ko si free
1: internet
0: wa ra data da ko se pe mo wa ni bi
2: kan to per month àwọn network kan wà ní pé ní 30,000 naira nigerian money.
1: So
0: o reset brain yin.
1: Kò sí pé à ń ṣe high sóbìnrin
2: náà. Níbo ló ti fẹ́ rí?
1: So kò sí gbogbo yẹn bẹ́ẹ̀. No drinking, no.
2: O bá ti mọ tí. Bó ló ti fẹ́ rí tó bá tiẹ̀ wá mú. Tó bá gbẹ mú òun bọ̀ nínú ẹ̀ no story. And níbẹ̀ yẹn there's nothing like I'm sorry. There's nothing like.
0: Because you ought to know.
2: Fear God.
0: O yẹ kó mọ.
1: Kò sí kò mo fọlọ́ ọ̀bẹ yìí.
0: Ẹjọ́ ẹ dákun bàbá ọkọ mi.
2: Kò sí ìkọ́ tó ń jẹ bẹ́ẹ̀. O ti yẹ kó sẹ́ǹsì àti sọ fún yín pé lọ́ mi bí yìí. O gbọ́dọ̀ face.
1: Ẹ jẹ́ ká tẹ̀ wo ìwọṣọ. How does it look like? How is their dressing like? Ṣé àwọn ìwọ̀kúwọ̀ páwọn èèyàn ságì wà lọ́hùn-ún gbogbo nǹkan báyẹn ṣó náà wà bẹ́ẹ̀.
2: Kò sí ìwọ̀kúwọ̀ bẹ́ẹ̀. Kò sí ìwọ̀kúwọ̀. Oníkàlùkù àti lọ síbi iṣẹ́ tó bá máa dé láti rẹ̀. So kò dàbí ìgbà tá a wà ní ìlú kejì mẹ́rin kan ojú ẹni tẹ́ yín kan. So even the one tó bá fẹ́ lọ sí beach gan oṣù máa cover ara ẹ̀ lọ́nà. So ẹ lè pẹ́ ìlú yẹn àwọn obìnrin wọn máa ń cover àwọn
1: ọmọ àwọn
2: ìjáàbù ni wọn so ò lè rí anything. So that just.
0: Yes, Mr. Kilani, ẹnìkan béèrè question wọn. Wọ́n ní so no African food in Kuwait. Oúnjẹ wa ẹ bá dáhùn lóhùn.
2: Ó wà.
0: Wọ́n ní African food wà
2: o. Jìnà mi ti ṣàlàyé fún yín lẹ́ẹ̀kan pé ó dàbí tẹ bá kù nìbàdàn tẹ ẹ lọ sí tẹ kókó díẹ tẹ dé ṣàgàm. Ibẹ̀ ló wà.
0: Okay.
2: So yóò àbá kì í sábà ní orí ọ̀fẹ́ yẹn.
0: Ẹnìkan tún sọ bí Sunny Emmanuel Bamidele ó ní you are doing well. Ó ní my experience at La Maridans Hotel wọ́n ní Kuwait super. Wọ́n sọ̀rọ̀ pé àwọn wà lóòótẹ́ kan pé òtẹ́ yẹn dẹ̀ ta lẹ́nu dáadáa. Nǹkan tó ń sọ bí bákan náà mo tún rí ẹnìkan ní okay na only Arab food you go dey chop. Ẹ̀yin máa ń bá wí. Sẹ́yìn tí ẹ máa ń jẹ́ Arab food ṣá.
2: Máa ń jẹ́ díẹ̀ lẹ́kọ̀ọ́kan.
0: Lẹ́kọ̀ọ́kan. Yes, bákan náà Gabriel Bamidele ó ní Ọlátúnjí Ọlájídé and Dunmi Ọlátúnjí from USA. Ta ló ń kọ́ lé? Òun náà ni bọ̀ orúkọ mí ni ó ní Gabriel Bamidele ìfikọ́ àwọn méjì láti orílẹ̀ USA. Okay, wọ́n ní really nice to see the Oguntoye twins and Mr. Tọ́pẹ́ Kilani. Thank you so much my brother láti orílẹ̀ America. Okay, bákan náà Ọlátúndé Nelson Ajayi Túndé ní Ajayi wọ́n ní hello Kilani olóòtú ẹkúètò thank you so much ẹ ṣe bákan náà Sikiru Muli wọn ní ẹkúètò sá àwọn kíni lórí ìgànnù ti
2: fi gbàgbé
1: so ẹ jẹ́ ká wá wò báyìí àwọn èèyàn tó fẹ́ lọ ṣiṣẹ́ nílùú Kuwait tó bá jẹ́ pé ẹni tó kúdùn social life kó má wulẹ̀ dábàá ti lọ ó máa wà boring right.
2: Tó bá fẹ́ lọ sí Kuwait mà ní kọ́ ọkọ mú respect lọ́wọ́.
1: Ok respect mi báwo.
2: Ó máa respect Arab. Arrest wa gbé ẹgù ẹ wa tẹnu ẹ otherwise wa padà sílé. Ẹni tó bá bínú pé òun máa ń mọtì òun máa ń sọ̀rọ̀ ẹni àníbẹ̀ kò sí níbẹ̀.
0: You caution yourself.
2: You caution yourself.
0: You behave yourself very well.
2: Gentle ni tó bá fẹ́ gbé bẹ̀ tó bá fẹ́ make your way.
1: Are they kind of human being are they aggressive ṣé wọ́n máa ń kanra mọ́yàn àbí wọ́n máa ń pariwo mọ́yàn àbí irú fẹ́ wọ.
2: Wọ́n kì í pariwo mọ́yàn ọ̀jẹ̀ kì í gbọ́ títí nǹkan tẹ̀yìn fẹ́ sọ. Once you disobey their law they will just call your company. This guy problem too much problem no need this guy.
0: But this by mo mọ pe ọwọ yin o ti kun gan mo mọ pe lati le ba oyan se kini ti o je pe number yan se processing abi. Okay ṣe ìlú Kuwait kan lè ń bá òyìnbó ṣe.
2: Mi ní Kuwait wà ní ìlà òun máa wà ní.
0: Okay UK ń kọ́ US ń kọ́.
2: For now mi ò ní.
0: Okay ibi tí Ọlọ́run dá orí ti yín sí ni owó náà pọ̀ àbí Mr. Kilani owó ń pọ̀ 4,000 kíni.
2: 4,535.
0: Bọ́sùn ó yá ṣí owó yẹn. Bọ́sùn kan mi orí ẹ̀dọ̀. Yes, adúpẹ́ pé ọkùnrin àlejò wa ti ń bá a sọ̀rọ̀ látẹ̀kan Mr. Kilani Temitope náà ni àlejò wa tó jẹ́ olùdarí àti ọ̀gá pátápátá fún Rasling Travels and Tourism Limited tó wà lórílẹ̀ èdè Nàìjíríà. Wọ́n wà káàkiri wọ́n wà nílùú Kuwait náà wọ́n wà ní ọmọ ọ̀nà. Yes, oya taro.
1: Ẹ jẹ́ kí n wá ti bí wo kí ni àwọn nǹkan tẹ rí pé kí làwọn ojú yín ti ṣí sí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀ Nàìjíríà tó ń gbé níbẹ̀ tẹ wí pé táwọn ìjọba wa lè bá lè ṣe bá ìlú wa ti náà àti gòkè jù báyìí lọ. ẹ̀rọ̀kọ́ ní kanlẹ̀.
0: Fún wa lórí Nàìjíríà.
2: Kọ́lọ̀hún kó ṣàmì.
0: Àánú la ní ìdàrú.
2: Ẹ̀bá àwọn ìjọba náà ń travel. Ọ̀nà kan tó pọ̀. Kọ́kọ́ gbìyànjú.
1: So bí ìlú Kuwait ẹ lọ yẹn, bí Porto mélòó lẹ rí láwọn ọ̀nà wọn yẹn ná?
2: Porto náà wà díẹ̀ díẹ̀ ní àwọn bíi rural area.
1: Rural area, ok.
2: Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn, ó make sense. Ó make sense díẹ̀ fún àwọn tó lè gbé bẹ́ẹ̀.
1: Tìbá náà ní àwọn mọ́tò tó kún bọ̀ náà.
2: Bẹ́ẹ̀ wọ́n ní bẹ̀rẹ̀ tí ó ẹ̀ lè ní títì bẹ́ẹ̀ yẹn.
1: Ok, ẹ jẹ́ kí n wòóná, àwọn ṣẹ́ bíi ẹmọ̀ àwọn ọmọ Nàìjíríà wà tó ń ṣe bíi Uber everything, ṣé nǹkan báyìí náà wà lọ?
2: Sáwọn
1: Nàìjíríà tó ń ṣe Uber bẹ́ẹ̀. No, mo sọ pé bíi Dubai àwọn èèyàn ṣe Uber bí àwọn ló ṣe àwọn ṣẹ́ báyẹn náà wà ní.
2: Iṣẹ́ tó wà bẹ́ẹ̀ ni delivery. Ok, àwọn Nàìjíríà dáadáa. Delivery both bike and car.
0: Náà zo sọ. So ìrírí yín lórílẹ̀ Kuwait, mo mọ̀ pé a máa ń rí yín, ẹ máa ń wá ẹyin ògbágbélé, ẹ máa ń wá ilé. Ẹjọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè wá ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ ṣe fi àlejò wálẹ̀ ẹ bá mi pa fún yẹn. Yes, torí pé àti ẹni kò tiẹ̀ ní sáyè gan láti ní ká fi nọ́mbà síta. Ṣùgbọ́n àlejò wa máa ṣàlàyé àwọn nǹkan tí wọ́n ti ń bá yín sọ pé fíza Kuwait ó rọrùn láti gbà fẹ́ni tó bá fẹ́ lọ ṣiṣẹ́ ń bẹ̀. Ṣàwọn èèyàn náà skul mẹ́rin náà.
2: Bi scholarship wọn fi ń wọlé, ó dẹ̀ máa ní ṣe pẹ̀lú Muslim stuff.
0: Ok, àwọn mùsùlùmí torí pé ó jẹ́ ìlú. But Christian náà wà ní Kuwait, aláwọn churches bẹ́ẹ̀.
2: Redeem wa mi àtàwọn kọ̀ọ̀kan.
0: Ok, ṣẹ́yìn náà ẹ máa ń lọ church.
2: I don't go to church.
0: Ẹ kì í lọ church. Iṣẹ́ iṣẹ́ ni.
2: Iṣẹ́ ni.
0: Iṣẹ́ le sign. Yes, yes, ok. Yeah, so bí pé but churches wa táwọn yàn lè
2: lọ. You have redeem there.
0: Ok, àtàwọn churches yòókù.
1: But ìgbà tí ẹ bá ṣiṣẹ́ tẹ bá ní free period, kí làwọn nǹkan tẹ lè tẹ máa ṣe
2: bẹ́ẹ̀. I communicate with people.
0: Ok.
2: Client.
1: Ok. So talk to your family, friends and relatives.
2: Wetin mention if you bá ti ní free time, I'll talk to friends.
0: Mo wò dáadáa orílẹ̀-èdè Kuwait yẹn, ó yẹ kí èèyàn débẹ̀ ọ̀, ó yẹ kí èèyàn débọ̀ sún àbí? Ó yẹ ká débọ̀ sún gan ni orí agbọ́dọ̀ lọ, ó yẹ ká débẹ̀ láti ẹ̀jọ̀ láàmú tíkìtò náà lọ. Àwọn náà ń gbọ́ mi báyìí, àjọ lọ orílẹ̀-èdè Kuwait ni. Yes, Mr. Kilani, adúpẹ́ torí pé àpè yín wá sórí ètò fún ti òní. Adúpẹ́ pé tẹ bá tún wá orílẹ̀-èdè Nàìjíríà nígbà mi, a láyọ̀ láti gbà yín ní àlejò. Ẹ ṣeun, mo mọ̀ pé abẹ fẹ́ kí àwọn ọ̀rẹ́ yín.
2: Gbogbo àwọn ṣe àwọn sì
0: ni. Abẹ kí àwọn ọ̀rẹ́ kọ́ mọ̀ ìpín, wọ́n ti mọ̀ ìpín ti dé náà.
2: Mi kí gbogbo àwọn tó ń wò wá. Jákè.
0: Wọ́n ti pe nọ́mbà yín gan. Wọ́n ti pe nọ́mbà yín. Wọ́n ti mọ̀ ìpín ti dé lórí Nàìjíríà.
2: Special àwọn ọmọ Sengi gbà àtàwọn tó ń wò wá àtàwọn tó nífẹ̀ẹ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́. Gbogbo yín ni mo kí o. Ẹ ṣe àdúpẹ́. Ẹ tún gbìyànjú láti máa bá wo station yìí dáadáa. Thank you very much. We really do appreciate you. God bless you.
1: Ok, ohun tawọ́ tasẹ̀ fáwọn èèyàn le pé àwọn míì wà tó yẹ pé wọ́n fẹ́ gbìyànjú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè Kuwait. Ṣé kò sí ìfẹniṣẹ́rú níbẹ̀?
2: Kò sí.
0: Like human trafficking, human trafficking,
1: and tó bá fẹ́ ṣiṣẹ́ iṣẹ́ ni.
2: Bẹ́ẹ̀ni, gọ́ọ̀mẹ̀ntì báńdì.
1: Ok.
2: Gọ́ọ̀mẹ̀ntì báńdì yìí.
1: Ní ọ̀dọ̀ wọn
2: náà. Bíi housemaid.
1: Kò sí nǹkan tó dúbẹ̀.
2: Kò sí.
1: Torí àárí oríṣiríṣi náà ni àárí lórí social media táwọn èèyàn wí pé ṣàgálà àbí kílẹ̀ ń
2: fún.
1: Ṣàgálà àbí kílẹ̀ ń fún. Ṣàgálà. So kò sí yẹn ń bẹ̀.
0: Yes, ibi tí Tony náà pin kò sí patu. Kò sí patu náà fún
1: ilé. Torí ètò ìwọ̀nú ètò.
0: Mi ò wá mọ̀ kìlá ní ṣe. Iye nọmba
1: yìí ni mo mọ̀. Ṣé máa nífẹ̀ẹ́ àti fi nọmba síta báyìí? Àwọn yóò disturb yín gan o.
2: Sí
0: ǹkan da rẹ ṣe. Ẹ ti pe nọmba gan-an.
1: Wọ́n
0: ti
1: wọ ní báyìí. Ẹ fú orí ọ̀fẹ́ náà ọ̀ya. Ẹ pe nọmba táwọn ẹni fi báyìí sọ̀rọ̀.
2: Nọmba mi ni +96598759715.
0: Kò ń ṣe nọmba bí ni ẹ?
2: WhatsApp mi
0: ni. Ok, WhatsApp mi ni. Ok, plus
2: ẹtù pé. Again, +96598. +96598
1: Kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ generally finally ká tún jẹ́ kẹ lọ lórí ètò yìí?
2: ni fun awon odo ni pe kon gbinoju kon ko ise eni to ba ni ise lowo to ba ni ori ofe lati travel ise yen la ma fi je oni bi to ba wa ko ba je baba lo le ko ko ba je motorcycle ko ba je painter ko ba je mechanic o gba won ise yen owo ni ni o owo ni ni o eyo gbudo ti ju ise in fact awon to nse what's it called caregiver
1: okay
2: they earn more than 1 million
0: mm. 1 million Nigeria money
2: I'm telling you 1.2 bẹ́ẹ̀ ni so kini e no it's just like pe
0: on toju eyan
2: toju baby so kan jo kan teramo ise kan face ise won olorun aje won ma ni
0: olorun olorun won na le ti gbo lati enu alejo wa ore wa pataki mr ayego e ti joya e joye loki ti bi de owo ewo lo tuku bayi ta mo e ton change kidi oh yeah yeah thank you so much I really appreciate e je ka ma fi le ki awon yan ti o se inawo papa julo ni ojo saturday yi temilayo ati ebenezer now mr and mrs ebenezer ogunleye won se igbeyawo aki husband and wife dagbara olorun iyawo koni ma ni la se lady man back now I'm feeling ki iya yawo ati baba yawo prince and mrs shidrade amba omo by phenom we celebrate you lati NTDA ati National Museum ni ilu Abuja we celebrate you sir Prince and Mrs. Shidrade
1: aki ore wa egbon wa eyan wa pataki mogaji oloye Afolabi Yusuf JP CEO Jetroya Media imule wa ni oni nbe yen oni palace be aki happy birthday to you wish you many happy mo kabiyesi oni risha ni aki igba odun odun kan
0: aderonke omo wu mi aya Kolade iyawo jasket ororo lati ti museum nile Ibadan bi ya won se ojo bi lana Sunday jasket be ti fi feran ti wa ranse o we celebrate you ma igbadun odun kan ni ma
1: aki kabiyesi wa is imperial majesty oba Gandhi Afolabi Olaoye Sean Ofogbomoso
0: kabiyesi o
1: baba pe 65 igba odun kan ni a ri pe o lagbare leduwa happy birthday to you sir
0: ami ashe double celebration lele prof Professor Babs Onabanjo AD King Foundation lati orilede US ni Atlanta n beun bakan na omo won na won jo sojo bi lojo kan na ni Dr Babafemi Onabanjo may the grace blessings and glory of God abide with you always we celebrate you igbadun odun kan yan dashe ledumare
1: happy birthday to you we wish you long life and prosperity igbadun odun kan ni asiyisa modun lagbere ledo bosun o ban wa orin olojo bi ka fi ki won ka fi kasetule

0: àbí àwọn tán ni wọn kó fún yín àbáwọn olóṣèlú kan ni àwọn àjọ yìí wá ní àwọn ò ní ìbáṣepọ̀ pẹ̀lú olóṣèlú kankan àmọ́ ẹ mọ̀já máa sọ ń kọ̀rọ̀ ẹ jáfẹ́ kan wá sórí rédíò ni wọ́n fi wá sórí rédíò láti wá ta gbangba tán gbé dání ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n máa ń ṣe fáwọn èèyàn wọ́n wá máa ń sọ̀rọ̀ ọ̀fẹ́ kan gbogbo ìgbà tí bá ti wà lórí afẹ́fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n máa ṣe ó níye tí wọ́n máa ń gbà ṣùgbọ́n wọ́n nígbà bá ti wà lórí afẹ́fẹ́ èèyàn ogún àkọ́kọ́ tó bá kọ́kọ́ text yes sorry number tí mo fẹ́ pè yí ẹ má jẹ́ ntàn yín wọ́n bá dẹni tí wọ́n ṣe fún lọ́fẹ̀ẹ́ bọ́ bá ti ń gbọ́ mi lásìkò yìí sáma text yes sí number yìí bọ́ bá wà lára àwọn 20 àkọ́kọ́ mo kí ọ kú oríire má text yes lórí number yìí
1: 0806-097-2051 0806-097-2051
0: Ìrírí wọn tán ti rí bàbá wọn sálárí ẹ̀nà ìyá wọn sálárí ẹ̀nà wọn wá rí pé gbogbo lóòní tí wọ́n ń gbà gbogbo ọ̀kára wọn làwọn fi tètè wá wò ó wípé ẹjẹ́ mi ó tètè ta kọ́sọ́ kí n tètè sẹ́kun ìṣẹ́ kí ìṣẹ́ má bàa sẹ́kun ìṣẹ́ míì mi ìdájọ́ pawọ́pọ̀ báṣẹ́ wí ni o bọ́ ọ bá jẹ́ stúdẹ̀ǹtì àǹfààní ńlá ni fún ọ bọ́ ọ bá jẹ́ òṣìṣẹ́ ìjọba máa bọ̀ wá bọ́ ọ bá jẹ́ oníṣòwò tó jóníṣòwò máa bọ̀ oníṣòṣù máa bọ̀ máa text yes lórí nọ́mbà yìí
1: 0806-097-2051
0: yes ni kò text síbẹ̀ yes
1: 0806-097-2051
0: Ma procrastinate yo. Tori procrastination te ri yen ni character assassination fun motivation. Ma dagba sipo se lo la tete dide fuya bayi. Ko ma lo soro ajo Secure Future Group International. Tabi ko ma text yes sorry
1: 0806-097-2051

alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí Muhammed Idris ni ló ti ṣe kìlọ̀kìlọ̀ tako ìpè tí àwọn èèyàn kan pè láti dá owó ìrànwọ́ orí epo padà nílẹ̀ yìí. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ìlànà mímọ san owó orí epo nílẹ̀ yìí eléyìí tá a ti gbéjù sẹ́yìn níjọ̀hún òun náà ni ó ti mú ìyípadà ńláńlá débá ètò ọrọ̀ ajé wa nílẹ̀ yìí àti wípé mímọ dá owó ìrànwọ́ orí epo padà òun náà ni yóò mú àdínkù débá ìgbàgbọ́ àwọn olùdókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà kù bẹ́ẹ̀ yóò sì wọgilé ọ̀pọ̀lọpọ̀ èrèǹjẹ eléyìí tá a ti jẹ lágbọn ètò ọrọ̀ ajé lábẹ́ ìdarí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó fi ọ̀rọ̀ ọ̀hún léde látẹnu ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Rabiu Ibrahim nílùú Abuja níbi tí alákòóso ọ̀hún ti yànnàná àwọn ọ̀pọ̀lọpọ̀ èrèǹjẹ eléyìí ti ń bẹ nínú mímọ yọ owó ìrànwọ́ orí epo kúrò tó sì tún ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà eléyìí tó ṣeé ṣe kó padà wá bí wọ́n bá da owó ìrànwọ́ orí epo.

adari elesin islam ni sheik sani yaya jingil na lo ti shalaye oro lori oro to fi lede ni kopẹkopẹ lori nto jemo tiketi muslimi ati muslimi to shalaye oro wipe oro to hun so hun o na ni ohun nilo lati so ki igbelaruge le baba isakoso rere to nti dagba soke nile yi jingil lo fi oro yi lede nibi a parijopo apero eleyi ti awon adari adari ti o je muslimi lagbon ariwa ile yi se ni ipinle jigawa nibi to ti salaye oro lori oro ti awon eyan so nipa oro to fi lede ni kopẹkopẹ nigba to lo si ipinle kano o tesi waju ninu oro re wipe ohun pe fun atileyin fun tiketi muslimi ati muslimi eleyi to ti mu opolopo iya penu wa paapa julo latodo awon alatako èyí tó sì ní ìdí ẹ̀rẹ́ tó ń fi tó ń ṣàlàyé sọ wájú lórí ọ̀rọ̀ náà. Ìgbójú agan síra ẹni ọ̀tún náà ló ti ń ṣe bẹ́ẹ̀ rúgbó bọ̀ láàrin ìjọba ìpínlẹ̀ Èkó àti àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì lábẹ́ owó oṣù mọ̀dámọ̀dá yun lẹ́yìn tí wọ́n ti fi gbèdéke ọjọ́ kọkànléníọgbọ̀n oṣù kẹjọ sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ náà láti san àjẹ́lẹ̀ owó oṣù wọn tó ń ti owó gbà fi kún owó rẹ̀. Àwọn òṣìṣẹ́fẹ̀yìntì ọ̀hún lábẹ́ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́fẹ̀yìntì tí wọ́n wà nínú owó oṣù mọ̀dámọ̀dá ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé bí ìjọba ìpínlẹ̀ náà tí wọ́n bá kùnà láti ṣe bí àwọn ti fẹ́ ńṣe làwọn ó gùn lé ìwọ́de alágbára eléyìí tí wọn fẹ́ rírò ẹ̀ rí. Alága ẹgbẹ́ náà àgbọ̀n ti ìpínlẹ̀ Èkó Michael Omisode ń ló fi ọ̀rọ̀ yìí lédè wípé àwọn fẹnu kò sórí ọ̀rọ̀ náà lẹ́yìn tí àwọn ṣe ìpàdé alágbára pẹ̀lú ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ọ́fíìsì tó rí sí ọ̀rọ̀ òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ náà Sọ́kànmí Oyègbọlá. Omisode ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹgbẹ́ náà ń làwọn ti fi ìlànà tẹ̀lé nínú èròǹgbà tiwọn lédè fún ìjọba ìpínlẹ̀ Èkó láti oṣù kínní ọdún 2026. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ́fíìsì tó rí sí owó oṣù mọ̀dámọ̀dá ní ìpínlẹ̀ Èkó náà sì gba ìwé ọ̀hún wọlé tí wọ́n sì jẹ́lóǹtẹ̀ àmọ́ sá látìgbà náà àwọn ò rí omi.

akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó eléyìí tí ọyàn ìtọ́jú àìsàn jẹjẹrẹ ní ààyò ìyẹn dókítà tèmítọ́pẹ́ ọ̀làtúnjì ló ti gba omilẹ́ngbẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà nímọ̀ràn láti tètè mọ figbe ta bí wọ́n bá ti ń kẹ́fin àwọn àyípadà kan nínú àgọ́ ara wọn láti mú àdínkù débà ikú òjijì láti pàṣẹ jẹjẹrẹ ọ̀làtúnjì ẹni tí í ṣe ọ̀kan lára àwọn ọ̀jìnì dókítà onímọ̀ ṣègùn òyìnbó ti ń tọ́jú jẹjẹrẹ ní ilé ìkọ́sẹ́ ṣègùn òyìnbó ti fásitì ìpínlẹ̀ èkó náà ló fi ọ̀rọ̀ yìí lédè nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún nílùú ọ̀tá ti ń bẹ̀ ní ìpínlẹ̀ ogun ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n máa lọ rí ṣe àyẹ̀wò ọlọ́dọọdún kí wọ́n má bàa pàdé ikú òjijì láti pàṣẹ jẹjẹrẹ tàbí àwọn àrùn míì dókítà ọ̀hún ló tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti ń tọ́ka sí ìṣẹ́ àti òsì gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára àwọn tí ń pa gidi náà ìmọ̀ lọ ṣàyẹ̀wò fún àwọn èèyàn àti wọn àgbà ìtọ́jú tó pé ẹ̀wẹ̀ ọ̀làtúnjì ló ti wá rọ àwọn ìjọba ní gbogbo ẹ̀ka ǹka láti ṣe bẹ́ẹ̀ máa ṣe ìlanilọ́yẹ̀ àtìgbàdégbà fún àwọn èèyàn kí wọ́n lè bàa mọ̀ àwọn ewu eléyìí ti ń bẹ níbi jẹjẹrẹ kí wọ́n sì lè bàa mọ kẹfìn rẹ̀ lójú ọjọ́ àti ìtọ́jú eléyìí ti ń bẹ ní àrọ́wọ́tò wọn. bẹ́ẹ̀ yín bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìròyìn àgbáyé náà lẹ́ńtẹ́tígbọ̀ láti kàn ní lágilu 96.7 FM.

ní báyìí ìròyìn ilẹ̀ òkèrè iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ amẹ́ríkà ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ti ṣe ìkọlù alágbára sí afurasí ọkọ̀ ojú omi eléyìí tí ń gbé oògùn olóró lójú omi pacific eléyìí tó sì gbẹ̀mí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ amẹ́ríkà àgbọ̀n ti gúúsù ìyẹn south command ló fi àtẹ̀jáde ọ̀hún léde lórí ìtàkùn x wọn níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ọkọ̀ agbépo ọ̀hún iná làwọn kẹfìn wípé ó ń gbé oògùn olóró lójú omi east pacific nígbàtí wọ́n fi fọ́nrán àwòrán kan léde lójú ayélujára náà níbẹ̀ ni wọ́n ti fi fọ́nrán móhùnmáwòrán kan eléyìí tó fi ọkọ̀ ojú omi ti ń kọjá lórí omi náà tó fi hàn kó tó wá di pé èéfín sọ nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi léde ni wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹni tí í ṣe adarí ọmọlógún lágbọ̀n ti southcom ìyẹn general francis l donovan òun náà ló léwájú àwọn ọmọlógún náà tí wọ́n ṣe ìkọlù alágbára ọ̀hún iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ amẹ́ríkà ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ní ìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án òun náà ni ààrẹ ilẹ̀ amẹ́ríkà donald trump ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba ilẹ̀ washington òun náà ni òní bùkẹ́díwọ́ tí wọ́n sì mọ̀ ṣe ìkọlù alágbára sí àwọn tí wọ́n bá ń gbé oògùn olóró láti latin america lásìkò yìí lákòótán nínú ìròyìn eré ìdárayá ọjìnì agbábọ́ọ̀lù láàrin gbùngbùn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni anthony dennis ló ti lọ rí darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aljazeera eléyìí ti ń bẹ ní orílẹ̀-èdè united arab emirates láti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gotsepe eléyìí ti ń bẹ ní ilẹ̀ turkey aljazeera náà ni wọ́n ti kéde rẹ̀ lójú òpó x wọn wípé ọmọ ọdún méjìlélógún ọ̀hún náà ló ti darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ọjìnì agbábọ́ọ̀lù láàrin gbogbo ti ṣọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀hún ó náà lọ darapọ̀ mọ ikọ̀ gotsepe láti kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù hb academy eléyìí ti ń bẹ nílùú abuja lóṣù kínní ọdún 2023 ẹni tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àgbọ̀jẹ̀ nílẹ̀ yìí super eagles ti pèrè ọ̀hún ó náà ni ó ti ṣe dáadáa nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù gotsepe bẹ̀rẹ̀ láti oṣù karùn-ún ọdún 2024 títí tó fi di ọdún 2027 níbi tó ti ṣe gudugudu méje tó ń ti ẹ̀yà mẹ́fà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. ìròyìn àgbáyé ọ̀hún kò ní jù báyìí lọ nírọ̀lẹ́ tòní àmọ́ ká tó mọ lọ ẹgbẹ́ kókó tó wà nínú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ nílẹ̀ yìí ló ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìmọ̀dá owó ìrànwọ́ orí epo padà lásìkò yìí ni ó wọ̀gílé ọ̀pọ̀lọpọ̀ ìrìnjẹ tí ìjọba àti ọmọ ilẹ̀ yìí ti jẹ láti ipasẹ̀ ìgbésẹ̀ ọ̀hún lágbọ̀n ètò ọrọ̀ ajé. àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ èkó ni wọ́n ti fún gómìnà wọn sanwó-olu ní gbèdéke ọjọ́ 31 oṣù kẹjọ ọdún tá a wà yìí láti mú àlékún nípa owó ìfẹ̀yìntì wọn. nínú ìròyìn ilẹ̀ òkèrè náà láti ká fún yín wípé iléeṣẹ́ ọmọlógún ilẹ̀ amẹ́ríkà ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìkọlù alágbára táwọn ṣe sí ọkọ̀ ojú omi eléyìí tí ń fẹ̀yìn pọn oògùn olóró náà ló ti gba ẹ̀mí èèyàn méjì. lágbọ̀n ìròyìn eré ìdárayá láti ká fún yín wípé ọ̀jìnì agbárin gbùngbùn ọmọ ibi orílẹ̀-èdè nàìjíríà ni anthony dennis ni ló ti lọ rí darapọ̀ mọ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù aljazeera. fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì sọ wájú ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ìtàkùn àgbáyé wa pẹ̀lú www.lagilufm.com ẹ fìfẹ́ hàn sí wa lójú òpó x wa pẹ̀lú lagilufm 967 ẹ tún lè tẹ̀lé wa lójú òpó facebook pẹ̀lú lagilufm 96.7 túnde ọ̀làwọ̀ olóòtú ròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ chinwe churchill abidemi akande lóníròyìn yẹn ṣeun tẹ́ ń gbọ́ wa o ẹ̀mọ́ yìí kúrò ń bẹ̀ ètò ṣóòbùmọ̀ pẹ̀lú káyọ̀dé adéọ̀sùn ní ìmọ̀balẹ̀ sórí àgbàgbé ẹ̀kú kalẹ̀.

0: eje mo kin ka bo sori eto sobu mo sugba kan se eto lo saaju won be pelu mi bi ile ise kan ti olorun ba mi gbe kale to je pe ile ise yi diamond project o loruko ile ise yi ile ise ni ile ise ba ntan se ti oni mogun mogo ninu won be pelu mi ewo baba nwa ominira nipa fe lowo a fe je eyan ki lawon nkan ta le se ta le fi kun ise wa ti o si ni wa lara papa julo fun igbe aye irorun ile ise la nso nipa re asoju won be nbi pelu mi elo e ba nki awon ara le kun gbo yin
1: e kuro le olotu
0: won ki yin le e kuro le o yes sir
1: e kuro le o
0: yes sir
1: e ku dede we
0: yes sir an gbo yin baba baba bi a ba so nipa le se diamond project ile ise to je pe akanda ni e ja mi si ki lo fe sele ki le gbe lowo ta ni yin gan ki to bere be lo yin
1: e se pupo olotu uruko mi ni doctor Ariba Adekunle Joseph doctor Onisegun Oloyinbo ni mi mo de je eyan kan to ti sise fun bi 32 years ni public service teaching hospital ti wa retire so leyin odun die ti mo retire ni mo se mo n pa diamond project ki ni diamond project yi o ki lo wa fun diamond project yi o wa fun wi pe ki awon eyan ki won tun ri ona mi ti o je ona otito ati ona to wa legal ti o se ona jibuti lati le ni o lati le end owo ta n pe ni seven figure income ni asiko ti o ti o to se kupo rara in a very in a relatively very short time. How dem se ni in a way that is honest, that is legal. Ti o de ni di nkan to nto ti se tele lowo nitori pe ki se pe a ma so pe wa ma taja o o a ma so pe o gbodo ise to ti se to ti se sile to ti se tele sile a de ri pe ona owo yen ona irorun ni ko de si jibiti ninu e o yàtọ̀ sí gbogbo èyí táwọn èèyàn ti mọ̀ torí àwa ti ní fi wà ní ẹ̀ ń sìn 2 years 3 months mo ti fi wà ní ẹ̀ ṣùgbọ́n ètò yìí ó ti wà ní ìlú wa yìí fún now 11 years.
0: Ó ti pé ọdún mọ́kànlá tí diamond project ti wà
1: 11 years ó ti àwọn lẹ́yìn tóun ti wà àwọn ètò oríṣiríṣi tọgbọ́ndọ́gọ́jì ẹ̀mọ́rúkọ wọn lóríṣiríṣi
0: náà ti wọ́n ẹ̀ bá ti rọ́ọ̀lù tí owó wọn ò yọ.
1: Wọlé 2 years ago yẹn ṣe bí mo wọlé pẹ̀lú ìbẹ̀rù bójó nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń yọ lọ́wọ́ ń gbà yẹn.
0: Bàbá ìbéèrè tèmi fẹ́ bí ni pé bí èèyàn bá fẹ́ jẹ́ ọ̀kan lára àwọn diamond project kí làwọn ìgbésẹ̀ tó máa gbé tí ó fi kójú òṣùwọ̀n láti jẹ́ ọ̀kan lára wọn.
1: Ìgbésẹ̀ náà ò pọ̀ púpọ̀. Àkọ́kọ́ ni pé kì í ṣe fún ọmọdé. The person we expect ó láti jẹ́ at least 18 years and above. Lẹ́yìn yẹn kó jẹ́ ẹni tó lè tó mọ̀ ọkọ tó mọ̀ ọ́kà kì í ṣe pé ó ti gbọ́dọ̀ kàwé rẹpẹtẹ ó ti o ṣùgbọ́n kó mọ̀ ọkọ kó mọ̀ ọ́kà so that tá a bá fẹ́ send ẹ̀ ní message for instance WhatsApp message text message a lè dá wa lóhùn àwa náà a lè máa communicate pẹ̀lú ẹ̀. Lẹ́yìn yẹn ìbáàjọ́bìnrin ìbáàjọ́kùnrin oníṣòwò tẹ́lẹ̀ ó ń ṣiṣẹ́ ìjọba ni iṣẹ́ àdáni ṣe ni àbí corporate ló ti ń ṣiṣẹ́ ìbáàjẹ́ professor ìbáàjẹ́ doctor ìbáàjẹ́ accountant kò sí discrimination onítọ̀hún wà qualified.
0: Ṣùgbọ́n ǹjẹ́ ẹnìkan gbọ́dọ̀ wà fún tó jẹ́ ọmọ diamond project bóyá ọjà kan ni ó tà dandan kó tó lè jèrè àti jàǹfààní diamond project yìí.
1: Àtọ́lọ́sí kò rí bẹ́ẹ̀ o ìyẹn gan-an jẹ́ nǹkan tí ó jẹ́ kí diamond project yìí kó jẹ́ ìrọ̀rùn fún èèyàn bí èmi tó lẹ́yìn tèmi ti ṣiṣẹ́ tí mo ti retire tí mo bẹ̀rẹ̀ ṣe private practice mi tí ò ráyè láti lọ máa tajà so kò sáyè pé kò sọ̀rọ̀ ṣe ìgbọ̀n gbọ́dọ̀ tajà kò sí yẹn nínú ẹ̀ rárá kì í ṣe pé iṣẹ́ ti ń ṣe tẹ́lẹ̀ ẹ gbọ́dọ̀ stop ẹ̀ no
0: mo fẹ́ bèrè torí mo fẹ́ bí tẹ́lẹ̀ náà pé ṣé irú iṣẹ́ tí mo ń ṣe yìí kí n filẹ̀ pé mo fẹ́ ṣe diamond project ni àbí kẹ́yìn orí sàn àbí kó lọ stop ẹ̀ torí pé ó fẹ́ ṣe é ṣùgbọ́n ẹ̀ sọ fún wa pé kò di lọ́wọ́.
1: ah olotu ko ri be o e oni ti lati stop ise to nse o a nse a se mo ni ile yi o ma o le se mo iti o nse yi o sugbon ngba te eyan na ba bere ti ni ri wi pe ah e ti mo nse igbo o ma de ri ti mo ri n de ma de pe e ti mo nse e yan lo wa so nkan to n fe se o nitori emi ni isin ngba to mo kokko de be mo ko wo pe se o so ni nkan to so sugbon laarin 6 months ni mo ti bere ti ni earn what they call 7-figure income so that is 32 years of public service ni o sumo nkan to jo be yen by the 12th year mo di by the 12th month mo di double e so yen gan le mi se de o si da ya se ko mi
0: pe e gbodo kede
1: ah e je ka so kini fa awon eyan yi se gbogbo e ni iwaji bi ti so emi to ba ma gbo agbo en to lohun ba de ti ye ni kia kia o lucky
0: ale wo ba igba te tan mole si lo to ye mi pe ko gbadan tori eyin le ti retire ko gbadan gan yo fi se re le tabi ko stop se ton se ko to di diamond project member eh baba sugba emi fe bere kan awon ibo le sise de ki lawon eri se awon eri kan wa gege bi evidence ta le vi so pe awon to di jere diamond project re
1: beni lo ti wa
0: e je ngbo kan abi meji
1: eri wa eri eri egun ngba te mi kokko bere eri wo ni mo nlo eri awon to wa waju mi ma so pe je eri lagbaja eri temi segbon ni sin le de yin ti lo odun meji ati osu meta ninu e emi bo ti ni eri repete nitori kini ni sin mo mu owo ni bi o je ki se pe ma fẹ ra nkan lẹyin atul pensiona ti ko de ma wo pe ha nbo ni mo ma ti ori owo abi te ba nawo die ti ma ma gba ara ma fun mi ko ti yen be mo
0: laarin odun meji ati osu meta
1: sa
0: mo ni laarin odun meji ati osu meta
1: lẹni laarin odun meji ati osu meta
0: e
1: de wa wo awo wa wo kuro bi yi o eyan ba so pe o fe ni financial freedom which is ibi ta n lo niyan financial freedom kini itumo yen itumo yen ni wipe ohun to owo yen ti bẹrẹ ti ni wa lasiko yen what we call residual income pe kii se pe lalakoko ni oyen de ti n wa seyan keyan to de stage yen o ti le se project yi fun bi 6 to 8 years gege bi awon ta ri iwaju wa iwaju wa but emi o ni to fun awon yen pe ti gege bi emi ti se experience e within 6 months to 12 months to 1 year eyan ati ni 7-figure income olotu 7-figure income oro oyibo ni 1 million and above ni e o
0: so
1: de se pe o se GBT so de se pe o na o ma stop nkan ti eyan ba n ri yen legbe ti mo n so yen is more than 10 times my pension ti mo ti n gba so that is a regular thing ti mo se mi ro wipe o ye kawon eyan mo n pa e o
0: emi fe bere kan e dakun bí èyàn bá fẹ́ jẹ́ ọmọ diamond project yóò tó ìgbà wo kó tó lè máa jẹ àǹfààní owó àǹfààní ìlera àti àǹfààní àkókò torí kò sákòókò àkókò sí àbí ò ní ṣe pẹ̀lú àkókò àti ìlera àti àǹfààní yòókù.
1: Ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ ni torí ó ti hàn lẹ́sẹ̀kẹsẹ̀ ni
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: ó pín nǹkan ó jẹ́ business
0: bẹ́ẹ̀
1: ni tó ń bá wá ṣe serious pé ṣé òun kọ́kọ́ ẹwù èmi ní ìsìn nígbà tí mo kọ́kọ́ wọlé ń ṣe ni mo kọ́kọ́ wò pé àbí irọ́ ni kinní yìí kẹ̀
0: àbí
1: ìtọ́ni mo regret ẹ̀ bíkọ́ nígbà tí mo wá ń rí pé òótọ́ ni kinní yìí o mo ti make owó lóòótọ́ oṣù mọ́ bá ti make jù yẹn lọ so lẹ́sẹ̀kẹsẹ̀ èèyàn ni mo ti máa bẹ̀rẹ̀ sí ní rí
0: lẹ́sẹ̀kẹsẹ̀
1: àti pé ó kọjá owó àwọn àǹfààní míì tó wà ńbẹ o fún ìlera nǹkan kan tó ń kọ́ wa tí àwa náà jẹ́ ǹjẹ́ àǹfààní ẹ̀
0: bàbá ẹdọ ó ti tó ọdún mélòó ìgbà wo àsìkò wo ni diamond project ló ti wún exist lórílẹ̀‐èdè nàìjíríà yìí àbí lágbàáyé gan.
1: ẹ ṣe gan olóòtú ṣé ẹ rí ní ti àgbáyé yẹn ní àwọn ìlú tá à ń pè ní western europe and north america ó ti wà níbẹ̀ for almost 80 years.
0: káàsì mọ̀
1: ìgbà tó ṣì máa dé ìgbà bẹ́ẹ̀ ni olóòtú wọ́n nígbà tó dé ọ̀dọ̀ tiwa is about 20 years ago.
0: tó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà.
1: bẹ́ẹ̀ni tó ti wà lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n àsìkò tí group àwa tètè agree wípé àwa ṣiṣẹ́ pẹ̀lú àwọn ará bíi yìí o is about 11 years ago. emi de join ni won 2 years 3 months ago
0: edo 2 years 3 months
1: mo to ni rara ṣugbọn te mo pe ki se so gundo goji so wiri wiri wiri eh so ko appeal to many people won ni o ti ni pelu kan ti lu so yi emi o pe en to ba do ti ba je to ba le dara to mo wa ona ati
0: de se ri a 2 years 3 months teyin ti wa lori e yi baba se le so awon anfani
1: 2 years 3 months
0: na mo so 2 years 3 months teyin ti wa lori e yi se le so anfani kan bi meji te ti je yala nipa igun kan bi igun keji
1: e se pupo te ri ngba de mo retire awon kokon wa lokan ni ti mo fe se to ti ye sugbon pension yẹ o to ṣùgbọ́n nígbà ẹ jẹ́ kí n sọ àpẹẹrẹ kan fún yín kẹrí iná tá à ń pè ní solar light yẹn ó wù mí láti ṣe èyí tó jẹ́ pé kí n bá ṣe kò ní máa ṣẹ́jú ṣẹ́jú ṣẹ́jú fún almost 7 years mo fún dúró ṣe gratuity mi mi ò lè ṣe ṣùgbọ́n within 6 months ni mo mú 5 million naira nínú owó diamond project tí mo ti ṣe tí mo dẹ̀ ṣe 10k bẹ́ẹ̀
0: o ti ye mi baba
1: retirement mi si ninu irorun ni leyin yen awon nkan awon moto to ti ti o je ko gori o do tele tele ti mi o le se
0: e le gbe dide ninu anfani e do ibere ti mo fe bere re awon eyan to ba nife si ti won je interested person bo won o se kopa bo won o se register bo won o se wa pelu yin ki la won igbese ti won o gbe gan toro tin we mi na bayi ẹ ti ní ò lè díṣẹ́ mi lọ́wọ́
1: ẹ ṣe olótù ṣe rí àwọn ará ìbàdàn ti ẹ̀ wá wọ́n wá ní àǹfààní kan láti ọmọ àjẹ láìpẹ́ yìí
0: ẹ já wò ó
1: nítorí pé àwọn ọ̀gá wa wọ́n wò wọ́n ní pé ìlú ìbàdàn tó ṣe tóbi tó yìí kí ló dé tí wọn ò ní ti àǹfààní wọ́n wá ní pé ká a ṣe program kan fún àwọn ará ìbàdàn ní ọ̀la
0: lọ́la yìí náà
1: nítorí tí èèyàn bá fẹ́ jẹ́ diamond program òun láti ní recommendation so lọ́la yẹn àwọn tó bá ní good luck lágbára ọlọ́run tí wọ́n lè contact ní èmi tẹ̀kan sọ 5000 naira fún owó ìwọlé ticket èmi máa sponsor 30 pipo lágbára ọlọ́run mo dẹ̀ máa
0: ẹ̀yin torí pé ti jàǹfààní ń bẹ̀
1: bẹ́ẹ̀ni
0: ẹ san ti èèyàn ọgbọ̀n láàrin ọdún méjì oṣù mẹ́ta yìí bàbá àwọn tẹ́ ẹ bá sanwó ọgbọ̀n wọn 33,000 lẹ́sàn-án bẹ́ẹ̀ àbí
1: ó ti o
0: èlò èlò
1: 5,000
0: àwọn tí ẹ bá sanwó yẹn 5,000 wọ́n wọlé
1: ṣé o recommend o gbọ́dọ̀ gba o máa san 5,000 lẹ́nu gate ṣùgbọ́n èmi ń sọ wípé mo fẹ́ káwọn èèyàn wọlé tẹ̀ kán gbọ́ kán rí nǹkan tá à ń ṣe kán darapọ̀ mọ́ wa
0: èèyàn ọgbọ̀n
1: the first 30 people tó bá lè contact mi tó ní block láti wọlé tó contact mi èmi á sponsor wọn fún 5,000 naira ticket.
0: Ẹ̀jẹ̀ ní Diamond Project kò ní ṣe pẹ̀lú pé ó mọ ṣẹ̀ṣẹ̀ tajà kan kiri.
1: O ti o ìtajà kẹ̀.
0: Kò dẹ̀ dí iṣẹ́ òjò èèyàn lọ́wọ́.
1: Tajà o, ta nǹkan kan o.
0: Bàbá kí ẹni tó bá fẹ́ wá kí làwọn nǹkan tí ó mú lọ́wọ́.
1: Ẹni tó bá ti ẹni tó bá.
0: Tó wà interested.
1: Kó tí ó ti lọ́ọ̀kì ẹ̀ bá jẹ. Tó bá rí tíkẹ̀tì lọ́dọ̀ mi ó lè wọlé.
0: Lọ́dọ̀ yín ni nínú ọgbọ̀n èèyàn yìí.
1: Wọ́n bá wa kọ́ ìmọ̀ ni kò sí nǹkan tó máa mú ẹ̀sùn sí pé abẹ́ ní kó mú nǹkan kan dání. Ṣùgbọ́n nígbà tó bá wá débẹ̀ tó bá rí pé òótọ́ ni kì í ní ìlú.
0: Yóò ṣẹ̀ṣẹ̀ wá ṣiṣẹ́ yẹn.
1: Wá lè rẹ́jísítà sí lọ́ọ̀kì ẹ̀ kíkọ́ yíbù níbẹ̀ yẹn gan kì í ṣe
0: níbo ni wọ́n ń bọ̀ ibo ni venue.
1: Peter ní kí wọ́n bẹ́ẹ̀ ni Peter ní kọ́ wá lọ́la yẹn ní ní Ìbàdàn ní Old Bodija níbẹ̀ wà.
0: Old Bodija ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ wo ní àwọn èèyàn ọgbọ̀n yẹn ó tàtẹ̀jíṣẹ́ sí tàbí tí wọ́n ó pè.
1: Àwọn èèyàn tí wọ́n bá ní àǹfààní láti pè mí tí wọ́n lè sọ
0: ọgbọ̀n ẹ ti ní ọgbọ̀n owó ọgbọ̀n lọ́fẹ̀ẹ́ 30 people for free èmi gan ó mú kan ìyá afẹ́fọ̀ kó pè láti lé.
1: Àwọn yẹn ni máa pè padà ni máa wá fún ọ ní nọ́mbà before 30 people.
2: Baba.
1: Ibi ta ti fe lo, ibi to popular ni Ibadan, de Ibadan.
2: Se ba yo so venue fun won gba won ba pe yin.
1: O be ni.
2: Eduo, se kan ma test message ni abi kan ma pe yin bye bye. Se kan ma pe ni, kan ma test message abi kan pe le fe.
1: No, mi o ti e se fa pe ni rara o. O kan so full name won oruko won.
2: Kan send e si yin.
1: Dr. Ariba Adekunle Joseph. Baba ti call sori number yi, to send e bi text abi
2: SMS. Hey, o do. Emi wa pe number yin, en ba pe yin na. Ti o ma ba send send message. E gbe SMS to ba wole, e ka, o ye pe, hey, o dogo. Oya
1: 0803
2: 0 FL pe 0803 yes
1: 721
2: yes
1: 82
2: yes
1: 35
2: FL tun pe le kan si ke tun ma lo
1: 0803
2: yes
1: 721
2: yes
1: 8235
2: Eh
1: oko full ni won la so la fe
2: Oruko won nikan
1: Be ni the first 30 people won won ba je ko wole ba mo ba ba fun pe for me se pe ba fun ni free ticket instead of paying 5000 naira at the venue
2: E pe number yen le kan si ke ma lo
1: Number yen is 0803
2: Yes 0803
1: 721 8 2
2: yes
1: 3 5
2: oruko yin le kan si
1: oruko mi ni Dr. Ariba Adekunle Joseph
2: lati ilese
1: beeni lati ise diamond project
2: ago melo ni lola
1: Dr. Agba to si retire ni enu se ri
2: ago melo lola baba
1: lola two sessions ba ma se a ma se kini ni ago
2: melo ipele ni pele ni o ti ye mi ibi te yin ba belong si le pe si ese o ese o
1: 0803
2: 721 8235 Ire o, ire o. E ma pe number yi. En yo, be ba ri ko tun pe mi ma da yin lo. O dabo.
1: E se pupo.

ẹyin ti pápápá mi náà ti gbogbo yin lẹ mọ pé zuri lo ṣe kini zuri lo lọ kọṣọkọ yọkọtọ gẹgẹ bí gbogbo yin ṣe mọ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣe oúnjẹ náà yóò dára ṣe oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọkọtọ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic zuri ló ṣe kíni zuri ló lọkọ.

Àti lórúkọ atọ́kùn ètò Káyọ̀dé Adéọ̀sùn New Vision. Ẹ kúlé o. Gbogbo kan sóògùn mọ̀ ń bẹ ń bì í pápápá lè tó tò ní torí pé ìdùnnú tèmi nìyẹn ọjà tí bá ti ń ta inú mi máa ń dùn ní. Ó bílọ́bà Ajayi ń bẹ pẹ̀lú mi. Ọlámilékan láwo náà ń bẹ ń bì í. Infinity. Ẹjẹ́ ti bí ìbẹ̀rẹ̀ ìṣó lórí sóògùn mọ̀ tòní kákọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú káṣí ẹ̀. Mọ́lù tó bá súnkẹ́ ìdùnnú alápáta ní. Káṣí ẹ̀ tètè nìṣó ń bẹ̀ báyìí àwọn tó ti táwọn tí pọ̀. Màá dẹ̀ yí nìyẹn bẹ́ẹ̀ ta màá yí. Ẹ ìṣó ń bẹ̀ báyìí pápápá. Ta. 347 star 1004 star 2# ẹ sẹ́ndì ẹ̀ o máa gbé yín tàbàyè ibi dá ẹ̀ lérò pé ẹ dé àbí dá ẹ lè dé àbí dá ẹ ti dé rí ibẹ̀ gbogbo bẹ̀ ló máa gbé yín wọ̀ ìgídà kẹ́ ẹ ti mọ̀ọ́kọ mọ̀ọ́kà ó máa bí

0: account number ike lo san o sibe abi account number to ba ti fun yin yen gangan yin le ni titi ti eto yo fi pari lago marun eyin ago marun ibomi won a tun ja si cash o stop eto teyi ati rafu ta yi lo stop oyan iso nbe *347*1004*2#. Ẹyin dá wà lórí Facebook Lágẹ́lú 96.7 ẹ̀jẹ̀ kí yín o. Mickey ọmọ ìbílẹ̀ mú kí ọ. Okoye Emeka ṣe. Mustapha Mayami Kabiru, thank you very much. Oguntana Temi Lade. Shakirat. Thank you very much. Láti Muslim. Ida Friday. Gbogbo yẹn ṣe. Oya 0912307-08675. Ẹyin dẹ̀ fún wa lẹ́bùn mò ń bọ̀ o. Ẹyin dẹ̀ múnú wa dùn tẹ̀ fún wa lẹ́bùn mò ń bọ̀. Oya ta ló wà ń bẹ̀. Hello. Hello. Ta ló wà ń bẹ̀.
1: Ẹ kú ètò.
0: Yes sir, baba.
1: Gàfárí ọ̀pẹ tìlú sẹ́yìn ni o.
0: Gàfárí ọ̀pẹ mi láti ìlú sẹ́yìn.
1: Bẹ́ẹ̀ni.
0: Bàbá ṣé ẹ fẹ́ kí wa ní àbẹ́ fẹ́ mú béèrè.
1: Ẹ jẹ́ mú béèrè wo.
0: Bàbá ń béèrè ya bá ń dáhùn lò.
2: Ó yẹ mú béèrè sá.
0: Ìbéèrè kelo.
3: Ìbéèrè kelo.
1: Ìbéèrè lẹ́ẹ̀kíní.
3: Ìbéèrè lẹ́ẹ̀kíní.
1: Bẹ́ẹ̀ni.
3: Ìbéèrè lẹ́ẹ̀kíní lọ báyìí. Wọ́n ní nínú òwe Yorùbá kan wá ní pàṣán tá a fi níyàwó. Pàṣán tá a fi nàyálé. Ó ń bẹ lájà fún ìyàwó. Wọ́n wá ní kẹ fún wa ní ọ̀rọ̀ Yorùbá méjì tí a lè pe pàṣán nínú gbólóhùn yìí. Ọ̀rọ̀ Yorùbá méjì mìíràn tá a lè pe pàṣán nínú gbólóhùn yìí.
1: Pàṣán. A lè pe pàṣán ní kánà yẹn.
0: Kánà yẹn.
1: Bẹ́ẹ̀ni kò lù yẹn.
0: Bàbá orúkọ mìíràn wo lẹ lè lò fún pàṣán.
3: Ṣé gbọ́ mi dáadáa sà.
1: Pé ní bóyá bí ẹgba.
3: Bí ẹgba.
0: Ẹ̀yin gan dàtọ̀ ara ni ẹ̀tún ní bí. Bí tẹ̀tún sọ nǹkan.
3: Kò dá yín lójú.
1: Ẹgba ni ẹgba.
3: Ó yẹ tó fún wa ní mi.
1: Ọlọ́run máa gbà sí ayé náà.
3: Wọ́n rẹ̀ pé ìbéèrè wa yóò yé wọn tó. Ṣé ẹ gbọ́ mi sà.
1: Mo ń gbọ́ yín kẹ́tẹ́ sóyè mi.
3: Wọ́n ní pàṣán tá a fi nàyálé. Ó ń bẹ lájà fún ìyàwó. Wọ́n wá ní kẹ́ ẹ dárúkọ ọ̀rọ̀ Yorùbá méjì mìíràn tá a lè pe pàṣán nínú gbólóhùn yìí.
1: Pàṣán igi. A lè pé ní igi.
0: Bàbá.
3: Ẹ máa bá wa bọ̀.
0: Ẹ̀yin la fi ṣẹwọ́ à lásìkò tó pọ̀ lónìí. Ẹ gbọ́ dáadáa.
3: Ẹ jẹ́ ká.
0: Ẹ gbọ́ dáhùn rẹ̀. Tá bá sọ̀rọ̀ pàṣán, ẹ dákọ ẹgbá, ẹ dákọ rẹ́, ẹ dákọ.
3: Àtòrì.
0: Àwọn àtòrì.
3: Pankẹ́rẹ́.
0: Pankẹ́rẹ́. Ṣé bẹ́ẹ̀ tẹ̀lé légún rí àbí.
3: Ọ̀rẹ́.
0: Wọ́n ní ọ̀rẹ́. Ẹ mọ́ rẹ̀ ń wá fún mi kí n fi nà. Fún mi ń pàṣán. Bá má tòrí ń wá. Bá mẹ́gbà ń wá. Ó tó bíi mẹ́rin sí márùn-ún. Ẹ ṣe. Àsìkò tá a nílò ni ó pọ̀ torí pé.

0: 0803708675. Ẹ̀ṣọ́ lórí káàṣì ẹ̀, ẹ̀yin mò ń dúró dé o, mo fẹ́ yí o. Hello.
1: Ẹ
0: mọ̀ kúrò lẹ́yìn àmì ẹ bá ń sọ̀rọ̀kẹ́. Ẹ ti wá wọlé báyìí, ẹ mọ̀ rojọ́ rẹ̀ mọ́. Mo ń gbọ́ yín.
1: Mo mú ìbéèrè kíní.
0: Ìbéèrè kíní
2: ti lọ.
0: Ó ti lọ.
1: Ìbéèrè kejì.
2: Ìbéèrè kejì lọ báyìí. Mo máa fún yín ní òwe kan. Wọ́n wá ní ṣe bó ṣe yẹ kó rí nìyẹn. Lójú ti yín tí ó bá kí n ṣe bẹ́ẹ̀ ẹ bá wa sọ bó ṣe yẹ kó rí.
0: Ẹ tó bó ṣe yẹ kó wà.
2: Wọ́n ní a fi àgò kó ẹyin àparò, ohun ojú ń wá lójú ń rí. Wọ́n wá ní ṣe bó ṣe rí nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni.
0: Tó bá rí bẹ́ẹ̀ kí ló fà á.
1: A fi àgò kẹ́yìn àparò àbí a fi àgò kẹ́yìn àparò ohun ojú wá lójú rí. Bó ṣe rí ni bẹ́ẹ̀ ni nǹkan tó wà ní pé nǹkan tó lọ fi pé wọn èyí kú ẹyin àparò àkọ́kọ́ ná ní ilẹ̀ Yorùbá wọn fà ìgbẹ́ ká ibi tó tún wá kó sí àgò ni pé àjẹ́ mọ́ ń kó síbẹ̀ ó lè fọ́.
2: Kò rí bẹ́ẹ̀ mà.
0: Ẹ̀gbọ́n ẹ̀gbálàyé ó yá infinity.
2: Lótìtọ́ bí àwọn èèyàn ṣe máa ń pa òwe yìí ni pé a fi àgò kó ẹyin àparò ohun ojú wá lójú rí. Lọ́pọ̀ ìgbà àwọn òwe bàbá wa wọn ò ṣe àṣìṣe o. Àwa tí à ń gbà lẹ́nu ẹnìkan sẹ́nu ẹnì kejì ló wá fi ń sọ àwọn nǹkan kọ̀ọ̀kan nù bẹ́ẹ̀.
0: Nígbà tó jẹ́ ewì àtẹnudẹ́nu.
2: Torí pé àdẹ̀ pé àkíyèsí sí ni ò jẹ́ ká mọ̀ pé àṣìṣe díẹ̀ wà níbẹ̀. Kò kí ń ṣe a fi àgò kó ẹyin àparò ohun ojú wa lójú rí. Agẹ̀gùn kó ẹyin àparò ni ohun ojú wa lójú rí. Agẹ̀gùn ni àlàyé.
1: Òun
2: náà ni mo sọ.
0: Máa mi
2: ẹ wá gbọ́ àlàyé tó wà ń bẹ̀.
1: Ẹ̀kọ́ là ń kọ́.
2: Àlàyé tó wà ń bẹ̀ lélẹ́yìí. Ṣé ẹ mọ̀ pé gbogbo alámọ̀ pé ẹyẹ àparò kò kí ń ṣe ẹyẹ tá a máa rí ní àwùjọ wa tí ò bá kí ń ṣe inú igbó tàbí ẹ̀bá ọ̀nà. Tí irúfẹ́ ẹyẹ náà bá fẹ́ yé inú igbó ló máa yé sí tàbí ẹ̀bá ọ̀nà. Tá a bá wá ní àfàgò kọ́ ẹyin àparò ohun ojú wa lójú rí. Tá a bá tiẹ̀ rí ọ̀rọ̀ yẹn pé a fi àgò nọ́mà gbogbo alámọ̀ tí ń jẹ́ àgò pé kùkù ni àgò. Àdẹ̀nà dẹ̀ máa ń kó sí kùkù. But àṣìṣe ni pé a fi àgò agẹ̀gùn ni. Tẹ́ máa pé agẹ̀gùn kọ́ ẹyin àparò. Ṣé àwọn pẹ́ńtọ́ fẹ́ kó ẹyin àparò.
0: Bí ó ti sọ wọ́n ni.
2: A jẹ́ pé ẹnìkan a ti lúgọ.
0: A gọ bì kan ni. A gọ sí
2: bì kan ni. A wá agẹ̀gùn ni tọ́jẹ́ pé kò sí nǹkan tó lè débà níbi tó bá wà yẹn. Ifu nǹkan kéjò bá fẹ́ ṣá àbí tí nǹkan bá ń rìn lára kò gbọ́dọ̀ míra. Tọ́jẹ́ pé àmọ́ tó bá míra àparò ti máa mọ̀ pé nìkan wà tó ń sọ òun. Ó ṣeéṣe kó fò kó má lè yé ẹyin yẹn mọ́. Àmọ́ ẹni tó gẹ̀gùn tó fẹ́ kọ́ ẹyin àparò ni tójú ẹ̀ bá kán níbẹ̀ kó tó rí pé àparò yé ó tó fẹ́ rí ẹyin ẹ̀ kó òun ló mọ tójú ẹ̀ wá lọ síbẹ̀ òun tójú ẹ̀ wá lọ lójú ẹ̀ máa rí. Só ti ẹ́ máa kó kí ṣe a fi àgò kọ́ ẹyin àparò agẹ̀gùn kó ẹyin àparò ohun ojú ń wá òun lójú ń rí.
0: Só ti yẹ́ mọ̀ mi. Ṣe ẹ̀kọ́ láǹkan. Agẹ̀gùn kẹ́yìn àparò ohun ojú wa lójú rí.
2: Ìtumọ̀ pè ní ẹ̀gùn ẹ̀pẹ́ ni ẹ̀ máa ọmọ
0: àbẹ̀lẹ̀ ẹ̀gbẹ̀ báyìí. Ẹ̀gùn síbi kan. Ẹ jẹ́ ń ṣe báyìí dáadáa ẹ̀yin dẹ̀ wà lórí ti káàṣì ẹ̀ gbọ́ mi dáadáa o. A lórí ọ̀fẹ́ tó pọ̀ lónìí ṣùgbọ́n ẹ máa rìn sóun bẹ́ẹ̀.

ìlú Ọyọ́ ẹ sọ̀kalẹ̀ ní Ikoyi Junction ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ gbé ọ̀kadà tó lọ sí oríta Ìjẹ̀bú níwájú ààfin Oníkòyí tìlú Ìkòyí níbẹ̀ lẹ ó ti bèrè orí òkè dá padà ògo tó sọnù àyànfẹ́ ò gbọdọ̀ gbẹ̀yìn níbẹ̀ ayayaya ọwọ́ ọlọ́run

0: kaabo pada gugu ile gugu iyen mu phone yin dani bayi eni kan ni ki emi gan ti mu temi eyin de nwo mi e mu phone yin ni gugu bi o ba wa so ti gba pe ayo ri bibeli so wi pe bi ojo to mu ategun to tutu dani bi eni to gbe ti gbe ti wa fun ni omi tutu tabi mineral to dun be ni iroyin ayo se ri si eni ti won pe lokere to gba iroyin ayo e ka ojo merin si oni oluwa lo gba iroyin ayo e gbe phone yin e si oni bi eti yin e wa so tele mi eni je ki pe ayo dun fun mi je ki pe ayo dun fun mi mo nwoju re lona ra o je ki pe ayo dun fun mi eyin wo le gbagbo pe woli tin dun e olomo gbadua re be ba wo gbo program wa laaro lale kiki testimony ni nbe nu e ah si le salai mo gbe testimony ngba to olon ba se won lore to se wa daada mo fe gbadua fun o bayi ni olu kin to gbadua e je kin so bayi eyin boya bi 32 kin to ponu station eco number is arete 091 23 70 86 75 gbogbo eyin te ngbo mi ni Nigeria 091 23 70 86 75 ma si oju opo le laipe yi eyin te wa ni diaspora ni ilu oba e ha di +234 en wo mi latori YouTube ni o Facebook ni o TikTok ni o especially eyin te share re ni igba mesan ta le osan +234 81 42 49 10 06 +234 81 42 49 10 06 seri eyin yi e pe number yen o ye gbe fun yin se ti olorun emi awon woli ipe idonu ipe ayo ipe igbedide gbogbo eni to ba ti ami tabi to se ami nle ko dun fun won na awon ti o ran lowo ti seri o fi dide ki won yo e ki gbe Jesu gba mi ofin akoko niyan the law of knowing Jesus e wa pe number yen wole number te n pe wole yen e ba mi si oju opo le engineer aye yin adaju be lo e da ko bi te ba ti pe mi embassy fe so testimony na aye wa yes oya o lati ile wa 091 237 08 675 yes gbogbo bi te ba ti n gbo mi ko to di pe ma pe wole mi mo bo yo le nawo siwaju bo se nawo siwaju yen ilekun alaja re ko si lojiji in the name of Jesus Christ ogo olohun ko bujade ninu aye yin e o tayo e o si serere in Jesus name oya o e load the caller ibo le tin pe gbogbo ipe mo nja pe ni hello hello ipe nja ipe ni o
1: hello
0: ma o ti wole eyin oke
1: hello
0: side bo le tin pe
1: hello
0: hello
1: America ni mo tin pe sir
0: ah
1: hello sir
0: e ti wole e gbe owo si aya yin mama ilokoko wole lale lati ilu America mo so tele si aye yin e tun ba won si ase ti mo laye ni ilu te wa yen mama mo so tele ki olohun ko gba be fun yin e so eni ba e so tele mi eni baba
1: baba
0: faye gba mi
1: faye gba mi
0: bo se faye gba omi okun
1: bo se faye gba omi okun
0: o di ase bayi Jesu oluwa wa aye gba yin
1: amen
0: ma tun ba yin soro le kan si
1: amen sir
0: yes
1: yes sir amen yes
0: Hello, the caller. O mo ti dara fun yin. So ID bulletin pe mi ma.
2: O pe lati ku ola.
0: Ku ola ni bi ise ki le nse mama.
2: Mo ti retire.
0: E ti retire. Ni ana nigba ti mo nlo enikan bun mi lowo kan. Which is 100,000. Emi Oluwa ni nbun yin. To ba di ojo Wednesday, e wa ba Pastor Tosin. Eni woli won la won fun mi 100,000. E fi kun oja yin. Be se wa se ti mama e ma so pe e ti retire o you will be refire ni o bi Oluwa se nbe ti emi embe laye se ngbo mi mama ki lo ko yin mama Mrs. Ogundare
2: Victoria Olugbese
0: Victoria lati ku ola won ba mi koko yin le bayen
2: lati apata
0: e wa ba mi nwe ma yàtọ̀ sí àwọn èèyàn 250 tí máa mọ̀ mọ̀ Olúwa ní gbọ́ wọlé gbogbo àwọn passport pẹ́pẹ́ yóò pọ̀ mọ́ wẹ́mà níjọ Wednesday o gbogbo yẹn bí ẹ ṣe ń bùn mí lówó ní mọ̀ bùn àwọn kan bẹ́ẹ̀ dé mi ti súnmọ́ ṣe rí bẹ́ẹ̀ dé tọ̀tẹ́ n ta dánwò ọ yàtọ̀ gédégédé ẹ lòdì kọlà ẹjẹ lómi ọwọ́ lọ.
1: Ẹ ṣàlẹ́ sà.
0: Ọmọ ti dára fún yín níbo lẹ ti ń pè mí.
1: Láti Ìbàdàn sà.
0: Ní Ṣáìdì Bọ́mbà Ìbàdàn lèmi gan wà yìí.
1: Òkè Àdó nílùú Ìbàdàn.
0: Ọyẹ sọ nǹkan ẹyọ kan tẹ́ ẹ fẹ́.
1: Mo fẹ́ owó okòwò láti ọ̀dọ̀ Ọlọ́run.
0: Owó.
1: Owó okòwò láti ọ̀dọ̀ Ọlọ́run tí mo ṣe owó olórí ti tó jẹ́.
0: Ẹ fẹ́ bẹ̀rẹ̀ ọjà ebe mi mo mọ wàásù pé kẹ́ ẹ fi nǹkan mọ nǹkan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Owó owó Ọlọ́run ló lówó ó ní silver and gold and mine.
1: Yes.
0: Kí ni wù yín ta?
1: Mo fẹ́ máa ta epo.
0: Òróró
1: oní
0: kẹ́gì kẹ́gì ọyẹ ìgbé ọwọ́ méjèèjì sí òkè ọ̀run báyìí ilẹ̀kùn àánú àti owó tó tówó kí ọlọ́run kò sí fún yín in the name of Jesus. Ẹ mọ̀ wo nǹkan ṣẹlẹ̀ o ẹ̀yin náà yọjú ọjọ́ Wednesday mo ń gbọ́ yín next hello the caller. Ìpè tí wá fẹ́ mọ̀ já ìpè báyìí o. Hello, the caller.
3: Hello, bàbá mi, màmá tẹ́jú oyè ni o.
0: Ah, màmá tẹ́jú oyè láti United Kingdom.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ah, oh, ẹ kú program ọjọ́ Tuesday.
3: Yes, sir.
0: Ìní wá yín tí mo sì kí yín pé happy birthday in Nigeria.
3: Àmì lórúkọ Jésù.
0: Kó tó dìwò yá àmọ́dún ẹ ti gbilẹ̀ jù báyìí lọ. Ọlọ́run yóò wò yín yóò sì wo àwọn ọmọ yín. Ìyàwó mi náà mo gbọ́ yín lé báyìí. Mọ̀mọ́ tẹ́jú oyè is on the line. Mọ̀mọ́ dáadáa. Àwọn náà ń gbọ́ yín bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn. Gbogbo Nàìjíríà ń gbọ́ yín mà. God bless you.
3: Owó Fatodémọ́lá náà lẹ́gbẹ̀ẹ́ yín o.
0: Àwọn náà wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi báyìí. God bless you. Ẹ ṣe mọ̀mọ́. Nice. Hello, hello the caller.
4: Ẹ ṣáálé bàbá.
0: Nbo lẹ ti ń pè yín lọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ wọlé lálẹ́ yìí.
4: Láti Ìjẹ̀bú òde, orúkọ mi ni Kàbírú Adébáké wá.
0: Ìjẹ̀bú òde, ó yẹ ẹ̀sọ́ tẹ́ fẹ́. Ẹ̀sọ́ tẹ́ fẹ́ kólúwo ṣe fún yín.
4: Mo fẹ́ kọ́ ilé lọ ní mo dẹ̀ fẹ́ ra mọ́tò, mo yìí ta mọ́tò mo máa ń wo tí mo fẹ́ ra mọ́tò èmi.
0: Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé kò le àti ṣe fún Ọlọ́run?
4: Bẹ́ẹ̀ni.
0: Luke chapter 1 verse 37 ó ní nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe.
4: Bẹ́ẹ̀ni.
0: Ǹjẹ́ wá jẹ́ mọ̀ pé gbà mí bẹ tó jẹ́ pé kì í ṣègbà téèyàn bá rà kó tó ní Ọlọ́run lè ran aláàánú? Ẹkún lẹ̀bẹ̀ ṣe wà yẹn tójú ọba ní tìyín. Mo gbé ọwọ́ sókè. Àti ilé àti gbogbo àwọn ọmọ yín ọba tó kọ́ ilé fún Obedi Odoomu láàrin oṣù mẹ́ta kọ́kọ́ lé fún yín kó sì tún ra mọ́tò sí. Kẹ́ ẹ tó sùn lálẹ́ yìí ẹ make sure pé pé Pastor Tosin wọn ò fowó kọ yín lẹ̀ kinní kan bẹ tí wọn ò fò yín jọ Wednesday ẹ kàn gbé inú ilé. Hello the caller.
5: Hello.
0: Hello, hello the caller. Nbo lẹ ti n pè mí? Ẹ kalẹ̀.
5: Ẹ ku iṣẹ́ ìránṣẹ́.
0: Ẹ ṣe bàbá yóò dára fún yín.
5: Láti Lanlátẹ̀.
0: Bàbá láti Lanlátẹ̀. Gbogbo ń tẹ́ ẹ bá fọwọ́ kàn láyé kọ́ máa dún fún yín. Iṣẹ́ kí lẹ̀ ń ṣe bàbá?
5: Iṣẹ́ àgbẹ̀ ni.
0: Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ yín. Kí lẹ fẹ́ kọ́ lóun ṣe fún yín?
5: Orí ọ̀tún orí ọ̀tún orí owó.
0: owo enawo agbenise yin ki le mo gbin
5: agbado
0: agbado ki lo ko yin baba e da ko yin le kan si
5: oruko mi ni olusegun jimo
0: olusegun jimo oda e ba mi ko ko baba yen le bo se 30 bo se 50 emi olo ni fun yin to re lagbe ni se be mo we mo church wa nwe ma
5: then
0: oluwa ni lato ni lo yin na bere si jere olohun go ohun olohun niyan fun yin
5: amen
0: a mo so won ti ba nko ko yin le o dijo Wednesday hello the caller aish ko ti wa fe ma fun yin number nikan ti gbogbo eyin ara le o le mo pe ma fun yin number yin nikan I love you fun yin mama yi
6: hello
0: hello mama
6: hello sir
0: e ti wole
6: e ka le sir o ko mi ni ogun bi bi ati
0: ogun bi lati ilu wo
6: lati ilu ijowu
0: ijowu ha
6: be ni ni ye wa na
0: ye wa lohun
6: bẹ́ẹ̀ni
0: sá se ke se lọ́nà ọ̀nọ́kọ wa kan ni ẹnìkan ló kọ yin ó yẹ sọ tẹ fẹ́ mọ̀ mọ́
6: ah bàbá mi o iléeṣẹ́ mi ó ti di dáadáa o mo fẹ́ kí iléeṣẹ́ yẹn ti ńlá ni o
0: kí ni iléeṣẹ́ yín kí lẹ mọ́ ṣe ń bẹ̀
6: ọ̀n ta tó ti gbin bẹ̀ mínírààtì oníko oníke
0: onígo oníke
6: bẹ́ẹ̀ni
0: tó bá di ọjọ́ owó ẹ̀yẹ ẹ̀kànmú ìgò lásán tó jẹ́ ìgò mínírà ẹ mú wa kí n sọ tẹ́lẹ̀ sí ìgò fífó
6: látọ́
0: ó dijọ́ Wednesday gbogbo ẹni tí ń bọ̀ mí lé fó ìpè tí ń já ìpè mi ò ní lè gbé ìpè jù ń bọ̀ bá tún di aago mẹ́jọ lálẹ́ ọ̀la ẹ tún bá mi pàdé bí ń ṣe mọ wá ní títí tí ó fi dogun ju oṣù kẹsàn ẹnìkan ni gbogbo ṣe ń jẹ ti ọlọ́run èmi àti lájọ péjú ṣe bẹ́ẹ̀ de wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras ètò wa dáa jù ẹ já àwọn ọmọ yẹn wá o sí youth convention 2026 wọ́n á sí wọn níye ẹnìkan lọ́kọ̀ mi ní tí mo mọ̀ yìí mi sì ní sépè fún onítàn tó ráyè mi dáa sí olúwa ní kí gbogbo wọ́n gbàdúrà ẹ̀yọ̀ kan lálẹ́ pẹ̀lú orúkọ jésù tó ọba ní dẹ̀jẹ́ nínú ìwé john chapter 15 ẹ bá mi sí verse 7 john 15 7 john 15 7 a ti fẹ́ mọ̀ lọ táìmù wa ti fẹ́ pé o john 15 7 gbogbo ẹ̀yin tẹ́ ń pe nọ́mbà tèmi nọ́mbà alágélu mo fún yín yìí ìṣẹ́jú méjì péré la ni o wọ́n ti fẹ́ lé wa bóde o John 15 7 ìwé Johannu 15 ẹgbọ́n tí bíbélì sọ ní verse 7 ẹ sáré kàyé John 15 7
7: bí ẹ̀yìn bá ń gbé inú mi
0: wọ́n bọ̀ gbogbo ẹ̀yìn tẹ́ ń gbé le tẹ́ wà nù lé ṣe ẹ lè kúnlẹ̀ tàbí kẹ́ ẹ jókòó kẹ́ ẹ wá tẹ́wọ́ síwájú mi ẹ tẹ́wọ́ síwájú jésù ó ní
7: bí ẹ̀yìn bá ń gbé inú mi
0: bí ẹ bá ń gbé inú mi
7: tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín
0: ìwàásù ta wà ẹ rí pé mi ò tí mọ pàdé wọn wà á kígbe ogun àjẹ o ogun oṣó gbogbo ẹ lọ dáa ṣùgbọ́n ìtọ́ dáa jù láǹṣe bí ẹ bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi sì ń gbé inú yín kí lọ wá wí.
7: Ẹ béèrè ohunkóhun
0: tẹ bá fẹ́
7: a ó sì ṣe fún yín.
0: Èdè pupa wọn fi kọ́ o jésù lọ sọ o òní mo fi ní kọ́ ọ dá jésù mọ̀ àpẹ́pẹ́ yọ pọn mọ́ ń jọ Wednesday nígbà tó bá di wẹ́ẹ̀ gbogbo èèyàn mo invite ìsìn méjì tó bá confident kì í sì pẹ́ aago mẹ́jọ àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ ìsìn alákọ̀ọ́kọ́ ó ti padà ṣọ́ọ̀bù ẹ̀ ìsìn ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́rin sí aago mẹ́fà àbọ̀ ẹ̀ padà sílé kò lè pẹ́ Wednesday nìyẹn but gbogbo àwọn ọ̀dọ́ yóò wà ní Jesus City láti aago mẹ́sàn-án ní ọjọ́ Thursday títí di ọjọ́ Saturday ẹ mọ̀ bolẹ̀ bọ́dà pé kí lè fẹ́ jẹ àwọn kan ti gbọ́ bùkátà yẹn tó o bá rí tí mo bu ẹnìkan lówó wọn bèmí náà ni kì í ṣe pé mò ń ṣiṣẹ́ kan kun owó tí wọ́n bá bùn mí àdìọ́ mọ́ pin ni ẹ wá ké bàbá kí lọ fẹ́ sọ bó bá ṣe pọ̀ fẹ́ travel náà ni bó bá fẹ́ lówó náà ni bí mo ṣe gbàdúrà lálẹ́ àwọn kan tó lè pè mí pé bàbá mo tún fẹ́ fún yín lówó ẹ bá ń fáwọn èèyàn ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ dáwọn èèyàn lókoòwò ẹ pè mí ń bọ̀ fún wọn ó sì mọ̀ gbọ́ bó bá ní dákọ̀ ẹ̀ ń dákọ̀ ẹ̀ bó bá sì ní mọ́ dá a mọ̀ ṣe lọ mo kà kankan nírọ̀lẹ́ ẹ̀rù sí bàmí ó dọ̀la ẹnjìníà àwọn èèyàn ti ń béèrè tí wọ́n fẹ́ orin ilẹ̀ mọ̀ fi bá ń ṣe lọ bonomi àkàpá yàdà lé abẹ́dọ̀ ọ̀sà gbogbo ẹni tí ń bọ̀ mi ohun tí mo sọ lálẹ́ yìí ni pé gbogbo ohun tó fẹ́nu sọ yẹn yóò rí bẹ́ẹ̀ fún yín in the name of Jesus Christ jésù olúwa wa ẹ̀yin 250 e je ki Tosin pastor Tosin pastor Woyo ki won fun yin ni number won ma fun yin number lati le je npe number won ti won ba ti ni number 1 ni kini kan be ti e gba number ti ni number 2 e ma wule pe number yen e WhatsApp e because come on ja
8: 081
0: egbe nu si kini ke so e ra pe je je
8: 081
0: yes
8: 35 4 8 4 8 3 8 3 8 5 3 5 3
0: e tun pe lekan si o
8: 081
0: yes
8: 35 35 4 8 4 8 3 8 3 8 5 3 5 3 what's up
0: gbogbo en to ba ni testimony fun yin number testimony lo la to radio atagba la le yo mo ri jade akiri sore se le ri ori ye eh be ba ri iso we a padi lo la

ọmọjẹ fún yín olúwa ń bẹ lélẹsọ ńkọ ẹran àgbẹ o ti rí rọ pamọ o nínú ẹran làwọn ọmọ ẹran àgbẹ pa gbé ẹran àgbẹ wá o akámọ bá jà o ojú òní ti wà tó lẹẹkan sí ògúdúgbà lóògùn àkànwọ lóòkọ tèmi ara yẹ mọjọ wà nù nira ìnira ọdá etí gbogbo tààtúnjọ jẹgbádùn ètò talẹ ẹyin náà ní wà nù nira torí nǹkan míì kọ o ìnira ni ọdá bó ṣe rí nu kó tó di pé a kàn án bọ sórí ètò ọ̀pọ̀lọpọ̀ ní ń pè wá ìpè ògúdúgbà kan o ìkúrọ kẹjẹgbẹ ẹyin àtolúkọ àgbọyin ẹyin náà rí tí ẹ ń gbọ lọwọlọwọ láti aago mẹjọ títí di aago mẹsàn ọkẹjẹgbẹ ni bàá sì ṣe máa gbọ ní jojúmọ́ náà láti ọ̀dọ̀ bàbá pásítọ̀ epafra tí ò ní bàjẹ́ fún láéláé ojú ò ní tiwa bàbá ẹ ṣe àdúpẹ́ o àmọ́ rí yín bá o tó ètò ọ bẹ̀rẹ̀ ní pẹrẹwu.

ìgbà ẹ̀yìn tó láyé ẹ má má jẹ́ àṣìṣe o ẹ má jẹ́ àlùbá yí pẹ́ o. Ẹ súnmọ́ fi ẹgbẹ́ mi lọ sọ mọ̀rí tere àgbà ẹ má sọ pé mo là ṣe ju mọ̀túndé bàbá ṣe bàbá èdè mọ̀ọ́dọ́ ìròyìn tuntun.

0: ẹ tún jẹ ká ṣe bí a ti máa ṣe inú mi dùn ayọ̀ mi kún a máa jẹ ẹ̀bùn ẹran ògúfe la orí ètò yìí láwùjọ ẹ̀yìn àgbà láti wákàtí ọ̀wọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ẹni méjì kò yóò sì máa fún wa ní ẹran ògúfe tá a máa ṣe ní òkè èso dídí o tọ́ra àwọn ẹlòmíì ó rò pé odidi ògúfe ṣùgbọ́n ǹtẹ́ lè ṣe tẹ́ jẹ́ pé tẹ́ ẹ bá ṣe ọya ẹ lè jẹ́ bí ẹ̀mẹta níjọ́ méjì jọ mẹ́ta ó ní o ẹ̀yìn náà ni mà ń tí ó lè ká o a parí ẹ̀ ni o tá a bá ti parí ẹ̀ aláàjì ràwúfù sàjé eléwúrẹ́ ní challenge àwọn náà máa dá sí tó yìí àwọn ọmọ fún àwọn èèyàn méjì méjì ní ẹran ògúfe tó wọ́n máa gé fún wa lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ni o ẹ jẹ́ kí yóò bá ní ilé àgbékalẹ̀ èdè náà sí ni a wà parí ẹ̀ tó sì jẹ́ wípé ọba wa wí a sì rẹ́ kọ́kọ́ ńbẹ̀ mo kí bàbá mi díkì abraham olórode ojú òní tìyín àti bàbá mi adéyẹmọ kò ní bàjẹ́ fún yín àwọn ni wọ́n sọ pé ẹ má jọ kú òun bẹ́ o ogun ti jòwe àti àwọn àṣàyàn ọ̀rọ̀ àborídé pinnu wọ́n ní lọ́wà ẹ̀jẹ̀ parí ẹ̀ àborídé pinnu lọ́wà ẹ̀jẹ̀ parí ẹ̀ táwọn à ń bẹ̀ 09123708675 wọ́n ní àborídé pinnu lọ́wà.
1: Hello sir.
0: Ẹ mọ̀ kalẹ̀.
1: Ẹ kalẹ̀ sir.
0: Ẹ kalẹ̀.
1: Yes sir. Ẹ kú sí Olúwa sir.
0: Olúwa kú sí ẹ̀rọ lókè ọ̀run.
1: Orúkọ mi ni Eniola Adétúnjì láti ìlú Èkó.
0: Ẹ ṣeun.
1: Yes sir, mo fẹ́ kẹ́ pray fún mi ni sir.
0: Bàbá ẹ̀ pa fúra ti kú olórí ètò bọ́yá a sọ fún bàbá kí wọ́n kúkú ra bí wákàtí méjì gbà náà kò ní jẹ́ aago mẹ́jọ sí mẹ́sàn-án mọ́ yóò kúkú sí aago mẹ́jọ sí mẹ́wàá ẹjálòmí ọ̀wọ́lé bàbá ti ṣètò lọ ẹnìkejì máa pè táwọn à ń bẹ̀.
2: Ẹ kalẹ̀
0: sá o. Ẹ bá ní dákọ yín o. Wọ́n ti lọ o.
2: Kùkú ní ìsìwé.
0: Àmì àṣẹ Ìdùmàrè.
2: Ẹni kòkòrò burúkú ẹ̀ ní búkú ọmọlé àtàyà.
0: Àmì àṣẹ o.
2: Bàbá wa ní ọmọ pé aborí dèpẹ̀lẹ̀ lọ́wà. Ṣẹ̀ṣẹ̀ tí jẹ́ aborí dẹ̀sán.
0: Aboride pinnu lọ́wà kò sí aboride sanu
2: kò sí.
0: Tẹ̀ wájú díẹ̀ lórí ẹ aboride pinnu ṣe wà tí ẹ wá sí aboride sanu ẹjẹ́ àmọ́.
2: Ẹ mọ̀ pẹ́ lómi ní bẹ́tẹ́ pé ọlọ́run ọkọ ìpinnu.
0: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní tí ẹ bá ń ṣe nǹkan àdúrà ẹ bá ń ṣépè fún àdúrà ní ọjà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ bá ń ṣe nǹkan ìpè fún tí ó ti ń ṣe nǹkan ẹ̀
0: yóò mú. Aboride pinnu lọ́wà aboride sanu kan ò sí ojú òní tìyín tó bá di ní ọ̀la ẹ̀bọ làdúgbò yín.
2: Kẹ̀yìn sọ̀rọ̀ tí òbí owó nú.
0: Ọ̀dà èmi ò mà bẹ́ẹ̀ sì rìn o ṣùgbọ́n tó bá ti di ní ẹ̀pẹ̀ mi ẹ ti jẹ ògúfe kan lọ́sẹ̀ inú ẹran ògúfe tí wọn ó gé fún yín tẹ lọ sí aláàjì ràúfù òní wọn ni kí a fún yín sànjé òun náà ni bàbá lọ́jà challenge wọn ni wọn ó gé ògúfe fún yín tẹ ẹ sì jẹ nílé.
2: Ẹnu sì ní dáàmú ọlọ́run ní dáàmú.
0: Àmì o.
2: Alákòóbó ni kò bẹ́ẹ̀ ni kankan nù yín àwa náà.
0: Àmì o.
2: Ẹ kú ewu ni bàbá àwọn láti
0: kẹyìn. Ẹ ṣeun ojú òní tìyín pẹ̀lú àṣẹ ọlọ́run. Tó a lò ojú ọjà tá a bá tójú ọjà dé ètò bẹ̀rẹ̀ ní pẹrẹu
3: Ladilu FM 96.7.
4: O bale bage, o wole pe justice. Gentleman on the body system ogun tariji akanse bitters to ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya ya 50 bitters be ti gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal david ta sise sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kuba 50 bitters is produced by the 50 waves limited esinelida kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni lot 3 light and craft building basorun ibadan while our head office is at ojaja mall abraham adesanya aja lagos to be our distributor call 0704-318-3929 50 bitters nafdac itolote
5: So Marcus Road Drive, Telele Straight End, Challenge in Badon.
6: Kilo Shelembe.
5: Me wan Shelembe. Ni beni Asalam Community Group of Schools, a co-educational school. Wa bi wan se nko mo ni Larawa, ni wan ko omo ni ede Gesi to pegede ki won le ba deni giga lojo waju with well-equipped laboratory and standard computer rooms under the watch of skilled, qualified and God-fearing tutors. Igi lala so ma luma. E mu awon omo yin wa si Asalam Community Group of Schools. Ki won le di ekan nla lojo waju. Admission is on in Gretch, Nursery, Primary and College. Nitori pe kawon omo yin tuto jade, won ti ha odidi alukurani sori. We are government approved. Asalam Community Group of Schools is at Keshi Road Drive, Belele Straight End, Challenge, Ibadan. Call us now on 080-53-08-8007 tabi 080-34-54-45.

0: gbogbo abiamo lo ma soro eri
1: Lagilu FM 96.7.
2: So ba se se la le re eh ba se se la le re eh tori lawojo agba kan wa awon agba lagba eni baba tagbi wa la le sugbon akoko fe ba awon ojoja oranya a fe ba won kedun lori n to sele ninu oja oranya ti na jo eyan to ba debe yo mo pe sele nla lo sele eh awa na ti wa ni oranya ile tasi sugbon ina ti jo loran yan ri sugbon iru eyi ko o ko ri bayi o Olorun lo le so wipe ona ti na to jo yi e to gba wa re imi na debe loni omi n bo loju mi kin la fe ka kin la fe so bi ori kan ba n taja loran yan e woye ori ti e woye awon ti n be la bi ori kan ti won ma jeun e wa wa ja wa wo egbelegbe awon eyan ti kini n ko to ti sakuba fun afi ka be lohun ko ma je ru e o sele mo awon ti o si sele si ko ba mi oke ko ro won loju ko gba anu dide fun won gbogbo eyin eleyin ju anu opolopo awon eyan tin lo be o igba keji gomina ipinle Oyo won tin lo be loni Honorable Odidi Omo awon na ti lo be bakan na ni senator Sharafadin awon na ti lo be Honorable Oseni awon na lo be awon eyan won ti lo ti a se se adin fun won ti a se adin fun won ti a se adin fun won ko si n to kere o mo ki alaga iso alarubo ọ̀rẹ́ mi dáadáa ẹ kú rọ́jú o a wà sọ fún yín gẹ́gẹ́ bí wàásù pé kò sí ewé kan ò lè jábọ́ lórí igi kọ́lọ́hún ọmọ mọ̀ sí ẹ má jẹ́ abọ́kànjẹ́ ṣùgbọ́n ká nígbàgbọ́ wípé ọlọ́run ọba wọ́n ní bí ilé ọba tó jó ẹ̀jẹ̀ á gbà pé ẹ wà ní òbùkún a padà sójú ọjà tá a bá wá ti ojú ọjà dé tó pẹ̀lú àṣẹ ọlọ́run baba Raufu Olalekan Matoso lori lawojo agba awon ni won fe tajo fe foro jumi turu oro lale ni basiko basi gba wa si eku kale
1: Lagilu FM 96.7
3: Gagaga
4: Gamsi
3: gbogbo oya ni pele lodu ṣugbọn ojo ti oya to je odu oya ba farahan a ri pelu apere ni
4: Ganusi Aba Mixture
3: agba ogun
4: amara soji
3: ta fogide ewe ategbose
4: yo lo tinu
3: Ganusi
4: maraba wo degbonrin to ngun fe ni tele tele
3: Ganusi Aba Mixture ni o gbelura
4: binu ko tinu ngun gbodogbodo
3: ti san ara gbogbo fe sise pe
4: tori keri kara nro ni
3: lati joko dide fun ya wa dagira se
4: on re sara die die nu
3: ya sawari egbogi Ganusi Aba Mixture
4: o si fe dalabuku lodo olulufe re
3: bo ba dere ale
4: Ganusi Aba Mixture ni o gbelura
3: eran re o si le kasi lori okele
4: gedegede ara fifo danu
3: mara fuye
4: Ganusi Aba Mixture
3: nlagbade fun o
4: to bare ni 100 odun
3: to tun gbo amade ni yawo
4: ara re tun takutuputu
3: irufe Ganusi Aba Mixture
4: nlo gbelura
3: Ganusi Aba Mixture
4: o tu wa kaakiri ile itaja ogun
3: ati lagbe ni karikari
4: asin wa lagbata jake jalo le Nigeria
3: Ganusi Aba Mixture
4: fast canning Nigeria enterprises lo se
3: idojuko NNPC filling station
4: legbe bridge Olorun Kemi
3: Lagos Ibadan expressway Mbadan lo wa
4: telephone 08081689617 08081689617 617
3: Ganusi lo karao takebe
4: gagaga
5: Ganusi
6: ona royo ke beteli
7: diru omi elekan lodun ti ru lowo lowo lori oke beteli
5: ìpàdé àdúrà àti ìṣọ́ òru olóṣù kan gbáko tí ìjọ Christ Joy Fire Salvation Ministry aka Church of Fire ṣe àgbékalẹ̀ rẹ̀. Àwọn ènìyàn ti ń rí iṣẹ́ ìyanu lójúkorojú, àkòrí total deliverance from the power of darkness, ìtúsílẹ̀ pátápátá nínú agbára òkùnkùn. Efesu orí kẹfà ẹsẹ̀ kejìlá, àkókò àdúrà lójoojúmọ́ 9 a.m. to 12 p.m. 3 p.m. to 6 p.m. ìṣọ́ òru 11 p.m. to 3 a.m. níbo lórí òkè Bẹ́tẹ́lì wà. Ẹ wọ Adébáyọ̀ Ìdí Ayùn rẹ̀, ẹ sọ ní ìkọjá ìyànà bare díẹ̀ aláàdọ́rin along Ìdí Ayùn rẹ̀ road Ìbàdàn. Wá gba ìtúsílẹ̀ tirẹ̀ lójúkorojú 28th church anniversary September 13 ní olú ìyá ìjọ wa lóríta challenge Nìbàdàn. Ọ̀pọ̀ wòlíì àtàwọn olórin ẹ̀mí wà lójú iṣẹ́. Wòlíì Gídíónì Tanímọ̀ wò Èṣúpòfo JP olùgbàlejò. Pe bàbá sórí ẹ̀rọ nọ́mbà yìí 08033281742. Ìṣọ́ òru alágbára ńlá torin tìlù láfi ṣàṣekágbá rẹ̀ ní Friday tó gbẹ̀yìn oṣù kẹjọ yìí. Àdúrà ń gbà lórí òkè Bẹ́tẹ́lì.
6: Ìbàdàn, are you ready? Something big and massive is opening soon at Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meters of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
7: Sa beyan lowo loro bi konko yokoto bala fi o basiko da abi so wa da ni airorunsun ara tita so agun sagun keyan me dagba pupo ko ma rin ko geko ge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kore o ma oye ki nkan ma rin ninu ara ogbenu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo leseyan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisi risi ogun sugbe ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le ise toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kore o ma le se ara ma gbe pe pe pe aro ma legun igbese kan ma nkia ni pataki ka te de gbegbese ni kia kia keda o wa laparapa ni gbadun aye o se ni tin be laye ti oni tin dalamu ero gbalode nbe faye o lati ma bi arun sapa ma si kan si toni toni aba healthcare egbe le baba lam adesina gomina ipinle oyo tele ni felele nbadan eka le ise mu joyin lola complete iwo road ibadan telephone 08033715988 08033715988 enta tadu ale lama toni toni.
8: Are you seeking quality healthcare education and a rewarding career in health sector? Then your future begins at Ibadan College of Health Technology, a federal government approved institution accredited by NBTE. Admission is now open into national diploma programs through UTME in the following courses: Community Health Technology, Paramedics Health Technology, Public Health Technology, Family Healthcare Technology. Candidates who chose other institution in UTME and scored a minimum of 100 should apply for a change of institution and course. Did I hear you say no UTME? No problem. Apply for professional diploma programs in Community Health Extension Workers CHIO, Health Technician, Pharmacy Technician. We also offer professional certificates in Junior Community Health Extension Workers JCHIO. Visit us today at Plot 29 along Beja Street, Degede Ululoyo, Amuloko Road, Ibadan. Apply now at icotech.edu.ng or call 0805-109-8329, 0806-998-0560.
9: ABC Mojia Lori
10: Olorun Apostle Ayodele Babalola yóò tún ṣiṣẹ́ lẹ́ẹ̀kan sí nínú ìpàgọ́ àdúrà ọlọ́dọọdún Olorun Abiyamọ 2026 ìsọjú ọlọ́jọ́ márùn-ún láàfi ṣíde látọjọ́ Monday August 31st Prophet Olúfẹ́mi Òní Mama Wòlíì Obìnrin Mary Alárápẹ́ Prophet Mayo Wáfẹ̀yíjì Pastor Emi Adéọ̀sùn Evangelist Dr. Bọ́sí Adéìwà Evangelist Kẹ́hìndé Akínwálé Lady Evangelist Bọ́sí Adéwùmí pẹ̀lú àwọn ọmọ Davidi Brothers ni yóò máa pẹ̀lú bàbá olùgbàlejò Prophet S.O. Adéwùmí ṣiṣẹ́ ìránṣẹ́ àtọ̀sán àtàárọ̀ ni pàdé àdúrà yóò máa wáyé aago mẹ́jọ láàárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹsàn-án láago mẹ́wàá òwúrọ̀ ọ̀la àyẹ̀wò ọ̀fẹ́ pẹ̀lú ètò ìlera máa wáyé níbi tá àwọn akọ́ṣẹ́mọṣẹ́ yóò ti wà ní kalẹ̀. Ọjọ́ Friday ni press night. Àkòrí ni Olúwa wọlé wá sàn. Ọjọ́ Sunday September 6 gẹ́gẹ́ la ṣe kágbá. Nínú ìjọ Christ Apostolic Church, ibùdó ìyanu district headquarter tó wà ní Mọlúsì Street End, Mọ̀lẹ́tẹ́ Ìbàdàn 081-3501-0191. Olúwa Ọlọ́run Prophet Adéwùmí yóò ṣiṣẹ́ agbára. Ayé rẹ̀ sì ni wà bákan náà mọ́ lórúkọ Jésù.
11: Cherish PR I Care Foundation lo nlogun tatata wi pe ti yin melo gbogbo eyan bada tagbegbe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daada daada ni ṣugbọn nigba ta daye ona kata bi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara idi pataki re ti ajo Cherish PR Foundation se npe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lọwọlọwọ ni Cherish PR I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofe se layewo reading glasses lọfẹ fún gbogbo ẹ ma nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹ tó bá fẹ ma bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ Cherish PR I Care Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láìsí nira owó kí ló tún dúró ṣe oríran gara kọ ọmọdé ni tí wọn ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfin ni wọn máa lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite unity bank Cherish Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé
12: 0701-022-55
11: ojúlọ bára kò ní dín dúró mọ́ wa lágbárí.
13: Ó balẹ̀ bàgẹ́ wọlé pẹ̀lú steeze Gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited. SNL Raka Akiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Plot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. NAFDAC Intolote.
14: Wagilu FM 96.7.
2: Je baba mi ki won o ti soro. Kayo gbo won. Baba wa dijo mejo ki baba mi wa sori eto tara tara
15: ku de dasiko yi
16: inu mi do la si ri o
15: e seun atun ti wa lori eto wa ba se ma wa nbe
16: inu mi do la ti gbo
15: eto eyin awuju agba eyin le leto yi
16: be
15: e ba nda ko yin ka won eyan omo ta la awuju agba
16: ti
15: be
16: lo ni alaji rafiu onla le kan o ma to so ade kola
15: omo le bo ni yin badan
16: ah mo ti kó lọ mọ mo jẹ baba lórí nílé olórí ṣàgbọ̀nà pópó yemọjá
15: olóṣàgbọ̀nà pópó yemọjá
16: ibẹ̀ ni ìyá mi ló gbí mi sí torí mi lọ mọ ẹni tó gbí ma fún.
15: Bàbá sọ̀fẹ́ ọ̀ngọ́ ní pópó yemọjá nílé ìgbọ̀nà.
16: Èmi lọ mọ wá dákọ̀ ọmọ mi.
15: Ṣé mo ní mo béèrè wọn ni lọ́ọ̀yìn ni.
16: Ẹnjìnìá Mosíbáwù Adéwọ̀lù àṣepọ̀ èmi lẹ́ga nínú ilé ìgbọ̀nà. Àṣepọ̀ òní náà ló tún gbọ́.
15: Kò wà ní bàjẹ́ láéláé.
16: Nítorí pé ìyá tó gbí bàbá rẹ̀. Ìyá mi ló jẹ́ wa lọ́kọ nílé olóṣàgbọ̀nà.
15: Ìtàdé.
16: Wọ́n jọ sọ́dọ̀.
2: Ó náà lẹ gbọ́. Ẹ gbà pé láwùjọ àgbà òun ni lóòótọ́ kì í ṣe ọ̀rọ̀ àwàdà. Adúpẹ́ lọ́wọ́ ẹni tí ó jẹ ògúfe kí wọ́n pè mí tó bá ti di ní ọ̀la alhaji raufu sanje eléwúrẹ́ àwọn ọmọ ní àfọyín èèyàn méjì wọn ní ká máa fún ṣùgbọ́n tó bá di lọ́la èèyàn méjì yóò kú ẹyin kòǹkù yóò jẹ tó adúpẹ́ pọ̀ lọ́wọ́ barista daniel aramide ní uk àwọn alátìlẹyìn wa ojú òní ti yín pẹ̀lú àṣẹ ọlọ́run bákan náà ẹ̀dà kúnlé dagun dúró bàbá òjẹsà mo kìyìn púpọ̀ jù ojú òní ti yín bàbá mi ẹkú àdúró ti wà ayọ̀ ní samson stall ní agbenilápaná kò ní bàjẹ́ alájẹ ráfù sàjẹ léwúrẹ́ ẹ ṣeun bàbá ọjà challenge ńbàdàn ìyá alájẹ ìrẹ́pọ̀ dùn ní abaodò ìyá àbèjì níjọba àbílẹ̀ akínyẹlé ìyá ẹkú àdúró ti wà aláàjì olóyè sí àkàràjẹ ẹlẹgbà ọmọ gàjílẹ ẹlẹgbà wọn ti lè tókò tó fi dórí aláàjì ṣe òràṣẹdì ọlá ogúnṣẹ ẹṣẹ wo yà àjọ kí alágbó yànà ọlọ́ọ̀dẹ ìdólúkàgọmẹ ẹṣẹ àdúpẹ aláàjì adébísí olówó di kòkòrò dúpẹ́ pọ̀ lọ́yìn

ṣe ń gbọ́lù lọ́wọ́ bá mi tí a mi yù àyàn Alhaji Timi tí a mi yù ọmọ ọláìtàn lọ́ṣọ́gbó òròkì. Sunny Ade kan ẹgbẹ́ Green Sport kan African Songs kan lábẹ́ Alhaji Yakubu Bọ́lárìnwá Bureau ọmọ wọn nípò kíákí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere.

ẹjẹ n chẹ́ ìjọ orin kí mú ti bàbá àpúlà wá bàbá ìdòwò wa ní mashaun rẹ́kọ̀dù táwọn ṣe sí òdì kejì nínú double album tó jáde ní ọdún kan yìí náà 1973 nígbà tí TYC African Songs tí wọ́n pé ọdún mẹ́wàá

èyí náà ṣàkíyèsí wípé theme kan làwọn méjì kọrin nípa ẹ̀ owó sọ́ni adìẹ ní tálákà ló mọ ìyólówó ìdòwò adémáṣá ó ní ọ̀rọ̀ tó owó máa dá sílẹ̀ apá owó ò nílé ká owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀ owó owó náà ló padà wá dá wàhálà sílẹ̀ láàrin iléeṣẹ́ African Beats TYC pẹ̀lú àwọn olórin tó wà ní àwọn record label náà. Owó ń bojú ọ̀rẹ́ jẹ́ owó ń kẹ̀yìn bàbá àtọmọ sí.

0: gbogbo àsìkò tí wọ́n ṣe rẹ́kọ̀dù yìí 72-73-74 àwọn olórin bí King Sunny Ade bí Baba Apola Dua Nema Shaun bí Baba Chief Commander Ebenezer Obi wọ́n ti dé peak wọ́n ti dé òkè téńté òkè pátápátá nínú kàrí àwọn yes as of that time gbogbo àwọn ọlá iyẹyẹ èyí tí àwọn olórin ká sọ pé àwọn olórin bíi Alhaji Saheed Òṣùpá Alhaji Pasuma Alhaji Malaika tí wọ́n enjoy lẹ́ni tó jẹ́ pé ọlọ́run ti gbà fún wọn tán fẹ́ dà láyé wọ́n ti dá àfikún níyókù level tí wọ́n wà lẹ́ni ó ní àwọn bàbá yìí wà ní 73 50 years ago àwọn ni wọ́n sọ ń gbà yẹn lọ́hùn 50 years ago 53 years ago actually
1: bàbá ẹ̀dẹ́lẹ́ ayé mi o tó bá bínú mi o
0: 54 years ago

0: àwọn olórin míì tán tún wà ń tàn gbà yẹn 72-73 Prince Adekunle náà wà ń ta àwọn náà ti dé wọ́n ti wà ní peak career wọn pẹ̀lú ìbùkún orísun yẹn
1: ló jẹ́ wípé mo fálà fún ẹ
0: àwọn bàbá Haruna Ìṣọ̀lá ti wà ní peak career wọn Àyìnlá Ọmọwúrà ti wà ní peak career wọn gbà yẹn àwọn olórin tó ní ìtàn gbà yẹn àwọn bàbá Sàlá ní comedy wọ́n ti wà lókè pátápátá

0: gbogbo àsìkò tí rẹ́kọ̀dù yìí jáde. Wéré Mọ́sákárà oni Alhaji Barista. Oni wọ́n sì ń ṣe ń gbà yẹn.
1: Gbogbo customers.

0: Olorun Apostle Ayodele Babalola yo to sise lekan si ninu ipagu adura olododun Olorun Abiamo 2026 isojo olojo marun la fi sede letojo Monday August 31st Prophet Olufemi Oni Mama Woli Obere Mary Alarape Prophet Mayo Waseyiji Pastor Emi Adeosun Evangelist Dr. Bosi Adeiwa Evangelist Kendi Akiwale Lady Evangelist Bosi Adewumi pelu awon mo David Brothers ni yo ma pelu baba Olugbalejo Prophet SO Adewumi sise iranse atosa ataro de pade adura yo ma waya ago mejo laaro atago mari abo ni role ojo Thursday ojo keta osu kesan lago mewo owuro online yewo ofe pelu eto ilera ma waye nibi ta wa kose mose yo ti wa ni kale ojo Friday ni press night akori ni Oluwa wole wa san ojo Sunday September 6 gaga la se kagba ninu ijo Christ Apostolic Church ibudo Ilanu district headquarters to wa ni Malusi street end Malete ni Ibadan 081-3501-0191 Oluwa Olorun Prophet Adewumi yo sise agbara ayere osin ni wa bakan na mo loruko Jesu.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: It's about to go down.
3: Wait! Aww.
4: My love, what happened?
3: Before I marry you, the TV where you promise, the fridge in car, where is it? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
4: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
3: So all those things don't already their house?
4: Abba, since last month.
3: Ah, Pastor, continue the wedding.
5: Walk on that, turn together.
4: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
5: CDK, pay small, live BB.
6: Oba le bagge, obo le bagge, Jatulabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters ètò bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀tí gbogbo obìnrin tó dá ti ẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Webs Limited, Esilera Kakiri Gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters. NAFDAC Jolote.
7: Lagilu FM 96.7.
8: Us not won pe yin. Bo loruko yen se waye.
9: Boruko yen se waye. Olorun oba lo se atona re tori wipe ise ri ori tage gangan ni ile ti mo ko.
8: Okay,
9: won de ma pe mi ni CY Film Production.
8: Tani oga yin ni ori ori tage
9: Bolagade Akinpelu won ti late bayi
8: baba ogun
9: ogun ma jek be
8: so Ibadan bi le ti
9: be ni
8: ilu wele ngbe
9: Eko ni mo ngbe bayi
8: bayi
9: bo gogo se mi mi Ibadan ni
8: so mo Ibadan ni ni
9: iya baba mi lo mo Ibadan.
8: Okay,
9: odo mo agbedagba. Okay. Ni Kanike Adeoyo ni Okeare.
8: Okay.
9: Beni odo Alaji Late Alaji Bolagade working pelu mo ti kose theater.
8: Bo mo bole yin gogo.
9: Omo Oyo Alaafin
8: Ojo Pase ni
9: mo di o ma atiba.
8: Wow. Okay, yeah. E tesiwaju.
9: Bi oruko afa osuna yen se jade mo delu Eko tan yen aju gbe mi delu Eko.
8: Leyin te fi odo baba ogun le.
9: Yes. Nba ti rin aju gbe mi delu Eko, emi na ko awon akegbe mi jo mo ko won ni ire ori tage. Mo je wan ko won ma je nko won be se be na mo ma nso to ma nfo ni si won ikanu won kan pe mi jo kan pe oga ya to si te nko wa yi en gangan alawada ni e ke tun ma se comedy mo oju ona na la si wa. Okay, to ba ri be gbogbo e ti wa aye social media ti wa e je ka ke wo kokan je ni lana esin Islam ti e ma fi nko wa ma ni iwo ko la fe je aba mo ko meji. Okay, aba se adura se kan e je ki ma je afa suna
8: e se adura se ke to mu
9: bene.
8: Okay,
9: bene ni afa suna e lo ba le mo mi lara.
8: Okay,
9: CY Film Production lo ba gbin se gbe kan o wa di pe afa suna.
8: Okay, ki lo ko yin gangan
9: teyin bo side.
8: Okay.
9: Said Kankane.
8: Teyinbo.
9: Said Ben.
8: All right. Gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé, ǹjẹ́ ẹ ṣe fíìmù rárá?
9: Mo ṣe fíìmù àti mo dé ìlú Èkó. Mo ṣe fíìmù. Wọ́n pe orúkọ àkọlé fíìmù yẹn ní Ìmọ̀ṣe Kókó.
8: Ṣé fíìmù ẹ̀sìn náà ni?
9: Fíìmù ẹ̀sìn kọ́. Ìhun tá a bá ní káwò, àwọn èèyàn wa kì í ṣe pé tẹ̀sìn gangan ni ìlànà eré orí ìtàgé mi o. Orúkọ yẹn, àfa Asuna yẹn, Comedy Line ni yẹn. Làwọn èèyàn fi wá ń bìlì kò báyà àbí àfọ àkọmọ ní kí àbí tíátà tó ń kọmọ àbí tẹ̀sìn ni. General theater ni mò ń ṣe. Theater practitioners. Ẹ ti understand. Comedy Line ni a fi wò pé bìkan mo máa ń múra bí àfọ máa wà lù kí n bá wọn pa ẹfẹ kan máa jẹ́ ká máa jẹ́ àfọ Asuna ní Comedy Line. Ẹ ti understand. Ìmọ̀ṣe kókó yẹn general film ni tí mo ṣe. Lẹ́yìn ìgbà yẹn mo tún wá ṣe ìwádìí kan. Ìwádìí kan yẹn ni mo pe King Dr. Said Òṣùpá kí wọ́n bá mi ṣe lọ́ọ̀ṣì yẹn nílùú Èkó.
8: Àwọn lọ́wọ́ akọrin.
9: Àwọn lọ́wọ́ akọrin. Ó tó bí fíìmù mẹ́ta tó yẹ pé àwọn lọ́wọ́ ṣe lọ́ọ̀ṣì yẹn tí mo pe wọn. Àti close ṣùgbọ́n gẹ́gẹ́ bí fans mò ń pe wọn wípé wọ́n akọrin fún mi tí wọ́n dẹ̀ wọ́n akọrin fún mi.
8: Ẹ yàn wọ́n láàyò ní gbogbo onífuji àbí.
9: Ẹ mo yàn wọ́n láàyò torí mo nífẹ̀ẹ́ orin wọn gan. Mo nífẹ̀ẹ́ orin wọn gan. Àwọn yòókù náà gbogbo onífuji pátápátá ni mo nífẹ̀ẹ́. Mo nífẹ̀ẹ́ Alhaji Wasu Alabi Pasuma. Mo nífẹ̀ẹ́ Kibla Fuji. Alhaji Wasu Ayinde mo nífẹ̀ẹ́ wọn. Gbogbo onífuji ni mo nífẹ̀ẹ́. Ṣùgbọ́n máa ní ààyò téèyàn ọkàn yàn kan. Ẹni náà mo gbà tó rin wọn gan.
8: Nígbà tí a máa kọ́kọ́ bá wọn pàdé. Ǹjẹ́ rántí bó ṣe wáyé?
9: Bẹ́ẹ̀ni.
8: Báwo ló ṣe wáyé?
9: Ìyàtọ̀ sí pé mo pè wọ́n pé kí wọ́n wá kọrin fún mi. Pé èmi àti wọn á jọ sọ̀rọ̀ báyìí. Ìwádìí kan yẹn náà fíìmù yẹn ni. Èmi àti ẹni tó wá tajọ ṣe agbátẹrù production yẹn. Ẹ ti understand. A wá jọ lọ sí ilé wọn pé kí wọ́n lè fún mi ní déètì ọjọ́ lọ́ńchì mi.
8: Fún ìwádìí kan.
9: Fún ìwádìí kan.
8: Ok.
9: Ìyẹn fíìmù mi yẹn. True ẹ̀gbọ́n wọn bùrà láti wọn ò sí Nigeria ń sìn. Àwọn dẹ̀ ni mọ́níjà wọn ń gbà yẹn téèyàn ó máa sẹ́ndì owó eré téèyàn bá orin téèyàn bá pè wọ́n sí. Àwọn lèèyàn ó sẹ́ndì owó sí. Àwọn ni wọ́n ń pè á ti ń bọ̀ kí ni kan ní ẹ máa bọ̀. A fi wá gba déètì ká lè design artwork ká lè fi máa ń kàrá tá máa tà. Ìgbà tá a wá débẹ̀ àbúrò láti wá a sá jókòó jókòó àwọn èèyàn sọ pé wọ́n ń bọ̀. Kò pẹ́ pẹ́nìkan ṣe wá bá a nìyẹn pé wọ́n rẹ̀ pé Blalati ọ̀rẹ́ pé wọ́n ń sùn lọ́wọ́ kí wọ́n máa yọjú sí wa. Kò pẹ́ Blalati náà wá yọjú sí wa. Báwo ni kìnìkan kan yá lágbájá bá wọn wo déètì yẹn. So seal wọn ló seal. Inú wa dùn. Wà ó àdè deposit yẹ tá a fẹ́ deposit gbà yẹn. Wọ́n á ní ìjọ mo fẹ́ yà Alhaji Said Òṣùpá náà. So wọ́n á ní Òṣùpá ti jáde o. Wọ́n á ti jáde. Mo ní ọmọ dẹ̀ sọ fún yín pé jọ́túmọ̀ bá wa mo wish láti meet wọn ti jáde. Wọ́n á dùn mí gan-an. Dùn mí mo ní òkè kò sí wàhálà because mo ní believe lórí wọn lórí déètì tí wọ́n ti fún mi látòrí fún. Mo nítorí pé mo fẹ́ róṣù pa mo fi pẹ́ sábọ̀ sáfẹ́ wá. Tí wọ́n lè bá gbàǹkàrà yẹn lọ́kùnrin bá fi ya píchọ̀ kalẹ̀ lọ fi sínú bánà kalẹ̀ máa polówó lọ. Wọ́n á ní wọ́n ti jáde ìbànújẹ́ wa gbọ́ kan mí. Mo ní kò sí wàhálà ẹ jẹ́ ká máa lọ. Bó ṣe wá di pé mo sílẹ̀kùn tí mò ń bọ̀ tí mò ń de torí sùn ni mo trainers ni mo wà. Bó ṣe wá ń de bàtà yẹn báyìí ta bọ́ sínú company ta fẹ́ ṣí gèdè báyìí ẹni yẹn kàn sọ̀rọ̀ látòkìnrin afa. Mo ṣe wá wò pé ó kàn di Alhaji Said Òṣùpá mọ́kàn. Ẹ yá sá.
8: Sọ wọn lókè.
9: Wọ́n wá lókè. Mo bí wọ́n gbọ́ pé nìkan sílẹ̀kùn sálẹ̀. Ọ̀ kí wọ́n ti mọ̀ pé mo wà ará níbi àwọn wò ní CCTV camera.
8: Wọ́n ti mọ̀ yín tẹ́lẹ̀.
9: Wọ́n ò mọ̀ mi a ní àsọ̀rọ̀ rí.
8: Àsọ̀rọ̀ rí.
9: So mi ṣe pé afa. So mo ṣe so wọ́n dàbí pé mo rí Angel Latókè lójú ọ̀rọ̀ ẹ̀ mọ̀ pé mi dún gan. Kí ló ṣe lọ́ọ́ ti lọ ni? Question tí wọ́n kọ́ bí mi nìyẹn.
8: Iṣẹ́ ti ń lọ ni.
9: Tí mo ti ń lọ ni.
8: So expect pé wọ́n ṣe expect like a draw around
9: that. Etiquette yìí mọ̀ pé wọ́n mọ̀ pé mo around there anemia ti wọn wọ sọ̀rọ̀ rí sẹ́. Set tí mo ti ń lọ ni. Mo ní mo ti ń lọ ni. So o ti ń lọ àbí? Okay, wọ́n ti find date. Mo ní wọ́n ti fún mi. You understand? Mo ní but mo sọ pé mo torí mi lérí. Ibi tó bá yẹ kí n sọ̀rọ̀ màá sọ̀rọ̀ mbẹ́ o. But ibi tí ò bá yẹ kí n sọ̀rọ̀ màá dákẹ́ ni. But ibi tó bá yẹ kí ẹ sà bùrọ̀ láti sọ pé ẹ̀sìn lé ni mi sọ̀rọ̀ yẹn ni ok ṣé láti lọ́ mẹ́kọ́ rin fún ẹ ni bí ẹ sọ̀rọ̀ níjọ́ yẹn ṣé láti lọ́ mẹ́kọ́ rin fún ẹ kò yìn dẹ̀mọ́ yìí ṣe sí wọ́n bẹ̀ mọ́ bí wọ́n ti ẹ̀ lọ́pọ̀ tún ní pé wọ́n bá mi sọ̀rọ̀ inú mi dùn bí ẹ sọ̀rọ̀ igi inú mi tún dùn sí wọ́n ní ok kí gangan ni title fíìmù ẹ mo ní ìwádìí kan sáà fà ok kí wá gangan ni fíìmù yẹn ní pàtó bí ẹ ṣe ń bímú látòkè yẹn náà nìyẹn o kí ni fíìmù yẹn dalé lórí wa fe mo ni to dare lori mo kan ni ah bi ki won wa bere nkan lowo afa you understand ko ma wa di okay obi ko yebe la bi ko si wala ase yen ni won fe compose lori to ma fe mo sa bi mi ko yen mo
8: lati mo prepare wa
9: so mo ti won kan ba mi so yen mi o le so fun pe esa eje wa sale ah ati gbo pe yen ko ko ta gbagba e wa ba bi a picture ti mo didi yi le so ko mo ti gbo ko mo ti ba mi so ni mi wa dun go bo ko si wala won lati find date passport ta ni se njo yon da pe ni pe won fi gbogbo aye igbowo fun mi ni etiquette gbogbo ba se lo mi moto ni mi dun pe lo ah so ba mi soro side so pa kan na ewo se igba ti asha dele a lo design artwork a lo mu picture won online I sa se pe ma koko ba won soro laye gege bi ibe te bere
8: so won da wa show yen
9: ah na won lo korin launching mi iwadi kan gbogbo ta so leyin after 2 years igba yen mo tun share another launch mi awon na mo tun pe
8: laarin 2 years eh tin eh tin get close
9: ah tin get close
8: okay
9: as you understand mo tun tun won pe again so mo bi ogun yen ni won wa wo pe ah o de ko mo igba temi dada o se ri ninu gbogbo artist odo yin fi be sun ma artist yoko o sugbon gege bi awon royin ti mo ma ngbo o de pa laji sa do pa won fe je artist to je pe baye se won won ko lokere be ko won se ri o ma bi ko won buru no eni to ba distance no ma bi ko won buru be you understand nto mo se laji sa do pa gege bi mi se study where the most close mo ni pe ki won to ba yan se won wa di both spiritual and physical
8: okay
9: o so po bi eye wo ko to so mo ah se bi ni mo so ti gbo aye ngbo alaye won gbe eye wo spiritual and physical ki mo to close mo e tori pe boya tori awon iriri ti won ti ri ko so pa to le da ti alaye ba wa nbi ba nsin you understand won ni gbagbo nu yin gan you understand ki won to joko lori bi ti eni kin joko si you understand o possible ko won ko ni aniyan kan ti won da ko won to joko be ya ba ye se I don't know be awon ke je pe be a secret everybody ni gbagba yin na mo won ma okay party kan wa do ko mo ri online mi o si show yen eni kan wa nsa se aye si won e kapo e wa joko so ben yen so eni wa mo kashifu o wa fi gbon chi aye bayi bala isi be joko bayi alaye kan se bayi ni o kan lo ni ah so awon ma wo pe ah se mi mo kan pe ki mo se mo I don't know etiquette so gbogba yi loro ma that is dem so fa fire me ni pe ki eyan to close malaya bi kala yi to gba fun eyan won wa di yan daada se wa rin to se laarin mi ati won yen iti mo ke ko nbe po gan
8: ka to wona eko te ko point wo le bere sini close
9: fine pe mi ati won bere sini close daada ngam jowa ti mo ti pe won si show mi be meta e ma gbo ma o pe ah eni na won ti o di wa di pe ti won ba ni show mi ladugbo wa ti mo ba lo sibe keke ti bi commander ti mo de je fans won ti mo ti pe won so town about you
8: same service
9: mo ma same sino
8: okay
9: as you understand ti ma ti wa ri mi la ah afa house na lo de won ma fun mi land same nitori pe won ti ri mi pe keke eni je fans wa o de pe mi so gba o wa di pe ori stage won gbogbo awon artist ma wa sibe bi awon upcoming comedian et you understand awon hip hop artist emi na wa ma nlo but ti ma ti lo mi e sa joji mo pelu awon engineer won emi na de ma nso orin ni studio to pe orin to lo nkan ba ti ko ma turn re ni form comedy temi so emi na ma lo fun engineer pe mi na fe perform so ko ni se kin se ma introduce ara mi pe bayi won ti mo mi pe omo for fans o to pa ni o wa le to wa ti to thank MC o pe artist to aba suno ma mura sile o leyin lagbaja iwo lokan o so wa di pe emi na it understand that is but me she permanent MC o stage won o mo ma wa perform lo stage won ni so de ma gba mi laye ti won ba pe mi si
8: okay
9: de ma ani mi nkan ti won ba pe mi si se to e won wa ladugbo mi won wa korin ma lo sibe

0: gbogbo àwọn kí bíláfù jà lájúwà sọ́yìn lẹ́yìn àwọn fans kan tẹ́ pé kódà kí wọ́n wọlé kọ́ bá wọn kọ́ wọlé kọ́ bá wọn lórí ìyàwó rẹ̀ tọ́ bá tún sọ síta ayé ọmọ blame gan pé ìyàwó ẹ̀ sí ẹ̀rìn gbèrègbèrè ibi tí ọlọ́run ti kẹ́ wọn dé. Now bí wọ́n ṣe wá ń comment àwọn negative comment yẹn mú ọlọ́run fi ń tọ́ mi pé wọ́n náà ti rí bó ṣe ń rí lára. So ayé ọ̀gbọ́ in tí mo sọ pé ó ń dùn mí yẹn wò tiẹ̀ ayé ọmọ wo bẹ̀ rárá tí wọ́n yẹn ni wọ́n sọ pé ẹni ò fẹ́ ti ṣubú ni ò fẹ́ ti ṣubú ni ok now bí mo wá ń bọ̀ gangan lélẹ̀ mo wá ò ok bó ṣe máa ń rí lélẹ̀ yìí mo wá ń tọrọ àforíjìn lọ́dọọlọ́ kí ni tí mo ń tọrọ àforíjìn fún ni pé èmi náà ti ṣerú nǹkan báyìí fáwọn èèyàn rí o àtẹni ẹ jàre àtọ́jẹ̀bi ọlọ́run àforíjì ẹsẹ̀ ẹgbà yẹn ọlọ́run dárí jí mi ṣùgbọ́n tẹ́lẹ̀ mo mọ̀ pé ẹ̀sán ló ń ké lórí mi èpè yẹn ò lé mú mi náà dẹ́mítà àwọn yẹn náà ń gbà yẹn fídíò tí mo ṣe fún wọn látara pé mo fi dìfẹ́mu wọn gbogbo ìbàjẹ́ yẹn náà gbogbo ìpẹtẹ kọ́mẹ́ntì àwọn yẹn náà kọ́mẹ́ntì bẹ̀rẹ̀ kò lè mú àwọn yẹn náà ṣùgbọ́n ẹ̀sán yẹn ọlọ́run máa ń forí ìṣẹ́jì yẹn ẹ̀sán ó wà láyé tá a wà ká tó kúrò lẹ̀sán gbogbo tó ṣẹlẹ̀ yẹn torí mi ò kábàámọ̀ tó ṣẹlẹ̀ yẹn níṣẹ́jú kan báyìí o.
1: Ẹ regret.
0: Mi ò regret.
1: Ẹ regret.
0: Yes.
1: Kí wàá ló ń pa yín lẹ́kún.
0: Fine. Ní tó ń pa mí lẹ́kún ni pé so ẹni tí mo nífẹ̀ẹ́ deeply sọ wáyé kí ó wá jẹ́ pé kí n ṣe kí n wá látara mi kí n wá ṣe tó gbà yẹn fún wọn. Ẹ ti get me.
1: Ẹ but ẹ regret tán ni
0: ẹ. Ẹ máa gbọ́ ibi tí mò ń bọ̀ gangan lélẹ̀ yìí o. Nígbà tí èmi àtàlájú sáré pa ní àǹfààní àti máa sọ̀rọ̀ lórí fún màá dúpẹ́ màá wá súnlẹ̀ báyìí pé èmi àtàlájú sáré pa ń sọ̀rọ̀ ọlọ́run máa ṣe mo máa dúpẹ́ mo mọ̀ lórí ẹni tí millions of people ti ẹ̀fẹ́ súnmọ́ tí wọn ò rí wọn súnmọ́ lọ́wọ́de pé mi ń bá wọn sọ̀rọ̀ báyìí ẹ ti gẹ́tì mi ó máa ń jẹ́ ìdùnnú fún mi wọ́n dàbí lion ó wá jẹ́ pé àwọn tó súnmọ́ wọn ayé ọmọ àtitorí láyọ̀ yẹn wọn á máa fi fíẹ àwọn tó súnmọ́ wọn ìpè ọmọ láyọ̀ máa nì tó kò ṣe ní ìwẹ̀ tí wọ́n bá dé ọmọ òṣùpá ló dé iye gan tó ok chief sunday igbowo sa alhaji saheed òṣùpá lọ connect mi mọ́ wọn chief sunday igbowo sa wọ́n jẹ́ ìdákanjọ́ pé bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ mo máa ń fẹ́ pé wọ́n ló ń kí n tiẹ̀ súnmọ́ bàbá yẹn ní ìṣẹ́jú kan mi ò rọ́ opportunity yẹn mo mà nífẹ̀ẹ́ bàbá yẹn o gbogbo ewu tó ti kọjá lórí wọn ọlọ́mọdé ò gbé rí mọ́ mo sì di lọ́jọ́ kan nìyẹn láyé sáré lọ́sùpá sì pè mí nìyẹn abáṣu náà báwo ni everything ìgbówó fẹ́ báyìí sọ̀rọ̀ ẹlẹ́wà chisoni ìgbówó fẹ́ máa sọ oní bẹ́ẹ̀ ni.
1: Before
0: gbogbo ọ̀rọ̀ yẹn ni o before ni o mo ń sọ àwọn nǹkan tí wọ́n ti ṣe nú ayé mi gbàtà àwọn yẹn sọ pé owó ìtòrí owó mo fi ṣe yẹn ni mo kọ́ fi sọ ilé náà mo ń padà bọ́ sọ ọ̀rọ̀ yẹn o máa ní chisoni ìgbówó kásà máa fọ̀rọ̀ gùn láti sọ̀rọ̀ pàpà court chisoni ìgbówó kan pè mí ni tanasana kọ amẹ́ríkà kọ ẹ̀rọ àfa mi mo ní bàbá mi sọ owó bá dá mi mo ṣáà ilé wọn ìgbà ẹ ni wọn ò tí lift bank lórí wọn wà lamẹ́ríkà èmi àti òṣùpá ti sọ rẹ ẹ sìn ní gbàgbọ́n gẹ́gẹ́ bí inú yẹn dùn wọ kò sí wàhálà àfa balẹ̀ àfà mo fẹ́ kó ṣe nǹkan fún mi ni mo ní kí bàbá mi kí ni sà ó ní ìyá kan tí ó jà wọ́n lówó àwọn dẹ̀ ti ń pè ìyá yẹn títí ó ti block àwọn látara pé ẹ wo gbogbo ojú tó ń wò mí gbogbo etí tó ń gbọ́ mi ẹ mà ní sòrò ogun tó ti sẹ́nu ayé chief sunday igbowo náà kò ní gbé rí mọ́ ibẹ̀ yẹn mo ti wò pé the only thing owó tó ṣẹlẹ̀ sí mi náà rí àwọn adójú kankan tó pé mo pẹ tí n lérò pé o lè betray mi mo pé tí báyé ṣe rí náà ni ìgbà tó bá ń dùn èyí mẹni tó fẹ́ yàn gbà yẹn ìgbà tí nǹkan àmì wọ́ náà bá dé ni ó tó pé ìyá kan ló jà wọn lówó àwọn pé ó ti block àwọn ó ti lérò pé ibi táwọn wà yẹn tó àwọn olè rìtù sílẹ̀ ló fi ṣe tó ṣe yẹn nígbà tó wá sọ̀rọ̀ débi kan ní òun náà mo kàn ti ọbẹ̀ gbowó yẹn jáde afáàsùnà ni aláìsẹ́ tó pa rẹkọmẹ́ndì mi fún yín mo sọ bẹ́ẹ̀ lọ́kàn mi ni o inú mi tún dùn pé olùsùpá rẹkọmẹ́ndì mi fún yàn fún chisoni ìgbòho so bó wa ni mo ní ẹ sá mo ní ẹsẹ́ ní nọ́ọ̀bẹ ni ẹ sá wọ́n bá sẹ́ndì ẹ̀ dami emi gan mi mo pe asi de de de lo lo tin gba

0: adeyan sha mo baya ta awon ti mo fara ti ni a mo na se gbogbo nkan lowo ni owo tan omo luabi ni o ku o ba se ni number ni esi mi ka sa ma forogun emi wa nbi olohun won mo je n disappoint ala jisa to pa mo n ze reke mi ti won panyan le fun yan ku yo ba egbo yan jade ah mo se ni bo wa pe ni yen gba da ko mi fe ni yen mi da ko mi afa sun ni no so ba ba ba ina ko okay okay afa sun mo e je ni bye lo 12 million bye mo ba ki lo de mo sa bẹ́ẹ̀ni mìíràn tó mọ bá lu ọkọ mi pa so àwọn èèyàn náà ti ń bẹ̀rù ọkọ olú ẹ̀ náà níwọ̀n bàbá iṣẹ́ ìṣòwòsọ tá à ń ṣe gba ọ lẹ́sàn kásà máa fọ̀rọ̀ ogun kí gọ́ọ̀mù ní kúkúrú mo bá gba owó yẹn fún wọn so kí ló gbà tí mo bá gba owó yẹn fún wọn ẹ jọ iyì yẹn ọlá yẹn mo gbé fún alájí sáìdọ̀tún pa ìpè wọn rẹkọmẹ́ndì mi bí ṣe wọn rẹkọmẹ́ndì mi yẹn èmi náà tún wá dì èmi ò bá mo ṣe fẹ́ pùtẹ̀ ọlọ́run fún mi ní nǹkan yẹn ṣe ó fẹ́ jẹ́ pé mo ní ìlọ́jú chief sunday igbòho lẹ́nu pé bó sì pàṣẹ sọ̀rọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí in fact ó wá jẹ́ pé tí mo bá kàn pé chief sunday igbòho àbí wọ́n rí miscom ó pè mí padà sí ò sí yọnu ṣe pé ara yìí kan àpọ́nlé kan nìyẹn a lot of things tó kàn máa wò pé kìí ṣe towó làwọn èèyàn kọ́mẹ́ǹtì tí wọ́n gbé mi sí pé ìtẹ́ owó kọ́ èmi mọ́mọ́ tí mò ń ṣe ó pè tó bá yẹ pé towó ni because lajú sáré tòtò pa wọ́n nífẹ̀ẹ́ mi dọ́kàndọ́kàn débi wípé ìyẹn wàá mọ ibi táwọn ti ń mìkọ́ bóyá àwọn bọ́ìsì wọn bóyá wọ́n ń gbọ́ a máa ń sọ̀rọ̀ débi wípé mi gan tún dọ́pù kọ́ wípé èmi náà lajú sáré òṣùpá ń bá mi sọ̀rọ̀ báyìí ẹ ti gẹ́ẹ̀tì.
1: Kò fìgbà kan wà wọ̀ yín lára pé ó ti di normal rabi gbogbo ìgbà tó máa pè yín náà ló máa ń wú yín lórí.
0: Ẹ ló máa ń wú mi lórí.
1: Gbogbo ìgbà.
0: No gbàyà mo ráwọ̀ pé ó ti di number.
1: Okay.
0: Ó ti di number ẹ ti gẹ́ẹ̀tì wípé nígbà gbàdúrà kí n flash wọ́n sìn àlàyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni o mo máa pè mí padà sónà sí òsì yọnu ìyẹn gan tó mi.
2: Lagilu FM 96.7.
3: Béèyàn lówó lọ́rọ̀ bí kóńkó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wọ́ dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kó máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbéyàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sìn yàn kó mọ́ ara ọmọ gbẹ̀pẹ̀pẹ̀pẹ̀ aromalegun ìgbésẹ̀ kọ́mọ́nkíá ní pàtàkì kátàdé gbégbésẹ̀ ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé ọ̀sẹ́ni tí ń bẹ láyé tí ò ní ti ń dàlámù ẹ̀rọ gbàlódé ń bẹ fáyé o láti mọ bí àrùnsá pamọ́ sí kàn sí tónítóní abá ẹtkíà ẹgbẹ́ ilé baba lam adésínà gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tẹ́lẹ̀ ní fẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ẹ̀ka iléeṣẹ́ mojoyinlola complex ìwòrò ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ tàtàjú ààrẹ lọ́mọ tónítóní.
4: Bàbá akọrin látàárọ̀ ni ó ti sún mi igbó gan la lọ bolẹ̀ mú mi lọ.
5: Arákùnrin fọkànbalẹ̀ ọnu àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó ń rè é ń rè é.
4: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
6: Bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣí ìrànràn.
4: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó ń gba owó lọ́dọ̀ káàṣìẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣìẹ̀ ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣìẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀ lu káàṣìẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀.
7: ti ká sí ẹ̀. Mo ti

ẹ̀mí olórun tún ṣe tọ́lọ́dún ni láti ba gbogbo májẹ̀mú tó lòdì lórí àwọn ọmọ ológun wọ̀nyí jẹ́ gbogbo ìpinnu òkùnkùn láti fi ọmọ dààmú rẹ̀ jésù olúwa wá fẹ́ gbẹ́sẹ̀ lé lọ́dún yìí olórun fẹ́ lo prophetess mary ọmọlára lápé lady evangelist christiana mo àwọn olórin ẹ̀mí máyọ̀ wá àjàyí tolú ìbí tó yẹ okùnlọ́lá kẹ́mi taiwo òkùnbí òkìkídayọ̀ amos ọ̀pẹyẹmí praise nígbà tí wòlíì olórun alayà àjẹrẹ̀rẹ̀ olúfẹ́mi òní

0: gbogbo abiamo lo ma soro eri e
1: Lagilu FM 96.7
2: Ah fa si won ri meta ah o so eyin o so pa lo de yo yen gan to mi se ni mo so pa won lo connect mi mo chief sunday gbo mi o de disappoint won yen gan to now subo ni akisi kan ti mo fe pe alaji side of passi to bi gbo mo to nsele yi awon le ma kiyesi subon gba mi wa o le jo pe eni ti o ti e to won lọ́nà wa gbẹnu ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì láti ṣáàdì òṣùpá bàbá mi kọ́nà jẹ́ káàrí yín pẹ́ ẹ tẹ́tùnú tí ó tó lè má jẹ́ mi mọ́ ó rẹ̀ lè ti máa ṣẹlẹ̀ sáwọn mí kí n máa mọ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ṣáàdì ọ̀dọ́ tèmi lèmi fẹ́ sọ yìí wọ́n pè mí jọ̀kan pé kí n wá sílé wọn tó rẹ ti bì mí kọ́ṣẹ́ ẹlẹ́ẹ̀kan ìgbà yẹn mọ́tò ṣì wà lọ́wọ́ mi ṣùgbọ́n ó wà lé mẹkáníìkì yes wọ́n dẹ̀ ti ń gbé lẹ́kì torí ma gbódò ní ìgbà tí ma fẹ́ sílé ní mo fẹ́ sí lọ́ọ̀tì tí mo lọ́ọ́ bá ma gbódò ní ìgbà yẹn wọ́n ti ń gbé lẹ́kì ọ̀rọ̀ tí mo sọ kò tí ju bí 2-3 years lọ wọ́n á ní kí n wá owó tó wà lákàtí mi ₦30,000 ó ní níbọ̀ mi tàjọ ń gbé uber man ni mo á pè mo náà jọ fẹ́ dé lẹ́kì ò bọ̀ yẹn sọ bí tí à ń lọ mo ní èlò lẹ́ máa gbé mi alágbàdo AIT ni mo mọ̀ gbé nígbà yẹn mo ní kò sí problem mo wá transfer ₦20,000 sí nínú ₦30,000 owó mi mo láti tó wá lọ lákàtí mi wá fún ₦10,000 àbágbéra ìyẹn wá sọ bí tá à ń lọ fún bá a ṣe wá débẹ̀ tá a wọlé jẹ̀ tí kánkán rí àwọn fọ́tò wọn ṣe gbogbo ẹ̀ ti ra sáwọn ọ̀gbà ìyẹn sá alájí ṣàtòkọ̀ wá jáde sí wa ló bá kú ilé òṣùpá la wá ìyẹn uber man àtọmọṣẹ́ mi àwọn mẹ́tàlá lọ kásà má fọ̀rọ̀ kí n gbọ́rọ̀ mi ní kúkúrú a lo bíi 4 hours nílé wọn bàtà wá fẹ́ máa lọ alájí ṣàtòkọ̀ òṣùpá sọ pé sónà tí ń lọ àbí mo fọkọ bo ìkànnì nínú àwọn pa wọn mo fọkọ bo láṣìírí fún ní àkáǹtì details mi fún ní àkáǹtì details ẹ wọn sọ lójú ẹ máa ní òkè sá máa ní òkè máa sẹ́ndẹ̀ tí wọ́n wá sá máa sẹ́ndẹ̀ níbẹ̀ náà bá a ṣe wá bọ́ sínú mọ́tò tá a ń lọ bá a ṣe wá ń lọ nínú estate tí wọ́n yẹn ní Lekki yẹn bàtà máa fi jáde sí títì so máa yẹn kan sọ pé àbá tún náà kíní ti ń tan náà ó fi yorùbá sọ̀rọ̀ yípo nìyẹn mo ní òkè mo ní kò sí wàhálà gbà tí o tọrọ owó lọ́wọ́ mi ṣe bówó ṣẹ́ ẹ̀ ni mo ní kò sí pẹ́rẹ́ mo á mẹ́sẹ̀gì ilé tí mo ti sẹ́ni ẹ̀ka ní tẹ̀sẹ̀ pí wọn yẹn wọn ni ẹ̀gbọ́n á fà sá a ti ń lọ sá ó sá mo pa á ti lọ náà tẹ́lẹ̀ so at least lóbi 20 ká tó déta máa tún mẹ́sẹ̀gì ẹ̀ kò dá mọ̀ ó dẹ̀ ti tan blue ti deliver so nígbà tá a tó wá wà nínú traffic ó kù díẹ̀ ká bọ́ ta kú nínú traffic yẹn ó ti sọ pé àbá tún náà kíní yìí kọ́ mọ́ lọ paná sí bí o ó tún fi yorùbá sọ̀rọ̀ mo tún mẹ́sẹ̀gì yẹn bàtà kò ní traffic mo ní ẹmọ́sọ̀lẹ̀ ẹ̀yà bá a ṣe ìyàwó lóye epo ni 10,000 àkáǹtì mi yẹn máa fẹ́ ra epo sínú mọ́tò yẹn a wá ń lọ so máa ń bẹ̀rẹ̀ ṣe mẹ́sẹ̀gì yẹn lọ kò response sí mẹ́sẹ̀gì mi algorithm mi lábì ti à ń lọ bàtà máa ń dá ẹ̀kọ́ ẹ̀ mo à ń pè mo à ń kọ́ tẹ̀ mi kò ní gbé títí káṣà máa fọ̀rọ̀ gùn bàtà máa dé abúlé ẹ̀gbà aro free bridge yẹn báyìí epo yẹn tún tanná epo bí amútọ̀ yẹn ń jepo náà ìdó nà ọ tanná àbá tún kí ni màá tún ti tanná mo á là fún sínú tó lójú ẹ̀ náà ni alájí sáájú bá fi sọ̀rọ̀ ọgbẹ́ni ò tí gbé kọ́ ni o as you understand so èmi dẹ̀ rí mi ṣe jura mi lọ ṣe bó ṣe mọ ni mo ní ẹ má wọ̀ rí ẹ má fọ̀ bọ̀ kí ni ti tanná ọ wá park síbi ẹnu bíríjì yẹn ọ wá cross other side fọ́gà kan wá wà ní other side wà lọ bá wò mí mọ́ra wọn rí yẹn wá fún 10,000 ọ wá cross ni àwa àbàjẹ́ ládùúgbò wa as in ẹ̀ báwọn tó máa ń ọ wá wọlé epo yẹn wá rí epo 7,000 so aṣáàgbé délé bàtà aṣáàgbé mọ́tò yẹn délé definitely epo tó ta tó fẹ́ lù báyà bí 40 definitely 5,000 gẹ́ni gẹ́ni gan torí lára mi bọ̀ nítorí mo jẹ́ ajẹ́jẹ́ neighbors to labour now wọ́n á pe ìyẹn kò gbé kọ́ mọ̀ mo pè bí ọjọ́ kejì náà kò gbé kọ́ ìyẹn wá pè mọ́ ọ wá di weekend yẹn wọ́n á ní show mo á lọ sí show ṣé mi ti wá lọ ṣé tí mo wà ní show mi báyìí lẹ́gbẹ̀ẹ́ alájí ṣàdé òṣùpá ó wá sọ mi pé ẹ̀yin ẹ fẹ́ pa fún mi àbí yes ẹ fẹ́ pa fún mi àbí ẹ ti gẹ́tì mi yẹn mo fẹ́ pa ó rẹ̀ pé alayé náà mọ̀ sí tó fi lé ń sọ ẹ̀yin fẹ́ pa fún mi yẹn ni pé mo ti ń pè mú pọ́n pọ́n ẹ̀.
3: bí a kò ti rògbò gbà lọ́wọ́ alájí àbí.
2: inú mi ò mọ.
3: ìbí kàn ń ro ni.
2: èmi náà mo ṣàṣọ bẹ́ẹ̀ pé ẹ̀yin fẹ́ pa fún mi ṣé mọ̀ pé ìkíní yẹn ta bá ní ká wò yìn sọ́rí ṣé pé minor tin ni èmi rò pé bẹ́ẹ̀ tí wọ́n fi lè sọ ọ́n tó fi command ẹ̀ ó ṣe àwọn ti ó ṣàmà so tó tún wá ń sọ lẹ́gbẹ̀ẹ́ pé ẹ̀yin fẹ́ pa fún definitely mo mọ̀ sí won de so loju pe e fun e mo my no now iko kon sele njo kan
3: che ni gbagbe te fe so yi
2: be ni mi
3: ni gbagbe
2: ni gbagbe
3: now ninu eto sele la kokko yen to ba di ojo mi
2: okay
3: elu be se ti
2: close
3: no be se ti e ti weyin wo e ti ru awon bi te ti sa awon asise kankan
2: mo
3: le se ro pe o ye keyan se ka le fe advice ro mi abi ro elomi pe ti eyan teyan ba feran beyan ba pe eyan teyan o de ni owo lowo te si le command e pe a o te le yo si lorun pe a modo ti mo gbo wa ko le pono e fun mi lowo abi kankan to ye pe e ma ti ju mo o so be ni ki le ro pe keyan se keyan so fe ni pe a mi le wa o tori ko so won le abi keyan lo ya owo yen o fun mi ko fun mi ki mo pe
2: e ko ye o pe ki n gba yan ni moran ba ki
3: gba mi ni moran
2: en to sele ni pe ah are n pe on difa bifa ba fori bi o ba fori eh
3: e to ba ri be ko ye ke reti owo na
2: fine yin reti owo gan ati pe ise mo pe mo so le kan
3: pe ba reti owo ki lo le te n wo owo pa lati
2: mi owo owo o ina se ni mo lo pe awon ko ra pe won so to ba je wi pe eh eh mo ti get the point yin to ba je wi pe o dabo won o so na ah ah se bi mo so pe nebo mi ni eh ti get me 30,000 yen na eh ti understand ka ko wa gbe ade bi to de yen se mo pe yin ni gbe sokan pe ah se bi won so loju eni eni e ma ri because mo post the picture leyin gba yen gbogbo aye pe ah so eni to je Uber driver yen na picture to na ba won ya o post won ri ah so yin le so fun yen pe ah eni ti o pada wole mo o ma ri ni pe apartment ti gbowo yen ko ti e normal thing se pe mo je fun lowo to ba pe o ye kin to so pe tun ba extra to ye pe o gbe ese nu ri eh ti get me she get the point me so ke se pe mo expect pe won gbodo fun mi pe won ti e pe mi mo wole won yi ni eh o je wuri fun mi gan okay e ke n bo si brain sir e ma binu ni do yen gan video ti mo se ni nle won o ba mi fi si gbogbo platform won e ti understand so emi o ko po se ki bi yen ko fe send pe ah a fashion teni kan fun lo ba won lo tun pada so pe ah ah e ti promote bobo yin now tori mo ri pe oro yen pada je jade njo meta ti wa la yen sele gbogbo platform won oro yen pada je jade eh ti get me video ta se njo yen won broadcast ti gbogbo platform won so emi wa ko baya iyen ba won so pe gege pe a promote bobo yin now
3: iyen pe
2: o possible ipe be o possible because oro yen pada je jade le njo meta yi mo pe okay ba yen ni kini yen fi delay gba yen so boni to pe won so ka ni won o so ni ah mo pa gan ti e fun na appointment pe wa ah ki mo tun ki mo fe fowo se
3: okay eh mi emi o sin bi
2: okay sir
3: lati ma da ejo
2: okay sir
3: she understand so to re e mi bodo je ki nkan te mi ro o ki ma query pupo ju bo se ye lo to roro yen to ti koja lo ni
2: ben
3: now e fe menu le nkan le kan ti mo se ni gbagbe
2: okay ti mo fe menu le ni we pe se mo pe ah Allahu akbar nipa comment tawon yan comment lori pe nitori owo mo fe ki won mo pe nitori owo ko reason mi so be ni wepe mi o yo na so mo ibi opa mi gbo awon ton tele alaji side osupa leni yi te ba ni body leyin alaji side osupa ife o ti to ni won ni alaji side osupa o en wo do ti to owo tele alaji side osupa to ba won sise won fun e lowo ise e get you ba mi àwọn artiste mi n le se pe bẹ́ẹ̀ àgàgà kí n kàn máa ń náwó ẹniyà o ṣùgbọ́n ẹni tẹ́ bá rí lẹ́yìn àlàyé ṣáájú ṣùgbọ́n ìfẹ́ òtítọ́ ni wọ́n ní sí wọn kì í ṣe ìfẹ́ owó ìyẹn ni pé towó torí owó kọ́ ni tó ṣẹlẹ̀ yẹn bẹ́ẹ̀ pé kí nǹkan kó ti máa gbìyànjú lọ́kàn ok lẹ́yìn ìgbà tí mo wá sílé wọn tí mo sọ yẹn mọ́tò mi mo ṣetán mẹkáníìkì máa lọ sí ṣọ́ wọn mo kù ń ṣọ́ yẹn àwọn yẹn àwọn lè àwọn kan ṣe àtàkì mi lọ́nà nìyẹn díẹ̀ ló kó wọn fẹ́ pa ọ̀tá mi mo ṣá escape wọn bá gbogbo mọ́tò mi jẹ́ wọn fọ́ gíláàsì wọn ṣe gbogbo ẹ̀
3: ṣó lè ni wọn
2: a mọ̀
3: wọn
2: kan àtàkì mi mo ṣe kó n ṣe wọn now ṣe kó mo dẹ̀ sọ pé kò sẹ́ni ṣe wọn tí wọ́n bá lọ wọ́n máa recognize mi ẹ̀ ti ọ̀dà stand so wọ́n rí pé mo wá ń jọ yẹn nígbà tí mo wá escape ara mi tí mo struggle tí mo ṣàgbé mọ́tò mo wá pè wọn ah mo bá nígbà tí mo kò ṣó lánàá báyìí ní àdójúkọ tí mo mọ àdójúkọ ah báwo ni báyìí ní kí n kan kí n kí n kò ṣe mo ní àdúpẹ́ fọ́nà bọ̀ hospital gan mo wà bá mo gba drip o je ba mi da para pe se won ko lo wa ni mo ni mi kan mo an moto mo ma se be mo o won o ye ko wa won bouncer to ti je bawe ladugo e kan ma tele o wo go mo ko ti loruko ni ah one sir is understand ka to wa di pe moto yen tori moto yen ah o baje gan ni ah mo process online gba yen na oro ti mo so le ni eni ko la board o le witness oro ti mo so won pe ni eni mo Paris mo wa pe ni ba ba mo ice cream ncho kuma so lo nipa ifitumo to se mi na de wa lo sito bayi won ba lo se je mu ko nso bayi bayi bayi ni eh iyan ni to ba fe gbo ran jade ki ma mention ohun ni mention ruko won because ayo so pe se bo ye ki se bo girl lo ku lodo e o ye atona to so bo je ka da ko nkan mi ipe be lo ti kuro imam Paris oro ti mo so e lo je gbogbo to sele lo yen gbogbo mi so pe o sele o sele o sele mo mention awon eyan mo awon eyan na de wa ninu aye demi ti awon yen le pe won ki won pe egbo lo to mo so bayi o so bayi mi o ni e fa paro mo yan laye in to ba sele mo ma so pa na lo pa me sugbon now ke se pe bi atowo ni sugbon won kan me ato pe ah ma si nkan bayi fun e teni wa fokan si to pada wa sele keke bi oro ta mo orin lo re ti ma ta na ma ko wi pe okay inu record kan ti won se won so pe eni to fe lo sokun lo ba nsunkun sara lowo nitori mi won fi compose orin yen gbati omo ku sinu yawo mi ni nkan bi 3 years ago ti mo pe won ni America bye bye bye bye ma se video ko yen wa lori bed ni okay owo ko lo awon bye but ma be pe ni kan Nigeria be mo bi 250,000 owo ti won fe fi gbe oko omo jade ni o time na atona to ye teni e ba ri latodo to ba ri latodo ni manage e do so pe ni mi o mind 30,000 mo ni no pressure nkan won fenu awon so nkan yen se mo pe yen o fokan si ti yen tun wa wa ni ti yen ti yen ti yen wa ninu soro yen lowo lowo lowo iyan ma wa ka ki pe ki yen gba lotu yen gba lo si e ti understand yen na won o se mo gbogbo yen mo ma ro papo pe but boya awon to sumo won yen ni won pada ma so pe baba e ti get le mi fi ma wo pe ah awon na ma so kini yi awon na ma so kede se pe boya mo ever pe won ri pe baba ko si ti yawo ato mo je lo fi je wi pe irepo yen won gba mi tan omo yi ke se ni to ma n bere nkan but ti isoro ba de a challenges kan ba de ni ma tan so pe to e ki wo contact mi e ki wo awon ti mo le pe ah ko ma je pe ba phone number la so leyan ko jo that is mi o jo mo ma n kapa o kan jo ami ibe na ko lu bayi na se to si lo ti to mo ti ta moto mi gba ti gbo challenges de gbo everything de sugbon en ti mo ba so fun ni te ba pe mi si se o ma gbe wuba ni ti ba le gbe wa ma ko fo ojo ma ba se awo be tori mo mo pe iwon ayabaye lo sugbon ki lo bi eleyi gangan gangan gan yato si pe owo ko oro owo ko se ki lo a bi eleyi n to bi n to sele ni wipe ah nigba ti mo bimo ni December 25 December 18
3: 2025
2: yi leyin to incident to ti sele so won ni nkan bi 2 years ago awa bimo mi oloyin mi abimo mi wọn pe everybody tó wà lọ́pàá àwọn tó yẹ kí n pẹ́ láti yáyọ ọmọ fún wọn àwọn náà dẹ́ pé wọ́n dẹ̀ kí mi á pé wọ́n ọmọ báwo ni kíníkan akọ́lọ́ tó bí kíníkan ayọ ọmọ mọ yọ kìí ṣe pé bẹ́yà ṣe bá wọn ok ẹni tí yàn ń béèrè oore tí ò fún ẹ kò jẹ́ lówó náà ò ṣiṣẹ́ owó sí lọ́wọ́ tó ọmọ tó ń náà dojú kọ ni kò jẹ́ lówó náà wọ́n sá ayọ ọmọ náà torí cs náà lọ tó padà so intoday thousand mo fẹ́ san ní hospital now karo mo ya omo to se gigigigi o ti lo bi 6 days pe sa won awon le discharge so owo yin le ti balance budget ti san bi 400k o ku 400,000 o de ti lo 6 days nbe ah ki la bi mo le se ah mo de ma ni pinu pe mi fe pe kin to le pe yan pe mo ni die mo ti sunkun giri to mi fe ko temi na lo ba yan to eni o je loyin mo to na de ndoju ko lo lo je kin tun wa se kini kin wa pe won won wa gbe ko mi tọpọ tí wọn tẹ̀lé flash mi wọn agbè wọn apè padà wọn lọ tí wọn bá fẹ bẹ mí nsẹ wọn agbè kọ mi but wọn ti yá ayọmọ fún mi wọn ti pè mí but gbàtọ wà kú ọjọ méjì yẹn wọn wọn dẹ mú fún mi nígbà tó wá di ìkómọkànlá on the 24th of December àwọn nọọsì yẹn wọn apò ẹ rìlísì yáì fún mi ẹ jọ èmi náà mi ì ṣèyàn bẹẹ èyí náà máa ń bọ kí n gbà mí ìdá máa ń dá olówó náà ah wọn nígbà táwọn lè ṣe ọdọ dọkítọ ni o wọn lè jọ ẹni mo bá dọkítọ ẹ jọ wọn sàánú mi kí wọn lè ṣe fún mi màá fún wọn báláǹsì wọn ona kin je kawon lo try ngba ti won do doctor won je ko ye doctor wi pe eni ye celebrity ni star ni e je ka yo nde fun video ti mo pe won search page yan bayi o wa gbe video mi ajala ji sa do so pa jade won lo fi yan doctor pe se e won wa to ko pa je nse star ni mo pe eh won ni ko lo pe mi wa ngba ti mo wa de odo doctor won era sir era sir ere show pe so balance mo ni wa lai ma san mo fo mo ba pe yin anyway ise yin kan na won fi won wa nbe se ti won ma fo sujo o ka je mi ajala ji sa do so pa era sir mi san ejo nde fun mi o wa yo nda yo mo yan fun mi latara video ti won ri yen si yen go to yi ko won ri mi mo won o ti wa yo nda yo mo fun mi awa kan so mo loruko ni on the 25 won dey bere program kan ni 2 years ago white agbada party sinsin won ajo lo ni so mo wa nbe ijo yen gangan jo ni mi mi gangan wa ni another edition pa ye somo loko ton bayi mo kan pe omo se mi akanjo gbagbadawo ni abagba be lo mi somo loko ton ba se nbe ti won ri mi lo kan bayi ah suna bawo ni to mo si studio ni last year so studio mi ye ti mo na ti be o le ni millions plus ti se ku be abaye na ni gbogbo yen ida man dayan oda man dayan gba mi ti won pe ta le yen lo sato mo so pe ah to studio yen mo send the video si won gba yen mi ti wa gbagbe omo se demo ti setun ma sende ti won wa ni ah won wa pe mi pada babu olowo ah o try gan ki lo ku ninu studio re yen to ti se ah mo ni baba wa like gbogbo nkan mo ti ra mo ni camera nikan lo ku bo camera awon lo bi mi pe to pe won mention yen mo fe pe at end of the day ba won tun pada convince won ni that is elo ni camera what ah baba camera pori si si won epu ni won te o mi tin ba lagbara ni okay kin oko bele yen egbe kejebu okay okay bi lo lo tele ko fi bere mo ni bi we bi awon zone yen okay bi awon lo less ata oni 800,000 okay ma fun ni 400,000 mo ni kisa to awon so pe ninu

0: nẹni yẹn wa wọn ò mọ pé ẹni yẹn mọ mi gbogbo táìmù tí ọrọ yẹn ń gbóná wọn á dọrọ mi lẹnu mọtò wọn sì wá dọrọ mi lẹ ẹni yẹn sọ pé òun jẹ ẹgbọn àbúrò ẹgbọn ẹni tó ń ṣiṣẹ lọdọ oyomi amsat pé àbúrò òun ń ṣiṣẹ lọdọ àwọn pé àbúrò òun délé ó sọ fáwọn pé wọn ti pe òun o pé àáfàá súnmọ ti ṣe àwọn àgbà pé káwọn máa help ẹ oníṣòwò àwọn òfin mọ táwọn fẹ sọ ẹsùn tí mo fi kàlàyé oyomi amsat láyé ó lágbára náà pé mo kọ́ làtò ọkọ̀ àwọn náà nínú gbogbo fákàtì yẹn bó ti pọ̀ tó yẹ kó máa lè jáde ṣùgbọ́n sí ṣé mi wọ́n fẹ́ gbèjà ni bàbá ìdẹ̀wò tán wọ́n gbé lọ́wọ́ tí wọ́n á parọ́ ni ó gbọ́ pọ́ lọ́dà á ìgbà tí wọ́n fẹ̀sùn kọ́ kàwọn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn wọ́n mọ mí ẹsẹ̀ jáde méjì dìbò kí ara wọ̀ ike yẹn fì mí ó díẹ̀ ló kú mo fẹ́ kú mo fẹ́ para mi èmi wọ́n bọ́ tí mo fèsì so wọ́n á dọ́ ẹ̀yẹ lẹ́nu mọ́tò pípẹ́ ìjẹta ló pè àwọn wọn bi ẹni yẹn léèrè inú commercial beta ló pè wọn ni a bàbá ọgá olórin ni tí mò ń dako látàárọ làyè sáré tó súpa ẹ wí bẹẹ ká kú bẹẹ bàbá tóbi mi lọmọ ti kú tí bàbá mi fi kú wọn ni mo ti ṣe àwọn àgbà kó máa ẹpù mi bàbá ìjẹmọ sọrí lórí péjì mi gbogbo station tẹmí àti wọn jọ pàdé ìjẹmọ sọ yẹn ti sọ wọn fọ ẹpẹ wọn sẹni petition ọlọlọ mọ lọbẹ mọ yọjú síbẹ. Àwọn àgbà tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ wọn àwọn gan nífẹ̀ẹ́ mi tó pààrin àwọn àgbà mo gbé dàgbà mo nífẹ̀ẹ́ àgbà àgbà gan nífẹ̀ẹ́ mi àwọn lọ́tọ́ mi dàgbà. Kànìkì Adéyọ̀ ló kí ààrẹ tọ́mọ bá sorí Lẹ́kọ̀ọ́ tó bá dé ilé padà kò ní dé síbẹ̀ ibi tí mo sọ ládùúgbò kan bẹ mo fọkọ bàdúgbò yẹn láṣìírí yóò dé sóòtẹ́ ẹ̀ ni yóò wàá ránṣẹ́ pé àwọn òbí ẹ̀ wọ́n mi ti dé sóòtẹ́ ẹ̀ bá bẹ́ẹ̀ wá pàdé mi àwọn àgbọ̀ wà rẹ́rìn báyìí bí alágbájá ọmọ rẹ̀ ń sá fún wa ó dé lọ́jọ́ báyìí wọ́n sọ ọjọ́ tó dé wọ́n sọ àrùn ọmọ gbé dàgbà mo nífẹ̀ẹ́ wọn náà nífẹ̀ẹ́ mi. Nígbà tí ìrìn àjò gbé mọ́ lásìkò tí mo padà lọ sí Ìbàdàn mo dúnwájú àwọn àgbà yẹn wọn ò rí mi ojú wọn ti fọ́. Ẹ̀ràmà mò ń kí wọn tánú wọ́n tánú wọ́n wá ń jẹ́ kó yé wọn pé màmá mo máa lágbájá ẹ̀ kí n fọkọ̀ bọ̀ láṣìírí ṣáìdì ni ló ń kíyìn ṣáìdì ni pé wọ́n lògò wọ́n á ní kí ló ṣe wọ́n wọ́n ni wọ́n rí namọ́ aláwọ̀ akubar àsọ̀nà ọba lọba tó lágbára jù kò sálágbára kan jàlájàlá ìlú mo á ní sọ́tán ẹ̀yìn tí wọ́n gbogbo ayé máa ń sá fún náà ni o èmi kan oṣù náà tí mo yọ rí bọ́ ìmọ̀ adéṣíwájú yín náà ẹ̀ tún dá mi mọ̀ mọ́ kẹ́ ẹ tó kú náà lẹ ẹ̀ ti rí mi mọ́ yá ẹ̀ ti kú sí o wọ́n gbé àwọn yẹn jẹ́ sójú gidi ni àwọn èèyàn ò fi bo.
1: Ẹ̀bùn ṣé àyìn nìkan la gbà tó wà ń bẹ̀ tó máa ń sọ̀rọ̀ àgbà kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí.
0: Bẹ́ẹ̀ni kò ní ṣe wọ́n ní àìrí kinní kan lẹ́nu kinní kan àìrí kinní kan lẹ́nu kinní kan ẹ ti understand ṣùgbọ́n àwọn kan wà dẹ́kun wọn wà fi hàn báyìí pé àwa ni.
1: Bẹ́ẹ̀ni sọ yìí máa ń fi
0: hàn. Very popular person mo fọkọ bo ni máa dákọ ọmọ ẹ báyìí àwọn mo á ti mọ ẹni tí mo ń sọ mo á dún wájú wọn báyìí ẹ̀ tó lọ́lẹ̀ ti rí mi lọ́ba tán ìyá náà ti papòdà báyìí. So tí mo fẹ́ fàyọ̀ bẹ̀ ni wípé wọ́n máa ń sọ pé alágbára ó lè jù nínú.
1: Ẹ̀bùn ṣùgbọ́n wọ́n máa ń tún sọ nǹkan kan.
0: Ok sir.
1: Wọ́n ní ọmọdé òkè ní iná ńlé. Kí títa máa jọ.
0: Bẹ́ẹ̀ni ọmọdé òkè ní iná ńlé kí títa máa ṣe kíní.
1: Kó máa jọ.
0: Kó máa jọ. Ayé tó tó àkàmọ́ra ayé ò ní mú wa o.
1: Àmì.
0: Ayé ò ní dì wá. ọlọ́run ọba ju gbogbo nǹkan lọ bàbá ẹ ká dé mọ́ bẹ́ẹ̀.
1: ṣé àwọn ọlọ́pàá wa wọ́n invite in àbí wọ́n wá gbé in Rambo style.
0: Tó bá jẹ́ pé wọ́n á gbé mi bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bó ṣe gbilẹ̀ tẹ́bíbọ̀dé sọ́rọ̀ tó ṣe wọ́n wọ́ lọ́yọ́jú sí wọn station ọjọ́ àkọ́kọ́ tí wọ́n kọ́ wá tí wọn ò bá mi àti lọ́rin náà ti wá inú ìdẹ̀mọ̀ pé nìkan kan ń bọ̀ torí mo wà ládùúgbò mo ẹ̀ṣẹ̀ kúrò nílé gan-an ni wọ́n pè mí bíi ti mọ̀ pé àwọn kan ń bèrè mi àwọn ọmọ mi gan ló ti ọ̀kọ́ pè mí àwọn kan wà ní compound o wọ́n wọ aṣọ ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n bèrè dájú òun kínní kan wáyé yẹ pé àwọn security ni ẹ lọ báwọn tó wà nílé tí wọ́n ní wọ́n bèrè mi báwọn yẹn ṣe lọ báwọn ni wọ́n ní láti lọ làwọn ti wá bàbá sùn làwọn fẹ́ wá gbé kí ló ṣe wọ́n nínú àwọn òde sọmọ tó ṣe àwọn fi bá mi mo dẹ̀ ṣe kú ní fòpẹ́. Now tó bá jẹ́ pé wọ́n bá mi ń jọ ìyẹn ó ṣe pé bẹ́ẹ̀ ni ó ṣe rí pé wọ́n kàn máa kì mí gbé káwá tó wá di pé mo gbọ́ yẹn ó jẹ́ pé mi náà tún pariwo síta pé kí ni mo ṣe tí wọ́n kàn fi wá síbi invitation káti ẹ̀ pé gbogbo tó ń ṣẹlẹ̀ náà wọ́n fẹ́ rí mi fún wọ́n máa invite mi ni. Ok nígbà tí mo bá ti wá pariwo síta yẹn wọ́n á dá ọ̀rọ̀ yẹn kéèsì yẹn padà sí police station tó wà ní ìbàyẹn mi ní alágbàdo ń bẹ lálàkùkọ mo bá wá lọ report síbẹ̀ pé ọmọ yẹn ti pariwo kíní síta o ni wọ́n ẹ̀ṣẹ̀ wá wá sọ́fíìsì mi ń jọ kejì wọn ò bá mi mo tún ẹ̀ṣẹ̀ jáde níjọ yẹn náà ni wọn ò bá mi.
1: ẹ sá lọ.
0: mi ò iye ayé yìí tí mi ò mọ̀ rẹ̀ mi ò mọ̀ pé wọ́n wá mi sẹ́ẹ̀ iye sá lọ mo fi ọlọ́ọ̀ba tó lẹ́mìí mi búra mo bọ́ ọmọọṣẹ́ mi wọ́n bá mu yẹn lọ wọ́n arrest yẹn lọ sí station yẹn dé station ló kó mi pa òun ti wà lọ́rí àkàtà àwọn pípì yìí o but èmi ni wọ́n ń béèrè o tó ìjọ yẹn wá bọ́ sí ọjọ́ bẹ́ẹ̀ di mi on the 18th April 18th tó bá mi gbé fóun fún wọn kọ́ ti fóun wọ́n bí òun léèrè pé tó ibo lọ́gẹ́ máa ń jẹ́sí olóhùn ọmọ ibi tí mo wà ok ìyẹn lọ bá yẹn ìyẹn náà mo tó pariwo síta pé tó wọ́n ti mọ́ ọmọọṣẹ́ mi o ṣùgbọ́n ok ló pe ọ̀rọ̀ ibi tọ̀rọ̀ dé dúró ìsìn báyọ̀ pé mo ní àwọn ọlọ́pàá nílé attention mi ok ọ̀yá mo bá pe lọ́ọ̀yà mi báyìí mi mo bá yẹ náà rí lórí mídíà olóhùn ò rí mo sẹ́ndì ẹ̀ sí ẹ lọ owó ẹ sáà ti rí tí mo ti ṣẹlẹ̀ báyìí ọ̀yá kí ni ìgbésẹ̀ ó ní ok kò sí wàhálà ó yẹ kí wọ́n send invitation letter sí mi ni òun náà sọ bẹ́ẹ̀ kò pẹ́ mi ti send invitation nìyẹn invitation letter tí wọ́n send sí ọ́fíìsì mi àti ilé mi àwọn ọlọ́pàá yẹn náà send sí whatsapp mi mo kà á mo send sí lọ́ọ̀yà mi mo ní ọ̀yá kí ni next time báyìí torí anything tó bá jẹ́ mòfin òfin mi fi ń ṣeré tó jẹ́ pé mo máa ń mọ̀ bára mi mi ò ṣe ju ra mi lọ. nígbà tí wọ́n send invitation letter tí mo send lọ́ọ̀yà mi ìgbà tó wà kà wá nínú o mo ní kí ni next time ṣe ká lọ nínú o ó ní ẹni tí ọkọ̀ petition against mi wọn ò àtàṣe orúkọ ẹ mọ́ ó ní so kí n má ti lọ kí n jẹ́ kó wọ́n send letter padà sí station yẹn pé ta lẹ́ni tí ọkọ̀ petition káà náà lè mọ bá ṣe prepare document tiwa náà lọ́wọ́ ok wọ́n yá kílẹ̀ bẹ́ẹ̀ sáré gbègbè sẹ́yìn káwọn ọlọ́pàá má rí ní ìpè báyà àwọn ti ṣe necessary thing tó yẹ káwọn ò ṣe bí àmọ̀ ń sá fáwọn lọ́ọ̀yà mi bá send letter sí station yẹn gba tí wọ́n acknowledge ẹ̀ tán tí wọ́n reply lọ́ọ̀yà mi náà kan send ẹ̀ sí mi pé tó wọ́n ti acknowledge ẹ̀ o à ń retí èsì wọn. ok a jẹ pé n sinmi àti wọn acknowledge ṣé mo èmi lè post ẹ fún àwọn èèyàn tí àwọn.